Salomon.

0: ọba lónìí dandan.
1: Arúgbó.

padà iná ni ọ́ bàbá. Arúgbó ọjọ́ ni ọ́ bàbá. Bàbá àwọn tí kò ní bàbá.

ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn mo fún wa láàyè ọkàn láàárọ̀ inú gbàdúrà mo kọ jésù ilẹ̀kùn ní tìmọ̀ yín ẹ̀yin ni mò ń bá wí iye tẹ́ ẹ bá sàbí nínú rẹ̀ ló máa jẹ́ ti yín lórúkọ jésù ilẹ̀kùn kò ní tìmọ̀ yín mẹ́rìnlá ni ìlẹ̀kùn tí ayé máa ń tì òǹkà mẹ́rìnlá ní sì máa ń tilẹ̀ ẹgbẹ́ olúwa láàárọ̀ yìí níbi gbogbo tẹ́ ẹ ti gbọ́ mi lónìí jésù ni ẹnu ọ̀nà kan ṣoṣo ó lé mi lọ́dọ̀ àtúntò àti iye kò sẹ́nikẹ́ni tó lè dọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi mo wá ní orúkọ jésù tó dé ìlẹ̀kùn tó dé ọ̀nà sí gbogbo àṣeyọrí ẹgbẹ́ olúwa lẹ́nu mi gbogbo ilẹ̀kùn tó ti tì bóyá ayérayé sí lónìí mámí ẹ̀yin ni mo bá sọ dádé ẹ̀yin gbọ́ gbálẹ̀ lọ̀rọ̀ yìí àárọ̀ yìí ẹ̀yin.

I'm going to go to the hospital.

pé ọlọ́dúnwà lórí òkú ọdẹ́rìn lórí òkú ọgbìn ìdílésì tó bá yà pé òótọ́ omi ọ̀nà tó jẹ́ pé kò sí agbára kan tó lè gbàgbé ẹ̀ nígbà tó bá sí ayé màmá tó ń sàmì tó gbà á ládùúgbò ilẹ̀ kò sì fún ọmọ àárọ̀ yìí tó bá ní pé òótọ́ jésù ní ọ̀nà nígbà tí wọ́n dé ìkọ́ríta tí ò fún dẹ wọ́n la ọ̀nà àbáyọ tó sì fẹ́ gbẹ ẹgbẹ olóúnjẹ ẹgbẹ́ ọ̀nà kì í dín mọ́jọ́ kó mọ́jọ́ kì í dín mọ́rùn kó mọ́lá ọjọ́ bá ti yọ má lè di ọ̀hún sórí gbogbo ojúmọ́ra ni ẹ̀yin mẹ́rin lẹ́sàn-án bí àdúrà yìí.

I think on the head was the symbol, you should get no other.

0: two, that's nine.
1: Ẹ káàárọ̀ o, a kú ojúmọ́ rẹ.
2: Ìbọn ọlá chi, ó ní ọmọ náà gẹ̀ ń tì.
1: Kú ọ̀tí táà.
2: Mi tara gẹ̀ ń pọ̀rọ̀ ọmọ.
3: Jama bẹ́ẹ̀ kẹ́ ń mọ́dà àṣùbà. Mo nẹ̀ lókù pátá sámú rana mai tarin albarka amin.
4: Ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun torí tí àánú rẹ̀ dúró láéláé. Akú ìdájí níbi gbogbo tí ọwọ́jà iléeṣẹ́ Bond FM dé àjírébi. Ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ètò bójú ọjọ́ ṣerí lénìí ọjọ́rùú Wednesday ọjọ́ kejìlélógún oṣù keje ọdún 2026. Olúmìdé Ọlálérè Olúmàìtì lórúkọ tèmi. Mo ń lo àsìkò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ìṣàkóso iléeṣẹ́ rédíò Nàìjíríà pátá Bond FM lẹ́kùn náà pẹ̀lú olóòtú ètò yìí Balkis Ayobola Ibrahim lénìí nígbà tí mo gbé ọ̀pẹ̀lẹ̀ jọlẹ̀ odò tó hàn sí mi ó jẹ́ kí n mọ̀ pé ó ṣeéṣe kí òjò fún wúníwúní lọ́wọ́ ọ̀sán yóò dẹ̀ tún máa fẹ́ atẹ́gùn tútù pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n kan tó wá wà ń bẹ̀ ni pé ó ṣeéṣe kópẹ́ díẹ̀ kí òòrùn tó hàn dáadáa ó kàn jẹ́ pé láti bí aago méje ìtọ̀sọ́rùn aṣáré yọjú kurukuru yóò máa bá òòrùn wọ ọjà káàdì ó túmọ̀ sí pé tó bá ràn díẹ̀ kurukuru á tún fa ojú ẹ̀ wálẹ̀ ó di ọwọ́ ọ̀sán kí ó tó mọ́ dúró dáadáa káàkiri èkó ní ogun ọyọ ọ̀sun kwara èkìtì àti ondo kí aago mẹ́fà ìdájí tó lù gbóyè ń ṣètò lọ́wọ́ òjò á fún ní sùúrù lérè àpápá festac madagri lọ sí sẹmẹ gbọdà àlímọṣọ ìyànà ìpájà ẹgbẹdá ìpájà ọ̀pọ̀ ṣàṣà ìkọ̀tún ìgọdọ̀ oṣoodi sọlọ ìkẹjà mushi oworo ṣòkí bariga maryland ọjọta yaba òjòdú bẹgà omole phase one phase two agege abúlé ẹgbà àti ìjayé òjòkoro tó ọpọ ẹmí lọwọ sọdọ mr pilot ẹtúpàdé mi ní ọ̀la lásìkò ìkọ́ rẹ pẹ̀lú ọlọ́run olúmìdé ọlálérè olúmàìtì lórúkọ tèmi akú ìdájí ó dàbọ.
0: Àtàyè ṣe ni ọ́ o bàbá. Àtọwọ́ ṣe mà ni ọ́ o bàbá. Olójú iná ni ọ́ o bàbá.
3: Ó gbé màá ní fún ọlọ́run ní òkè ọ̀run. Ẹ máa gba arúgbó ọjọ́ ìwé kí ni o. Ìwọ tún ni ìgbà tó ń sọ̀rọ̀ lọ kì í pàdé. Ìwọ tún ni ó bẹ̀rẹ̀ fún ogójì ọdún. Mílíọ̀nù mẹ́ta ènìyàn. Aṣọ ohun ọ̀gbọ́n àtàwọn ìfàyà. Fún ìnílò oníṣègùn ní gbéra ń ti wọn. Àárín ìrọ̀rùn owó tún jáde nínú àpáta. Fún mílíọ̀nù mẹ́ta ènìyàn. Láì sí water corporation. Bàbá nínú water corporation ó máa ṣe. Àwa máa mọ okun. Wọ́n ní kílò tó fi sá. Jọ́dani wọ́n ní kílò padà kìí ṣe ìṣọ́lù ló ń sáfún ẹlẹ́yìn ọ̀rọ̀lọ́run ni ẹ̀yìn ọ̀rọ̀lọ́run iwájú wọn ni ẹ̀yìn òwú ọba ọbú ayé ni ẹ̀yìn òwú ẹni tí ipa rẹ̀ kàn gbogbo ni ẹ̀yìn òwú bàbá ni ẹ̀yìn òwú ọlọ́run àánú iwájú wọn ni fi àwọn nǹkan kọ́ ló ń rìn ẹ̀rọ ọlọ́run àánú iwájú wọn ni ẹ̀rí wà láàyè ọlọ́run ni ẹ̀rí ìmísí olódùmarè ni àwọn nǹkan kọ́ ló ń rìn torí ẹ̀ mo fi mí kìí sá fún yan ìjọ ìlẹ̀ gbọ́ pé mo sa èmi òkun èmi sá èmi sá ọkọ̀ bíi 10,000 àdé wà lórí òkun báyìí àdẹ̀ gbé wọn mi bí ìgbà tí wọ́n jẹ́ pépà bàbá mi sá bàbá mi sá ẹ wá wo àwọn ẹja bíi upstair àbàbàbà wọ́n sọ nípa blue way wọ́n ní abàmì ẹ̀dá ní blue way ahẹ́ lásán ó tó irin àwọn wéèlì ló bá bí ọmọ lóòjọ́ ó du èèyàn lọ bàbá mi tó bá mi níbi wọn a máa gbọ́ máìlì ó mi ni o. Blue way kìí sọ̀rọ̀ irin 40 blue way ìyẹn dẹ̀ wà ní òkun sà ọlọ́run dẹ̀ dá ẹ wo sà ọlọ́run yìí kọjá bọ̀dá wa o. Bẹ́ẹ̀ni bàbá mi ọba tó taná láìfa wáyà ọba tó dálẹ̀ tó dátàn kan jù wá ohun ẹni tó fagi kédàrí lẹ́bá lónìí yà bàbá mi wọ́ ni o ẹ̀bá mi yìí ẹ̀bá mi kí ẹ̀bá mi yìí
0: ẹ̀bá mi kí. Agbára rẹ̀ ga ju tán tá lọ o. Ìmọ̀ rẹ̀ ga ju téèyàn lọ.
3: Agbára rẹ̀ ga.
0: Agbára rẹ̀ ga ju tán tá lọ o.
3: Olu.
0: Ìmọ̀ rẹ̀ ga ju téèyàn lọ. Ọlọ́run kò ṣe ohun tì ní ọ́.
3: Kò ṣe ohun tì náà ni.
0: Kò sọ ayé kò.

0: nígbà tí wọ́n dárúkọ ìpínlẹ̀ mẹ́tàdínlógún.
1: Kí ni ń ẹ̀yà Júdà ní òwàbá?
0: Èmi kọ́ mú kéde o. Ẹ̀ka ìjọba àpapọ̀ tó rí sí ọ̀rọ̀ ẹ̀kún omi ló kéde ẹ̀. Pé àwọn ìpínlẹ̀ mẹ́tàdínlógún kan bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà tó ṣeé ṣe kí ẹ̀kún omi ó dà láàmú. Omi inú kan mí ẹ̀rú bà mí. Ẹ mọ tó ń bà mí lẹ́rù. Torí pé ìpínlẹ̀ Èkó ń bẹ nínú wọn. Òun tó tún wá ń bà mí lẹ́rù kì í ṣe pé ìpínlẹ̀ Èkó ń bẹ nínú wọn nìkan. Nítorí pé ìpínlẹ̀ Èkó àgbáradì fún ẹ̀kún omi yẹn dàbí alára lọ́dún yìí. Ìyẹn tiẹ̀ tí wá kọ́ ló ń bà mí lẹ́rù. Òun ọba odò tó ti rọ̀ darí tí àwọn ará Lẹ́kí Ajá Ìkàtì Bogi jẹ́. Tí wọ́n ké tọ̀tàn sọ̀gbọ́n tẹ̀dó. Tí wọ́n ké tọ̀tàn fún ẹ̀kún omi. Ó bá yẹ pé ohun tí wọ́n wá wò nínú ojú ọjọ́ yìí bó wá padà wá sí ìmúṣẹ àbíkáyà ké pé ọlọ́run ọba kí òjò yẹn má fi gbogbo ara rọ o. A dẹ̀ nílò òjò yìí lórílẹ̀-èdè Nàìjíríà. Nítorí ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ Jésù ní ń bọ̀ wá. Ojú ò bá rọ̀ gbogbo ohun tá a gbìn. Bó láti rere ń bẹ̀ èrè oko tá ń jẹ. A níríyàn o lórílẹ̀-èdè Nàìjíríà torí náà àgbọ̀dọ̀ gbàdúrà kójò mọ́rọ̀. Òun dẹ̀ wọ́n dẹ̀ pé ìpínlẹ̀ mẹ́tàdínlógún. Báyìí bá gbà mí lórí ètò báyìí ńkà. Àmọ́ báyìí ò bá gbà mí tó bá di aago méje àbọ̀ bóyá kí n sáré mẹ́nuba àwọn ìpínlẹ̀ yẹn. Pé ó ṣeé ṣe kí ẹ̀kún omi kó dà wọ́n láàmú. Ìpínlẹ̀ Èkó lápá abo nípínlẹ̀ Èkó. Àbí ìbéèrè ńlá nìyẹn apá abo ní ìpínlẹ̀ Èkó kí ni ta wá lè ṣe sí ìbéèrè ńlá nu o. Ìbéèrè ńlá nu kí la lè jọ ṣe sí. Dẹ́kun mi yìí tí òfin ní dun tí ó gbẹ̀mí tí òfin. Nígbà mo gbọ́ pé ara lásán sán ó sì pa àwọn ògo wẹrẹ mẹ́fà. Ara ni ara lásán ló sán o. Ó sì pa àwọn ọmọdé mẹ́fà ara lásán. Ẹ kí n tiẹ̀ má pẹ̀ sango olúkoso. A ní rí bínú rẹ o sango. Ó sì ń pè lára lásán. A ní rí já ogun a ní rí já sango. Àwọn òrìṣà yìí ò ní bínú sí wa o. A sì ní rin àrífẹsẹsí lára àdúrà tá a gbọdọ̀ máa fi ṣeré ká tó kúrò nínú ọlọ́run o. Bí mo ṣe ń jáde lọ lónìí má jẹ àrífẹsẹsí o. Má jẹ tẹlẹ̀ lójú ilẹ̀ lójú ẹlẹ́dọ̀ má jẹ tẹlẹ̀ lójúmọ́lẹ̀ o. Ẹ káàbọ̀ sórí ètò bọ́nà òṣèré apá kìíní iléeṣẹ́ bond 92.9. Ọjọ́rú Wednesday ọjọ́ àánú ni ọjọ́ kejìlélógún oṣù keje ẹgbà ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n. Igo mẹ́fà ku ìṣẹ́jú mẹ́wàá. Adéolúwa Adéfọlárin Okun Adé lorúkọ tèmi. Ẹ kú dájísá ẹ kú dájímà. Ọrọ̀ Olúwa Ògúnnáìkè lólóòtú ètò yìí. Ìgbẹ̀yìn tẹ̀ ń lọ fún ìdánwò àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún ìgbéga lẹ́nu iṣẹ́ yóò bọ́ sí o. Ìrọ̀rùn ni yóò já sí lágbára Elédùmarè. Ẹ ra ànúgbà o. Bẹ́ẹ̀ ni láti bí ìmúfọṣẹ àánú wẹ̀yìn ẹ ra ànúgbà. Ìpara àánú mo fi pa yín lára. Ẹ ra ànúgbà. Ìfàmì oróyàn láti ọ̀run wá kó bò yín mọ́lẹ̀. Kẹ ra ànúgbà o. Gbogbo alájọ ra ànúgbà lónìí bá a ti ń jáde lọ o. A ní jáde lékú lọ́wọ́ o. Òkú rẹ̀ rí. Apá rẹ̀ ti yọ. Ẹ̀rú bá mi nígbà mo gbúrò ìjàmbá kọ̀ọ̀kan lánàá. Ó ní agbára jù. Àwòdorí ètò ẹlẹ́ẹ̀kejì. Mi ò kọ́lẹ̀ àmọ́ ìsàrí kọ́lẹ̀ kí n má bàa gbàgbé. Ìjàmbá kan tí mo sọ ní agbára. Nígbà wọn fò mí ẹ̀rú bá ẹ̀mí gan. Pé ayé ní agbára. Ọlọ́run ràn mí lọ́wọ́ o. Wọn ò lágbára wọn ò léèyàn. Olúwa ràn mí lọ́wọ́. Káàbọ̀ sórí ètò ìpè mẹ́ta ni mo gbà látọ̀dọ̀ àwọn èèyàn ní ojúnà márosẹ̀ Lagos Ìbàdàn Express. Kò dẹ̀ fẹ́ jọmọ́ra wọn. Ó dẹ̀ tún fẹ́ jọmọ́ra wọn díẹ̀ náà. Ohun tó yẹ kí n sọ pé kò fẹ́ jọmọ́ra wọn ni pé alàgbà Olúwa Adékọ̀yà ọlọ́jọ́ òbí òní ẹ̀ṣọ́ pọ̀lọpọ̀ ńlá yọ alàgbà Olúwa Adékọ̀yà látòrí ètò bọ́nà òṣèré iléeṣẹ́ Bond 92.9 kí lórúkọ àwọn ọ̀gá wa iléeṣẹ́ rédíò Nàìjíríà Bond 92.9 pé ẹ̀ṣọ́ pọ̀lọpọ̀ ńlá yọ ọ̀kan nínú àwọn olólùfẹ́ wa tí wọ́n ìfọwálẹ̀ lórí ètò ìná Ọlọ́run sì ni fínlẹ̀ alàgbà Olúwa Adékọ̀yà. Wọ́n ní láti máa lọ ọ̀nà Ìbàdàn wọn kọ̀ọ̀kan da kinní kan nù bí funfun báyìí bí nǹkan kan ni. Wọ́n ní bí wà dànù sí òun wá ṣubú yakata sẹ́gbẹ́ kejì. Wọ́n ní láàrin bẹ́gà tá a bá ń lọ sí kárà láàrin bẹ́gà sí kárà tá a bá ń padà lọ ọ̀nà Ìbàdàn kò dínà o tọkùnrin ti ṣubú èrè sẹ́gbẹ́ kejì sọ́wọ́ ọ̀tún. Àmọ́ àwọn nǹkan tó dà sójú pópó yẹn nìkan tó wà ń bẹ̀ kò tí ì dá sún ẹ̀bàkẹ̀rẹ̀ kọ̀ sílẹ̀ nǹkan táwọn rí nìyẹn. Àmọ́ láti máa bọ̀ padà sí Èkó alàgbà Táyọ̀ Ọmọládé ni ó dára kò sábà nira jù ní ilẹ̀ nígbà tí pé alàgbà àwọn jẹ́ kí n mọ̀ ẹ̀yin Alhaji Sule alaju sile ni oko nla kan ti bi gba to nduro amo ko pa na oko o le ma pada o le pada ko nbe yato si yen won ni oko kan na wa to ko gede ko nkan kan ta ba ko ja yun lati ma bo leko ni o lati laarin gbogbo mo re bafo wa wa ri pe yen lati ma bo won de menu ba ina to mo le ebe yen ti won yo omo imu ni e olohun lo ma sanu orilede nigeria awon kan be onise ebi ni won fe dagba soke fun orilede nigeria hello president donald trump are orilede america wa ise ebi awon kan ni je ki se are bola ahmed tinubu oyo e gba mo so fun tori en to wo susun to lo di na so lati joba se to de lo jiyo ah se o fe e mo ton du mi ju opo na ti joba na boya egberun lona 100 naira 200,000 fun polu kan bi apere mi mo ye ti won se o pelu amo mo mo pe na solar ten wo yi eyo kan o le di ni 300,000 ina solar ten wo yi ni tai eyo kan e o le ina yen kan ni mo so o le mi mo ye ti won ra e ma se mi gbo o mi o de ta na solar amo mo loye e ni won ba eyo kan o le di ni 300,000 egberun lona 300 naira soke o se se mi mo e awon tori na solar ten wo yi iye okun agbara wa ati e lo ma so bo se ma pe mole to ti le o fi mo e de sa case that's ko ta wa ina so la ti won sese be rin rin sa du ka kiri ni pinle ko yi o mole di ago marun mefa e mo pe okun benu agbara benu o le je 300,000 naira soke le kan mi wa so opo yen o le di ni egbe lona 200 naira e ma se mi gbo mi o so pe o da mi loju o eyo kan de wo susu yo de lo biwo yo wa lo ta ni egberun marun 5000 naira ah e dakun bo ba lan se pe fun epe nbo epo se ro pe epe epe osun epe osun epe loju orun o epe amo se la ro yo mo se lesun yo ma se lale yo ma se loru o wa ti di adiye to su sinu sasun ni sari ara re ni nbaje kabo sori eto wa eto ibona oseri pelu omo yan ade oluwa ade folarin okun ade mr pilot lajimo kele so ah ajimo mu eh sile ko ke
2: mr pilot
0: bo le na jeje lafia la
2: lafia kala o
0: lafia kala
2: ya mata
0: ide house mi ade wo
2: okay
0: ina futa pa mo ti ti ibobo mo ti ti ibobo sa
2: mr pilot
0: sa
2: awon eyan nsise bi won se aburu won jade ai lowo lowo kolopolopo won o opolopo I bi won se re won dagba atari abi ti won dagba
0: se pe ile ti won ti wa aduwo ta lomi ti jade ni ati ka nu e
2: won do ko isu si okan elomi tori e ma ri be ni wi pe oke nkan to ji ki nkan to be bi se o mo bali we o ke bia ko mobile wo awon to de lo ta fun na won mobile we
0: awon yen gbon mo lowo ni won mo pe bi pa o be mu colorado o be pa loud
2: to to ba mu won won se awon se ni ti e ti yan sha nu
0: ah e paro won
2: to sa ni to da lugbo to be generator ti na ku to wa ni ke jo tori odo
0: o le su ni
2: wa
0: se ko kan mi awon ojojo aye awon yen gidigidi ni pe awon ni soko aso egba iye wo ko kan mi ni isoro wa nigeria yi
2: fraud to sele yen ko kan mi ni o kan ma so mi de nu la ara dugbo ise o
0: oni
2: wa le ma wa wo yan to n dare sinu ko ninu gota
0: eh
2: ah ma le mi ni wo lo report o ma le pe ah o le wa sele ton gbugbu yan lo ko ba ko ba le ko ware oko
0: ah orun ya bo ni
2: so definitely nkan to pe ko kun eyen o wo lo ma pada wa kan ju to lo won ti ma buru to se awon eyan de gbo ni drum e wo pe ni security school kan to lo da drum
0: baba yin
2: le drum to lo da sinu gota
0: baba yin
2: baba yin sin yin o wa so pe o mo help school awon ni
0: no rep for school.
2: So dem ba lu je.
0: O ko fi ajera. Ewo itiju yen lasan lori elo lori elo lowo osu. Olorun wa sanu wa. Ajimomuya mo ba foroko pade boya lana lori boya Facebook reels abi TikTok mi ranti. O lo jale ogbe yen lo jale leyin ti won lu oju e to wu kundu kundu bayi tan ni ki won ni ko se. Won ni ko ma je ounje eran e mo nje ti agbo ti agbo ton je.
2: E se be eran eran lo mu na.
0: We le je o.
2: Awa
0: lo ba wa to ba ti mu te bayi to wa jale to ti te mo to ma se fun ni. Won po cement die won ni je po bi agolo milk kan won wa bon mu o lonu. Tori esa e mo bi ta ba kini e mo tun ba ki to je kini buru jai mo mo gbere ko le ni source lo ma lo tu lo ma lo ja ngbe ropa mu ah mo lo ti tun bo be ni o wa lori social media kan ti mo so yi esa ojo yi ma pada sa gbo ti ma sako
2: eh
0: ropa ma tu le ibi te ru ti ba mi laje ni gbo ta so tun jale be ba mo ni police station e ri ko to ma ni na na from my state na from my hometown a se le ko si ara so ngara ni wa ga ni ngara ga la a ti ti bi ni na sha na
2: sha na sha la ni to nja go mo sha la chi nko ba lo ko je da jo won
0: eh igun ni igun awon mo won ni won ko be un to gbi le fomo awon mo igun ni le ka ton iyen lo ba mi lo ko je o ju o do do mo sha la baba
2: apo lo le yin wo ba ma se je un le se ke ti da jo won
0: eh igun ni awon omo won ni won ko be un to gbi le fomo awon mo igun ni le ka iyen lo ba mi lokan je o ju o do do mo sala baba
2: o lo le yin wo ba ma se je un le se ke se la won ro
0: ajimo mu ya ina kwana
2: na ge ya
0: lafia la
2: lafia kala o
0: kala o te mvisi yen se je iwe kuli kuli le beso
2: e ba le nbo
0: nibo
2: se ba ti jo so lana
0: so e jo nbo lo ajimo mu ya un to ba ti le jo kere lo e jo nbo lo ni mu
2: gafa
0: ganiya yo to ma bo lona ni beyen ni yola bi se ibi yola le gba dama wa
2: so ko ni bi ele fe gba mi chika wole
0: mi chika nna zoa
2: so ba ko mi
0: youtube ba ko mi in Jesus name fire
3: ibi ke
4: abla wa pe nu wa dojo ni ti wa o ni ora pa ni bo be so wo ma fi ni tori wa ti to 11 year abi 2 years lo ma se be yen mi kan bi ta wo lo je ni ta je kan lo ti opoku la pa mi kan bi ta yen ta wo lo be ki to mi kan lo gbo la pa ni si e wa wo lati e ga be lati eri abi to fi lo ta ti ma kirun to bi mo se ni be ti ri to gbo gbo lo kirun e di o blog wono gbo be ni won ti wa wo o wa ti wa di be o wa ti be si gbo flower si be now bu bo ta ko ri wo yi imi nu wo be na ka fun lowo be na ka fun ise kan se di baba kan ni e sora ni be ye bu mo na wa le e wo bu so bu won e ba je ba wo lo le o se ni po la baba laye gba ke ba gbo pe ni se ba lo se ni bi ese yi e ba bo aja aja aja via via ni awon ru ma pe won ti ka be ni gba kan ri e wa wo to se la pon se ta sa pa ba
0: baba
4: di agbole awon omo o bi tan se besi o e bu bo bi tan ko la so e si ku yen ko ye ko e jo to lo ki ba ka ba ba wa
0: o lo ji aji mo so yi o lagbara o elo olayinka ni ke yesa
5: ako ti mo ta
0: yesa
5: a jo mo fe pe awon ese awon lopa je ti si difo ni di bridge apa ti e se yen awon abu ki ko ti omi ni ijoba o bi a lo local government be ni to ma wo reflector jacket ki ro moto accident o
0: kele be ke se kele be
5: no de na ora to je ko ma ko se moto wo le nji ojo
0: ati so ni sa moto won e wo la jeta o da mu e wo ke se ki bridge e a te mama ko do ba si yen ni
5: baba bi a ti se to se me lo record
0: o da o da o da e wo e mo binu e ja bo sori eto koko nu wero to ba di ago meje abo a pade emi gbogbo nkan la ma ko joba si ti omi e lo ngba bi ti moto ngba e a la se mama ko ko wo so to ma je ko mo po nbe jodo nkan ti omi lorun ni e wo olodun ma sanu ijoba gun ati di councilor gan olodun ma sanu eru po lori ni kaluku e se ka na so se wa ka se to to abolo lo gba o da ba sa o da ma se je je e mo sari

0: ẹ kojúmọ́ ẹ tún mọ́ wa láàárọ̀ lónìí, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ayọ̀ lónìí máa jẹ fún wa. O ní ọjọ́ àárànú gbà. Àwọn èèyàn lọ́wọ́ bọ̀, wọ́n ní tó bá kù dẹ̀dẹ̀ kan mo lórí kòtò, mọ̀nàmọ́ná á ṣiṣẹ́ mọ́lẹ̀ fún ọmọ Ọlọ́run. Ìwé mọ́ bíbélì pé oore ipe kì í gbé torí pé ọkàn ìṣoore láò mo sanra. Bákan náà làwọn bàbá wa lọ tí wọ́n ní oore lóore wọ́tọ̀ adí afúlápitẹ́ ti ṣe ìyá àdán tí fojú sùn kó kara lẹ̀ ẹ̀bọ ni kò ṣe. Ó bá gbọ́rú ẹ̀bọ ó ro lóore láwọ́ sí lẹ́nu ló bá mú ìsẹ́nu ló bá ń kọrin pé àdán kọ́ mọ́ láworo ọ̀lẹ̀ ọmọ tì. Ẹ jẹ́ ká ṣoore fẹ́nìkan lónìí torí pé tó lóore tó. Abiodun Fọlọ́nṣọ́ lorúkọ tèmi kókó inú ìwé ìròyìn tẹ̀ síwájú.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ọba olóore àná, ọba olóore òní ọba láàánú, ọba olóore lọ́jọ́ gbogbo, ọba fúnni Másìrè gan ọba tó fún wa láǹfààní láṣẹ pẹ̀kí rẹ̀ lórí ètò kókó inú ìwé ìròyìn iléeṣẹ́ Bond FM 92.9 lẹ́ni ọjọ́ kejìlélógún oṣù keje ọdún 2026 bó ṣe wá jẹ́ ọ̀dà ìtọ́ kì í dá ẹnu, ọ̀dà ìtọ̀ kì í dàdí, ọ̀dà owó kì í dá dàdà kì í dálẹ̀, ọ̀dà ohun rere kò ní dá wa láṣà láwùrà bí àní bá láyé fọwọ́ sí àsìníwáyè ìkáwá wò.

0: ni pe awon ajoko papo abi awon sere papo pelu bandit awon jandukori ah e ma fi oro koro koro e pa lo ma won ko ri be rara o
1: won ni ojo ropo idani ko to ta lo mo gba ti to ni ma da o won ma ni oro lede america ti won ka won ti won ti gbe mi mi ati awon ti o farapa ninu isele ti o je pe nwaye laarin awon ati ira won ni o le ni 100 kan omo igbolede america te pe won farapa lenu ose kan sasi ile ise ologun orile america ta mo si pentagon lo fi royin sita o
0: agbajo insaya jeje owo ko ko gberu dori orilede nigeria won tin ro asokan adulawe pe e fo so po pelu wa lori ati kawo awon nkan pupa pajulo lori ati owo won ti wo je ki won gbe kakiri awon lawo
1: won ni kajare ku kaja ma gbogbo aja kologba o je pe le igbimo asojisofin orilede wa nigeria papa igbimo ton le wadi ile ise to je ayederu ti a mo si presidential foreign investment promotion council won so di mo pe en to minister fun oro ile okere o gbodo wa salaye lori ile ise ohun lori bi won o se tete ta awon asofin atomolede na bo se je pe won lo nsoju orilede wa nigeria lokere o
0: eni to je alato ni le britiko o ma ti so di mo pe ise orilede wa nigeria e mo iya re teri ni won ma gbori fun are bola metinubu pa julo lori atunse to nse si eka eto raje orilede wa nigeria o
1: won ni be yan ba yun epa fafoju o gbodo ma sufe ni o en to je gbile safara lagba dauda lawa o ma ti so awon aseyori to jeyo ninu awon atuto eto je pe baba na gbe jade o
0: won ni ojo gbogbo ni to le ojo kan ma ni to ni kan ile ise olopa won ma fowo asikun mu kan ni ipinle adamawa nje kini opo won se ku to kan ni won ni awon ni se opa epo ile ise elepo npc limited o lo je pe won ma lo ndalu padọ tin lo sibi orin leruba o le merun
1: won ni ebi opa je aje awale o o ma ri ti awon molede wa nigeria kan metadini ogbon to pe won jigbe ni ipinle sokoto ile ise ologun majo la emi won won ri won gba kale lowo awon ajinigbe o
0: ije eje mo gomina ipinle edo won ni afon lo si fe ni to ba muse lo won ni po ti fona ta awon alakoso to ye pe won ba won se to ye pe won fo muse won
2: fm 92.9 Ìjẹ́ ṣe yé bí i, wọ́n tọ́ ṣe ń bí owó, owó rẹ̀. Àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já. Ìbéèrè fàdàmú, ìgbọ́ràn ń dáàbòbò ni. Ẹ̀mejì ni ó gbàgbọ̀sàn, ẹni tẹ̀dá. Ó léwu láti ti gbọ̀ngbọ̀n. Ayé ń yí bí ṣẹ̀dá gbé kalẹ̀. Ẹkùn ń pariwo ara o, ẹni tó bá tó wojú ẹkùn kò bẹ̀. Ìwọ náà jẹ́ ká yé aláyọ̀ tí ṣẹ̀dá dá mọ́ jẹ jáde pẹ̀lú Yoo Beaters. Ayé ìdùnnú tí ń tọ́ka sí ìlera tó péye. Sọ Yoo Beaters di ààyò rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dá ṣáká farahàn nínú rẹ̀. Yoo Beaters wà lólómi, jẹ́ẹ̀lì oníkápsùlù àtàkùn sáṣẹ́ẹ̀tì lọ́jà àti ilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè. Yoo Beaters, ẹ̀bùn ṣẹ̀dá fún ìlera tó péye.
3: Ẹ̀yìnmọ́dé yìí èmi pé màá máa polongo mediana kiri ni torí ẹ wo kò sírú ìyá yarun àdìgẹ́ tí kì í sunkún irú rẹ̀ le nígbà tó wáyá èéṣì gbogbogbo a bẹ́ẹ̀ ni làpálàpá ò jẹ́ kí n rà rí kán rímú mi àmọ́ ní kété tí ọwọ́ mo èròjà tún ṣe mediana 0-15 tá a pilẹ̀ ṣe fún àwọn ọmọdé ṣe ni mò ń yọ mediana 0-15 air booster cream ìyẹn gangan ni àpè ní òdógún lọ́gbọ́n tí mo bẹ̀rẹ̀ sí lò ni ajẹrun ò ti ríbi dúró sí mọ́ nínú irun àwọn ọmọ mi làpálàpá sá lọ bẹ́ẹ̀ ni irun wọn gùn tójú ìmọ̀ kódà tun le lo mediana 0-15 fáwọn ìkókó tí kò ní oríwájú àti àwọn tí irun wọn ti fá lọ lẹ́yìn dán mediana 0-15 products tá a pilẹ̀ ṣe fáwọn ọmọdé wò lónìí mediana air products wà ní ilé ìtajà ó yàpè sórí 0702-500-861 0809-1799-333 diana gbogbo ohun tí irun rẹ nílò.

0: red roof from Nigerite with a very strong. In a boom, it a last way well, Ogami. Nigerite Solo Extra Vinci get different colors where give them fine patterns and the parts with body well.
1: Saka, now that Solo Extra Vinci go. You go use to replace this roof.
0: Now cellulose, polyvinyl fiber and cement only they take to make Nigerite Solo Extra.
1: Make sure say that we get authority stamp and blue mark for side you buy you.
0: And it is available for all Nigerite distributor shop near you. Nigerite Solo Extra Roofing Sheet, Carpenters Association of BAM A1.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùn àlẹ́bí ni. Ó ti ẹ̀dá ìkẹ́kọ̀ọ́ kò sí lẹ́yìn ẹ̀.
3: Magista ta àti látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adìẹ chili àti kọ̀nọ́fùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Magista yóò sọ gbogbo oúnjẹ tá a sì dun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Ojú mo ṣì rí tí àwọn tí máa bọ̀ jẹ́.
5: Ẹni mo ṣe.
4: Ẹni bá jẹ́ bó ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni bí o lè sọ kìdílẹ̀ ká tó wọ̀gùn sùn. Yóò rò pé iléeṣẹ́ kìdílẹ̀ ń pẹ́ lọ sí ìdílé lánàá. Bẹ́ẹ̀ kẹ̀, òkè tẹ̀yẹ ò ní títọ́ sàdédàjì ọ̀nà. Tí o ti kárí wọnú bí èkó ló tó fẹnu kan rẹ̀.
5: Àìsàn àtàrò yóò máa ṣe nǹkan o. Èmi wá ní ṣíṣe báyìí olólùfẹ́ mi.
4: Ṣé ẹ̀mí ni màá sọ fún yín pé kẹ lọ mójútó ara yín? Bàdá tó fẹ́ gámà kárí o. Ó rí mo gi bàbá òkè ihò.
5: Ìwọ náà sọ̀rọ̀ sókè. Ṣàlàyé bó ṣe ń ṣe é fún bàbá òkè ihò. Kọ́ mara yóò tó gbó ìjà alẹ́ rẹ fún gbèjẹ. Ọ̀pẹ́ ẹ̀yìn tó ń rori gbòrògbò. Ara títa jẹ, ara títa ara yín. Kí bàtà ó máa bọ́ lọ́sọ̀ ọmọ ènìyàn kò fún ọ. Bàbá òkè ihò lè nípò di atura. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dàbí gúnlẹ̀. Bàbá òkè ihò kalẹ̀ sí Shop 10A, Oyekola Shopping Complex, Ladojukọ Deeper Life Church, Jákàndé Gate, Òkè Afá Ìgbòrò. Ẹpẹ 08094471143. Bàbá òkè ihò, èmi kò di bẹ̀bẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀.
6: Adalẹ̀ sí dọ́là, adalẹ̀ sí ti.
7: Gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ wa kì í ṣe àkìtàn. Ẹ̀dẹ́kun dídalẹ̀nù lọ́nà àìbìkítà. Àjàkálẹ̀ àrùn ló máa ń fa. Ó máa ń dí àwọn kòtò ìdáminù. Ó sì máa ń ba àyíká jẹ́. Torí náà, àwọn òṣìṣẹ́ PSP tí lọ́ máa fò tẹ̀lú nìkan ní kẹ́ jẹ́ kán máa kó dọ̀tí yín. Kẹ́ sì máa sọ owó ilẹ̀ kíkó déédéé. Ojúṣe nìkọ̀ọ̀kan wa ni láti jẹ́ kí ìpínlẹ̀ Èkó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní. Àpò ìkólẹ̀kódọ̀tí Lọ́mà ló nílò. Bèrè fún tiẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lomasmartbeans.com. Lẹ́yìn tó o bá gbìyànjú dídalẹ̀nù lọ́nà àbófinmu ẹgbẹ̀rún lọ́nà ìgbà ó lé àádọ́ta náírà lówó ìtanràn pẹ̀lú ẹ̀wọ̀n oṣù mẹ́ta gbáko. Tó o bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ PSP pé Lọ́mà lọ́fẹ̀ẹ́ 0800 00 Lọ́mà 0800 005 2962 tàbí 0708 060 1020. Email info@lọ́mà.gov.ng. Ìkànnì àjọlò @lọ́mà_gov. Lọ́mà, wọ́n mú ìpínlẹ̀ kó mọ́ tónítóní.

0: 277. Àbí olóyè àgékù ètò fúnra ẹ̀ sórí 070-7035-2553. Ìṣẹ̀ṣẹ̀ àgbẹ̀ gbogbo wa ṣẹ́ńdé Dumare.
1: Àjùmọ̀ṣe ìpínlẹ̀ Èkó kì í ṣọ̀rọ̀ ẹnu lásán. Iléeṣẹ́ LSPWC wọ́n jì wá lọ wípé ó burú já ìkágé òpópónà sí méjì láì gbàṣẹ. Ẹ má ṣe fi omi ọkọ̀ fífọ̀ bójú títì jẹ́, pàápàá ẹ̀yin ní car wash. Bákan náà, ẹ má jó nǹkan tàbí dáná lójú pópó. Ó lòdì sófin láti yọ ohun tá a fi dí ihò, ìyẹn manhole, tàbí dáhùn èlò bẹntiró bíi dísù tàbí ẹ́ńjìnì ìsojú pópó. Ẹ má dalẹ̀ sínú kòtò ìdámínú tàbí wo àwọn ọkọ̀ àjàgbé tó kó àwọn òbí títí ti ẹrù gba àwọn ọ̀nà tí kì í ṣe márùn. Tẹ̀bá kẹfì ẹnikẹ́ni pẹ̀lú ìwà ìbàjẹ́ yìí, ẹ pé nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0906-704-4444 tàbí 0906-904-4444. Ohun ìní wa làwọn òpópónà wa, ẹ jẹ́ ká dáàbò bò ó. Ìkéde ìwá láti iléeṣẹ́ Lagos State Public Works Corporation LSPWC.
2: That's the sound of life, the rhythm of people on the move. And you? You remember every step, the side-stepping setbacks, and the glides through growth. And then there's ICO Insurance, made for the moves you make. Through life's rhythm, enjoy protection that moves with you. Connect with us today. Visit ICOPLC.com. ICO Insurance, made for the moves you make.
3: Dí ta fi ṣètò tó yẹ ta sì tún gbàdúrà lójoojúmọ́ fáwọn ọmọ wa.
4: Ó
3: nídìí tá a fi ń tara ṣàṣàṣáré àtijọ́ àti ẹni lójoojúmọ́. Bẹ́ẹ̀ ló nídìí táwọn ọmọ Nàìjíríà fi nígbà tó tó rinlẹ̀ nínú ògùn M&B paracetamol, the red one, jàngùn labí abara pupa lójoojúmọ́. Lọ́gán nígbà ara ríro yọ lágọ̀ọ́ ara ní kíákíá ká lè gbé ìgbé ayé tí kò nírò rárá. Nígbàkúùgbà tára ríro bá fẹ́ yọjú pẹ́rẹ́, oògùn M&B paracetamol, the red one, jàngùn labí abara pupa ni kó fi dá padà síbi tó ti wá. M&B paracetamol, jàngùn labí abara pupa dára fún àtẹ̀bí rẹ, ó sì máa ń ní ìrora àti àwọn òjòjò kéékèèké wọlẹ̀ lọ́wọ́ kan. Tára rẹ ò bá ta pọ́npọ́n lẹ́yìn ọjọ́ méjì, tètè kàn sí dókítà rẹ. M&B paracetamol, ó máa fún ọ ní ìtura lágán lọ́wọ́ kan.
5: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
6: Ó lè wọ́n lójú lóòótọ́.
5: Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
7: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
8: Wọ́n ní kagbálẹ̀, wọ́n ní kagbáta.
9: Ẹ̀lẹ́ o, gbogbo ẹ̀yìn tí wa ní àgbàdo òkèdò LCDA. Alága olóríire, mẹ́jọ Abiodunjimọ Ìṣọ̀lá Ẹ̀dúndádéré.
10: Wọ́n ní kí n máa kí yín.
9: Kí n sì máa ran yín létí wípé ṣíṣe mímọ́ òun kògùn sí mímọ́ Ọlọ́run. Dàtí sùsé, gbogbo òpópó mọ́tà tó mọ́ rere. Àwọn èèyàn ni wọ́n tún ṣe. Mo ṣe ṣe pàtàkì kí gbogbo wa mú ètò gbalẹ̀gbàta Sátidé tó parí oṣù lọ́kùn-ún ìbánilọ́lọ́wọ́ kákúgọ́tà tó dọ̀tí kájú gbogbo àyíká àti àyídí àwa ṣe kẹnikẹ́ni má ṣe dalẹ̀ sópópónà àbójú àgbàrá tó lè mú omi yalé àgbàrá yàgòrò wa gbogbo ẹja gbọdọ̀ wà ní títì pa ẹnikẹ́ni tọ́wọ́ bá tẹ̀ tó kọ tí ọ̀gbọ́n ìsí ìkéde yìí òfin fímú rẹ̀ fẹ́fẹ́rẹ́ àrùn tó ti rí ẹ̀gbẹ́rọ̀ wá kò ní kọ̀ wá tọmọtaya tẹbí tara o àmì nìkan ò rán
10: ká mú ètò ìgbàlẹ̀gbàta Sátidé tó parí oṣù lọ́kùn-ún-kúndùn
9: ló ṣe kókó. Olùtẹ́dẹ Mẹ̀yọ́ Abiodunjimọ Ìjíndádéré Executive Chairman Àgbàdo Òkèdò LCDA.
11: Bond FM, awa lo nle de Bond FM, awa lo nle to Bond FM, awa lo niroyin ipaso wa po 92.9.
12: Máyì kúrò òun nìyẹn.
13: Kókó inú ìwé ìròyìn náà ló ń tẹ̀ síwájú tí a bá dé abala àgbẹ̀ òkìní afẹ́gbẹ́ ò láàárọ̀ tòní. Yorùbá bọ̀ wọ́n ní a máa ń pàna oko dà dìpòdípò ọ̀rọ̀ ẹnu. Ìjọba ìpínlẹ̀ Èkó pàápàá jọ akólẹ̀kódọ̀tí wọ́n ní olúṣoṣo ti bọ́ sí àárín ìgboro àwọn ò fẹ́ lò ó mọ́. Wọ́n fẹ́ di kọmíṣọ̀n bí àṣà ilé ìbò wọ́n máa lọ dalẹ̀ sí ẹ̀pẹ́. Ṣùgbọ́n gbàdúrà bíi pé ọ̀rọ̀ ò fẹ́.

0: ṣùgbọ́n wọ́n ní wọ́n ti ń ṣe lọ́wọ́ pé tán bá ti ṣe tán lílọ bíbọ àwọn ọkọ̀ akólẹ̀ yóò máa ṣe gerege sínú olúṣoṣùn á kàn bẹ̀rẹ̀ sí bá wa kó ìdọ̀tí wa ni wọ́n ní ṣùgbọ́n ká fi sọ́kàn olúṣoṣùn tó bá yá tó bá pẹ́ táwọn bá ti rí yanjú tán kò ní dá ká máa da òkè tilẹ̀ bẹ́ẹ̀ yẹn sí àárín ìgboro èkó.
1: lórí ọ̀rọ̀ yìí ọ̀nà míì wo lẹ wá lè rò bí ẹ lè gba ìjọba lámọ̀ràn lójú náà àfi kó àwọn òkè tilẹ̀ tó pọ̀ káàkiri ìpínlẹ̀ èkó yàtọ̀ sí ọ̀nà àbáyọ míì tí wọ́n ti wá báyìí pé àwọn ti kọ́ táwọn fẹ́ pé àtàwọn fẹ́ pé àwọn ti fẹ́ pé yẹn báyìí o olúṣoṣùn àwọn ti fẹ́ máa lọ máa da ilẹ̀ síbẹ̀ padà wọ́n wá ní ọ̀nà míì wo lẹ lè gba ìjọba lámọ̀ràn láti rí pé gbogbo àwọn òkè tilẹ̀ tó pọ̀ káàkiri ìpínlẹ̀ èkó tí wọ́n fi lè máa kó ní kóyákóyá ó ní olóòtú wa tari sí wa láàárọ̀ pé ká jọ ìjọ gbé yẹ̀wò lórí ètò púpọ̀ ní ìwé ìròyìn nọ́mbà.
0: 08037888830 08037888830 àtẹ̀jíṣẹ́ nìkan ni.
1: kókó inú ìwé ìròyìn.
0: ó ń tẹ̀ síwájú. nínú ìwé ìròyìn nigeria tribune tó jáde láàárọ̀ ti tòní wọ́n ní ẹni tí ò gbọ́ tẹnu ẹ̀gà ni ó sọ pé yọkó ń pàtó látàrí pé alàgbàlíkò dangote tó jẹ́ aláṣẹ ilé ìfọpoorun dangote tí a mọ̀ sí dangote petroleum refinery ó kéde ní kòpẹ́kòpẹ́ pé ọjà tá a bá fowó rà owó la fi ń pa o ìpè epo tóun bá rà ní dọ́là dọ́là lòun ó máa tà ní nàìjíríà o pẹ́yìn tẹ́ fẹ́ wá ra epo níléeṣẹ́ dangote kẹ́ ẹ tètè yá dúró lójú ọ̀nà o kẹ́ ẹ ṣẹ́ dọ́là lọ́wọ́ àwọn àbókí kó tó di pé ẹgbẹ́ epo níléeṣẹ́ dangote tí ọ̀pọ̀lọpọ̀ amólédè sí wògbé nílùú tó lófin ní nàìjíríà wà tó yẹ pé náírà lànà báwọn ní dangote ó ṣe máa ta epo ẹ̀ ní dọ́là àti pẹ̀lúpẹ̀lú pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí wọ́n ti ṣètò ìrànlọ́wọ́ kan fún dangote wípé epo rọ̀bì èyí tí wọ́n fẹ́ fọ̀ kí wọ́n máa tà fún wọn ní náírà wípé ìpàtà àpawọ́ àgbọ́dọ̀ pọ́nmọ́ ọ̀gbẹ̀rì bẹ́ẹ̀ bá a ṣe ń ta epo rọ̀bì wa fáwọn ilẹ̀ òkèèrè ní dọ́là a gbọ́dọ̀ tà fún dangote ní dọ́là bẹ́ẹ̀ o ká máa tà fún ní náírà èyí tí wọ́n pè ní náírà petroleum trade èyí tí wọ́n jẹ́ pé dangote wa ń sọ dímọ̀ láàárọ̀ ti tòní ipé ṣokoto balẹ̀ ẹni kan gba létí ẹ̀bá àgbà lójú gbà nínú kò balẹ̀ náà ni o ní iléeṣẹ́ elépo rọ̀bì orílẹ̀-èdè wa nàìjíríà bóun bá bèrè ọkọ̀ ojú omi mẹ́rìnlá 14 cargos ipé tipátipá báyìí náà ni wọ́n fi ń rí bíi mẹ́ta fún òun nínú mẹ́rìnlá ó ní ibo lòun fẹ́ bá yàrá já o ipé ló fà á tó fi ń lọ́ra bí ọkọ̀ ojú omi mọ́kànlá láti ilẹ̀ òkèèrè ó ní torí ìdí èyí òun ò wá lè ra epo ní dọ́là kó wọn máa tà ní náírà ọjà tá a bá fi dọ́là rà dọ́là náà ni a gbọ́dọ̀ fi pa o jẹ́bi dangote bó ṣe ń ṣàlàyé fún àwọn oníròyìn ṣùgbọ́n iléeṣẹ́ nnpc wọn ni wọ́n ń fọ́kàrà wọ́n ń fọ́ koro ipé gbogbo epo tí dangote nílò ni àwọn ń pèsè pé àwọn lákàkì láti pèsè ṣùgbọ́n dangote ní irọ́ pátápátá irọ́ gbu ni o bóun bá bèrè ọkọ̀ ojú omi mẹ́rìnlá tipátipá òun náà ni wọ́n fi ń fóun ní mẹ́ta ipé ètò tíjọba àpapọ̀ tí wọ́n ní kí wọ́n ṣe fóun tí wọ́n pè ní naira for good arrangement ó ní ètò náà ó fẹ́ dàbí pé kò wọ́ọ̀kì bí a ṣe lè bòyá ni pé kò gbéṣẹ́ kò ṣiṣẹ́ nítorí báyìí dangote ń sọ àwíjàre ẹ̀ ìdí tó fi ń fẹ́ máa ta epo tiẹ̀ tó bá ti fọ̀ ní nàìjíríà ní dọ́là fún àwọn oníbàárà nínú ìwé ìròyìn nigeria tribune lélẹ̀ wà láàárọ̀ tòní o.
1: inú ìwé ìròyìn new telegraph láàárọ̀ ẹ̀ wọ́n ní àgbàrá òjò sọ pé wo nílé wo nílé mà ni ò gbọ́dọ̀ gbà fún un wọ́n ní kàkàkà dínà mọ́ àgbàrá gbọ́dọ̀ máa lànà fún ni èyí lọ̀rọ̀ tí ìjọba àpapọ̀ ń sọ o tí wọ́n ṣe ìkìlọ̀ fún àwọn ìpínlẹ̀ tó ń lọ sí bíi mẹ́tàdínlógún lórílẹ̀‐èdè wa nàìjíríà pé omi ń bọ̀ òjò ń bọ̀ ẹyẹ àtẹ̀tẹ̀ ya gbáradì o àwọn àjọ tó rí sí ìwòye ojú ọjọ́ ìyẹn nigeria hydrological service agency àwọn ni wọ́n máa ń sọ̀rọ̀ ẹ̀dùn mímọ̀ wọ́n ní láàrin ọjọ́ méje pàápàá jùlọ ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún tá a wà yìí sí ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù keje ọdún tá a wà yìí wọ́n ní pé òjò ó máa pọ̀ ó sì lè fa omi yalé àgbàrá yàgbòrò ẹni tó ń sọ̀rọ̀ àmọ̀ràn nílùú Àbújá ó ní olùdarí sí àjọ ọ̀hún ìyẹn Umar Mohammed tí wọ́n ní gbogbo àwọn ibùdó tó jẹ́ kanari ńláńlá àwọn ibùdó tó jẹ́ ìṣàn omi kí àwọn ìpínlẹ̀ mẹ́tàdínlógún yìí kí wọ́n tètè bẹ̀rẹ̀ sí ń lọ kó àwọn nǹkan tó lè dí àgbàrá lọ́wọ́ ní agbègbè bẹ̀rù ẹ jẹ́ ká fètè bá àwọn ìpínlẹ̀ tí wọ́n mẹ́nuba láàárọ̀ yìí wọ́n ní ìpínlẹ̀ Adamawa ìpínlẹ̀ Bauchi ìpínlẹ̀ Benue ìpínlẹ̀ Borno ìpínlẹ̀ Edo ìpínlẹ̀ Gombe ìpínlẹ̀ Imo ìpínlẹ̀ Jigawa ìpínlẹ̀ Kaduna ìpínlẹ̀ Kano ìpínlẹ̀ Kebbi Nasarawa Niger Plateau Taraba Yobe àti Zamfara Alàgbà Mohammed ọba ń sọ ní mímọ̀ wọ́n ní ṣe rí gbogbo àwọn ibùdó odò ńláńlá báyìí àwọn ti bẹ̀rẹ̀ sí ṣe ìkìlọ̀ fún àwọn aláṣẹ tó jẹ́ sí ìpínlẹ̀ yìí pé kí wọ́n tètè lọ máa kó àwọn nǹkan tó lè dí àgbàrá lọ́wọ́ bákan náà ni wọ́n rọ àwọn àjọ tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ìyẹn àjọ NEMA àti àwọn àjọ tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì láwọn ìpínlẹ̀ wọ́n ní kó bẹ̀rẹ̀ sí ṣe ìpàdé pẹ̀lú àwọn ìjọba ìbílẹ̀ agbègbè wọn àwọn olórí agbègbè wọn àti àwọn ọmọ ìlú lágbègbè wọn lójú náà àti pé wọ́n gbaradì fún omi lásán.

0: ọ̀nà búlọ́ọ̀kù àti sọ́mọ́ǹtì wọ́n ti kọ́ ìsọ̀sí tí a mọ̀ sí stọ́ọ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tí ò tiẹ̀ wá jìnà sí iléèwé náà ni àwọn oríṣiríṣi ariwo bíi àwọn tó ń ta kẹ́sẹ̀tì àti fídíò tẹ̀sọ́dẹ̀ ti jáde táwọn oníṣọba ń pè ní sákúlà sí gbogbo aráàlú pàápàá àwọn alámòjútó iléèwé òbí àti alágbàtọ́ àwọn tó ń tajà tó fi máwọn ẹgbẹ́ onímọ́tò pé ẹ̀sùn gáràjì kò ní etí mọ́tò wọn ni gbogbo èèyàn náà ni ó gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ compliance ni wọ́n pé ó wọ́n tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wọn ni gbogbo àwọn ìkan tó bá yẹ pé ìjọba ò buwọ́lù tó bá ń lọ ní àwọn iléèwé ìjọba wọn ni ó gbọ́dọ̀ di àfẹ́yìn ṣe gbàlàrin ìtìjọ gẹ́gẹ́ bí àtẹ̀sódì ọ̀hún tí wọ́n fi síta sákúlà láti ọwọ́ ẹni tó buwọ́lù náà ni alàgbà lawal mukhtar tí wọ́n ni wọ́n ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ o táwọn ṣe pé àwọn náà ni akọ̀wé ìgbìmọ̀ ọ̀hún tí wọ́n pa láṣẹ wípé gbogbo iléèwé tó jẹ́ ti ìjọba nípínlẹ̀ Zamfara gbogbo irú àwọn kan báyìí kò gbọdọ̀ máa ṣe yọmọ o ìpè ọmọ ó wà nínú iléèwé yóò máa gbọ́ ràkàrà o ọkùnrin ó lọ síbi àkàrà ọmọ ó wà nínú iléèwé yóò máa gbọ́ ṣeré bẹ́ẹ̀ àwọn orin oríṣiríṣi àti orin tó jẹ́ pé bàbá àti ìyá nìkan ló gbọ́dọ̀ máa gbọ́ nínú ilé wọn ní gbogbo nǹkan báyìí àwọn ò fẹ́ mọ wọn ní nǹkan táwọn ń ṣe náà ni pé àwọn fẹ́ kí iléèwé wà létò ọ̀dàlì kí ààbò tó péye torí nǹkan tó bá ń gbé tí wọlé a máa da ọkọ̀ àwọn ọmọ láàmú wípé àyíká tó jíire náà ni ètò ẹ̀kọ́ ló gbọ́dọ̀ ti wáyé ní ìpínlẹ̀ ti Zamfara conducive environment for effective teaching and learning wọ́n yẹ fọ ìbọ̀hún láàárọ̀ ti tòníyàn wọ́n ní ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ ìjọba ìpínlẹ̀ Zamfara ó lóun ò ní gbà fáwọn tó yẹ pé wọ́n ṣe káràkátà nínú iléèwé àti lẹ́yìn odi iléèwé.
1: Kókó onírúurú ìròyìn tẹ̀síwájú láàárọ̀ Bond FM láwà 92.9 wọ́n ní lónìí ni kò ní dọ̀la o wọ́n ní àwọn ẹgbẹ̀ta tó jẹ́ àwọn ọ̀dọ́ àti àwọn obìnrin ní ìjọba ìbílẹ̀ Èjìgbò LCDA ló jẹ́ pé wọ́n kẹ́kọ̀ọ́ gboyè lórí àwọn ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ fún ọ̀sẹ̀ mẹ́ta èyí tó yẹ pé alága ìjọba ìbílẹ̀ náà ààrẹ Taoreed Adébáyò Taiwo tó gbé kalẹ̀ fún wọn wọ́n sọ di mẹ́ pé àwọn nǹkan ṣe ọwọ́ bíi ICT information technology skill drone bí a ṣe ń yàwòrán crane craft àwọn aránṣọ àwọn tí wọ́n ń ṣe kéèkì àti àwọn tó ń ṣe bàtà àti àwọn tí wọ́n ń ṣe irun wọ́n ní ọ̀sẹ̀ mẹ́ta ni alága ìjọba ìbílẹ̀ yìí fi gbé kalẹ̀ fún àwọn olùgbé Èjìgbò LCDA lábẹ́ ètò kan tí wọ́n pè ní Lagos State Employment Trust Fund òun ni wọ́n ti gbé kalẹ̀ fún wọn fún àwọn ọ̀dọ́ tí kò níṣẹ́ lọ́wọ́ ní ìjọba ìbílẹ̀ Èjìgbò torí pé owó tó bá dilẹ̀ lèṣù ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ baálé ilé tó bá sì níṣẹ́ lọ ló bá àwọn obìnrin lé pin epo pupa wọ́n ní alága ń sọ bí mi pé àwọn ò fẹ́ kí àwọn ọ̀dọ́ àti àwọn obìnrin kí wọ́n máa fẹsẹ̀ gbàgbòrò ní ìjọba ìbílẹ̀ Èjìgbò LCDA fi ìdí èyí ọ̀sẹ̀ mẹ́ta ni wọ́n fi kó àwọn iṣẹ́ yìí o láti ri pé wọ́n máa kẹ́kọ̀ọ́ gboyè lónìí òde yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ bí mi pé aago mọ́kànlá àárọ̀ ní ìjọba ìbílẹ̀ náà ni ètò náà máa fi wáyé tó fún wọn ní ìwé ẹ̀rí sáábì pé ẹ ti wẹ̀ ẹ yọ kọ̀ọ̀kan lórí ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ ètò yẹ pé ẹ̀kọ́ lábẹ́ ìjọba ìbílẹ̀ Èjìgbò LCDA tí alága wọn Taoreed Adébáyò Taiwo tí wọ́n ṣe agbátẹrù ẹ̀.
0: Kókó inú ìwé ìròyìn náà ló ń tẹ̀síwájú wọ́n ní ọmọ ò lè jọba bá ká máa bínú ọmọ o ọ̀rẹ́ ló máa ń jáde láti ẹnu Obo of Lagos ọba Adeliwani Babatunde Aremu Oṣuọlálé àti Olúdìfọ̀ CFR Obo of Lagos olówó Èkó Baba Fuad ọmọ kútẹrẹ ṣàlóògùn bájámọ ṣágìrì gbágìrì ọmọ ayọpọtọ bí ẹni ìyànde ta ni wọn sọrọ yìí sí ẹni tó jẹ gíwọ ọlọpàá orílẹèdè nàìjíríà tó ti jẹ ọmọ wọn ni alàgbà tújí jìsù látàrí kìnnì látàrí bí wọn ṣe fọwọ́ sí kó fi mú àwọn ọlọpàá mẹrin kan ní olúlẹwà àbújá tí wọn fẹsùn kàn wọn ẹsùn ni wọn fi kàn wọn o wọn ni wọn gba owó tó ń lọ bí 1,53,000 lọwọ ẹni tó jẹ alága fún àjọ tó ń bójútó ìwà ìjẹbánu tí àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n bá ṣe ICPC ọ̀mọ̀wé Musa Aliu jẹ́ bí wọ́n ṣe rò ó wọn ní iléeṣẹ́ ọlọ́pàá olúlẹ̀wà Àbújá lọ́dún fọwọ́ sí kó òfin mú wọn tí wọ́n sì ń fẹ̀sùn kàn wọ́n wípé wọ́n lọ gbégi dínà tẹ́pẹ́ ìjọba ò buwọ́lù ìlẹ́gà checkpoint wọn níbi tí wọ́n ti ń gbégi dínà ọ̀hún lọ ń gbowó lọ́wọ́ àwọn èèyàn wípé wọn ò mọ wípé mọ́nàmọ́ná lológun lè gbé bọ́lógun bá gbé paramọ́lẹ̀ àárí ìyọnu Èkó la ti máa ń fi mọ́ra pé ọlọ́run ò dà o wọ́n ní bọ́ ṣe mú ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ ICPC ọ̀mọ̀wé Musa Aliu wọn ni bàbá ní kò sówó lọ́wọ́ òun bàbá tiẹ̀ ń bá wọn ṣeré bóyá máa dáàyàn mọ̀ wọ́n ní wọn ò dáàyàn mọ̀ pé dáwọ̀ no consign us o you must give us something wọ́n ní wọ́n wọ́ bàbá o débi tí wọ́n ti ń gbowó lọ́wọ́ àwọn ní POS wọ́n ní bàbá sì gbowó ìṣojú bàbá náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n tó bẹ́ owó tán ni wọ́n wá tó mọ̀ pé àṣẹ baba la mú o baba lẹ mú kẹ̀ wọ́n ni kíákíá wọn ò dá ṣọ́ọ̀bù ọ̀rọ̀ yìí èyí ló mú kí ni olówó Èkó máa dọ̀ ọba Adeliwani Babatunde Aremu Oṣuọlálé Akinlu wípé ilẹ̀kùn ni o torí nítorí tàpẹ́ ẹni tó bá ti tàkà rí kó tó tèrè ó mọ́rọ́ tó ní kí n gbé lè pa wọ́n gbóṣùbà sàdánkátà fún àwọn adarí iléeṣẹ́ ọlọ́pàá wípé fún ìtẹ̀síwájú bí wọ́n ṣe jẹ́ pé wọ́n fẹ́ máa yọ àwọn kàǹdà kòlù rẹ̀ sí àláìlúwà ọba Adeliwani Babatunde Aremu wọ́n wá ní kí ló dé tí àwọn ọlọ́pàá tí wọn kì í wá òkọ́ṣe àwọn èèyàn tó dáa láàrin wọn wọ́n ní kó wá òkọ́ṣe ajagun

0: fẹyìntì bùbá márúwá tóun náà jẹ agbófinró tẹlẹ pé dáadáa tó ṣe òun náà ló jẹ kí wọn tún fún ní ipò mi ọba akiolu wa rọ gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ipe ẹ lọ fọkàn balẹ̀ ẹ ní ìgbàgbọ́ nínú orílẹ̀-èdè kí ẹ rí pé ìjọba tó ń bẹ lóde wọn ò sùn wọn ò wo láti lè rí pé orílẹ̀-èdè nàìjíríà tẹ̀síwájú wọn láwọn ní ìgbàgbọ́ pé ìṣàkóso tó ń bẹ lóde yìí fún ìjẹ́ ká borí gbogbo ìpèníjà tó ń kojú orílẹ̀-èdè wa nàìjíríà pé lẹ́yìn ọ̀rẹ́yìn orílẹ̀-èdè wa nàìjíríà yóò de ipò àgbà ètò ẹ pé orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run ti pèsè fún gẹ́bí aláìlú ọba rílíọ̀nù babátúndé àrẹ̀mú oṣọlálẹ̀ akíọlù dìfọ̀ cfr ọba of lagos ọmọkútere sàlógún bàjámọ́ ṣágìrì gbágìrì ọmọ ayọpọtọ bí ẹníyànjẹ bọ́ ṣe ń gbórí fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà àti gíwọ́ ọlọ́pàá alàgbà tíjídì sù lórí bí wọn ò ṣe da ọwọ́ bo iṣẹ́ tí àwọn ọlọ́pàá ṣe tó jẹ́ iṣẹ́ àbádì ní orílẹ̀ wa àbújá o.
1: tó bá jẹ́ pé ìga ìdúgọ̀ràn ló lọ lọ́dọ̀ kábíyèsí aláìlú ọba rí wánú àrẹ̀mú akíọlù jẹ́ kí n tẹ̀lé ẹ láàárọ̀ ọ̀tún níbi tí kábíyèsí aláìlú àti ń sọ ní mẹ́ pé ó ní ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́ni kéje òòyà tètè ya tọ́jú ẹ̀ wọ́n ti rọ gbogbo àwọn alówó lódù bí ìyèrè wọ́n ní kí wọ́n máa dá sí àwọn ìdàgbàsókè àwùjọ pàápàá jùlọ kó má máa fi dá ìjọba nìkan ọba akíọlù wọ́n sọ̀rọ̀ yìí láti ẹnu ọ̀rọ̀ tí wọ́n fi rán àwọn olóyè onífìlà funfun ní bí wọ́n ti ṣíde àwọn ilé ìwòsàn kan tó jẹ́ ti ẹgbẹ́ Nawaruddin Society of Nigeria ní Ẹlẹ́gbàsà Lẹ́kọ̀ọ́ òun wọ́n ti ṣíde ilé ìwòsàn ọ̀hún ọba akíọlù wọ́n ṣàlàyé pé ṣe irú ìgbésẹ̀ yìí ó da ó máa dín wàhálà tó wà lórí ìjọba kù tí àwọn tó yẹ pé alówó lójú àwọn ẹgbẹ́ àwùjọ tó bá dá sí àwọn ètò tó yẹ pé ìṣèjọba tí wọ́n gbé kalẹ̀ wọ́n ní wọn fi ẹ̀tọ́ wọn fi dá ìjọba nìkan inú àwọn dùn lórí ètò tí wọ́n gbé kalẹ̀ bí ẹgbẹ́ Nawaruddin wọ́n ṣe gbé ètò náà kalẹ̀ wọ́n ní ilé ìwòsàn yìí òun rí pé wọ́n máa rí sí àwọn aláàárẹ̀ tó sì tún wọ́n máa tọ́jú àwọn aláàárẹ̀ ní agbègbè Lagos Island ẹni tó wá jẹ́ Missioner Nawaruddin Society of Nigeria Sheikh Shehu Abdulmajid Onikan wọ́n máa gbóríyìn fún ọba akíọlù wọ́n ní bàbá tó tó bàbá ni wọn wọ́n sọ ní mẹ́ẹ̀ pé gbogbo àwọn ìlàkàkà wọn láti pé ìdàgbàsókè ń bá ìlú Èkó inú àwọn dùn àwọn wá gbàdúrà pé kí bàbá náà kí wọ́n pẹ́ fún wa ẹgbẹ́ Nawaruddin wọ́n wá gbàdúrà fún àwọn wọ́n gbàdúrà fún orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n gbàdúrà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu bákan náà ni wọ́n gbàdúrà fún ọba akíọlù wípé dáadáa tí wọ́n ti ń ṣe wọ́n ní inú àwọn dùn kí wọ́n tẹ̀síwájú orí dáadáa náà torí pé àwọn dáadáa ọ̀hún wọ́n ń sọ èso rere wọ́n ní àwọn làmìlaka ló péjú síbẹ̀ bí wọ́n ti ṣí délé ìwòsàn náà lánàá òde yìí wọ́n ní àárí aṣojú igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó ìyẹn ọ̀mọ̀wé Ọbáfẹ́mi Hamzat àti àwọn olóyè onífìlà funfun láìgbàgbé Sínétọ̀ Ganius Solomon wọ́n ní gbogbo wọn ló wà níbi tí wọ́n ti ṣíde ilé ìwòsàn tuntun yẹ pé ẹgbẹ́ Nawaruddin Society of Nigeria tí wọ́n ṣí ní Ẹlẹ́gbàsà lánàá òde yìí ní Lagos Island.
2: Lagos Emo, Lagos Shine, from vision to legacy.
3: My father used to say, "Entubari ilera, umulungubu." And what could be better than a government that puts the health of its people first? Today, more Lagosians now have access to affordable health insurance. In Ilerako, children now have new home. The Mercy Children's Hospital at Adeleji Adele, families in Iba, Ojo now have quality health care through the new 280-bed general hospital. Expectant mothers and newborns are receiving quality care through mother and child centers in Epe, Aja, Badagry, Tunbiri, and Igodo. In fact, new health facilities in Ikorodu, Ikoti, and Ebe, because when people have good health, they truly have everything. That is the legacy Governor Babajide Olusola Sanwo-Olu is building for every Lagosian. Because, after all, in Mira Loro, Babajide Olusola Sanwo-Olu leaving a lasting legacy.
4: Ipinguo, látẹnu àjọ àwọn ojúlówó ọmọ bíbí ìpínlẹ̀ Èkó Lagos State Prominent Indigenous Forum èyí ni láti kéde àpérò ẹlẹ́ẹ̀kejì tí àkòrí rẹ̀ ń jẹ́ ìrètí àwọn ojúlówó ọmọ bíbí ìpínlẹ̀ Èkó nínú ètò òṣèlú tó ń bọ̀ ní 2027 sí 2031 ọjọ́ ọjọ́bọ̀ Thursday 23 July 2026 ni yóò wáyé ní Èkó Club tó wà ní Bọ̀dé Thomas Street sórí lérè láago mẹ́sàn àárọ̀ ẹ wá fẹnu sí àwọn àlàálẹ̀ ètò fún ìjọba tó ń bọ̀ nípa àwọn nǹkan tí à ń fẹ́ àti àwọn ìbéèrè fún ẹ̀tọ́ wa gẹ́gẹ́ bí ọmọ onílé gẹ́gẹ́ bí ohun tí àwọn àgbà wa sọ a gbọ́dọ̀ dúró lórí pé àwọn olóṣèlú ò gbọ́dọ̀ fárí wa lẹ́yìn wa mọ́ bẹ́ẹ̀ la gbọ́dọ̀ rántí pé àgbàjọwọ́ la fi ń sọ̀yà ó ti tó àkókò fún wa láti jùmọ̀ dìde pọ̀ kí wọn ó kà wá ìkórajọpọ̀ wa kì í ṣe fún dídúpọ̀ òṣèlú kí gbogbo wa kópa láti jẹ àǹfààní ọmọ bíbí ìpínlẹ̀ Èkó ni ẹ jọ̀wọ́ ẹ má ṣàlàyé wá a ó tẹwọ́ gbà yín àti àbá yín à ń retí yín o ẹ ṣe púpọ̀ olùkéde àjọ ojúlówó àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Èkó Lagos State Prominent Indigenous Forum LASPIF LASPIF committed to building sustaining a stable safe vibrant and prosperous Lagos state.

0: nídi ta fi ṣètò tó yẹ ta sì tún gbàdúrà lójoojúmọ́ fáwọn ọmọ wa ó nídi ta fi tara ṣàṣàṣàrẹ àtijọ́ àti omi lójoojúmọ́ bẹ́ẹ̀ ló nídi táwọn ọmọ nàìjíríà fi nígbà tó kún ilẹ̀ nínú ògùn m&b paracetamol the red one jàbùlà bí abara pupa lójoojúmọ́ lọ́gán nígbà ara ríro yọ lágọ̀ọ́ ara ní kíákíá ká lè gbé ìgbé ayé tí kò nírò rárá nígbàkúùgbà tára ríro bá fẹ́ yọjú pẹ́rẹ́ oògùn m&b paracetamol the red one jagun labi abarakopa ni kó o fi dá padà síbi tó ti wá m&b paracetamol jagun labi abarakopa dára fún àtẹ̀bí rẹ ó sì máa ń ní ìrora àti àwọn òjòjò kéékèèké wọlẹ̀ lọ́wọ́ kan tára rẹ ò bá ta pọ́npọ́n lẹ́yìn ọjọ́ méjì tètè kàn sí dókítà rẹ m&b paracetamol ó máa fún ọ ní ìtura lọ́gán lọ́wọ́ kan.
1: Wọ́n ní ká gbá lé wọ́n ní ká gbá ta wọ́n ní ká gbẹ́ kò lè ká gbọ́ bọ̀ ta kó lè wà pa.
2: Bẹ́ẹ̀rẹ̀ o kó nílé gbọ́kọ̀ sọ fọ́lẹ́jọ kọkùnrin gbọ́kọ̀ sọ fóbìnrin kọkùnrin gbọ́kọ̀ sọ fáwọn àgbàlagbà pé òtò ìgbàlẹ̀ ọgbà ta bẹ́ẹ̀rẹ̀ padà nípínlẹ̀ Èkó. Yóò sì máa wáyé ní gbogbo ọjọ́ Sátidé tó bá gbẹ̀yìn oṣù láti àsìkò yìí lọ. Àárín aago mẹ́fà àbọ̀ sí aago mẹ́jọ àbọ̀ àárọ̀ lẹ́tọ́ gbalẹ̀ ìgbàta ọ̀hún wáyé. Àárọ̀ gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó kí wọ́n rí i pé wọ́n ń kópa nínú ètò ọ̀hún dáadáa. Gbogbo wa la ni ojúṣe kíkún gọ́tà iwájú ilé wa gbogbo àyíká wa ká sì tún rí pé à ń gé gbogbo oko tó bá wù láyìíká ilé wa. Bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ rí dájú pé a yọ gbogbo ìdọ̀tí wa sọ́tọ̀ọ̀tọ̀. A dùn wọ́n sínú ọ̀rá a sì gbọ́dọ̀ máa gbé gbogbo ìdálẹ́nu wa síbi táwọn òṣìṣẹ́ àjọ ọlọ́mà pàṣẹ pé ká máa gbé sí. Àwọn òṣìṣẹ́ ọba yóò máa lọ káàkiri láti ṣàbẹ̀wò sáwọn ìjọba ìbílẹ̀ àtàwọn agbègbè ìdàgbàsókè lásìkò tí ètò ìgbàlẹ̀ ìgbàta bá lọ lọ́wọ́ gbogbo ìgbà. Ẹ jẹ́ kó máa yé yín o gbogbo wa la gbọ́dọ̀ pawọ́pọ̀ gbé gbígbóná àtọ̀kálẹ̀ àrùn àti àìsàn láwùjọ wa. Ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bọ́lẹ̀ ṣe ń bomi òru ìgbéga ìpínlẹ̀ Èkó ajúmọ̀ṣẹ́ ni o iléeṣẹ́ ètò àyíká ìpínlẹ̀ Èkó olùkéde.
3: Fẹ́lá ni fẹ́ play.
4: Ó ti àso la fẹ́.
3: Ibọ̀ ọ̀bìnrin fẹ́ play jọ.
5: Ṣé yìí ń lè jó ni? Ẹ ń tiro, ẹ ń tẹ̀pá. Ẹ wá ń bá sọ̀rọ̀ ìjó.
6: Dèrò ǹkẹ́ lẹ́nu ẹ. Èmi ti fọkánu ìjọ alẹ́ òní. Ẹ dá yànmọ́.
3: Ẹ pẹ̀lẹ́ o, kí ló fa tó tó nù?
5: Bàbá ẹ̀yin náà ti sọ̀pánù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
3: Bàbá àgbà tẹni bẹ́ẹ̀ gidógun ṣe o. Mo rú egbògi bàbá àgbàdúrà mi gbà. Mo sọ̀pánù.
6: Tó jẹ́ pọ́lọ́ ló yọ mí lọ́wọ́ à ń tẹ̀ kò lè bà. Mo bọ́ lọ́wọ́ ara títa. Ọ̀rọ̀ sísọ mi ń já gaara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó wà mí lè mọ̀. Ìyẹn ti dà fi sẹ́yìn. Èwo ni kéèyàn máa ta gègé bíi kẹ̀kẹ́ Mario? Ọlọ́run gbà wá. Lọ́wọ́ ìsan afinipamọ́, àwọn afiniṣẹ̀sín, ìdè mi já. Ojú tó bá fàkókò ẹni ṣòfò. Ajẹ́ ìgbọ̀n lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹru, Ikọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821-6859. Lẹ́ẹ̀kan sí 0806821-6859. Dòrò ǹkẹ́ ó sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó o mú dọ́dọ̀ bàbá àgbà kó o náà lè sọ̀pánù.
7: أعوذ بالله من الشيطان الرجيم
8: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا
9: السلام عليكم gbogbo muslimi ta ba fe rin ajo aja ti umra to lalafia o se pataki ka mo ile ise alalaji to ni iberu olohun to se fokatan ta o ba lo assembly travels and tours limited gbonje fe gbegba wo bo ninu ka ba ni seto irin ajo lo si ile mimo holy land iwo to ba le ro ngba lati lo si hajj odun 2027 assembly travels and tours limited ti seto leje won Aj Fisa, flight ticket. Ile itura to sumo aramu pekipeki to fini loko bale. Onje ati gadigba. Oko obokun oloye. Awon ebun. Loloko ojoko. Ziara lo sibi awon aye ami. Awon afa to dato. Nwo ma se wa ati fun wa ri gbogbo igba. Pa ba nbari e. Oni ti afani san die die. Aj 2027. Bako na ni edinwo discount wa. Feni to ba dite sanwo. O ye kan si ile ise Assembly Travels and Tours Limited. Ni Suite 337. Ikeja Plaza. Mo Bolaji Bank Anthony Way. Ikeja Ipinle Eko. Hello book me down. 080-2303-2496 tabi 070-88-85-2341 www.assemblytravels.com lori takun agbaye Assembly Travels and Tours Limited your ultimate travel partner.
10: Ìgbà ọba Latifa Toda Dams oníkàtẹ́ kàtẹ́sùn lérè da ó dùnyùngbà. Lèmi Alájọ́ tó bá Adéwálé Sábàdàn Balógun fi ń kí ọba wa. Alẹ́lúwà His Royal Majesty ọba Latifa Toda Dams Akinwumi Wan oníkàtẹ́ ọ̀fì kàtẹ́sùn lérè First Ọba of Suru lérè àtọ̀dá tí ó bẹ̀bẹ̀ joyè. Olúwa ló dé ládé kó oríire àjọ̀dún ọdún mẹ́wàá lórí àpẹẹrẹ ọba Bánlá wọn. Èyí tí yóò wáyé lọ́jọ́ Friday 24 July 2026 ní Royal Hall, Ayọ̀dẹ̀lẹ̀ Street off Afolabi Dada Street, Ìkàtẹ́sùrù lérè Lagos. Kábíyèsí o, ọba Latifa Toda Adams oníkàtẹ́ ti Ìkàtẹ́sùrù lérè Adé Apẹ́lórí Bàtà Apẹ́lẹ́sẹ̀ Ẹ̀ṣẹ̀ ọba Jẹ̀kópẹ́ o. Olùkíni Alájọ́.

0: wo ki mo bibi ti awon se ma tete ojo ton emi gege bi ero ibanisoro alagbeka wa je ki je ti bo ti se ma nsele gan kiti ti olowo mi ba ti sin mi ma ti ma se ohun ti ko ni mo to ba ti mo apere ki sare se auto update fun yen ti ohun ba ti gbo lara ki se bere niyan ma se cloud backup to ba ti wa fi ohun re ti ja 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéé mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀
0: ṣé mi ò sọ fún ẹ.
1: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogún ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mí o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀nu limit 100 MTN.
2: Àjọ ètò ẹ̀kọ́ kárí ayé nípínlẹ̀ yìí la SUBEB kéde pé ètò ìdánwò ìgbaniwọlé sílé ẹ̀kọ́ sẹ́kọ́ńdírì ìjọba nípínlẹ̀ yìí sáà ìgbẹ̀kọ 2026-2027 yóò wáyé lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday 28 July ní dédé aago 7 òwúrọ̀. Ìkéde pàtàkì gbogbo àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìjọba àti ti aládàáni gbọ́dọ̀ lọ ṣe àyẹ̀wò orúkọ àwọn akẹ́kọ̀ọ́ àti ibùdó tí wọn yóò ti ṣèdánwò ṣáájú ọjọ́ ìdánwò. Wọ́n rọ àwọn olùkọ́, òbí àti alágbàtọ́ kí wọ́n jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ tètè dé ibùdó ìdánwò. Wọn yóò kéde ibùdó pàtàkì tí àwọn ọmọ tí ẹ̀yà ara pè níjà yóò ti ṣèdánwò. Àwọn ìdánwò tí wọn yóò ṣe ni English, Mathematics, General Studies àti Yorùbá. Gbogbo àwọn akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ti wà níkàlẹ̀ láago 7 òwúrọ̀. Bí ẹ bá fẹ́ àlàyé sí, ẹ pẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08023071055 08028288120. Alága àjọ la SUBEB, Ọ̀mọ̀wé Akeem Babatunde Shitun, olùkéde.

0: ẹ̀kọ́ ayẹ àtúnṣe ilé ìwòsàn alábẹ́lé wọ́n ní wọ́n tún gbé omi kọ̀ǹgádẹ̀ rọ kalẹ̀ ní àwọn ibì kan àti inú àwọn ọjà àti ilé ìwòsàn alábẹ́lé ọ̀hún bákan náà ni wọ́n sọ ọdún mẹ́kún wọ́n ṣe àtúnkọ́ table tennis facility wọ́n ní wọ́n ṣe yẹn wọ́n ní wọ́n tún ṣe àtúnṣe sí gbọ̀ngàn kan tó yẹ pé ó wà fún eré ìdárayá bákan náà ni wọ́n tún tẹ̀síwájú wọ́n ní ètò oúnjẹ olóṣooṣù èyí tó yẹ pé wọ́n máa ń ṣe fún àwọn arúgbó wọ́n ní ìyẹn náà wà lára àwọn ètò tí wọ́n ṣe wọ́n ní àwọn ètò tó yẹ pé wọ́n tún fi ń ṣèrànwọ́ fún ètò ẹ̀kọ́ wọ́n ní ìyẹn náà ò gbẹ́yìn wọ́n ní alága wọ́n tún wá jẹ́ pé owó kan máa ń kó sí ilé ìwòsàn tó jẹ́ ti general hospital tó wà ní ìjọba ìbílẹ̀ ṣomolu mílíọ̀nù mẹ́ta náírà lóṣooṣù wọ́n ní kán máa fún àwọn tó yẹ pé aláìsàn ká láti máa fi tọ́jú wọn ní ilé ìwòsàn ọ̀hún bákan náà wọ́n ní ètò ìrónilágbára oní 150 mílíọ̀nù náírà tó jẹ́ ti palliative tó jẹ́ pé ìṣèjọba àpapọ̀ gbé kalẹ̀ wọ́n ní alága wọ́n ní wọ́n ṣe ètò náà lóòrèkóòrè wọ́n ní ọ́n tún taari ọkọ̀ bíi 17 fún àwọn ètò àti àwọn ẹ̀kọ́ ni fún àwọn òṣìṣẹ́ tó wà ní ìjọba ìbílẹ̀ ṣomolu nígbà tó bẹ̀rẹ̀ sí ń lọ sí káàkiri láti lọ ṣe àyẹ̀wò lórí gbogbo àwọn iṣẹ́ àkànṣe èyí tó ń lọ ní ìjọba ìbílẹ̀ ṣomolu ọ̀nẹ́rẹ́bù ọ̀kan làwọn ọwọ́ à ń rọ alága pé ẹ má rẹ̀wẹ̀sì lórí àwọn iṣẹ́ tí ẹ̀ ń ṣe rí pé ẹ tẹ̀síwájú lórí ẹ̀ a rí pé ẹ ti ṣiṣẹ́ àkiri láàrin ọdún kan tó yẹ pé ẹ ti gorí àkìrí gẹ́gẹ́ bíi alága ìjọba ìbílẹ̀ ṣomolu ṣe wá rí ìrónilágbára fáwọn ọ̀dọ́ ètò ẹ̀kọ́ ṣe ọwọ́ àti ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì tẹ gùn lé ẹ rí pé ẹ tẹ̀síwájú lórí ẹ̀ àwọn ìgbìmọ̀ náà wá sí wá rọ àwọn kánsílọ̀ àti àwọn ìgbìmọ̀ tí wọ́n jọ ń ṣèjọba àti àwọn òṣìṣẹ́ ìjọba níjọba ìbílẹ̀ ṣomolu láti pé wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú alága ashimi lórí àwọn ètò tí wọ́n ṣe ní ìjọba ìbílẹ̀ ṣomolu.
1: kókó inú ìwé ìròyìn náà ló ń tẹ̀ síwájú nínú ìwé ìròyìn vanga tó jáde láàárọ̀ tòní wọ́n ní gbàmí là ń gbà ó a kì í gba méṣẹ̀mérò ó máa ń ti ọ̀rọ̀ ọmọ ilégbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ondo kan tó ń ṣojú agbègbè ìlàjẹkejì nílùúgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ondo lánàá òde yìí náà ni màmá náà abilékọ ọlàwùnmí fáyemí ọbáyẹlú tó kígbe síta ó lọ fẹ́ pa àwọn òní látàrí kìnì ó ní òun ni ìgbìmọ̀ tó ń ṣèwádìí lórí ọ̀rọ̀ àwọn ìlú tó jẹ́ pé wọ́n ń pèsè epo nípínlẹ̀ ti ondo ìyẹn ondo state oil producing area development commission ó sọ padẹ jẹ bó ṣe sọ dímọ̀ ó nígbà tó ń ṣe ìwádìí òun òun rí pé owó kan tó lọ bí mílíọ̀nù 44 náírà 44 mílíọ̀nù náírà wípé wọ́n ti fowó náà lanu ó ní owó yìí lẹ́kọ̀ọ́ fi gbọ́ bùkátà àwọn olùgbé agbègbè ìlàjẹ ẹsẹ̀ odò ó látìgbà tóun ti ṣèwádìí tóun ti rí ọ̀rọ̀ yìí tí wọ́n ti ń pè òun lórí fóònù pé túwọ́ túkọ lórí ọ̀rọ̀ yìí o òtí tóun sì sọ pé iṣẹ́ òun ló fẹ́ jẹ́ fún àwọn èèyàn òun tó ní kóun ṣèwádìí òun ẹni tó sì wá ń di ọ̀rọ̀ òun náà ni abẹnugan ilégbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ondo alàgbà ọlámìdé ọládìjì ó ní bí wọ́n ṣe ń pè òun kóun túpọ̀ lórí ọ̀rọ̀ náà tóun ò dáhùn ó ní báyìí ikú ni wọ́n fi halẹ̀ mọ́ òun ó lẹ gbà òun o wípé ní báyìí àwọn ọmọ ilégbìmọ̀ aṣòfin tó lọ bí 2/3 wọ́n fẹ́ yọ abẹnugan ilégbìmọ̀ aṣòfin dànù ó ní eléyìí ló yẹ kí bàbá náà kó máa dúnkòkò ikú mọ́ òun o onítorí náà ẹ gbà òun o nígbà tóun náà ń fèsì ọ̀rọ̀ ẹni tó jẹ́ abẹnugan ilégbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ ondo alàgbà ọládìjì ó ní kò sí òótọ́ nínú ọ̀rọ̀ tí fáyemí ọbáyẹlú tó ń gbé kiri kò sẹ́ni tó fẹ́ pa o ó ní lórí pé àwọn ọmọ ilégbìmọ̀ aṣòfin tó ń lọ bí 21 wọ́n ti buwọ́lù pé kán yọ òun dànù tó sì sọ pé òun sá lọ bá gómìnà ìpínlẹ̀ ti ondo alàgbà lucky ayédátiwa wípé ẹjọ́ máa bá ṣe lọ gbé

0: wọ́n ti jọba lẹ́yìn ká kókò tó ìdánimọ̀ ká kókà náà wa ìdáminú àdúgbò ó ṣe kókò tó pàtàkì tó ń ṣe fún òkè ogun àti nàìjíríà o.
1: Ibrahim Mọ́lámà ní ìdíkọ̀ ọ̀sán àwọn òṣèlú tí a ti gbẹ́ sílẹ̀
0: ìṣáṣirù ọlápùn olóògùn àgbègbè níjọba ṣe ń tapaṣẹ tí àwọn aráàlú náà tapaṣuwa o àwọn síde síbi tí àwọn kò ṣe dámidójú fọ́ lẹ́gbẹ̀ẹ́ táà sì lè lo sọ́mọ́ǹtì kan búlọ́ọ̀kù méjì ẹjẹ́ kí àwa náà mójútó ní àgbègbè wa o níjọba tó wá dá wa lóhùn wọn jẹ́ àtijọ́ bá àbájọ bí ẹkùn àgbègbè yóò dára fún wa o ìṣáṣirù ọlápùn olóògùn àgbègbè.
1: Bálẹ̀ ìlú òkèèrè ilé ìtọ́jú ìjọba tí ó dàgbà àti ìlànà ìjọba náà ní láti máa ma pè wọ́n sì lè wá àtẹ̀jú sí ọ̀rọ̀ ìròyìn àtẹ̀jíṣẹ́ lórí ètò ìlànà ìjọba tí wọ́n àwọn ọ̀nà báwọn aráàlú tí ó nípa àwọn àjọ lọ́mà ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ ìjọba ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ padà sí bẹ́ẹ̀ padà sí bẹ́ẹ̀ sí ilé ìpínlẹ̀ èkó.
0: Mandelas láti ìṣàdáre ìròyìn lóòótọ́ àbùkù ni ó jẹ́ fún àwọn àgbègbè tí kò ní ju ìjàlẹ̀ sí ṣùgbọ́n níwọ̀n ìgbà tí kò bá sí ìdí àyè òmíràn ìjọba ní láti wá ọgbọ́n dá sí kí n tó máa fi sẹ́ńtítà sí àwọn ilẹ̀ yìí tàbí ètò sísọ ìdọ̀tí owó àti ajílẹ̀ ẹgbẹ̀tì wá ọgbọ́n dá sí Mandelas láti ìṣàdáre
1: ìròyìn. Ẹ
0: Dr. Abiodun Oladele Balogun Ọjà Sábó Yàbá ilẹ̀ ti pọ̀ nígboro ìjọba lè ṣèbá wa máa kó nítorí àjàkálẹ̀ àrùn.

0: pàápàá àwọn ọjà tí wọ́n ti ń ta nǹkan jíjẹ léèrí ibi tí wọ́n ti ń tẹ ẹran àti ẹja àwọn ọ̀lẹ́ ni òkìtìlẹ̀ tó ń bẹ́ẹ̀bẹ̀ ó ní agbára ẹ náà máa kó àwọn ilẹ̀ ọjà yo orí ẹ̀ ń gba ẹ̀tọ́ yín ló wà lọ́jọ́ ọjà
1: ojoojúmọ́ ni ìjọba ìbílẹ̀ tí ó ní ilé pàjáwì lórí àwọn òkùnkùn tí wọ́n kó kàkiri ní àwọn àjọ ọlọ́mà tí lẹ́gbẹ̀rẹ̀ iṣẹ́ inú wádìí náà ni wọ́n wá lè fi gan akó
0: àtúntò. ọlọ́wọ́lé sí ni tí ìjọ ìjọ pé àwọn ọ̀rẹ́ ọ̀nà ń ṣèlú ìjánilẹ́pàá ti lani lọ́yẹ̀ fún àwọn ìyẹn fún àwọn ọmọ náà dúró lórí
1: àjọ
0: I'm going to go to the hospital.

flag. Enter for set discovery. 2 9 1 2 2 9 3. Ikorodulo ìbírò fò pọ̀sọ̀ lórílà lẹ́kọ̀ọ́. Túkẹ́ ọtí àbájáde àbúyá gbàdúrà. A ti yè àkórí ọlọ́run àwọn bàbá wa. Genesis 22:24. Àdúrà ti bẹ̀rẹ̀ láti 6 July 2026. Ó ti iṣẹ́ ìsíwájú o. Títí di 26 July 2026. Aago márùn-ún sí méje àṣálẹ́ kí ìtọ́jú ojoojúmọ́. Friday 24th mọ́júmọ́ Saturday 26 July 2026 ni àjẹkẹ́gbọ́ pẹ̀lú ìṣe òun tó máa lágbára. Sunday 26 ní ìsìndúpẹ́ nílé ìjọsìn wọ. Archbishop Dr. Kenneth John Tipepe, Ọ̀sọ̀fẹ́mi Adébáyọ̀ àti Rọ́gbà Olùlọ́dọ̀ Job Ogbebáre àti àwọn òjíṣẹ́ olúwa ìjọ Fẹ́tù ni ó máa fàdúrà wò lẹ́sìn. Gàǹjẹ́ Lẹ́jọ́ Limited ló ṣàgbẹ́bẹ̀rù kéde yìí. Jésù olúwa.

Come on.

Exato.

Porque as barrigas da gente é igual a vida.

Thank you.

0: purification tablets. While Julie knew me, last it. Àrùn onígbá méjì ọmọlẹ́sẹ̀ àti ìgbẹ́ gbuuru. Sis kan máa ṣe àfọ̀mọ́ tónítóní fún mi láàrin ọgbọ̀n. Ó sì ní ọ̀kan gbòógì lágbàáyé èyí tàjọ tó ń rí oúnjẹ àtògùn nílẹ̀ Nàìjíríà. Tẹ̀lú fún ìtọ́jú mi.
1: Ojú mo sì wá lè rí rà.
0: O lè rí tábìlẹ́ẹ̀tì Oasis rà nípa bí fún lórí ìkànnì ayélujára yìí www.hygiene.ng. Bákan náà ló lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí nọ́mbà yìí WhatsApp 09025939 and Oasis ọ̀nà tó rọrùn jù láti sọ omi di mímọ́ gbára.
2: Ó nídi tí ṣètò tó yẹ tá a sì tún gbàdúrà lójoojúmọ́ fáwọn ọmọ wa. Ó nídi tá a fi ń tara ṣàṣàṣàrẹ́ àtijọ́ àti ohun lójoojúmọ́. Bẹ́ẹ̀ ló nídi táwọn ọmọ Nàìjíríà fi nígbàgbọ́ tó lẹ̀ nínú ògùn M&B paracetamol the red one jagunlabi abala pupa lójoojúmọ́.
3: Ó nídi
2: lọ́wọ́ nígbàrá ríro yọ láàgọ́ ara ní kíákíá ká lè gbé ìgbé ayé tí kò rà rárá nígbàkúùgbà tára ríro bá fẹ́ yọjú pẹ́rẹ́. Oògùn M&B paracetamol the red one jagunlabi abala pupa ni kó o fi dá padà síbi tó ti wá. M&B paracetamol jagunlabi abala pupa dára fún àfẹ́bí rẹ ó sì ní ìrora àti àwọn òjòjò kéékèèké wọlẹ̀ lọ́wọ́ kan bára rẹ ò bá ta kó lọ́jọ́ méjì tètè kàn sí dókítà rẹ. M&B paracetamol ó máa fún ọ ní ìtura lọ́gán lọ́wọ́ kan.
4: Ọlọ́jọ́ ìyẹ ni ẹ á ṣe mú pọ̀ pẹ̀lú ọdún wa.
5: Ọlọ́jọ́ bí ẹ̀mí rẹ̀ pọ̀ distinguished senator Alhaji Chief Bariu Olugbenga. Bàbá ọba Igbóbi Ṣàbẹ́, èmi aláyẹ̀wò ọ̀bọ Olabi Adéyẹmí Adéníyè, Ṣàbẹ́ ti Igbóbi Ṣàbẹ́ and Yaba Kingdom, Atolori Musumola Anike Adéníyè, Nlanke District Senator Alhaji Ṣe Bari Olugbenga Ṣàbá, Bàbá Igbóbi Ṣàbẹ́, ẹ̀yin lọmọ Taslimot Ẹlẹ́mọ̀rọ̀ Àríkí, ọmọ afigunṣẹ́ wọn lẹ́yìn ọrùn, ọmọge mẹ́ta níbẹ̀ jù, ọ̀kan ń sowó, ọ̀kan ń soyún, ọ̀kan ń so àlárí bàbá aṣọ. Aṣọdúnmọ́dún ní ṣàwọ́ aṣọdúnmọ́dún aṣọrùmọ́rù ní ṣàwọ́ aṣọrùmọ́rù. Alágbẹ̀rẹ̀ tó rọtọdún yìí àrọ̀ tẹ̀mí fún yín láṣẹ̀dùmarè. Olùkíni aláìlúwọ̀ ọ̀bọ Olabi Adéyẹmí Adéníyè oní ẹ̀tì Igbóbi Ṣàbẹ́ and Yaba Kingdom àtolórí Musumola Anike Adéyẹ.
6: Kọkùnrin gbọ́kọ sọ fóbìnrin. Ọmọdé gbọ́kọ sọ fẹ́ wọn àgbàlagbà. Ètò ìgbàlẹ̀ ọgbà tàbí ẹ̀rẹ̀ padà nípínlẹ̀ Èkó. Yóò sì máa wáyé ní gbogbo ọjọ́ Sátidé tó bá gbẹ̀yìn oṣù láti àsìkò yìí lọ. Àárẹ̀ àbọ̀ àbọ̀ tí aago mẹ́jọ àbọ̀ àárọ̀ lẹ̀tọ́ gbàlẹ̀ ọgbà tàbí wáyé. Àárẹ̀ gbogbo olùgbé Èkó kí wọ́n rí i pé wọ́n ń kópa nínú ètò ọ̀hún dáadáa. Gbogbo wa la ni ojúṣe kíkún gbọ́ta iwájú ilé wa. Gbígbá àyíká wa ká sì tún rí pé à ń gé gbogbo oko tó bá wù láyìíká ilé. Bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ rí dájú pé a yọ gbogbo ìdọ̀tí wa sọ́tọ̀ọ̀tọ̀. A dì wọ́n sọ̀rá, a sì gbọ́dọ̀ máa gbé goro ìdalẹ̀ ni wa síbi táwọn òṣìṣẹ́ àjọ ọlọ́mà pàṣẹ. Pẹ̀kà sí àwọn òṣìṣẹ́ ọba ló máa lọ káàkiri láti ṣàbẹ̀wò sáwọn ọjọ́ ìbílẹ̀ àtàgbàsókè lásìkò tí ètò ìgbàlẹ̀ ìgbà kan bá lò lọ́wọ́ ní gbogbo ìgbà. Ẹ jẹ́ kó máa yẹ gbogbo wa la gbọ́dọ̀ pawọ́pọ̀ gbẹ́gi dínà àtọ̀kálẹ̀ àrùn àti àìsàn láwùjọ wa. Ìgbógunrí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń bomi ooru. Ìgbéga àpínlẹ̀ Èkó, àjùmọ̀ṣẹ́ ni o. Ètò àyíká àpínlẹ̀ Èkó, olùkéde.

0: dense 3-in-1 chocolate. Enjoy instantly.
1: Gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ wa kì í ṣe àkìtàn. Ẹ̀dẹ́kun dídalẹ̀ náà àìbìkítà. Àjàkálẹ̀ àrùn ló máa ń fa. Ó máa ń dí àwọn kòtò ìdáminù. Ó sà yíká jẹ́. Torí náà, àwọn òṣìṣẹ́ PSP tí lọ́ máa fòǹtẹ̀lù nìkan.

0: Band FM 92.9.
1: Life could stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people then trust Panadol Extra. They don't put in combination for clinics saying they give extra relief for pain with cough. If you know the Panadol, enough it be like a Panadol. Make you always they read the label before not use them. If the symptoms not come out after 3 days, I beg, go see your doctor or physician.
2: Root FM, 92.9.
3: Fẹ́lá ni kẹ́ play.
4: Ó ti pàṣẹ na fẹ́.
3: Ipa obìnrin kẹ́ play jọ.
5: Ṣé yìí lè jó ni? Ẹ ń tiro, ẹ ń tẹ̀pa, ẹ wá ń dá sọ́rọ̀ ìjó.
4: Ah, dèrò nkẹ́ lẹ́nu ẹ. Èmi ti fọkánu ijó alẹ́ òní. Ẹ dáyàn mọ́.
3: Ó bẹ̀lẹ́ o, kí ló fa tó tó mù?
5: Bàbá, ẹ̀yin náà ti sọ̀pánù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
3: Bàbá àgbà tẹ́ níbẹ̀ gidi ògùn ṣe o. Mo ní egbògi bàbá àgbàdúrà mi gbà. Mo sọ̀pánù.
4: Tó jẹ́ pọ́lọ́n ló yọ mí lọ́wọ́ à ń tẹ̀kọ̀lùbà. Mo bọ́ lọ́wọ́ ara títa. Ọ̀rọ̀ sísọ mi ń já gaara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó wọ̀n mí lè mọ̀. Ìyẹn ti dàfí sẹ́yìn. Èwo ni kẹ́yàn máa ta gègé bí kẹ̀kẹ́ Mario? Ọlọ́run gbà wá. Lọ́wọ́ ìsan fi ni pamọ́. Àwọn afiniṣẹ̀ sí. Ìdè mi já. Ojú tó bá fàkókò ẹni ṣòfò. A jẹ́ ìgbún wà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹru, Ikọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821-6859. Lẹ́ẹ̀kan sí 0806821-6859. Dèrò ǹkẹ́ ò sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ̀pánù.
6: Báyìí lọ lórí ètò kókó onúwèrò iléeṣẹ́ Bond FM 92.9 tẹ́gbà tí wàá gbọ́ abala ọ̀rọ̀ ajé àti lórí pápá kókó onúwèrò iléeṣẹ́ Bond FM kò tí ì parí. A dúpẹ́ lọ́wọ́ olóòtú wa láìgbàgbé Adéolú Okun Adé Mr. Pilot. Bá ṣe lọ láàárọ̀ tòní Akítèmi Tọ́pẹ́ Ajayi tí ẹ̀ka ìròyìn wa pé happy birthday to you. Wà á dàgbà wà á dògbò lọ́la láhúláwà lápáta ìlàbí láìlà líla zimgaliat bello ashiru lórúkọ tèmi.
7: Ẹ fàǹdíyà sàlàkọ sọ lórúkọ tèmi o ẹ jẹ ká yá iṣẹ o ọlọrun yóò fèrè síṣẹ wa.
6: Àmì.
8: Ọrọ̀ ajé máre o, ọrẹ jẹ́ àjọṣe, dàdí àti mọ́mí ẹ tètè wá polówó.
9: Ọmọ ni o jogun o heritage garden tí mo ra ni mo wé ìbàfò. Ọmọ ni o jogun o iṣẹ́ ọwọ́ mi. Bàbá ṣé pàràgà tẹ̀ mú kiri lọmọ máa dé bá tí o jogun lọ́wọ́ yín. Bàbá tó ń gbọ́ mi ẹ̀yin ni mò ń bá rí o ẹ dákun ẹjẹ́ ń bèrè lọ́wọ́ yín lẹ́ǹkan sí. Ṣé ìgò iye ìgò tẹ́ ẹ rà sọ́dọ̀ ìyá alágbárí wípé ẹ ti ń jẹ gbèsè ọtí. Ṣó ń lọ mọ́ jogun ẹ má sì mí gbọ́ n ò pé kẹ́ ẹ má gbádùn ara yín o n ò pé kẹ́ ẹ má ṣayé n ò pé kẹ́ ẹ má fara nísìnyí. Ẹ má bínú mọ́kọ̀ ń bèrè pé ní ìtẹ́ ń yọra lójoojúmọ́ yìí nílé mẹ̀rẹ́ǹtì ṣé ohun tọ́mọ máa jogún bánú èmi ò wá láti wá nù yín lọ́rọ̀ mú wá láti wá ta yín jí ni. Iléeṣẹ́ Elevation Point ló sì fi ṣe rán mi pé bàbá mi ò ẹ ṣe jẹ́ kọ́mọ bá nǹkan gidi lọ́wọ́ yín. Bàbá ilẹ̀ tẹ́ bá rà lónìí nígbà tí àwọn ọmọ yóò bá fi gbọ́jú ẹ mọye tí ó dá ẹ̀jẹ̀ àrùn ọjọ́ ọ̀la àwọn ọmọ wa lọ́wọ́ Elevation Point wọ́n dẹ̀ ti gbé àǹfààní yẹn dé pẹ̀lú heritage garden tó ń bẹ ní mòwé ọ̀fadà Ogun State. Ṣé máa gbé òótọ́ ọ̀rọ̀ lóòótọ́ estate tuntun ni gbogbo alamọ Elevation Point ni pé iléeṣẹ́ wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n gbogbo estate tí wọ́n sì ń tà àwọn èèyàn máa ń bò ó ní heritage garden mòwé ọ̀fadà Ogun State lélẹ́yìí. Kò sí wàhálà ọmọ nílẹ̀ kò sí lábẹ́ ẹsẹ̀ ìjọba kò sí àlẹ̀ kankan bí kan tẹ́nìkan lè ṣe fún yín ló jẹ́ kí wọ́n máa ṣe special promo yìí. Ṣori tó o bá fẹ́ ra ìlàjì 300 square meters lọ́wọ́lọ́wọ́ báyìí iye tí wọ́n gbé kalẹ̀ ₦600,000 ni. Àmọ́ ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ pọ̀ pé ẹtì ẹ̀ fi ṣe promo fún wa ń bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yìí wọ́n gé ₦200,000 ₦1,000,000 kúrò lórí ẹ̀. Wọ́n wá tà á ní ₦400,000 fún half a plot o 300 square meters promo price ni o ₦400,000 àǹfààní yẹn dẹ̀ kẹ̀rẹ́ kò lè ju ọ̀sẹ̀ méjì lọ tí wọ́n fi dá padà sí ₦600,000. Wá gbọ́ o wọ́n tó bá fẹ́ gbé tán 500 square meters ìyẹn plot kan ₦800,000 ni wọ́n ń tà á. Àmọ́ wọ́n tún yọ ₦100,000 ₦200,000 kúrò lórí ẹ̀ fún ẹni tó bá fẹ́ ra full plot yóò san ₦600,000. Má gbàgbé ká tó dojú ká tó là ọ̀sẹ̀ méjì àǹfààní yẹn ti lọ o ọ̀sẹ̀ méjì.

0: iléeṣẹ́ bond 92.9 mo máa kí gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ tẹ̀ ń gbọ́ mi lásìkò tá a wà yìí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà pátápátá ni mo kí pé ṣàlàfíà làwà nílé ayé yìí kò sẹ́ni tí ò ní àbùdá nǹkan tí mo ṣàkíyèsí ni pé kò sí ẹni tó pé tán ọlọ́run ọba nìkan ló pé tán tá a bá wura wa a rí i pé nǹkan kan bẹ tá a ní ó lè jẹ́ ohun tí ò hàn sí ọmọ aráyé àmọ́ nǹkan kan bẹ tó ní kálukú wa ò ní torí ọlọ́run fi àjùlọ yẹn ó fi hàn gbogbo wa torí pé èèyàn níwájú ọlọ́run àtó ọmọ kankan àmọ́ iléeṣẹ́ kan ń bẹ àbí kí n kú làátán pé ilé ìfowópamọ́ ọdún mọ́dún tí ò ló ń kà ni mo ti ṣàkíyèsí pé wọ́n mú lókùkú dù láti máa ṣe ìrànlọ́wọ́ fún àwọn tí wọ́n ní ìpèníjà tó ní ṣe pẹ̀lú ká máa rán mú sọ̀rọ̀ autism ó wọ́pọ̀ láàrin àwọn ògo wẹrẹ wa ó sì jẹ́ ohun tó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún àwọn òbí àti alágbàtọ́ àmọ́ nígbà tí ilé ìfowópamọ́ gt àti trust bank tí wọ́n dé pẹ̀lú ètò yẹn bí ọdún mélòó kan sẹ́yìn ó wá dàbí ìgbà tó yẹ pé wọ́n mú ẹ̀rín pa ẹ̀kẹ́ àwọn tí ìbànújẹ́ ti gba okun ààyè wọn ni wọ́n mú ìbànújẹ́ kúrò wọ́n fi ayọ̀ rọ́pò wọ́n mú ẹkún kúrò wọ́n fi ẹ̀rín rọ́pò ilé ìfowópamọ́ gt bank tá a lè pè ní gt co báyìí wọ́n wá jẹ́ kí àwọn òbí mọ̀ pé ìrètí ń bẹ fún kí tá a bẹ́ lórí tó bá romi yóò yọ ọmọ kódà yóò yọ èso mo kí káàbọ̀ sí ìpele tí iléeṣẹ́ yẹn tí wọ́n fi ọ̀kan nínú àwọn alẹ́nulọ́rọ̀ níléeṣẹ́ ọ̀hún ránṣẹ́ sílé agbára iléeṣẹ́ bond 92.9 pé àwọn tún ti dé lọ́dún yìí ọlọ́run lágbani lágbàtàn àmọ́ ọmọ tó bá ṣípá báyìí lòbí ẹ̀ ń gbé o láti wá gbé gbogbo ọmọ tó bá ṣípá pàápàá jùlọ gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ ẹ bá ń yíró ìdíyẹn sókè kẹ pé ẹnikẹ́ni tẹ́ ẹ bá mọ̀ pé ọmọ rẹ̀ ní ìpèníjà kù àti gbọ́ ìnira àti sọ ogun chin-chin ń gbọ́ díẹ̀díẹ̀ ni ó yẹ kó ti yé yín àmọ́ ẹ fọkànbalẹ̀ o máa sọ fọ́pọ̀lọpọ̀ wà bá ti dáṣọ eégún fọmọ ọdún mẹ́ta ó ti dára ọ̀run kìnkìn o ẹ fi ọkàn balẹ̀ ọ̀nà àbáyọ ti dé báyìí ọdọọdún ni wọ́n ń ṣe ilẹ̀kùn tọdún ìfẹ́ ṣínú tí mo ti ráàlejò mi láti ilé ìfowópamọ́ gt co torú àlàṣe àbí tí mo gbà
1: bẹ́ẹ̀ni
0: àti ẹni pé mo kíráàmù orúkọ yín tó àlàṣe ẹnìkọ́kọ́ lórúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ kí lórúkọ yín mà bolẹ̀ ti wá.
1: Orúkọ mi ni Tolú Alàṣẹ Ìdòwú, mo wá láti ilé iṣẹ́ gt co.
0: Tolú Alàṣẹ
1: Ìdòwú
0: láti gt co. Má ọdọọdún lẹ máa ń ṣe ètò tẹ máa ń pè ní àpérò fún gbogbo àwọn tí wọ́n bá ti ní ìpèníjà àìgbọ́yé àìlèsọyé àìlèsọ dáadáa tá a mọ̀ sí ìrànmú autism ǹjẹ́ lè ṣàlàyé fún wa ètò tọdún yìí ń bò là ń dojúkọ ma.
1: Fún ọdún mẹ́tàdínlógún ni
0: 17 years
1: bẹ́ẹ̀ni ni iléeṣẹ́ gt co ti ń ṣe ètò yìí lọ́dọọdún ní báyìí a fẹ́ eléyìí tí a máa ṣe a pe àkórí rẹ̀ ní acceptance in action
0: tó túmọ̀ sí pé gbígbà wọlé ká mú lókùnkúndù jẹ́ bí ojúṣe wa
1: bẹ́ẹ̀ni pé acceptance in action from home láti ilé
0: láti inú ọ̀dẹ̀dẹ̀ wá
1: bẹ́ẹ̀ni lọ sí yàrá ìkẹ́kọ̀ọ́ lọ sí ibiṣẹ́
0: ibi ó ti ń ṣiṣẹ́
1: bẹ́ẹ̀ni àti lọ sí
0: àárín ìlú
1: public spaces
0: yes,
1: acceptance in action from the home to the classroom to family to workplace and to the public spaces. Ojúmọ̀ sí pé
0: èmi àti ní ipa tá a gbọ́dọ̀ kó
1: ojúṣe gbogbo wa ni láti jẹ́ kí àwọn tí wọ́n wà ní on this spectrum the autism spectrum disorder bẹ́ẹ̀ni ká máa sọ pé àwọn yàtọ̀ sí wa ìpè tán bá dá jókòó àbí tán bá lè bá wa sọ̀rọ̀ bí ó ṣe yẹ kí ẹni tó dá pé tó ṣe yẹ kó bá wa sọ̀rọ̀ pé ká wá takété sí wọn
0: pé
1: ká gbà wọ́n wọlé ní gbogbo ibi tá a bá ti lè interaction pẹ̀lú wọn bẹ́ẹ̀ ni. Ní ọdún yìí ó máa wáyé ní a máa kọ́kọ́ ń ṣe àpérò ilé ìtàpé ní conference fún ọjọ́ méjì ó máa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ó máa bẹ̀rẹ̀ ní 27th of July àdẹ̀tú máa ṣe ti ọjọ́ kejì ni 28th of July.
0: Ẹ má bínú ma ọjọ́ méjì ni ó fi wáyé ní
1: oṣù yìí
0: ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n àti ọjọ́ kejìdínlọ́gbọ̀n
1: ló fi wáyé
0: ẹ ṣe ń kọ́lé ẹ̀yin ara lé o te ba mo eni keni boya jo yin ni asalatu ni source ni abi lede ni bi ohun adugo yin ni te mo pe enikan ma mo sakisi ngba ji ti bere bi odun meta de logun 17 years eyin e koko daju so awon omode pe alawon omo ile fe mojuto so omode na lo suwa ba abi agbalagba to ba dabi gba se pe ipe ni ga yen be lare
1: mo
0: lanfani to de
1: e se mo wi pe fun awon ti won ti ni fun won ti ri pe won ni iru pe ni ja yin gba ti won kere won si ma dagba sinu e so awa doju ko wi pe ko awa si okan kuro pe ko nse fun awon omode nikan mo ati fun agbalagba tori e lo se je wi pe en ti o ba lati omode go en to je pe won ti mo nkan to nse gogongo ti won ti diagnose to da be ni wi pe be ni lati koko so tori e lo se je o se wa very important wi pe kon tete mo nkan to nse le so that o ma mo how to go about it ko to di pe niyan dagba
0: e ma binu oro ipon dandan ayewo se ni bi aperu ojo meji yen se ayewo ma wa fun gbogbo ni baba be ni
1: fun ojo meji ti ojo 17 ati ojo 18 yen o wa fun aperu nikan leyin ojo yen to ba tun wa di ojo kokan din ni 30 to fi ma di ojo akoko ni osu to nbo fun ojo merin
0: ojo kokan di logun
1: 29 to fi ma di of July beni
0: to the 1st of August
1: asuma wa ni consultation
0: ifoju niju pelu awon onimo
1: loye beni pelu awon to loye nipa oro yi awon to wa medically awon professionals awon experts so
0: e ma binu lori oro awon ti won nimo loye awon ti won mojuto awon to kini ninu ti mo gbo won ni autism specialist abi
1: beni
0: therapist
1: beni
0: awon therapist eni o ma ton won sono bayi lo ta se ti kini avenu to ye afiyin te gba
1: lani ni so se mo wi pe kini o ni bo se ma fara han ninu onikaluku elomi o le je pe aile soro dada ni elomi o le je pe ko le to ba fe ba won yo soro ko ni le woju won elomi o le je pe o kan ma ko ni fe ba won egbe e ma re omo mi to ma daddy se pe ko oni so oni
0: pe jo laarin
1: awon ekun yo ma so o ma nfara han ni
0: o ma fe dawa e gan ni o de da
1: ni ko da so o ma nfara han ni different ways ni arin awon omo abi laarin awon eyan tori e lo se je wi pe fun awon professionals to nbo na orisirisi ni elomi le je ti oro enu elomi le je ti iwuwasi awon behavioral analyst elomi awon speech therapist elomi o le je awon dentist na ma wa ninu won o le je wi pe boya isowo soro eniyan ni e se ni gbon nkan to nso dada tori e lo se je wi pe awon experts and professionals to nbo ko nse oju kan pere ni won ma focus le lori orisirisi ni awon to ma wa available so conference in 27th and 28th consultation dem abere ofe de ni consultation ofe ni conference no consultation ma bere ni 29th of July to fi ma di August 1st odidi ojo merin gbako
0: e ma binu ma ojo keji ni logbon 28 ati ojo kokondi logbon ni apero
1: 27th and 28th
0: 27th and 28th ni
1: apero beni
0: se de so bi apero ti ma waye awon o la ri ti bi apero
1: fun apero yi o ma waye ni Muson Center onikan awon ta de mama awon ti won ma wa awon na ni awon ti mo ti daruko awon professionals bi awon speech therapists behavioral analysts gbogbo awon to ni se pe educators awon to ni special educators awon to ni se pelu onko ta nsoro nipa autism
0: o ma tori awon ti won gba lati le special educators yen tun mo pe awon ta wi won lawon olukọ ti won loto
1: beni tori e lo se ma ko special needs awon special needs students so any special educators for awon special needs
0: awon obi nko
1: awon obi na ma wa nitori pe beni a nreti awon obi awon to wa lori spectrum yi to ni autism atomode ati agba tabi awon oluko to je wi pe ibi to tin sise fun awon special needs schools no tin sise so gbogbo won ni won ma wa si lati wa gbo lenu awon mi na lori awon to ma wa soro yi won je obi fun awon ti won ni special needs yi lati wa gbo bi won se nse nile won alawon bi meji bi meta kan to je pe ko nse wi pe awon doctors abi awon experts ta kan pe won kan wa la so sugba awon to je pe won ni iriri re ninu ile ati ni ile eko awon na ma wa nibe lati wa ba awon eyan soro
0: e se mo dupe e ma je ki a dino penu lori bi awon eyan se ma kopa ni ojo meji yen ati papa julo ojo merin yen iru awon to fe ba fun apero ojo meji ni Muson Center oni kan leko nbi won a foruko sile lati le ni abi kosa ma bo lojo yen ojo meji ojo 17 ati ojo 27th and 28th of this month July abi won ma bo lo ni kan ojo meji agun meji kan wa be abi dodo ka foruko sile ma
1: a le foruko sile lori website wa ni www.gtcoplc.com/autism
0: www.gtcoplc.com/autism
1: tabi ton ba wa lojo yen na won le foruko sile ni Musan Center ben won de faye gba won o ma bere ni ago mewa lojojumo ago mewa titi di ago marun lo ma fi bere
0: awon ti o ba wa fun apero se yen tumo si pe won ni lanfani ati foju ri pelu awon ogbin na dongbo won ni won ni pa se ati toju awon ta won yi
1: won ni anfani lati mu awon mo wa bi eni to ba fe foju riju pelu awon ni
0: e wa lawon yi awon eyan ni wa loju kan na bawo la se ma won isori sori tetun won si
1: awon
0: doctors medical doctors educators advocacy group lojisi medical professionals therapists and the likes ma
1: si won ba ti mu awon mo wa tabi anybody to ba wa lori autism spectrum yi won ma ni bi won se ma foro wa won lenu wo ton ma mo pe okay nkan bye ni any you need won ma wa mu won ma connect won mo awon ta ti ni sile lati le ba won foju rinju
0: se mo dupe e so po fe ni abi free consultation
1: beni.
0: Professional workshops and training abi
1: beni.
0: Expert led panel discussion protocol support for parents and caregivers
1: awon elomi to je pe obi won o sinle abi obi won raye ni gbogbo lati ma joko ti omo nitori special needs won ma ngba awon to le ba won toju awon omo awon caregivers fun special needs iru won na a pe won sibe
0: won wa sibe kon wa loye ohun ti won se ti won bi se jeun public awareness and education on autism
1: tori opolopo wa la se ti mo nkan to je nipa autism beni.
0: So that our anfani idanu leko e wa ni network opportunity for families and professionals ani oye mi ma
1: o tumo si wi pe ti mo ba momo mi wa ti mo mo po momo mi ni iru nkan bayi ti mo deri obi mi na to ri iru nkan bayi a ma le network a ma le connect lati le fi oye ye oye lati odo elomiran
0: dore ni won tin dore yen awon gbogbo mo le bi yan ajo bonu e le nkan na le nkan si eni kaye deye eni to ba ni ipenja arun mu abi agboran
1: ba
0: nu
1: wa bi ale sere ba on yo se se
0: bele ni ka ke o ma da wa ka ma deye si won ki se un to ran ra le nkan si nbo le ni consultation ti waye ma
1: o ma waye ni Adeyemi Bere auditorium ni Alausa Secretariat Ikeja be ni consultation ti ma waye
0: lawo do so ojo merin le pe ma
1: ni 29th of July si August 1st Wednesday 29th of July si Saturday August 1st
0: ni Alausa ni Alausa ni Alausa se je afun ni mo se je agbe ori kan le teni awon
1: www.gtcoplc.com/autism
0: e se awon ore jabrin toluwa la se idowo awon ni won wa soju ile ifowopamo gtco autism program ni gt bagese o baba se oni bara gt e so pe won ni le wa pada
1: gbogbo eyan la fiwe pe gbogbo eyan ni ko wa
2: ajose
0: awa ka wa
2: bi ati moni e ti ti wa ko lowo bond fm 92.9 to me gbogbo
3: eyan wa fani ati mo gbo mi oriko mi la kan o ti gbogbo aye pe ni baba gbe ora olotu sara ti le se wa wa ni number 13 akinwale street off to mosalako ogba bus stop ogba nikeja ni lekunbi ilese wa arun sara nikele ni mojuto ati mu kodogun ati bere kodijogbon ka duro ka mo le duro ka bere ka mo le bere gbadu paja paja owo paja paja ese ti ba to si bo lese elomi kunima elomi a ma rin tage tage bi eni to fe subu tabi bi omode to se nko yin tabi ara kuku tai tai tabi ko dabi pe ko si eje ninu ese tabi gbogbo ara mo awon sara yi ti se elomi di arugbo osun gbogbo tabi ko ri egbe ara kan kudele tabi ko rin die ko mo wa ibi ti lo fudi le be ni awon sara yi lo fa airorisun tabi apele bi ara tita ara jija je tabi ki nkan ma rin kaakiri ago ara elomi ti eje o ma pariwo tabi ke gbe ara kan wuwo ori fifo abadi ni te elomi tabi se wuwu tete dikle fun ya bayi ko mo bo wa si ofisi wa ni number 13 Akinwale street off to mosalako ki ọgbà bus stop ọgbà tàbí kí ẹ pè mí sórí 08036392611 tí ẹ bá dé a fún yín ajẹ́gùn bẹ́ẹ̀ ni a ṣàyẹ̀wò fún yín pẹ̀lú ẹ̀rọ àyẹ̀wò ìgbàlódé tí ó máa sọ ibi táwọn nǹkan wọ̀nyí gbogbo sí inú àgọ́ ara rẹ ọ̀pá máa ṣe ẹ̀yọ́ láṣejù tàbí kẹ́yọ yìí mọ́ jáde dáadáa kó máa ṣe ṣeré ṣeré a ti ṣe àwárí lórí ogun ìṣètọ́ tó jẹ́ pé láàárín ọjọ́ márùn-ún ẹ ti mọ dúpẹ́ fún ọlọ́run lórí ààrùn ìṣètọ́ ọ̀tọ̀ ni ìṣètọ́ bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ni ìtọ̀ ṣúgà eyi te yi ti o ba je o dupe fun olohun isara ni olohun fi gbe ori ateje ka akiri agu ara omo eniyan ti o ba lagbara tan o le ko ba eriri eniyan ti o mo rikuriku ni tabi ribi oye tabi ko fa idakole fọlọmọ okunrin se kan sun lo sida sida tabi ko ma le se rara tabi ki nkan ti e kere o ti to inu ati ododo ta fi se ise ninu ise wa lo so wa di asiwaju ti won na ba dodo ni akanwo baba agu ara owo tu sara o dupe fun olohun ta si ni number 13 akinwale street off famous alako ogba bus stop ogba nikeja ile okondi tabi ko ko ni sori 08039 2611 olohun ko ni fi arun odo wa mole o a o ma reti ni o dabo
4: What is Pankole Retail Limited? I'm Fanilanity, one of the Pankole in front of Bangua, Food Bakoko. I want to tell you about the movie. I want to ask me, I got a little uniform. Okay, across the sun.
5: I shall wait.
4: Okay, activity was up.
5: Michael Oladimiji, or Gale Share Pankole Realty Limited. You shall watch your initiative home, Tale, and buy your rally.
4: Oh, look at the little bit of the
5: Ah, I ni branch ni Eko, ani branch ni New York, New Jersey, ni ilu America.
4: Very
5: good, sir. Ati wale ni o kilometer.
4: Very good, sir. Very good. Kamu sir.
5: Yes,
4: sir. Aye, ni wale chef ni mbisa kiri kodi sir. Yes, ni kama la problem.
5: Ami.
4: Aku wale ni yes. Ati kwa wafani wala wale ni jamu kwa mbisa sir.
5: Ile kani lolo ba wani ibiti Ogun State Government iso ni Newtown. Yenge papalan to Shagamu Road ni Eko local government. Ami 35 acres of land. Ni go right. See, I'm tough. Our customers
4: were. Who is possible to like you?
5: Ben.
4: No one here or in our room.
5: Papa, we are talking to you. No, Shagamu.
4: Shagamu, that you
5: can. I'm only ki Lagos Ibadan. At Lagos, I be cut a expressway.
4: Oh, no, I'm not.
5: Ben. Language detention or anything. Today, tomorrow, you pay. The only barrier to barrier is sin. And for me, la, upo, upo, wa, fun.
4: Okay, sir.
5: You don't go to my party. Oh, no, you talk. Hey, so in your bars, Max, Lori, you is in Yasikui, Lasarera. Bank Colony Realty Limited, me, big Bank Colony. So I want your double maker, especially in New York, New Jersey. So I want your family to find it in Bank Colony,
4: be
5: so quiet in Janice.
4: Story would be Ben.
5: So I need approval later. No family. Kato din pe ara. See your food then. No bye bye.
4: There's any family receipt. No one
5: Ben.
4: No one
5: Ben.
4: Very
5: good, sir. Aba approval of the state government.
4: You want to do the assignment to be survey plan, sir?
5: I need survey plan. Because I pay survey plan. No matter how much yele. You want me? Shape yele. Size yele.
4: Kule siwa la kwa nile, sir?
5: Kule siwa la.
4: Samo yele yu tiwa greatest, sir. Yele kwa
5: mbawa. Kwa chenye shefen, sir.
4: Very good, sir.
5: WhatsApp number OJ +234 in Nigeria +206 707 2070 9244 at +1862 218 62 218 58 58 98
4: America
5: number Leah Ben. What's up?
4: Okay, very good, sir.
5: Discount to what, Ben? Discount to what? Michael Oladimiji. omo bibi ilu tori ni mi family mi nje bale nitori ewe ko Ogun State baba mi ni first bale itori ewe ko so baba ti de alatika bus stop ibi ti mo ti wa ni ni kun ibi ti office wa to wa gbola de osodi bi ba family house ni leyin alaji Emmanuel Street
4: grand great grandfather
5: mi ni so o se pe boya esan owo tori wa omo ni le abon gbo sa lo o se ko te jo
4: e
5: lo to wa
4: e ba pa pa lo ba so yin
5: What number is
4: 0706
5: Ati plus

0: ọmọ Nigeria ewolewo lori papa bon 92.9 ije je mo pe n kopo suko bayi ni agbole ballu ni awon agba ballu ti won duna dura pelu bo se ra igba ni won ra ewo be ni won ra ikoko baba isasun ije je mo pe awon orilede Nigeria oruko ti won na njade bi apere je yo kelechi ye nacho won ni kelechi ye nacho owo ti yo ma ri lododun latari pe o ti e lo sinu iko ta mo si bossa sport owo isalemi ko iwa o nje je mo pe owo ti o ma ri ni odun kan o je billion meji o le 2.2 billion naira o de je ajodo re kele chi re najo
1: bere ni e ko ojumo eyin ololufe lori lori papa lati le se wa born 92.9
0: lori ololufe lori hot plate
1: mo gbe hot plate ni arsenal wa bayi Hotplate no dey ni Barcelona wa tori o ni agbabolu kan Yuna Navarez to be ra lo wa Atletico Atletico dey ni te ba fe ra agbabolu e lo mu 500 million wa gugu ale la mo ki ba ka olowo lo
0: to dey we fa le ko so e ko se da
1: iwo iwo lo je
0: so mu ba so tele ko o pa mo mi lerun ni pe wo olowo lowo e mo ko ta won so ni pe awon ma fi okun o
1: Awọn yẹn ti ni awọn o lagbabọọlu ita o de ti ko si Yuna Navarez lori
0: bi
1: pe ko ma jọ.
0: Awọn ọmọ ọjọ́ wọn sun àjọ.
1: Lori
0: si bọọlu gbigba lorilẹ-ede Spain.
1: Bẹ́ẹ̀ni.
0: Pẹ̀lú ọ̀dà tó ẹgbẹ́ bẹ̀rẹ̀ ni ìgbà kan ọ̀dà máa ta agbábọ̀ọ̀lù wọn ta Griezmann fún wọn. Àìmọ́ ìyá agbábọ̀ọ̀lù ọ̀dà fún
1: wọn.
0: Wọ́n kó wa ẹ̀rọ kó 500 million
1: Spanish. Any other team tó bá bẹ̀rẹ̀ àpò mú 150 wa ṣùgbọ́n bá kó 500. Àbúrò ó tún ní ìròyìn kan bójú o ni oyin kan to n kunran lenijo meta e to so pe o gba ki arsenal ko mu 50 million wa pelu victor yokores sugbon baka e
0: 50
1: million ni kan lowo
0: baka lo ma pada ta fun wa le pada pelu ma ta fun
1: baka wa fe le ta fun wa fi ti
0: nkan ti mo so niyan
1: ti
0: to ma pada ta na niyan awon pe 500 million yin ale lasun
1: sugbon baka boye wa agbabolu godons don lora e o ti nonu half budget won
0: n tó ṣẹlẹ̀ ni pé nígbàtí ọ̀rọ̀ bá ti rí báyìí torí mi nípa fún Yuna Navarez ní target wọn láti sáà tó kọjá
1: bẹ́ẹ̀ni
0: bóyá àwọn sáyẹn ò ti dé ìlàjì kan tí wọ́n ti pariwo pé àwọn fẹ́ jẹ́ agbábọ́ọ̀lù yìí mọ́gbà ikú Yuna Navarez sá sọ ìgbóhun tá à ń sọ yìí kò kàn ní agbára kálọ̀rọ̀ jẹ́ free agent agbábọ́ọ̀lù tí ó sì lábẹ́ ìṣàkóso wọn tí ó sì lábẹ́ àdéhùn ni Lionel Messi kan pariṣẹ́ yìí
1: bẹ́ẹ̀ni
0: túmọ̀ bẹ́ẹ̀ni torí gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù ọmọ ti Messi ba pe Barcelona ni ko lo Barcelona lo ma lo to ba ni won ko si lori o le je pe Messi na lawon yen kan si lati ko si lori
1: awon
0: gbogbo gbogbo e mu tawon yen le fi mu won na ni pe oya e lo mu ye bayi wa ngba yen
1: beeni beeni
0: ti o kan agba bodu ba le jisi wahala ni
1: pupo nu ni nkan ti Madrid ma nlo fun awon agba bodu pupo ju na yen to fi ma ra awon free agent ṣùgbọ́n ní sí àwọn ikọ̀ náà ti ń gbọ́n tó ẹ pé tó bá ra agbábọ́ọ̀lù ọmọ afúnni bí abc cs 7 years
0: kọ́
1: ọ pé tí ò bá wọ̀ láàrin ọdún méjì sọdún mẹ́ta iye táwọn bá fẹ́ gbà
0: ló làwọn máa gbà. ọmọ pé ẹja ń bá kàn ní ìṣòwò ní nígbà míì èrè nígbà míì kọ́lọ́ máa jẹ ẹ̀ka àrídà kí igi kọ́lọ́ máa ka pàdánù àwọn agbábọ́ọ̀lù míì sọ̀rọ̀ pẹ̀ akọ̀sí ẹ̀ máa jẹun sí ẹ lọ́rùn ni.
1: ó máa dàbí jajan sancho ni ẹ sancho máa yù ó jèrè bọ̀bọ̀ ẹ̀ ara.
0: ó jẹ́ ń jèrè kiri.
1: ó jèrè kiri
0: o. ó ń da trọ́mì kiri ní ìṣòro agbábọ́ọ̀lù sancho yìí. àgbàdá tó tiẹ̀ ní bàbá yà lórí ṣe ṣe ẹni tẹ háàjì ló kó wá wálé ìdàbí rúbẹ lámọ́rì. bọ́lá ìkọ́ni wá tó wá kó nira
1: ẹ̀. àwọn méjò tẹ nípa ara wọn níp
0: àwọn
1: sì tó ẹgbó tẹ tún rà torí ó tún gbádùn bọọlù ẹ dáadáa ní
0: chelsea
1: ṣùgbọn ó sọ pé iye tí mayu ń fóun gangan lòún fẹ gbà lọwọ chelsea
0: àwọn ẹgbẹ àwọn ẹgbẹ
1: bẹẹni ó mọ pé iye tóun gbà lọwọ mayu yẹn pọ ó pọ tóun bá dẹni pé fóun dúró ṣèbí contract ẹ ti tọ́ báyìí free agent ló wà any club tó bá fẹ́ ra ẹ sí wọn máa tún sanwó fún yẹ kàkà kọ́ sanwó fún
0: ikọ̀
1: òun náà máa san kò lè rówó gbà ìyẹn
0: ló dàbí ẹyẹ níbi tó ti ń lọ kiri mi ìlú ẹ̀rí ó dàbí marcus rashford ni ó dàbí ẹyẹ
1: pẹ̀lú
0: barcelona spanish la liga gbèrègbèrè gbogbo kiri ní tàǹsọ yìí ó ń jẹ́ kí orúkọ wọn máa ṣe kíni kó máa gbòòrò sí ó ń jẹ́ kí iyàrá ife ẹ̀yẹ wọn kó máa kún sí ni torí wọ́n fi lórúkọ sí lórí pápá bon 92.9 ọlọ́wọ́ mi ikọ̀ aston villa martinez ó jẹ́ ọlọ́wọ́ mi ikọ̀ argentina ó ní ó ṣeéṣe kóun fi ikọ̀ argentina sílẹ̀ àwọn òyìnbó a máa wá sí etí ìgbọ̀yìn bákan náà màmá nílò láti sọ fún pé ìkan nínú àwọn tí wọ́n jẹ́ olùṣàkóso rẹfrí nínú ìdíje fi ẹ̀yẹ àgbáyé tó ṣẹ̀ṣẹ̀ parí lórílẹ̀‐èdè amẹ́ríkà canada àti mexico ó ní òun ti fẹ́ fẹ̀yìntì báyìí o kí ló dé tó fẹ́ fẹ̀yìntì gbogbo ilé la máa sọ fun eyin mi mo boyo ri foran kan nibi ti Slatan Ibrahimovic ati Eli Haaland to jo se yeye ti o so fun Eli Haaland pe imura yi imura millionaire ni ṣugbọn to ba ti ko ti de eyan to mura bi to Slatan lo so be o imura billionaire ni Eli Haaland be ku seyin o sa case pe Eli Haaland bi awa kan ki ma so pe awon kan abi ki so pe awon kan bo se ma ri bi to pe en to ni gberaga to mo sa case pe ogbe yen o ni rele to wa pa to ba sa case ife so se to wa la ni orilede Norway ati England pelu pelu pe won padanu so won England wo mo ngba ba bo yen sere bi da fe pe won afiju Belgium bi da fe pe o mo ya ni won ni
1: ko ti
0: amo o wa ni oni lo la salaye nsu be fon ro kan fun e fon ro oni lo la salaye nsu

0: John Vice, Peyton Warren Chuckard, and Joe M.
1: Orí ìfọ̀rùn ẹ̀dọ̀ ibùgbé òkútù kẹ́ ẹ̀mẹ́jà lálẹ́ òde èmi fápá.

0: Now, initiating Dillian Industry Solution.
1: Ìjọpọ̀ ìtakò sórí ìlànà ìlọ́dún. Láti bẹ̀rẹ̀, fún ọ̀nẹ́ṣẹ́ aláìmọ́pànilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakò sórí ìlànà ìlọ́dún. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggie Native Jollof Rice. Ìtọ́lẹ̀ kan lásán, àròyìn kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggie Star Price látara ẹ̀rọ suya, àlùbọ́sà àbí chili àti kòlófìrì.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.

Aago méjì ọ̀sán ló ṣẹ̀ṣẹ̀ lù. Ó sì dàbí ẹni pé o ti ń ṣiṣẹ́ látàárọ̀. Iṣẹ́ rẹ ò tí ì parí. Àwọn agbára rẹ ò gbẹ́rí. Gbogbo ìṣẹ́jú ló ń wá gbọ. O ò lè tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ rẹ. Bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ ṣe rárá rẹ lọ́sẹ̀ẹ́. Gbogbo wọn ni ò lẹ́pẹ̀. Àsìkò tí agbára rẹ ò gbéṣẹ́ mú. Tí ìwúrí ọ̀sán tá a jọ bí ẹni pé ọjọ́ ìsáré bó ṣe yẹ. Àwọn nǹkan ẹyọ tó lè yí gbogbo padà. Fìyàtọ̀ Energy Drink. Nítorí tí agbára rẹ bá gbára sókè, àfojúsùn rẹ ṣe déédé. Fìyàtọ̀ Energy Drink. Ìgbà ṣe rẹ̀ padà.

0: ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wò ó mọ́ gidi gan ni.
1: Ó lè wọ́ lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hyper Toilet Cleaner tó bọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tí wà níbẹ̀.
2: Bẹ́ẹ̀ ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hyper Toilet Cleaner.

kúlé ẹ̀yìn ará ẹ̀kọ́ gbogbo ẹbí ni kẹ́ ẹ pè wọ́n ra wò torí pé ìwọ̀n tó tẹ̀yìn gbogbo ẹni tó ń gba ọkọ̀ ló kàn kódà ó tún ṣe pàtàkì fún gbogbo ẹni tó ń gbà nílùú láti ra ọkọ̀ àwọn àgbàdo sọ pé àgbàdo wọn.

fún tàbí gan alátìlẹyìn ni. Ìwọ́n ti dẹ̀ jẹ́ kí ìjà yín tán nípa ẹni tá a lè sọ pé ó ní alátìlẹyìn. Àwọn ìwọ̀n ṣẹ́ẹ̀lì ni ó ṣẹ́ẹ̀lì láti lè ṣe káàlùhà ti ṣe àgbékalẹ̀ nọ́mbà pàjáwìrì 667. Tó bá wa ṣẹ́ẹ̀lì níbikíbi lẹ́kọ̀ọ́ nígbàkúgbà ìbá àjọsán ìbá àjọ

ni a tẹ̀síwájú láàárẹ̀ pẹ̀lú àwọn ètò wa lọ́lọ́kan òjò kọ́ká máa kí àwọn olólùfẹ́ wa tó yẹ kí wọn kí gbé rédíò wọn kúrò iléeṣẹ́ bond fm bọ́ ṣe ní ká máa jíṣẹ́ yìí wọ́n ní baálẹ̀ olóyè olùgbé onígbòǹgbò ìkọ̀tún wọn ní baálẹ̀ ọ̀pẹ̀bí estate àwúṣẹ olóyè abdulganiyu abiodun sadiq wọ́n máa ń panikọ̀ àti gbogbo olóyè tó nígbòǹgbò wọ́n ní ká máa kí kábíyèsí wa láńlọ́ọ̀dù wa ni ọba àwúṣẹ onígbòǹgbò àti àwọn olórí láàfin ọba adéyẹmí àjàsá àwúṣẹ onígbòǹgbò wọ́n ní ká máa kí kábíyèsí pé wọ́n kú iṣẹ́ o wọ́n kú iṣẹ́ takuntakun gbogbo ètò amúlùdù tí wọ́n ṣe fún wa ní onígbòǹgbò pàápàá jùlọ iléeṣẹ́ bond fm bàbá akinyin okade túbọ̀ pẹ̀lú orí kí bàtà pẹ́lẹ́sẹ̀ kẹsàn-án ọba tí ó jẹ kò pẹ́ gbogbo àwọn olóyè àti àwọn baálẹ̀ ti onígbòǹgbò ó ní ká máa panikọ̀ ká máa kí kábíyèsí bí ẹtìmọ́ tó fa àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ pension labour officer adédèjì olúyege náà ni òun ló fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ẹsẹ̀ káàlù ìtọ́lá jì bá wọ̀ ẹsẹ̀ àfikọ́ tẹ̀bẹ̀ tẹ̀bẹ̀ tẹ̀bẹ̀ àwọn lọ́fẹ́ lè ránṣẹ́ ó ní ká máa kí kábíyèsí ẹ ṣeun.

0: láti lè ṣe Bond FM 92.9 gẹ́gẹ́ ni aago mẹ́wàá lù ẹ káàárọ̀ ìròyìn yálẹ̀ ta lóńdé ṣe ti gbọ̀yìn láti lè ṣe Bond FM 92.9 kàwédé Nàìjíríà tó wà ní onígbòǹgbò nílùú ìkẹjà gani at bello ashiru lóníròyìn gómìnà ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni babájídé sanwóolu ti bèrè ètò ọbọ ìwé àdéhùn pàápàá jùlọ ìbọwọ́lù lọ́wọ́ ilégbèmọ̀ aṣòfin ìpínlẹ̀ èkó owó ní bílíọ̀nù lọ́nà ìgbà náírà àti owó kan tún lọ sí mílíọ̀nù mẹ́tàdínlógún dọ́là lójúnà àti fi ṣe àwọn iṣẹ́ àkànṣe tó jẹ́ gbajúgbajà ní ìpínlẹ̀ èkó nínú lẹ́tà àpilẹ̀kọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tó pa alákòóso fẹ́ǹtì ìnáwó àbáyọ̀mí olúyọmí èyí tó kà sí ilégbèmọ̀ aṣòfin láti ẹni tó jẹ́ kíláàkì ti ilégbèmọ̀ aṣòfin ìpínlẹ̀ èkó ní adẹnìkẹ́ ọ̀ṣínáwọ̀ olóyè ìmúdàṣírí ọbaṣá tó jẹ́ adarí ilégbèmọ̀ aṣòfin ìpínlẹ̀ èkó ti pàṣẹ fún àwọn ìgbìmọ̀ tó ń rí sí ààtò ìlú àti ètò àbádòfin lórí ètò ìnáwó láti pé wọ́n ṣe àyẹ̀wò lórí ẹ̀ kí wọ́n sì mú ìjábọ̀ wá tó bá máa fi di ọjọ́ ọjọ́bọ̀ Thursday. Ọ̀gbẹ́ni Olúyọmí jẹ́ kó di mímọ̀ pé àwọn ètò owó náà ni wọ́n fẹ́ẹ́ fi ṣe àwọn ètò ìdàgbàsókè tí yóò mú ètò ọrọ̀ ajé kí àyípadà lè débà gẹ́gẹ́ bí lẹ́tà àpilẹ̀kọ ọ̀hún wọ́n ní àwọn iṣẹ́ àkànṣe tó jẹ́ gbajúgbajà sí ilé ìwòsàn New Mercy Children Hospital ní Lagos Island tó jẹ́ ilé ìwòsàn gbogbogbò àti ojúnà ojú irin àtúnṣe Lagos Rail Mile Transit Line èyí tó jẹ́ ti Omoquick ti orí afárẹ́ àti àwọn iṣẹ́ àkànṣe míì tó jẹ́ gbajúgbajà ní ìpínlẹ̀ Èkó alákòóso ọ̀hún wá rọ àwọn aṣòfin láti pé wọ́n ṣe àyẹ̀wò lórí ẹ̀ àti bí wọ́n ṣe bu ọwọ́ lu owó náà kí ìdàgbàsókè lè bá àwùjọ ní ìpínlẹ̀ Èkó. Àwọn olùgbé Bọ́ládé ní ìjọba ìbílẹ̀ Oshodi sọ̀lọ̀ ni wọ́n ti ń ké gbàjarè sí àwọn tí ọ̀rọ̀ kan pàápàá jùlọ lórí àwọn òkìtì ilẹ̀ tó yẹ pé ó ti kún gbogbo agbègbè wọn èyí tó lè fa àjàkálẹ̀ àrùn. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé ọ̀pọ̀ àwọn olùgbé tí wọ́n bá ń kọjá lọ lọ́wọ́ máa ń di àwọn olè sínú ọ̀rá tí wọ́n sì máa ń jù sí kòtò àgbàrá èyí tí ó lè di lílọ bíbọ̀ omi lọ́wọ́ nígbà tí wọ́n bá ilé iṣẹ́ Bond FM sọ̀rọ̀. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn àjọ àkúlẹ̀ kúdọ̀ tí àwọn rawọ́ ẹ̀bẹ̀ sí wọn láti pè wá kó àwọn òkìtì ilẹ̀ tó yẹ pé ó pọ̀ káàkiri torí pé ọ̀pọ̀lọpọ̀ àjàkálẹ̀ àrùn bíi ìjọsẹ̀ gbúru àti àwọn ibà ni ó lè fà. Bákan náà ni wọ́n wá rọ ìjọba láti rí pé ìpolongo lórí ètò àyíká tí wọ́n máa ṣe lóòrèkóòrè pàápàá jùlọ lórí àwọn tí wọ́n ń da ilẹ̀ sí àwọn ibi kò tọ́ torí pé ẹni tí ìjọba bá rí mú gbámúgbá yìí yóò fi mú kàtà òfin. Wọ́n wá kó lákòótán láti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn àjọ àkúlẹ̀ kúdọ̀tí kí àwọn náà tẹpẹlẹ mọ iṣẹ́ ọ̀nà lórí àti máa kó àwọn òkìtì ilẹ̀ èyí tí ó pọ̀ káàkiri. Ìròyìn yálẹ̀ tata àárọ̀ pé ní ìjọba ìlọ frank ọlọ́run ní ṣọlá lólòtú gani at bello ashiru lorúkọ tèmi ẹ ṣe tẹ̀ǹtì ti tiwa yíyẹ o.
1: Ìdìmọ̀ lọ́dí rí ẹwà pákùkọ ohun. Ìdìmọ̀ rẹ̀ lọ́dí rí ẹwà pákùkọ ohun. Ọba òkè lọ́dí rí ẹwà pákùkọ ohun. Ẹ̀dìmọ̀ rẹ̀ lọ́dí rí ẹwà pákùkọ ohun. Níbi ká kẹ̀dẹ̀ àtìpọ̀ lọ́wọ́.

0: wa e ti kale e ti ku dede asiko yi e e ka bo se eto yi eto wa ite tun ilera mo Nigeria ni okukudo ni e eya meje kuku jasa eto NAPTAC ati ilera re na ni eto so je pe ilera ti ni ati idabobo ti ohun yo saju lori eto na oya ni omo ni ore ni ni ilera oluwa seun odukoya omo banta omo alake mo married lo gun omo banri ile mi titi omo bani ni oro ìdùnnú ni ayọ̀ mi ló máa ń jẹ́ láti darapọ̀ mọ́ ọ yín lọ́sọ̀ọ̀sẹ̀ lórí ètò yìí lọ́sọ̀ọ̀sẹ̀ tá a bá ti ń darapọ̀ la máa ń mú àwọn kókó ìmọ̀ kókó ìtọ́sọ́nà kókó ìtúnimọ́tí tó lè ràn yín lọ́wọ́ láti ṣe àwọn àṣàyàn tó ní ìdáàbòbò fún ètò ìlera yín àti ti ìbí yín pàápàá. Lọ́sẹ̀ tó kọjá a ní ìjíròrò pàtàkì kan ẹ̀ní lórí kíni lórí ètò ìpolongo àjọ NAPTAC èyí tí wọ́n pè ní Youth the Food Label Campaign ní Gẹ̀ẹ́sì kí ni èyí túmọ̀ sí ní èdè Yorùbá wẹrẹ náà ni kò le rárá wọ́n ní kó o tó ra ohunkóhun pàápàá jùlọ oúnjẹ dídì rí i dájú wípé o ka àlẹ̀mọ́ tàbí àkọsílẹ̀ ara rẹ̀ ná. Fún ẹ̀yìn tí ẹ bá wa pé ní ọ̀sẹ̀ tó kọjá ẹ ń rántí wípé a ṣàlàyé ohun tó fi jẹ́ wípé àwọn àkọsílẹ̀ kínkìnkí wẹ́wẹ̀wẹ́ tó wà lára àwọn oúnjẹ dídì yẹn ohun tó fi jẹ́ wípé wọ́n ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ àwọn àkọsílẹ̀ wíníwíní yẹn tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń ṣe bí ẹni wípé ààrí ṣùgbọ́n lọ́pọ̀ ọ̀gbà àwọn àwọ̀ aláràǹbarà tó wà lára oúnjẹ náà ni ó máa ń tàn sí wa lójú jùlọ o yẹ ká kíyèsára o. Ṣùgbọ́n ní báyìí ìpolongo káàkiri orílẹ̀-èdè tá ń wí yìí ó wá ń rọ gbogbo wa gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà láti máa rántí láti máa ṣe àyẹ̀wò ọjọ́ tí a ṣe oúnjẹ náà jáde ọjọ́ tí oúnjẹ náà wúlò mọ́ kí ni àwọn èròjà tí a fi ṣe oúnjẹ náà kí ni àwọn èròjà aṣaralóore pàápàá tó wà nínú oúnjẹ dídì tá ń wí yìí àti pàápàá jùlọ nọ́mbà ìforúkọsílẹ̀ àjọ NAPTAC ǹjẹ́ wà lára oúnjẹ dídì yìí kò tó di wípé àfowó wa rà o. Èyí sì ṣe pàtàkì nítorí wípé ìṣesí ká máa ka àlẹ̀mọ́ tàbí àkọsílẹ̀ ara oúnjẹ ó kọjá mo fẹ́ ṣojú mi tó àbí kí ni wọ́n kàn kọ síbẹ̀ lọ rárá o ojú báyìí lọ ó dá lórí ìdáàbòbò ìlera wa àwọn ọ̀nà tí a lè gbà yàgò fún àwọn ṣúgà iyọ̀ púpọ̀ tó wà nínú oúnjẹ yìí lọ́pọ̀ ìgbà àwọn ọ̀rá tí wọn kì í ṣara lóore eléyìí tá a mọ̀ sí trans fat ní èdè gẹ̀ẹ́sì tó lè wà nínú oúnjẹ báyìí àti ọ̀pọ̀lọpọ̀ èròjà mìíràn tó jẹ́ wípé tí ó bá wọ àgọ́ ara ara lè lòdì sí èyí tá à ń pè ní allergy ní èdè gẹ̀ẹ́sì. Ẹyẹ yára lónìí gẹ́gẹ́ bí a ti ṣe ṣe ìlérí a ó mú apá kejì ìjíròrò wa yẹn wá sí etí ìgbọ̀nyín lórí ètò lónìí ẹ ó máa gbọ́ látẹnu ìyáléwúrà fúnra wọn àwọn náà ni ọ̀gá àgbà pátá àjọ NAPTAC ọ̀jọ̀gbọ́n Mojisola Adeyeye bẹ́ẹ̀ sì ni bí ẹ ó ti ṣe máa gbọ́ wọn ẹ ó máa gbọ́ ìrírí kan tó jẹ́ wípé ó tún ṣe àfihàn pàtàkì kí a máa ka àlẹ̀mọ́ tàbí àkọsílẹ̀ ara oúnjẹ dídì tí a bá fẹ́ rà nítorí wípé èyí ó mú ìyàtọ̀ tó ṣe kókó dání.
1: Pẹ̀lú ìdùnnú àti ayọ̀ ni mo fi kí gbogbo yín káàbọ̀ sí ayẹyẹ tòní ìyẹn bí a ṣe ń bẹ̀rẹ̀ ìpolongo ka àlàyé oúnjẹ.
0: Ó mú ọ̀gá àgbà pátá àjọ NAPTAC ọ̀jọ̀gbọ́n Mojisola Adeyeye lẹ́gbọ́n yẹn tí wọ́n ń sọ̀rọ̀ níbi ìfilọ́lẹ̀ ètò Read the Food Label Campaign. Èyí ni ètò ìpolongo máa ka àkọsílẹ̀ ara oúnjẹ kó tó rà. Ẹ káàbọ̀ padà ètò yín ètò wa ètò tó mú ìlera ọmọ Nàìjíríà ní ọ̀kúnkúndùn ètò NAPTAC àti ìlera rẹ òun náà lẹ ṣe ń gbọ́. Èmi náà ni ọmọ yín ọ̀rẹ́ yín nínú ìlera olúwa ṣeun Gbemisola Odukọya. Wàyí àsìkò ti tó báyìí láti darapọ̀ mọ́ oníròyìn wa Ubaida Adeola Ismail fún ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lórí iṣẹ́ àti ìṣe àjọ NAPTAC káàkiri orílẹ̀-èdè wa. Ubaida kí la rí gbọ́ lọ́sẹ̀ yìí o.
2: Ẹkú dédé wòye o, ìròyìn láti àjọ NAPTAC ni a mú wá sétí gbọ́yìn lọ́sẹ̀. Ubaida Ismail lorúkọ mi, ẹ máa bá mi ká lọ. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ìyẹn senate ti ń gbé ìgbésẹ̀ láti ṣe àtìlẹyìn sí òfin tí ààrẹ Bọ́lá Tinubu ṣe láti rí pé gbogbo owó tí ìjọba àtẹ̀yìnwá ń yọ lápò àjọ NAPTAC ni wọ́n dá padà fún wọn. Adarí àgbà àjọ NAPTAC ọ̀jọ̀gbọ́n Mojisola Adeyeye ló sọ yìí nígbà tí wọ́n ṣe ìpàdé pẹ̀lú àwọn ìgbìmọ̀ ilé aṣòfin ní ọ̀sẹ̀ tó kọjá. Wọ́n ní ààrẹ orílẹ̀-èdè wa ti fọwọ́ sí òfin yìí láti oṣù kejì ọdún 2025 bẹ́ẹ̀ àjọ náà tí ìgbésẹ̀ kankan nípa rẹ̀. gẹ́gẹ́ bí wọ́n ti ní bílíọ̀nù mẹ́kànlélógún ni wọ́n ti yọ nínú àpò àjọ NAFDAC tó sì jẹ́ pé bílíọ̀nù mẹ́tàdínlọ́gbọ̀n ni wọ́n sì dá padà. Nínú ọ̀rọ̀ èsì wọn, alága fún ilé ìgbìmọ̀ aṣòfin sẹ́nétọ̀ Sanni Musa ní kí wọ́n kọ ìwé ẹ̀rí wọn lẹ̀. Bẹ́ẹ̀ ó dúpẹ́ lọ́wọ́ àjọ NAFDAC fún iṣẹ́ takuntakun àti àkóyawọ́ lẹ́nu iṣẹ́ wọn. Èyí ni ìròyìn tí mo mú wá sétí ìgbọ̀nyìn lọ́sẹ̀. Wọ́n tún máa kàn sí lọ́sẹ̀ tí ń bọ̀. Ubaida Ismail lorúkọ mi, ó dìgbà.
3: O ṣeun púpọ̀ oníròyìn wa Ubaida Adeola Ismail fún àwọn kókó ìròyìn yẹn. Àmọ́ ìròyìn láti gbọ́ yẹn Yorùbá bọ̀ wọ́n ní òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe tọ́rọ̀ bá sọnù nǹkan òwe la fi ń wa. Àwọn òṣèré wa wọ́n ti gbaradì báyìí. Ó yá o ẹ jẹ́ ká darapọ̀ mọ́ wọn ká tún lọ wo bó ṣe ń ṣẹlẹ̀ ńbẹ̀.
4: Mi ti jina o iresi gbigbona ti so obe to du eran to ro lenu se wo e je ki so fun ti o je mi ko ba dun mo loni ke bi mu mi so le loni
5: iyabo
4: kini
5: iyabo bo enu mi ru ofo agada o dun gbegbo
4: wo wo si na du se aja mi sile o ki to fi ku gbese re ti o je sile tele o
5: bibo iyabo koko fun mi mo tutu Oui, on fait les gens nous avec. La
6: boue,
5: on dirait une maman, elle est bien.
6: On est bien.
5: On peut trouver la maman, on est bien. On est bien. On est bien. On est bien. On est bien. On est bien. On est bien. On
4: est bien. On est bien. On est bien. On est
5: bien. On est bien. On est bien. On est bien. On est bien. On est bien. On est bien. On est bien. On
6: est
5: bien. On est bien. On est bien. On est bien. On est Elegun mo ti se ikilo fun o.
6: Olowo pokun ogun mo.
5: Olowo taku ni, olowo taku ni, olowo taku ni, olowo taku ni to mu awon eyan. Ki owo ara won se ara won.
4: O ti to ni ala mi. Wa, awon eyan ma ra ogun ti ko ni ami na dak lara. Nitori won fe din edinwo ogorun ma naira. Ah, ki lo de?
5: Wo fi mi sile ojare. Ogun ogun je. Mo ki gbogbo ilewe ka san o.
4: Ọ̀gá Túndé ti wọlé dé o, ọ̀gá NAFDAC ti dé o, ẹ wo kí oníkálukú tó kó ayé ní èrò ohun tí wọ́n bá ní pamọ́ kó kó kúrò lẹ̀ báyìí o.
5: Ìyàbọ̀ ẹ má máa bí àwàdà ṣe yẹ o. Ayédèrú ògùn nǹkan tó burú ni kì í ṣe nǹkan tá a fi ń ṣẹ̀fẹ́. Ọ̀gá Túndé ẹ bá àlàbù sọ̀rọ̀ o, níṣẹ́ ló máa ra oògùn olówó pọ́kú lẹ́bàá ọ̀nà, ó sì ti wá ṣe àárẹ̀ báyìí. Ṣé ẹ ti wá rí báyìí? Bí ọ̀pọ̀lọpọ̀ àjálù ṣe máa ń bẹ̀rẹ̀ yìí.
6: Ọ̀gá Túndé.
5: Báwo ni èrò wọn ṣe fẹ́ da ayédèrú ògùn lò lóde òní?
6: Kì í ṣe nǹkan tó le rárá.
5: Ìdí nìyí tí NAFDAC fi ń ṣe ìgbárùkù ti ìṣàkóso àyẹ̀wò àti ìmójútó tó péye.
6: Ọ̀gá Túndé, mo gbọ́ pé NAFDAC ti yàtọ̀ sí ti àtẹ̀yìnwá báyìí.
5: Bẹ́ẹ̀ ni látìgbà tí a ti bẹ̀rẹ̀ ètò ìsọdọ̀tun lábẹ́ ìdarí ọ̀gá àgbà àjọ NAFDAC ọ̀jọ̀gbọ́n Mojisola Adeyeye. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti yàtọ̀. Àyẹ̀wò tó múnádóko sí, láàbò tó múnádóko, ètò ìtọ́pípẹ́ ọjà tó múnádóko sí, ètò ìgbófinró tó péye àti wíwà ní ìbámu pẹ̀lú ìlànà òfin ìtẹ́wọ́gbà ti àgbáyé.
4: Ọ̀gá Túndé, mo ti gbọ́ wípé wọ́n máa ń ṣe ìtọ́pípín ọjà láti ibi tí wọ́n ti ṣe dé ibi tí wọ́n ti ń tà.
5: Bẹ́ẹ̀ ni, òun ni à ń pè ní track and trace ní èdè òyìnbó. Ó jẹ́ ká mọ ojúlówó ògùn, ó sì tún jẹ́ ká tètè ṣe ìdámọ̀ ayédèrú.
4: Ní wípé tẹ́lẹ̀ àwọn ìtajà ayédèrú pọ̀ nínú ọjà wa.
5: Bẹ́ẹ̀ ni, àwọn ayédèrú ògùn yìí wọ́n ní èròjà búburú lára. Àwọn mi ò tiẹ̀ wá ní kankan lára rárá. Bẹ́ẹ̀ sì ni àwọn mìíràn ti kọjá ọdún ìwúlò wọn. Wọ́n kàn tún wọn tò sójú igbá ni.
6: Ọlọ́run o.
5: Àwọn mìíràn pàdánù owó. Àwọn kan pàdánù ìlera ara. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ pàdánù ẹ̀mí wọn. Eléyìí náà léwu. Ó le gan ni o. Ìdí nìyí tí NAFDAC fi ṣe ń ṣe ìkìlọ̀ fún àwọn ará ìlú wípé ẹ ṣe àyẹ̀wò kí ẹ tó rà á.
6: Ọ̀gá Túndé, ṣùgbọ́n
5: àwọn ayédèrú ọjà a máa fojú do ojúlówó o. Bẹ́ẹ̀ ni ìdí nìyí tí a ti gbọ́dọ̀ ṣe àyẹ̀wò fún nọ́mbà NAFDAC kí a tó rajà lọ́wọ́ ilé ìtajà tó ní ìwé àṣẹ. Ṣọ́ra fún àwọn ọjà olówó pọ́kú kí o sì fi ẹjọ́ ohun tajà tí ò ní ìwé àṣẹ sùn.
7: Ẹ ọ̀gá Túnde, àwọn mìíràn rò wípé àwọn òṣìṣẹ́ NAFDAC kàn ń da àwọn òǹtajà láàmú.
5: Rárá o, ṣíṣe àkóso mú ojútó ẹ̀mí àwọn èèyàn ni. Èyíkéyìí ayédèrú ògùn tí a bá kó kúrò nílẹ̀, ó lè jẹ́ àjálù ńlá ló dènà fún ìdílé kọ̀ọ̀kan.
6: Òótọ́ nìyẹn o, ó dàbí kí ìyá lọ ra ayédèrú ògùn fún ọmọ rẹ̀ láì mọ̀.
7: Pẹ̀lú bí ìlú ṣe lo kòkòkò kí wọ́n tún máa fi ayédèrú ògùn tó fún wa, ó ga o.
5: Ètò ìṣàkóso NAFDAC kìí ṣe iṣẹ́ ọ́fíìsì lásán, ìjà fún ìlera àwọn ará ìlú ni.
6: Ìyẹn ni wípé títí ṣọ́ọ̀bù àti gbígbẹ́sẹ̀ lé àwọn ọjà tí à ń rí lórí amóhùnmáwòrán wa, àṣé fún ìdáàbòbò ará ìlú ni.
5: Bẹ́ẹ̀ ni àwọn ará ìlú náà gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa.
8: Ẹni tó bá mọ ibi tí wọ́n kó àwọn ọjà yìí dé ìpamọ́ sí, kí onítọ̀ọ́kú fẹjọ́ sùn
5: lẹ́sẹ̀kẹsẹ̀.
7: Wọ́n sì tún wí pé wọ́n fi orúkọ bo ẹni náà ní àṣírí.
5: Completely confidential, a ó fi orúkọ bo ẹni náà láṣìírí.
8: Ẹ̀bù mo pinnu láti òní lọ.
5: Bí o tún ń ra ògùn lẹ́bàá ọ̀nà mọ́ o.
6: A jẹ́ pé ìrora ti di olùkọ́ rẹ
7: ni. Bẹ́ẹ̀ sì ni ọ̀wọ́n gógó owó iléèwé ni o sì san lónìí.
8: Ẹ wo ọ̀gá Túnde, nǹkan máa yà mí lẹ́nu. Kí ni báwo lèèyàn ṣe fẹ́ mọ̀ wípé ọjọ́ ni mú ìpalára bá onítọ̀?
5: Ìyẹn ò lè tí wọn ò bá ṣe ìforúkọsílẹ̀ tó péye, tí páálí ara rẹ̀ bá mú ìfura dání, tí owó rẹ̀ bá sì wálẹ̀ jù, tí òǹtajà náà bá mú ìfura dání. Yára bá ẹsẹ̀ rẹ sọ̀rọ̀ o.
7: Nítorí pé olówó pọkọ ayédèrú ọjà, ó lè fa àárẹ̀ olówó tabua lọ́la.
6: Tàbí ìsìnkú olówó jaburata.
5: Ìlera ṣe kókó ju ohun tí à ń fi tayò lọ o.
6: Ìlera ló gbọ́ ọ̀rọ̀ ká máa ṣe jẹ́jẹ́.
7: Bẹ́ẹ̀ni, gbogbo yín ẹ wá gbọ́ o, kí ẹ tó rà, kí ẹ tó lò, kí ẹ tó fi para, ẹ kọ́kọ́ ṣe àyẹ̀wò rẹ̀. Ẹ wo ọ̀rọ̀ ògo ló ju aláṣọta o. Ṣá ni ò tí ìsanwó oúnjẹ mi, nítorí wọ́n gbà kí kò lè ṣe àkóso gbèsè o. Ẹ jọ o, ẹ jọ bá mi lówó ọjà, ẹ bá mi lówó oúnjẹ mi o.
9: Àkọsára sí àwọn òṣèré wa, ẹ̀làkàyè tẹ fi ń ṣe náà kò ní tán níbẹ̀ o. Àti pé ẹ̀yin gan pàápàá tẹ̀ ń tẹ́tí gbọ́ wa, ó lù wá láti gbọ́ láti ọ̀dọ̀ yìí. Nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní ọ̀tún wẹ òsì, ó sì wẹ ọ̀tún kọ́, òun ni ọ̀wọ́n fi ń mọ́. Àti wípé ṣe fún mi kì í ṣe fún ẹ, òun láyé fi ń dùn. Ẹ má jẹ́ kó jà wà nìkan ni, a máa máa sọ̀rọ̀. À ń retí láti gbọ́ láti ọ̀dọ̀ yín. Nítorí náà nǹkan, ẹ fi àwọn ìbéèrè yín, ìrírí yín àti àwọn àkíyèsí yín pàápàá, ẹ fi wọ́n ránṣẹ́ sí wa nípa WhatsApp tàbí àtẹ̀jíṣẹ́ lórí nọ́mbà 0901 7 8 1 6 1 tí ó bá wáyé wípé ẹ mọ ibikíbi tí ẹnikẹ́ni ti ń ṣe ìṣelọ́pọ̀ tàbí ìtọ́jú àwọn ohun èlò tó jẹ́ wípé ṣíṣe wọn òkun ojú òṣùwọ̀n tàbí tí wọ́n jẹ́ ayédèrú kíákíákíá. Ẹ má dákẹ́ orí òbábọ̀ ní àìlèsọ̀rọ̀, òun ni ìbẹ̀rẹ̀ orí burúkú. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ sókè kíákíá, nítorí wípé tí ẹ bá sọ̀rọ̀ sókè yìí, ó ṣeé ṣe kí kókó ìmọ̀ tí ẹ bá mú wá síwájú kí ó gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí làwọn. Kí á nọ́mbà tí ẹ ó kàn sí pẹ̀lú irú ìmọ̀ báyìí, òun náà ni 0901 7 8 1 6.
10: Kì í ṣe ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ọmọ yìí máa ní àìsàn ibà. Ilé ìṣúwọ́ lágbára tó yìí.
11: Arábìnrin, àìsàn tó ń ṣọmọ yín le ju bẹ́ẹ̀ ṣe lérò lọ. Àwọn àyẹ̀wò tá a ṣe fi hàn wá pé ọmọ yín ti ń mu ọtí ṣe díẹ̀, ó sì ti ṣàkóbá tó pọ̀ lágọ̀ọ́ ara rẹ̀.
10: Ìwọ ńlá nìyẹn, ẹ kò lè jẹ́ bẹ́ẹ̀.
12: Ó tọ́ ni màá ní ọtí náà rà pélébé ló máa fi gba náírà àti ọmọ afúnlọ sílé ẹ̀kọ́ rà lójoojúmọ́.
11: Ọtí mímu ń ba ọpọlọ ọmọdé jẹ ni o. Ó ń ṣèkọ́ba fún bí wọ́n ṣe ń ní àgbọ́yé nílé ẹ̀kọ́. Bẹ́ẹ̀ ló ń ṣèkọ́ba fún ṣíṣe ìpinnu tó lè kóoro fún wọn. Nínú àgọ́ ara ńkọ́, ó máa ń ba ìkílẹ̀ ní àti ẹ̀dọ̀ jẹ ni. Ó ń fa ẹ̀jẹ̀ ríru, bẹ́ẹ̀ ló sì ń ṣìnà fún àrùn jẹjẹrẹ láti yára bọ̀ nínú àgọ́ ara wọn lọ́jọ́ iwájú.
13: Ó tún máa ń ṣokùnfà ìrẹ̀wẹ̀sì ọkàn, àìnífarabalẹ̀, àìdára ẹni lójú, tó sì máa ń sanwó di ọ̀mùtí paraku tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí mu ọtí nígbà tí wọ́n wà léwe.
11: Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ láti dẹ́kun ọtí mímu fáwọn ìwé wa. Ẹ jẹ́ ká gbójú wa gan sí ọtí inú ọ̀rá pélébé àti èyí tí wọ́n ṣe sínú ìgò kéékèèké tí ò ju 200 ml lọ láti yọ àwọn ọmọ wa kúrò nínú ìgbèkùn ọtí mímu. A lè dáàbò bọ ọjọ́ iwájú wọn. Àjọ NAFDAC pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àjọ National Orientation Agency ló ṣèkéde yìí.
9: À ń tẹ̀síwájú pẹ̀lú ìròyìn wa pàtàkì nínú ìfilọ́lẹ̀ ètò Read the Food Label Campaign iyen ipolongo ti ajo NAFDAC sesese agbekale re lori wipe ki a ma ka alemo ati akosile ara onje didi ka tun ra o je ohun iwuri lati mo wipe kise ni ajo NAFDAC sise ti won fowo sowo po pelu awon ajo idagbasoke miran ati ajo Nutrition Society of Nigeria won se se eyi ko le re wipe eto ipolongo yi e ko kan se ninu awon ogbongo ti a ti se ifilole re nikan ni yo pare si o rara won fe ki ipolongo yi ko gba gbogbo orile ede wa kan ko si awon ile to wa awon ilu to wa ni igberiko ati awon ile iwe wa papa pelu akosile before you buy it read it before you eat it understand it ko to ra kokoka ko to je koko ni oye re eto ipolongo yi tesiwaju lati ran gbogbo wa leti gege bi oni ibara nipe o se pataki fun wa ki a ma se ayewo ojo ti ohun elo wulo mo ki a si ma se ayewo awon eroja to le je wipe e won le lodi si ara ti abalo siwaju si ki a tun ma se ayewo number iforuko sile ajo NAFDAC ko su bi wipe ara e onje didi kankan ibere pataki kan ti o wa waye ni wipe lẹyin eto ọsẹ to koja nje ẹyin eyan wa ti e bere si ni se akiyesi lati ma ka akosile ara onje didi e pelu ifarabalẹ ju ti atẹyin wa lo bi ohun ta fe mo niyan o laba ni oya ubaida jade o lo ba wa se wadi ki lo mu bo
14: ilera to dara ma bere lati sisa ayan to da fún ọ̀pọ̀ àwọn èèyàn wa ìgbésẹ̀ àkọ́kọ́ náà ni kí a máa ka àlẹ̀mọ́ tó wà lórí nǹkan jíjẹ tí a bá fẹ́ rà lórí ètò NAFDAC àti ìlera rẹ tí a ṣe lọ́sẹ̀ tó kọjá mo bá àwọn èèyàn wa sọ̀rọ̀ láti mọ ẹ̀kọ́ tí wọ́n kọ́ nínú ètò náà nípa ìdí tí ó fi ṣe pàtàkì kí wọ́n máa ka àlẹ̀mọ́ tó wà lórí nǹkan jíjẹ tí a ti dì sílẹ̀ kí wọ́n tó rà.
15: ìdánilẹ́kọ̀ọ́ àti ètò tí àwọn NAFDAC ṣe ló mú mi mọ̀ pé kí àwọn oúnjẹ wa tí a bá rà tó máa ní àmì tí a mọ̀ sí lébẹ́ẹ̀lì eléyìí wà fún ìdáàbòbò wa ni eléyìí sì mú mi máa rán àwọn ọmọ mi létí láti lè máa fọkàn sí kí wọ́n sì rí pé wọ́n wo àwọn lébẹ́ẹ̀lì wọ̀nyí ní gbogbo ìgbà tí a bá lọ fún oúnjẹ rírà.
16: lẹ́yìn ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tí àwọn NAFDAC fi ń ṣe mo ti wá wo ẹjọ́ tí ìkan jíjẹ tí mo bá fẹ́ tí máa wúlò mọ́ àti pé bóyá ó ti ẹ̀ ní àmì NAFDAC lára kí n tó wà kankan ó sì di àdì àṣà fún mi báyìí.
14: bí ìmọ̀ àti ìpolongo yìí ṣe ń pọ̀ sí àṣà kíkà àlẹ́mọ́ yìí yóò kí ètò ààbò ìlera lẹ́yìn yóò sì mú kí ìgbésí ayé àwọn èèyàn wa dára sí i. orúkọ mi ni Ubaida Ismail fún NAFDAC àti ìlera rẹ.
9: o ṣeun púpọ̀ Ubaida fún ìròyìn yẹn tó dẹ̀ wo ni lórí o bẹ́ẹ̀ ni ó dùn mọ́ni láti gbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wa ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní farabalẹ̀ láti ṣe àkíyèsí láti máa ka àwọn àlẹ̀mọ́ àti àkọsílẹ̀ ara oúnjẹ pàápàá jùlọ àwọn oúnjẹ dídì láìkí ṣe pé wọ́n kàn lọ sórí igbá sáré gbamú wọ́n sì lọ san owó rẹ̀ èyí dára nítorí wípé gbogbo àwọn àlẹ̀mọ́ yìí ni wọ́n ní ìtàn tí wọ́n ń sọ fún wa o tí a bá farabalẹ̀ láti kà yóò ṣe ìtọ́sọ́nà fún wa láti ṣe àwọn àṣàyàn tó jẹ́ wípé ó ní ìlera pípé tó sì ní ìdáàbòbò fún àwọn àṣàyàn oúnjẹ tí àwa àti ẹbí wa tí à ń rà jẹ. nínú ọ̀rọ̀ ìṣítí wọn níbi ètò ìfilọ́lẹ̀ náà ọ̀gá àgbà pátá àjọ NAFDAC ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹyẹ ṣàlàyé wípé àjọ NAFDAC ṣe ìgbékalẹ̀ ètò yìí fún ìdáàbòbò ẹ̀tọ́ oníbàárà àti láti lè ṣe àfikún fún ìdàgbàsókè ìlera orílẹ̀-èdè wa.
2: pẹ̀lú ìdùnnú àti ayọ̀ ni mo fi kí gbogbo yín káàbọ̀ sí ayẹyẹ tòní ìyẹn bí a ṣe ń bẹ̀rẹ̀ ìpolongo ka àlàyé oúnjẹ tó túmọ̀ sí read the food label campaign èyí tí àjọ NAFDAC ṣe ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn olùṣelọ́pọ̀ rẹ̀ a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó fi ìfẹ́ ròyìn láti ṣe àtìlẹyìn fún ìpolongo yìí onídọ́jọ́ pàtàkì nínú iṣẹ́ wa láti dáàbòbò àti láti gbé ìlera àwa ọmọ nàìjíríà lárugẹ láti lè jẹ kí àwọn oníbàárà ní ìmọ̀ tó pé àti ohun tí ó ràn wọ́n lọ́wọ́ láti lè ka àlẹ̀mọ́ tó wà lórí oúnjẹ kí wọ́n lè yan oúnjẹ tó dáa jùlọ fún ìlera wọn. ìpolongo ka àlàyé oúnjẹ ni a ṣe láti ní kí àwọn èèyàn wá mọ ìdí tó fi ṣe pàtàkì láti kà àti láti lóye òǹtẹ̀ tó wà lórí oúnjẹ tí wọ́n ń rà. nípasẹ̀ ìpolongo yìí àjọ NAFDAC fẹ́ kọ́ àwọn oníbàárà bí wọ́n ṣe lè kà bí wọ́n ṣe lè lóye àti túmọ̀ àlàyé tó wà lórí oúnjẹ dáadáa kí wọ́n sì lè yan oúnjẹ tó dára fún ìlera wọn àti ẹbí wọn pàápàá.
14: mo fe ki e mo pe alemo to wa lori awon kan jije ti a ti di yi ki se ohun ti a kan fi si ori ounje nitori ofin tabi fun ifihan nikan o je okan lara awon ona pataki lati da gbogbo ilera awon eyan wa kika alaye ounje je ojuse gbogbo wa gbogbo eni to ba ti fe lo ra nkan jije ile itaja nla tabi inu oja won gbodo ma ka alemo to wa lori ounje na ki won to ra
17: be na ni won ti wa lenu ba iriri kan to kan won gbagbagba e to si se afihan wipe ise si ka ma ka alemo ati akosile ara ounje ise lo ye ki o je ise si gbogbo ebi
14: nigba ti omo mi wa ni kekere o ma ni imolara si okan lara awon eroja ti won fi se ounje iyen lo mu mi ki bere si ma ka alemo to wa lori awon kan jije nigba ti mo wa ni orilede America nitori mo fe ri daju pe awon ebi mi jeun to ku oju osuwon to nitori na ni gbogbo igba ti mo ba lo si ile itaja nla lati ra nkan jije mo ma fara balẹ ka gbogbo alemo to wa lori nkan jije na daada lati mo iwo iyo ati sugar to wa ninu re nitori pe alemo to wa lara ounje nso awon ilana pataki nipa ilera abo ati ohun isara lori ounje nu re o ran awon onibara lowo lati mo bi won se le seto ati lati le toju ounje na ni ona to to ki won ba le daabo bo ilera ara won alaye ounje tun je okan lara awon ona pataki ti awon ile ise to nse ounje tin ba awon onibara won soro ounje ki awon eyan ni imo to ki won to ye nkan jije ti won fe ra idagbasoke ninu imo science ati imero nipa ounje ti je ki o sese lati ra orisirisi ounje to ba ba okan onibara mu sugbon pelu bi opolopo ounje se wa kaakiri oja nla o ma soro fun awon eyan wa lati mo eyi to da ninu nkan ti won fe ra idi niyan ti ipolongo ta bere loni fi se pataki gan ni fun igbesi aye awon omo orilede Nigeria
17: ojogbon adeyeye to tesiwaju lati salaye ohun ti eto ipolongo yi ti o fi se pataki papa julo ni saa yi ju ti atẹyinwa lo
14: ibi ti ipolongo ise pataki gan ni pe awon aisan to le jeyo nipa awon nkan ta nje ti po si ni orilede Nigeria gege bi alaye ti ajo to mojuto ilera lagbaye iyen WHO se jade ni odun 2018 iru awon aisan atankale iwoyi je ida 29% iyen 29% aisan okan ati eje ruru je ida 11% iyen 11% aisan jejere si je ida 4% iyen 4% aisan edo foro je ida 2% iyen 2% ti aisan ito sugar si je ida kan iyen 1% eyi fi han pe aisan to le ran yan je ida 29% ninu gbogbo nkan to nfa iku ni orilede wa opo iku wonyi si ni lati se pelu jije eyo pupo ju sugar pupo ora to po ora anu eje ati awon nkan jije ti a ti fi chemical ipo gbogbo awon nkan wonyi lo mu ki isoro ilera yi tubo po si idi niyan ti o fi se pataki ju tele lo ki awon onibara le ka ki won loye ki won si le mo bi won se le lo akosile to wa lori nkan jije fun awon to ni awon aisan bi eje ruru ito sugar isanraju ilodi ara si awon ounje kan ati awon arun miran ipinu lati ka ati lati loye alaye nkan jije daada le ran won lowo lati dena awon arun wonyi ati lati toju ilera won daada bi awon arun to ni se pelu nkan ta nje se npo si ni orilede wa kika ati lilo alemo to wa lori ounje ko ye ka ni iye meji lori emu o je ojuse gbogbo wa ni onibara ti o ni imo to pe ma n sa asayan ounje to dara fun ilera re o si ma n yago fun awon ipolowo tabi isofunni to le kanni je bakan naa o ni eto lati beere fun itelorun otito ati idahun gbangba latodo awon ileise to n se nkan jije naa
17: won ni ile ajo NAFDAC awon mo wipe agbajo owo bayi ohun ni afi n soya ajeje owo kan ko gberun dori wipe nitori naa ajo NAFDAC n fowosowopo pelu awon ileise ounje lati ri wipe awon iyo ti won ma n fi sinu awon ounje didi yi lede gesi a ma n pe won ni sodium orisirisi awon sodium yi ni o wa ajo NAFDAC ni nise awon fowosowopo pelu awon ileise ti won se awon ounje yi ni iselopo lati ri wipe won din iwon iyo ti wa ninu awon ounje didi yi ku ọjọgbọn adeyeye tún ṣe ìlérí wípé ànísẹ àjọ NAFDAC ló tẹsíwájú láti máa fọwọsowọpọ pẹlú àwọn àjọ mìíràn àwọn àjọ alábàáṣiṣẹpọ wọn ọpọlọpọ àwọn tó ní ipa kan tàbí òmíràn láti kó nínú ètò ìlera àwọn òṣìṣẹ ìlera fúnra wọn àti pàápàá àwọn àjọ oníròyìn láti rí wípé ètò ìpolongo yìí ó túbọ̀ ń tẹ̀síwájú nítorí wípé iwájú iwájú ni ọ̀pá ìlú ti ń ré sí nipasẹ àjọ network for health equity and development àwọn náà tún ṣe ìlérí wípé ànísẹ àwọn ṣetán láti ṣe àtìlẹyìn àjọ NAFDAC gbagbagba báyìí láti rí wípé ètò ìpolongo yìí sẹ ó kàn sí gbogbo ìgbèríko orílẹ̀-èdè wa.
18: àmọ́ àrọ́jọ́ mú sí olókùn
17: bí ti báyìí òun ni ọbẹ̀ oge bí báyìí ni àwa sí ibi tí a ti ká ètò tòní nílẹ̀ àwọn ká tó kásẹ̀ ètò tòní nílẹ̀ pátápátá ẹ jẹ́ ara wa létí àwọn kókó pàápàá jùlọ nípa ètò read the food label campaign máa ka àwọn àkọsílẹ̀ ara oúnjẹ dídì kò tó rà á ètò yìí jẹ́ ètò ìpolongo láti ṣe gbogbo àwùjọ níyè lórí pàtàkì kí a máa kà kí a sì máa ní òye àwọn àkọsílẹ̀ tí wọ́n kọ sí ara oúnjẹ dídì kò tó dérí pé ara wọn èyí sì rí bẹ́ẹ̀ nítorí wípé nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n bá ní òye ohun tí wọ́n ń rà èyí ló ràn wọ́n lọ́wọ́ láti yan oúnjẹ tó jẹ́ wípé yóò dáàbò bo ìlera wọn yóò sì mú ìdínkù wá nínú ká máa rí àwọn àìsàn tó jẹ́ wípé wọ́n rọ̀ mọ́ oúnjẹ tí ẹ bá nílò láti kàn sí àjọ NAFDA wẹ́rẹ́ ni ẹ lè kàn sí wọn lórí nọ́mbà 08801 NAFDA èyí tó jẹ́ 08801 6 2 2 2 tàbí nọ́mbà eléyìí 08801 NAFDA èyí tó jẹ́ 08801 6 2 2 2 fún ìwádìí ẹ tún lè kàn sí nọ́mbà eléyìí 08901 6 3 5 láti fi ẹ̀sùn kan ẹ lè kàn sí nọ́mbà èyí náà 08901 6 3 5 7 ẹ kíyèsí wípé ọ̀fẹ́ ní ipò lórí gbogbo nọ́mbà wọ̀nyí ẹ sì tún lè kàn sí àjọ NAFDAC lórí ayélujára ní www.nafdac.gov.ng láti mọ̀ sí nípa iṣẹ́ àti ìṣe wọn tàbí kí ẹ kàn sí www.gadoagencymedia.com.ng láti tún tẹ́tí sí ètò yìí tàbí ètò mìíràn tí a ti ṣe sẹ́yìn kí a tún máa wá lọ lórí ètò tòní ẹ jẹ́ ara wa létí ẹ̀kọ́ àmúrelé wa ẹ kò sì ju báyìí lọ́nà wípé bí gbogbo wà ní kí ẹ máa rántí láti ṣe àyẹ̀wò fún nọ́mbà ìforúkọsílẹ̀ àjọ NAFDAC kí ẹ tó ra ohun èlò kankan àti pé kí ẹ sì rí wípé àwọn ilé ìtajà oògùn tí wọ́n ní ìwé àfọwọ́sí tí ó yẹ láti ta oògùn nìkan ni ẹ ti ń ra àwọn oògùn yín o ẹ pátá parí ẹ ẹ rí wípé ẹ lo àwọn ohun èlò àrídájú tí a ti pèsè fún yín ẹ láti rí àrídájú ohun èlò tí ẹ fẹ́ rà ẹ rántí o ní àrídájú.

0: sì jáde.
1: Iléeṣẹ́ bá wà ní nọmba 119 Ìtajà Road, Chukwu Nde Bus Stop, opposite Union Bank, Àjọgbé nílùú Èkó. Láti mọ Pharmacy ti BNC Castle wà. Ẹ pé 08103369434.
0: Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ márùn-ún, kàn sí dókítà rẹ o. Progress National Àjọ Ẹgbẹ́ LURTW Orílẹ̀ Adéje Branch B lábẹ́ alága Alájọ Tubatájì Bílú Lábíndọ́ AKA Májèdé àti àpapọ̀ àwọn olóyè wọn ló kéde fún ẹ̀yin tí ẹ fẹ́ lọ sílẹ̀ kí àdá àti ẹ̀yin tí ẹ fẹ́ wọkọ̀ lọ sí ìlárò ọkọ̀ tí wà ní abẹ́ bíríjì tó tàpẹ́ sinimá ojú orin Adéje báyìí ó wúwo tí ò ga ni lára. Bákan náà ẹ̀yin tí ẹ fẹ́ fi ẹrù ránṣẹ́ sí àwọn èèyàn yín ní ìlárò tàbí lẹ́kì àdá ààbò tó péye wà fún ẹ̀yin èrò àti ẹrù yín ní abẹ́ bíríjì tó tàpẹ́ sinimá ojú orin Adéje nítorí pé àwọn awakọ̀ tó ń wá ọkọ̀ wọn kò kí ń mú tajútajú bẹ́ẹ̀ ni wọ́n ń bọ̀wọ̀ fún òfin ìrìnà àmọ̀ràn ni ó ké kí ẹ má wọkọ̀ sọ́lẹ̀ gbogbo wa kò ní rin àrìnrà o fún ìbéèrè pẹpẹ sórí 08039613483 08039613483 olùkéde Alhaji Ọ̀túnba Tájì Bínọ́lá Bíndọ́ AKA Máyégún alága LURTW Orílẹ̀ Adéje Branch B àti àpapọ̀ olóyè wọn.

International Progress National Àjọ Ẹgbẹ́ FURTW Orílẹ̀-èdè Brazil Labi Alaga Alajọ Kubatayo Bello Labindo AKA Mayego àti Àpapọ̀ Àwọn Olóde Ìwẹ̀ ń kéde fún ẹ̀yin tí ẹ fẹ́ lọ sí Lekki Àga àti ẹ̀yin tí ẹ fẹ́ wọkọ̀ lọ sí Ìlárò. Ọkọ̀ ti wà ní abẹ́ bíìdì Total Pest Cinema ojú ìrìn àjèjì báyìí o. Gbogbo tí ò dánilára. Bákan náà, ẹ̀yin tí ẹ fẹ́ fi ẹrù ránṣẹ́ sí àwọn èèyàn ní Ìlárò tàbí Lekki Àga, ààbò tó péye wà fún ẹ̀yin èrò àti ẹrù yín ní abẹ́ bíìdì Total Pest Cinema ojú ìrìn àjèjì. Nítorí pé àwọn awakọ̀ tó ń wá ọkọ̀ wọn kò kí ni tajútajú. Bẹ́ẹ̀ ni ó ń bọ̀wọ̀ fún òfin ìrìnà. Àmọ̀ràn ni o pé kí ẹ má wọkọ̀ sọ́lẹ̀. Gbogbo wa kò ní rin àrìnrá o. Fún ìbéèrè ẹ pè sórí 08039613483 08039613483 Olùkéde Alhaji Ọ̀túnba Tájò Bímọlá Bíjọ AKA Mayegun Alága NURTW Orílẹ̀.

tó lọ fún ti ọjọ́ tuntun ni lórúkọ olóòtú ètò òun bísọ́lá balógun alájà ọrẹ ló wa àwọn àdúrótíà láàárọ ẹkọ ààbò sílẹ abúlé ṣígun alájà fàáṣíà ẹṣẹ ẹkọ àdúrótí wa alájà ganiya torinté ẹni ẹṣẹ ẹkọ àdúrótí wa àwọn ọmọ tẹnu fún àárọ ẹni ojú òní ti wá o ari ambassador yunus are mu ayinirama ni mo n jẹ lọgọ mo ti àkọkọ fún polú ọjà yín ẹsẹ nọmba mi 0032 512 14 títí ọjọ́ mẹ́jọ ń ta pẹ̀lú àkọ́tún ètò èrè o.

0: fọwọ́pọ̀ kárí ayé. Point FM 92.9. Point FM 92.9.
1: Iléeṣẹ́ Bond FM 92.9 tẹ̀síwájú láàárọ̀ ní báyìí aago mọ́kànlá ti ìlú ẹ̀jẹ̀ ká lọ bá ọ̀rẹ́ Olúwa Ògúnnáìkè pàdé lórí ètò àlàáfíà Táyọ̀ láàárọ̀ tòní àti dókítà oníṣègùn. O lè dọ́kítà ọgbà Ògúnnáìkè. Oda, ìjábọ̀ ẹ̀. Ìjábọ̀ ẹ̀ ni wọ́n mú alẹ́ ni ẹ̀yẹ́ ká tẹ́tí lè kó láti ìwé ó ti yá o.
2: Wá ìdùn má fi kẹ́yìn lọ́rọ̀ mi o, aláfẹ́ àlójàgbà o. Wá ìdùn má fi kẹ́yìn lọ́rọ̀ mi, aláfẹ́ àlójò gbogbo. Olówó bí mà onílé lórí o, aláfíà lójò gbogbo. Àìsàn tí yóò gbogbo má fi gbẹ̀ wá dé, aláfíà lójò gbogbo. Wá ìdùn má fi kẹ́yìn lọ́rọ̀ mi o, aláfẹ́ àlójàgbà o.

vamos, vamos, Gui.

Àlàáfíà Táyọ̀ lè tètè ní àlàáfíà Táyọ̀ láti iléeṣẹ́ Bond FM 92.9. Ní àárọ̀ tòní níbo là ń lọ níbo là ń gbà ní orí ètò àlàáfíà Táyọ̀. Ìjábọ̀ ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́jọ́ kan, eléyìí tí a lọ fún lórí ìlera ìyá àti ọmọ pàápàá jùlọ àwọn aláboyún àti ìgbà tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bímọ. Eléyìí tí iléeṣẹ́ Maternal Child Care Organization tí wọ́n gbé kalẹ̀. Tí wọ́n fi ṣàlàyé àwọn ètò ìlera eléyìí tó ti wà fún àwọn ìyá lọ́mọ àti àwọn ọmọ wọn ní orílẹ̀-èdè Nàìjíríà lónìí. Níbẹ̀ òun náà ni wọ́n ti ṣàlàyé oríṣiríṣi. Wọ́n bẹ̀rẹ̀ látorí àwọn ìyá nítorí pé tí ò bá sí ìyá kò sí àwọn ọmọ tí à ń sọ̀rọ̀ yìí. Wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà lónìí. Ọ̀pọ̀lọpọ̀ àkópọ̀ ètò ìlera òun náà ni ó ti wà fún àwọn aláboyún láti dènà ikú àwọn aláboyún àti àwọn ọmọ wọn nígbà tí wọ́n bá bí wọn. Ara àwọn nǹkan tí wọ́n sì gbà ní àmọ̀ràn fún àwọn aláboyún mi ni lọ sí ìjìnlẹ̀ eléyìí tí ó ní ọwọ́ mẹ́díkà nínú nítorí pé èmi ò kìí ṣe oníṣègùn òyìnbó. Arábìnrin Détọ́lá tó yẹ kí wọ́n wá lónìí ṣùgbọ́n tí iṣẹ́ gbé wọn lọ síbòmíì ìjọ tí wọ́n bá wá wọ́n máa ṣàlàyé kùdùkùdù ẹ̀ wọlé. Ṣùgbọ́n àwọn èyí tí a lè sọ gẹ́gẹ́ bí ẹni tí kì í ṣe oníṣègùn òyìnbó lórí afẹ́fẹ́ láàárọ̀ tòní àwọn náà ni a máa mẹ́nu bà díẹ̀ díẹ̀. Lára àwọn nǹkan tí wọ́n ní kí aláboyún ṣe kété tí wọ́n bá rí pé àwọn lóyún òun náà ni pé kí wọ́n tètè lọ sí ilé ìwòsàn kí wọ́n lọ forúkọ sílẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní gba ìtọ́jú. Wọ́n ní lára àwọn nǹkan tí wọ́n ṣe fún wọn nígbà tí wọ́n bá dé ilé ìwòsàn láti lọ forúkọ sílẹ̀ òun ni pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ wọn. Nígbà tí wọ́n bá ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ wọn fún oríṣiríṣi àwọn nǹkan nínú ẹ̀jẹ̀ wọ́n ṣe fún wọn. Wọ́n fún wọn ní abẹ́rẹ́ tetanus ìpè láti fi dènà nǹkankínǹkan tí ó lè wà ní ara ìyá yẹn débi pé kò ní taari ẹ̀ sí ọmọ. Wọ́n tún ní ọ̀kan pàtàkì lára àwọn nǹkan tí wọ́n ń ṣe fún aláboyún nígbà tí wọ́n bá lọ fún ìforúkọsílẹ̀ òun náà ni láti tọ́jú àrùn ibà nítorí pé wọ́n ní àrùn ibà ó pẹ̀lú nǹkan tí ó máa ń gbógun ti àwọn aláboyún tí ó sì máa ń bá ọmọ tó wà nínú wọn eléyìí tó jẹ́ pé ó ṣe é ṣe kó fa ikú aláboyún tàbí kí wọ́n ní miscarriage kí oyún wálẹ̀ ní ara wọn àìpé ọjọ́. Wọ́n sọ mímọ̀ pé wọ́n tún máa fún wọn ní àwọn oògùn ní oríṣiríṣi tí wọ́n máa lò àwọn oògùn olójoojúmọ́ eléyìí tó jẹ́ pé nígbà tí wọ́n bá ti lóyún yẹn wọ́n gbà pé àwọn oúnjẹ tí wọ́n máa jẹ ó gbọ́dọ̀ jẹ́ ara ọ̀tọ̀ èyí tí ò bá wá pé tó àwọn oògùn tí wọ́n bá fún wọn yìí tí wọ́n ń pè ní supplement òun náà ni ó jẹ́ pé yóò máa rú wọn lágbára láti jẹ́ pé kí ó tó. Bákan náà ni wọ́n sọ àwọn nǹkan tí ó ṣe pàtàkì fún aláboyún láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí ó bá ti wà ní inú oyún. Wọ́n sọ nípa ọ̀rọ̀ oúnjẹ wọn wọ́n sọ pé eléyìí ó kópa pàtàkì nínú ìdàgbàsókè ọmọ tó wà nínú àti àlàáfíà ìyá eléyìí tó jẹ́ pé òun náà ló gbé oyún ọ̀hún. Wọ́n sọ di mímọ̀ pé àwọn oúnjẹ bíi ẹ̀fọ́ àwọn bíi iṣu ẹyin àwọn oúnjẹ ọlọ́kan òjọ̀kan ló yẹ kí aláboyún máa jẹ láti ìgbà dé ìgbà ṣùgbọ́n wọ́n ní kí aláboyún má jẹ àjẹkìyo. Wọ́n ní àwọn míì wọ́n á ní we are eating for two kò sí nǹkan kan tó ń jẹ́ eating for two o ìwọ nìkan náà ni oúnjẹ tó ń jẹ ló wà fún ibi tó pa ìwọ àti ọmọ pọ̀ lọmọ a ti máa dúró tiẹ̀ tó jẹ́ pé nígbà tó ọmọ bá ti ẹ̀ ṣì kéré ìbá tí yérétérín òun náà ni òun lọ sọ́dọ̀ ọmọ ṣùgbọ́n aláboyún gbọ́dọ̀ gbẹ́rajì látìgbà tó ti wà nínú oyún kí ara ẹ̀ kó lè wà ní ipò tó dáa bí oyún bí ó bá ṣe ń dàgbà sí. Lára àwọn nǹkan tí wọ́n tún ní pé ó ṣe pàtàkì fún àlàáfíà aláboyún àtọmọ tó wà nínú ẹ̀ òun náà ni àyẹ̀wò láti ìgbà dé ìgbà kí wọ́n máa lọ sí ilé ìwòsàn. Nígbà tí wọ́n bá lọ sí ilé ìwòsàn wọn ni wọ́n máa ń ṣe àyẹ̀wò fún ẹ̀jẹ̀ wọn láti mọ̀ bí ẹ̀jẹ̀ ṣe pọ̀ tó ìyẹn blood count lára wọn. Bákan náà ni wọ́n ní wọ́n tún wo ẹ̀jẹ̀ wọn ìjẹ́ ẹ̀jẹ̀ ìjó tó ìjẹ́ ó sì níye lórí láti gbé ìyá àti ọmọ
through the journey oyun bakan na ni won ni won wo iri eje to wa lara iya yen group to belong si side to je olorun ma je ari buruku tori ijo ikunle to ba lo je pe won ma ni ilu eje ngba ton ba po ti wo file won wa ti mo pe iri eje bayi o na ni ake mu jade fun iya olomo bakan na ni won ni won to bu eje won fun arun HIV elomi ngba to ba loyun lo ma to mo pe ohun ni iru nkan bayi to si je pe ti won gba ti ti fale mo o sese ki omo yen ko ma gbe lati odo ya e after bi ohun na wa ni ara won nkan ti won tun yewo laro obirin ti o ba loyun ti o ba lo si ile iwosan bakan na ni won salaye pe won tun ma se scan fun won lati igba de igba won ni awon nkan wo o lo ye ki alaboyun ki o ma woyi e ye pe to ba ti nri oye bayi ko tete mu ile wo so po o so yi pe daraboyun ba ti wo yi pe ara oyun ko gbe kokan bi ti tele ko tete lo si ile wo so won ni bo ba wo yi pe omo to ye pe o yi lo di wo yi laaro bo ba wo yi pe idake jeje kan fe wa ipe o gbedo tete to arun ni segun lo bakan na ni won ni bi alaboyun ba ti ni arun ba ta alaboyun ni se nkan to gbedo se itoju e labele ko tete lo si ile iwosan nibi ti won ti se itoju arun ba fun alaboyun ni bakan na ni won so ipe adi extreme cases ipe bo ba je oloboyun ri eje tabi o bere si ni ri omi iduro ma si ìbẹ̀rẹ̀ sí fẹ́ni tó gbódó mi yàtọ̀ sí pé kó tètè gba ilé ìwòsàn lọ wọ́n ní gbogbo àwọn nǹkan tí aláboyún gbọdọ̀ rí mi tó fi jẹ́ pé ó tètè gbọdọ̀ mú ilé ìwòsàn fún kó tètè lọ láti lọ fi tó wọn létí pé eléyìí òun ni mo rí o eléyìí ni mo rí ìjẹ́ àwọn obo ni àwọn aláboyún ti lè gba ìtọ́jú gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí ẹ̀ lélẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí ó wà ní orílẹ̀-èdè Nàìjíríà nísìnyí tí ìjọba ti gbé jáde pé àti ìyá àtọmọ kò sí ẹni tí a gbọdọ̀ pàdánù mọ látàrí wípé ìyá lóyún tàbí ó bímọ wọn sọ ju mọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba bíi general hospital àwọn health center tó wà ládùúgbò wa wọn ni gbogbo wọn ò lọ́rùn jẹ́ pé wọ́n ń tọ́jú àwọn olóyún tí wọ́n sì ń fún wọn ní àwọn nǹkan tó yẹ bákan náà ni wọ́n tún ṣàlàyé pé wọ́n ń pè nǹkan kan ní community initiative nítorí pé púpọ̀ àwa tá a wà níbi ìdánilẹ́kọ̀ọ́ náà kì í ṣe èkó nìkan ni a ti wá kì í dẹ̀ ṣe ìgboro nìkan ni a ti wá àwọn kan wá láti àwọn rural area àwọn ẹsẹ̀ kùkú tí wọ́n wá láti rẹ̀ ìyẹn àwọn ibi tí wọ́n lajú tó kọ́ wá láti rẹ̀ wọ́n ní wọ́n ní àwọn kankan tí wọ́n pè ní emergency transport scheme wọ́n ní ètò ìrìnà ìpèsè ọkọ̀ pàápàá jùlọ àwọn tó jẹ́ pé wọ́n wà ní ìgbèríko ètò ìrìnà ọkọ̀ tí pàjáwìrì bá ṣẹlẹ̀ yìí pé bóyá ọmọ mú wọn lóru ni tàbí wàhálà kan ti ṣẹlẹ̀ sí aláboyún lóru pé irú ètò yìí ìyẹn emergency transport scheme yìí wọ́n ti wà ní sẹ́kẹ́tẹ́ pé tí wọ́n bá ti pè wọ́n báyìí wọ́n á tètè débẹ̀ tí wọ́n gbé àwọn aláboyún tí wọ́n gbé wọn lọ sí ibi tó yẹ kí wọ́n ti gba ìtọ́jú àlàáfíà táyọ̀ ló ń tẹ̀síwájú láti lè ṣe bond fm 92.9 tí a bá padà dé a lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ ọwọ́ láti ìgbà tí wọ́n ti bí wọn títí tí wọ́n fi pe ọmọ ọdún márùn-ún bond fm 92.9 lè ti ń gbọ́ wa.

0: ló ṣàgbà o.
1: Wẹ́ẹ̀dùn ọ̀gíkẹ́ ìlọ̀rọ̀ ni alágbèyà lójú gbogbo.
0: Olówó bímọ onílé lórí o.
1: Alábíyà lójú gbogbo.
0: Àìsàn tí ó gbogbo má fi gbé wa dé.
1: Alábíyà lójú gbogbo. Wẹ́ẹ̀dùn ọ̀gíkẹ́ ìlọ̀rọ̀ mi o. Alábíyà ló ṣàgbà.
2: Kò ní fi kẹ́yìn lọ́rọ̀ wa yẹn àlàáfíà lágbàlọ́ lọ́ àlàáfíà ara wa kò ní bí fíafíà. Ètò àlàáfíà Táyọ̀ ló ń tẹ̀síwájú láti iléeṣẹ́ Bond FM 92.9. Òun tàà gbéyẹ̀wò lónìí òun náà ní ìjábọ̀ lórí ètò àlàáfíà ìyá àti ọmọ. Eléyìí tó jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti gbé kalẹ̀ ní orílẹ̀-èdè wa fún ti àsìkò àti sáà tí a wà yìí. A ti sọ̀rọ̀ nípa àwọn ìyá nípa ohun tí wọ́n gbọ́dọ̀ ṣe kété tí wọ́n bá rí pé àwọn lóyún, àwọn ohun tí ó yẹ kí wọ́n gbà, àwọn ohun tí ó yẹ kí wọ́n ṣe, ilé ìwòsàn tí ó yẹ kí wọ́n lọ, àti àwọn nǹkan tó jẹ́ pé wọ́n gbọ́dọ̀ máa wò tí ó fi jẹ́ pé ọ̀rọ̀ wọn ti di eré kété sí ilé ìwòsàn tí wọ́n bá rí pé irú ẹ̀ ò ń ṣẹlẹ̀. Ní báyìí, a lọ sí ọ̀dọ̀ ti àwọn ọmọdé, àwọn ọmọ tuntun wa, ọmọ tuntun jùjùlọ, orí wọn náà ni a ti bẹ̀rẹ̀. Wọ́n ní ní àsìkò tí wọ́n bá ń bí àwọn ọmọ yìí ní ọsibítà, wọ́n ní wọ́n gbọ́dọ̀ wà ní àyíká eléyìí tí ó jẹ́ pé ó mọ́ tónítóní. Àwọn tí ó gbẹ̀bí náà wọ́n gbọ́dọ̀ wà ní mímọ́ tónítóní. Ìyá ọmọ ti gbọ́dọ̀ rí pé gbogbo ohun tó yẹ kí wọ́n lò fún ọmọ bí àwọn nǹkan tí wọ́n kọ fún wọn òun náà ló jẹ́ pé òun ti kó dání wá sí ilé ìwòsàn. Wọ́n sì sọ pé ibi tí wọ́n ti bímọ yìí tàbí ibi tí wọ́n gbé ọmọ yìí sí lẹ́yìn ìgbà tí wọ́n bá bí ibẹ̀ gbọ́dọ̀ jẹ́ ibi tó jẹ́ pé ó ń lọ wọ́ọ́rọ́wọ́ tí kì í ṣe ibi tó yẹ pé ó tutù nínú. Bákan náà ni wọ́n sọ pé immediately ìyẹn bí wọ́n bá ṣe ń bímọ tán òun náà ni abẹ́rẹ́ àjẹsára ló ti bẹ̀rẹ̀ fún àwọn ọmọ tuntun pẹ̀lú BCG eléyìí tí wọ́n sọ pé tuberculosis òun náà ni òun máa ń dá dúró. Hepatitis B òun náà wọ́n ní wọ́n gba abẹ́rẹ́ àjẹsára tí wọ́n sì gba oral polio vaccines OPV tí wọ́n gbà. Wọ́n ní lẹ́yìn èyí àwọn abẹ́rẹ́ míì tó wà ní ọmọ ọ̀sẹ̀ mẹ́fà, ọ̀sẹ̀ mẹ́wàá, ọ̀sẹ̀ kẹrìnlá tí a bá bí wọn. Ẹ pé lórí ètò yìí náà a máa ṣàlàyé ẹ̀ fún wa bí a ṣe ń tẹ̀síwájú. Wọ́n wá ní bí a bá ṣe bí àwọn ọmọ ìtàn yàtọ̀ sí abẹ́rẹ́ tí wọ́n kọ́kọ́ gbà báwo ni a ó ṣe máa tọ́jú wọn nígbà tí a bá délé. Wọ́n ṣàlàyé pé ìwọ wọn a gbọ́dọ̀ tọ́jú ìwọ wọn dáadáa pé ó gbọ́dọ̀ gbẹ fúrúfúrú kí a sì máa nù ún ní gbogbo ìgbà títí tó jẹ́ pé yóò fi jábọ́. Wọ́n ní kí a má tẹ̀lé ọ̀rọ̀ àwọn kan tí wọ́n ní wọ́n pe ìgbẹ́ màálù pọ̀ mọ́ nǹkan kan tí wọ́n mọ bù sórí ìdodo ọmọ kó lè jábọ́. Wọ́n ní rárá o, wọ́n ní eléyìí gan ó lè fa àkóbá fún àlàáfíà ọmọ tó jẹ́ pé kò tí ì pé ìjọ mẹ́jọ tẹ bu ìgbẹ́ màálù jó háì. Wọ́n ní kí a má ṣe bẹ́ẹ̀. Bákan náà bí wọ́n ṣe sọ ní àkọ́kọ́ bí wọ́n bá ṣe bímọ gbàrà ní ilé ìwòsàn bẹ́ẹ̀ bá tún délé náà àyíká bíi tí ọmọ tuntun wà ó gbọ́dọ̀ mọ́ ní tónítónítónítónítóní. Bákan náà ní ibi tí a máa gbọ́mọ sí wọn ní ó gbọ́dọ̀ lè wà wọ́ọ́rọ́wọ́ kó warm kó má jẹ́ pé ibi tí ó tutù nínú. Wọ́n sì sọ pé gbogbo àsìkò tí a bá máa gbé àwọn ọmọ yìí kí àwọn ìyá àbí àwọn ìyá ìyá tí wọ́n bá wọn tọ́jú ọmọ kí wọ́n fọwọ́ wọn dáadáa kí wọ́n sì wọ àwọn aṣọ ilé tó yẹ pé a bo ara àwọn ọmọ yìí tí ó bò wọn dáadáa. Bákan náà wọ́n ní kí wọ́n fi aṣọ gbé wọn nígbà tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bí wọn tí kì í ṣe pé gbogbo ọwọ́ òun náà ló máa kan ara àwọn ọmọ yìí. Lára àwọn nǹkan tó ní kí ìyá náà kí ó tún mójútó kí ó tó di pé wọ́n kúrò ní ilé ìwòsàn òun náà ni wọ́n pe abẹ́rẹ́ kan ní vitamin K. Wọ́n ní abẹ́rẹ́ ni wọ́n pè é pé wọ́n gbọ́dọ̀ gbà á fọ́mọ kó tó di pé wọ́n kúrò ní ọsibítù rárá. Nítorí eléyìí ó máa ń jẹ́ kí ara ọmọ àti ẹ̀jẹ̀ kó ṣàn gerege tí ẹ̀jẹ̀ ní máa dìpọ̀. Bákan náà ni wọ́n sọ pé kí ó tó di pé wọ́n gbé ọmọ lọ lé ní báyìí wọ́n ní ó ti di dandan kí wọ́n ṣe àyẹ̀wò jaundice ìyẹn kini to ma mu aisan to ma mu oju omo to ma mu pon won ni o ti di dodon bayi ni nkan ti o wa ni ita standard bayi ni pe ki won ye ajewo nitori pe won ni bi o ba gbe omo de ni ni opolopo awon obi to ma mo pe ah omo yi o ti ni jaundice kan to wa to da pada sile wo so sugbon so pe ni bayi eto wo so to wa nita ohun na ni pe ki won to kuro ni ile wo so ohun na ni won ma wo pe se omo yi se ni arun yi abi ko ni bako na won so pe ayewo oju pe oni eye drop iyen ogun oju ti won godo fi si oju omo ni lesekese ti won ba bi lati ri pe boya ngba ti o ngba ade iya jade o abi boya won ti gbe jade ni oko oju ko nkan abi ba le fi oju ko nkan ki won le je ki o ma ni nkan kan ti o se ipalara fun omo na won le ye eleyi leyin abere ti won ba fun awon omo yi nigba ti won ba bi won bi ti BCG hepatitis B ati oral polio won nigba ti won ba pe omo ose mefa won tun gbe won lo won fun won ni abere ti je pe ohun de lo diphtheria tetanus hepatitis B ati awon nkan mi won fun won ni asiko yen nigba ti won ba tun pe omo ose mewa won tun lo awon abere akoko ohun na ni won tun fun won ni ekeji re ile ti won pe ni second dose won tun fun won nigba ti won ba pe omo osu merinla ohun na ni won tun fun won ni third dose yen eleketa awon abere kan na ile ti won pe won ti fun won lati gba ti won pe ose mefa oyin leyin ile ohun na ni won wa tun ma gbe awon omo yi lo nigba ti won ba pe osu mefa osu mesan ti won gba abere ajesare ile ti o dina measles yellow fever ati meningitis ati opolopo awon aisan mi to n ba omode fera won ni gba ti o ba tun ya won ba n pe bi omo odun meji se meta won ni gbogbo itoju yi won ni gbogbo itoju yi awon omo kekeke won gba titi ti won fi pe omo odun marun pelu ati gbade igba ti won ma gbe won lo abi mi gan won gbe wa sinu ile lati wa fun won ni ti won ma lagu won ni gbogbo ile ohun na ni ijoba ti setu e ni orilede wa Nigeria ki iya ati omo ki won le wa ni alafia to peye won si so di mimo fun wa nibi idanileko yi pe gbogbo awon abere ti a ka sile ati awon itoju yi pe ofe ni gbogbo won ni ile iwosan to je ti ijoba ati awon oje general hospital ni oje primary health center ni won ni ofe ni won ni sugar mo to ba lo awon ile iwosan aladani won le ni ki won san owo perepe le bi awon yen ki o to di ki won fun won ni abere ohun je bi asiri ohun na niyan ni bi idanileko ti maternal child care organization ti won gbe kale lati fi da awon oniroyin leko bi won se ma jabo lori eto ilera iya ati omo ni orilede wa Nigeria opo pataki lowo ise ile ise na fun itoju ti won fun wa nibi idanileko na ati idanileko ojo na opo pataki lowo ganiat ayashiri omo belo to mu le dani fun mi ni ojo idanileko nitori ayajo eni gan ijo won iwe ko na ni o bo si odupe lowo olotu ni bi odun fọlọrun so lai gbagbe alaja fausia ati gabriel ayashiru omo bilo ti won ti dowo potin mu fun mi ni aro tuni awon lo ogun aike loruko temi titi a fi pade ni ojo mejo atemi ateyin olohun ko ni fi isan ara wa di wa mole

0: lójú ilé-iṣẹ́ Vital Royal Health tó ní àwọn egbòogi tó jẹ́ pé yóò ṣe àǹfààní fún ìlera wa. Kí lẹ ní fún wa?
1: Orúkọ mi ni Fọlá Olúwatọ́lá, aṣojú ilé-iṣẹ́ Vital Royal Health. Àwọn egbòogi wa tí a fi èròjà Indian Ayurvedic ṣe. Àkọ́kọ́ nínú àwọn egbòogi wa tí a pe orúkọ rẹ̀ ní Royal Rest. Royal Rest tí a fi èròjà Ashwagandha Extract ṣe. Tó ń ṣiṣẹ́ fún ìpòrúru ọkàn tí a mọ̀ sí stress àbí àìbalẹ̀ àyà. Ó ń ṣiṣẹ́ fún palpitation. Ó máa ń fún ènìyàn lágbára àti okun láti kojú iṣẹ́. Ó ń pèsè oje fún ọmọkùnrin kó lè ṣe iṣẹ́ ọkùnrin nínú ilé. Ó ń jẹ́ kí ọlẹ̀ ayọ̀ sọ nínú ọmọbìnrin. Ìkejì nínú egbòogi wa tá a tún ní là ń pè ní Royal Guard. Royal Guard tí a fi èròjà Neem Extract ṣe. Ó máa ń fọ ìdọ̀tí inú ẹ̀jẹ̀ tí a ń pè ní Blood Purifier. Ó máa ń fọ rọrẹ́, ìṣáká àti ìtalára kúrò. Ó ń jẹ́ kí ara jọ̀lọ̀ tí a ń pè ní Skin Rejuvenator. Ó máa ń sọ àgbà dèwe tí a ń pè ní Anti-Aging. Ó máa ń jẹ́ kí èèyàn rẹwà sí i. Ó máa ń jẹ́ kí èèyàn dùn wò lójú. Tẹ́ ẹ bá fẹ́ pè wá lórí ilé-iṣẹ́ wa, ẹ lè pè wá sí orí 0806-655-5103. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Ìkẹta nínú egbòogi tá a tún ní fún yín ni Royal Intact. Royal Intact tí a fi èròjà Maca Root àti Chilajet àti Ashwagandha ṣe. Ó ń jẹ́ kí ọkùnrin fakọyọ nínú ilé. Ó ń jẹ́ kí ọkùnrin ṣe iṣẹ́ bí ọmọ ọkùnrin. Ó ń pèsè oje fún ọmọkùnrin kó lè ṣe iṣẹ́ akọ nínú ilé. Ìkẹrin nínú egbòogi wa tá a ní là ń pè ní Royal Insucap. Royal Insucap tí a fi èròjà Genemas Investor ṣe. Ó máa ń fọ àtọ̀gbẹ kúrò lára. Ó sì máa ń jẹ́ kí ara bọ̀ sípò lọ́wọ́ àìlera. Navdac ti fi òǹtẹ̀lú gbogbo àwọn egbòogi wa tá a ní. Àwọn egbòogi wa ẹ lè rí wọn rà nílé ìtajà oògùn káàkiri. Ẹ lè rí rà ní Bisi Lola Pharmacy. Wọ́n wà lẹ́gbẹ́dá àti Okunola. Ẹ lè rí rà ní Oges Pharmacy ẹgbẹ́dá bákan náà. Ẹ lè rí rà ní Juta Pharmacy. Wọ́n wà ní Sherry. Wọ́n wà ní Council. Wọ́n wà Láyọ̀bọ́. Ẹ lè rí rà ní Ramsgate Pharmacy ní Sango. Ní ìdí Iroko Road. Wọ́n wà ní Abúlé Ẹ̀gbá. Wọ́n wà ní Ìjàyè. Wọ́n wà ní Kọ́lá àti Ìyànà Ìyẹ́sí. Ẹ lè rí rà ní B Emmanuel Pharmacy ní Alásàlátù Road ní Mushin. Ẹ lè rí rà ní Zin Pharmacy ní Mushin. Ẹ lè rí rà ní Vinpoor Pharmacy. Vinpoor Pharmacy wà ní Mushin. Ẹ lè rí rà ní Uzo B Pharmacy ní Mushin. Ẹ lè rí rà ní M&J and Son Pharmacy ní Mushin. Ẹ lè rí rà ní Wellness Pharmacy ní Jakonde Gate, Isolo Road. Ẹ lè rí rà ní Yankee Pharmacy ní Badagry. Ẹ lè rí rà ní Satchmore Pharmacy. Wọ́n wà ní Badagry. Ẹ lè rí rà ní STB Pharmacy. Wọ́n wà ní Badagry. Ẹ lè rí rà ní Great Lord Pharmacy, Ajayi Road, Ọgbà. Ẹ lè rí rà ní Esteem Pharmacy, Ọgbà Bus Stop. Ẹ lè rí rà ní NEB Pharmacy ní opposite NNPC Filling Station ní Bank Road, Agege. Ẹ lè rí rà ní Bruno and Matt Pharmacy, Nepa Bus Stop, Ejigbo. Ẹ lè rí rà ní Ben Eze Pharmacy, No. 1, Demone Street, Ketu. Ó wà ní Nesco Pharmacy ní Ketu. Ẹ lè rí rà ní Promino Healthcare, Jumafac Bus Stop, Ikorodu. Ẹ lè rí rà ní Lux Pharmacy ní Ikorodu, opposite UBA and Ikorodu Garage. Ẹ lè rí rà ní Gabi's Pharmacy, Ìdúgbọ̀ràn, Ìdúmọ̀ta. Ẹ lè rí rà ní Pharmacare Pharmacy, wọ́n wà ní Festac àti Satellite Town. Ẹ lè rí rà ní Ox Pharmacy, wọ́n wà ní Festac àti Satellite. Ẹ lè rí rà ní Omega Pharmacy, wọ́n wà ní Church Street, Akẹ́ Ògún ní Pàjá, lẹ́gbẹ̀ẹ́ Post Office ní Pàjá. Wọ́n wà ní Command náà. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806-655-5103, 0703-039-8601 or 01-45087-2. Address office wa Vital Royal Health, 7 Awolowo Way, Ikeja, Lagos, opposite Ikeja Local Government. Ọlọ́run ò ní fàìsàn ṣe wa o.

fún fúnra wa àwọn ìròyìn tó ṣe pàtàkì tó yẹ ká mọ̀ nípa àwọn ẹbí má lè gbàgbé tí o bá lọ sí orílẹ̀-èdè Saudi Arabia yálà fún iṣẹ́ Hajj tàbí iṣẹ́ Umra. Abdullah Hussein Salahuddin ọmọ ìtumọ̀ kọ́lọ̀ náà lórúkọ tí èmi ń jẹ́ lẹ́yìn àwọn amẹ́nubà ilé alálùbáríkà mi ilé tí gbogbo èèyàn ń jẹ ọ̀rẹ́ ẹ̀ láti lọ rèé fojú kan ilé gbígbàdúrà ilé àánú ilé ìkẹ́ tí ọlọ́run ọba aláàgbé sórílẹ̀ fún gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin kàábà ìmọ̀-ìròyìn rẹ̀ fún ilẹ̀ tó fi kalẹ̀ sí ìwé alákùnrin tí í ṣe bí mẹ́ta ìwé ànábíà muhammad sallallahu alayhi wa sallam kò sí bá ṣe sọ̀rọ̀ kàábà táàbù sọ nípa babalá babawa ànábì ibrahim alayhi salatu wa salam lágbàgbé ọmọ rẹ̀ ànábì ismail alayhi salatu wa salam ìyá wa ajara ànábìà ibrahim fi ìpìlẹ̀ ilé alálùbáríkà tí ní orí rẹ̀ fún yìí kàábà wọn fi nílẹ̀ ó sì pè é pè tí gbogbo wa gbàgbọ́ wípé àwa tí a lọ sí hajj tá a bọ̀ tí ọlọ́run sì ṣe ní alátẹwọ́gbà tá a jẹ́ ìtàn nínú àwọn tó jẹ́ ìpè ọ̀hún láàárín àlàfo tí ànábìà ibrahim ànábìà ismail tí wọ́n

0: sọ fún yín rẹ̀. Bẹ́ẹ̀ náà bá wa fẹ́ ṣe arch tàbí umrah alálàáfíà tó fi lọ́kọ̀ balẹ̀ dọ́ba. Alfreda House Arch and Umrah Services Limited. Báà lè ṣe alálùbáríkà tẹ́ lè bá lọ. Iléeṣẹ́ Alfreda House fẹ́ gbé gbogbo lórí gbogbo pẹ̀lú umrah ọdún 2026 yìí. Special umrah package máa wà nínú oṣù September àti December. 5.2 million naira ló fún àwọn tó fẹ́ tẹ̀lé wa ní September. 6 million naira ní December. Ó máa yà lára ọ̀tọ̀ torí pé ìyàtọ̀ sí àwọn àyè tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ nínú oṣù September. Iléeṣẹ́ Alfreda House máa kó àwọn èrò wọn ṣàbẹ̀wò sí Tohid. Tọ́hìfì ni ìwádìí jẹ́ kó yí wa. Ó jẹ́ ìlú kan tó kún fún àwọn òdòdó olóòórùn dídò. Eléyìí tó máa ń pèsè àwọn èròjà ohun àmúṣeun olóòórùn dídò ní 650 million lọ́dọọdún. Bákan náà làyè yìí jẹ́ ààyè tó lápẹẹrẹ níbi tí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣe àbẹ̀wò sí tó ti ṣe àmúlò ìwà ìfaradà rẹ̀ ẹ̀mí sùúrù ṣíṣe àmójúkúrò àánú fún àwọn ènìyàn tó ṣe tó kù díẹ̀ káàtó fún. Tẹ̀lé Alfreda House lọ sí Special umrah ní oṣù September àti December ọdún 2026 tá a wà yìí. Lẹ́yìn àwọn ọdún tó ti mọ̀ tẹ́lẹ̀ kò tún ṣàbẹ̀wò sí Tọ́hì. Ẹ láǹfààní àti máa san owó sílẹ̀ díẹ̀díẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. Ẹ pé iléeṣẹ́ Alfreda House 08034107108034101 tàbí kí ẹ kàn sí wọn ní nọmba 90 Ìkòròdú Road Friday bus stop ní ìpínlẹ̀ Èkó. Àpàdé lọ́jọ́ mi Abdullahi Ṣe Salahuddin Omotoni Polo. Salaamu alaykum.
1: Orúkọ mi ni Dr. Idris Ajibade PhD. Mo kàwé ní orílẹ̀-èdè aláwọ̀ funfun lóríṣiríṣi lórí ọ̀nà láti tọ́jú onírúurú àìsàn ara. Èmi ni olùdarí ilé ìwòsàn IANS Natural Medicare International Limited. Ǹjẹ́ ẹ mọ̀ pé tí ẹ̀jẹ̀ kò bá já geere bó ṣe yẹ nínú ara, òun ni okùnfà 80% àìsàn tó ń ṣe wá ní ayé òde òní? Gbogbo ẹ̀yà ara kọ̀ọ̀kan láti orí títí dé ẹsẹ̀ ló ní ìdí ẹ̀jẹ̀ geere kí wọ́n ba lè ṣiṣẹ́ tó péye. Ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ kò bá dé ibi tí ó yẹ kí ó dé, ó lè fa àwọn àìsàn wọ̀nyí. Àkọ́kọ́, back pain. Gẹ́gẹ́ bí lumbar spondylosis tàbí cervical spondylosis, neck pain, shoulder pain, thoracic spondylosis, sciatic pain láti ìbàrádì títí dé ẹsẹ̀. Orúnkún dídùn, pajápajá ọwọ́ àti ẹsẹ̀, kí ẹsẹ̀ kó wú. Orí fífọ́ ní gbogbo ìgbà. Àrùn stroke tàbí ó lè fa low sperm count, zero sperm count, varicocele, hydrocele. Ó lè fa prostate enlargement fún ọkùnrin àbí erectile dysfunction, hormonal imbalance àbí infection. Bẹ́ẹ̀ni ó lè fa ìrọ́mọbí fún obìnrin náà gẹ́gẹ́ bí tuber blockage, fibroid, ovarian cyst, hormonal imbalance, infection. Ó lè tún fa high blood pressure. Kí ló wá ń fa kí ẹ̀jẹ̀ má já geere? Àkọ́kọ́, tí èèyàn bá dúró pé àbójókòó pé ó lè fà á. Kí èèyàn over stress ara. Ìgbésí ayé tí à ń gbé fún àpẹẹrẹ, kí èèyàn máa jẹ processed food, kí èèyàn máa pẹ́ jẹun alẹ́, máa mu sìgá, ọtí, àmupara, wọ́n lè ṣokùnfà ẹ̀. Tí ìkan nínú àwọn àìsàn tí mo dárúkọ sílẹ̀ yìí bá wá ń ṣe yín, ẹ lọ fọkàn balẹ̀.

0: tó yàtọ̀ ni à ń gbà láti fi tọ́jú onírúurú àìsàn ní ilé ìwòsàn wa. Àwọn ọ̀nà yìí ni àwọn dókítà yìí ọjọ́ òun máa ń lò láti fi ṣètọ́jú oríṣiríṣi àìsàn láìṣẹ̀ṣẹ̀ lo oògùn tí àlàáfíà yóò ṣe máa dé. Day and non medication therapies. Ọ̀nà àkọ́kọ́ òun ni physiotherapy. A máa ń lo ọwọ́ àti máṣíìnì láti fi rìsẹ́ẹ̀tì ara padà sí ipò tó yẹ tí àlàáfíà yóò ṣe máa dé bá ara náà. Ọ̀nà kejì ni akupọ́ńtọ̀. Mo kọ́ ìmọ̀ ìtọ́jú ìjìnlẹ̀ yìí ní ilẹ̀ China. A máa ń lo ìtọ́jú yìí láti fi ṣe ìràpadà ara lọ́wọ́ onírúurú àìsàn àti láti jẹ́ kí ẹ̀jẹ̀ débi tó yẹ kí ó dé lára àti bẹ́ẹ̀ lọ. Ọ̀nà kẹta tí a fi ń ṣe ìtọ́jú ni Egyptian cupping or ìjàmà. A máa ń lò láti fa àwọn ìdọ̀tí tó ń dá wàhálà sílẹ̀ nínú ara bíi bad blood, bad water, toxins, heat jáde kúrò nínú ara. Gẹ́gẹ́ bí àwọn akọ́lẹ̀kọ́ ìdọ̀tí bẹ́ẹ̀ ni a máa ń ṣe ń kó ìdọ̀tí kúrò lára ẹ̀yin olùgbọ́ mi. Mo gbà yín ní àmọ̀ràn pé kí ẹ máa wá sí ilé ìwòsàn wa láti ṣe environmental sanitation inú ara yín lẹ́ẹ̀kan lóṣù kí ẹ bá lè máa wà ní àlàáfíà. Ọ̀nà kẹrin tí a fi ń ṣètọ́jú ni heat therapy. Ṣé ẹ rántí ìgbà tí a kéré tí àìsàn bá ń ṣe wá? Wọn yóò ṣe àgbo tí wọn yóò da aṣọ bò wá mọ́ orí ẹ̀ tí àwọn àìsàn náà yóò ṣe máa bá ìlàágùn jáde kúrò lára tí ara ó sì gba ìtúsílẹ̀. A ní máṣíìnì ìgbàlódé tí a fi ń ṣe irú èyí nísìnyí. Tí ẹ bá ṣe lẹ́ẹ̀kan péré ẹ ò fẹ́ máa wá ṣe ní gbogbo ìgbà ni. Ẹ wò ó, ìròyìn ò tó àfojúbà. Ọ̀nà karùn-ún tí a fi ń ṣètọ́jú ni chiropractic treatment àti àwọn ìtọ́jú lóríṣiríṣi mìíràn tí à ń lò ní ilé ìwòsàn wa. Lẹ́yìn gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ yìí tí mo wá fi ilé ìwòsàn balẹ̀ sí abúlé ẹ̀gbá àti Ìkòròdú torí kí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi bá lè bọ́ lọ́wọ́ àìsàn tó ń dà yín láàmú. Ilé ìwòsàn wa wà ní True Test Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Gendo U-turn bus stop gangan ní abúlé ẹ̀gbá Lẹ́kọ̀ọ́. Kọ́ra WhatsApp number wa òun ni 0803-869-0104 0803-869-0104. A sì ní ẹ̀ka ilé ìwòsàn wa ní Ìkòròdú ní number 2 Daniel Sumoni Street High School Junction Sagamu Ìkòròdú Road Ìkòròdú. Kọ́ra WhatsApp number Ìkòròdú ni 0816-585-8582 0816-585-8582. Àwọn onímọ̀ ìlera tí wọ́n fẹ́ tẹ̀síwájú láti gba ìmọ̀ kún ìmọ̀.
1: Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí oríṣiríṣi àwọn ìtọ́jú tí a ní ní ilé ìwòsàn wa tí mi ti mẹ́nuba, ẹ ò rí wọn lórí wẹ́bsáìtì wa www.iasnaturalmedicare.com.
0: Tí mọ́tò yín bá yọnu, mẹkáníìkì ni ẹ ò ké sí. Tí àìsàn kan bá ń dà yín láàmú, àwa ni mẹkáníìkì ara, ẹ kàn sí wa fún ìtọ́jú tó péye. A máa retí yín.

0: 20 essential vitamins, minerals, and nutrients. One Supermilk multivitamin after breakfast every day keeps you going.
1: Aṣojú ọdún, òkú onípàkìtì aṣọ́gbọ̀n oṣù, òkú ọlọ́mọ àṣẹ ìṣe tún ṣe. Eléyìí náà ni gbogbo mọ̀lẹ́bí Arẹ́gbẹ́sọ́lá fún pé gbogbo ènìyàn síbi àṣekágbà òkú bàbá bàbá, bàbá onírúure, Chief Oládùgbòyè, Theophilus Arẹ́gbẹ́sọ́lá, tí wọ́n jáde láyé sùn láyé Olùgbàlà, lọ́jọ́ kẹjọ, November 8, 2025, Ilé ìjọsìn African Church, Ìjẹsà Ìṣú Èkìtì nípínlẹ̀ Èkìtì. Bákan náà wẹ̀jẹ̀ wẹ̀ ni yóò tẹ̀lé. Níbalúgbó owó ṣe ní Polytechnic, beside LCDA, Ìjẹsà Ìṣú Èkìtì nípínlẹ̀ Èkìtì. Tóórin tẹ̀dọ̀ kí ilẹ̀ yóò máa wáyé látọ̀dọ̀ gbajúgbajà olórin Fuji ni. Dr. Adéwálé Àyíbá, Bọ́ńsù Fuji, Ambassador Dùgbẹ̀ 1, ìjọba Dùdú yóò máa kẹ̀lù sí wọn gbàdí. MC of the Day, Dr. Ojú Akinlade, Irugale. Ààbò tó dájú ń bẹ fún gbogbo ènìyàn. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pé Arẹ́gbẹ́sọ́lá APTAS, sórí 08039193708 tàbí Oyinwọlé Ajayi 08061520069. Bàbá Chief Oládùgbòyè Theophilus Arẹ́gbẹ́sọ́lá, májọ kùn mọ́ jẹ kò lọ, wọ́n bá ń jẹ lájú ìwé ọ̀run ni o máa bá wọn jẹ.

0: 是啊，最昨晚可是累。
1: 妈，你问我。

0: tí wọ́n ti kó fún ìdàgbàsókè ara ìlú yálà alága ìpínlẹ̀ kọmíṣánná tẹ́lẹ̀tì àtàwọn rẹ̀.
1: Ẹ káàárọ̀ sá, ẹ káàárọ̀ mà. Ìjáde wa lónìí àbá ń lọ́ba pàdé o, ọkàn wa balẹ̀. A ti yan àwọn aṣojú wa náà ló tún kórè afẹ́fẹ́. Pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín, Ayọ̀délé Olóyè Bàbá Aláyò, ọkọ Cecilia Lámàlálè, àwọn àkọ́kọ́ ọmọ lọ́wọ́ máa dẹ̀.
2: Lórúkọ mi lẹ́ẹ̀kan sí ni Honourable Idris Balogun, olú ọmọ Káfàtà, Mr. Tokandu, Executive Chairman of Egbe Ìdínú, Local Council Development Development.
3: Ó máa lọ bí ọdún kan tẹ́ lórí ìjókòó èyí. Kí ni àwọn olùgbé Egbe Ìdínú lè sọ pé lóòótọ́ ẹ ti ṣe tó jẹ́ pé bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ wá sọ pé lóòótọ́ ni kò sí rọ́bẹ̀.
2: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí ọjọ́ náà rí bí àná tá a dé orí ipò yìí. Èmi lélẹ̀ tá a ti dé orí ipò láti múṣẹ́ ìlú ṣe àjókòó. Àkọ́kọ́ bẹ̀rẹ̀ lórí òpópónà wa tó jẹ́ àwọn link road wa, àwọn feeder road wa, àkọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ẹ̀. Láàárín oṣù mẹ́ta tá a dé ibẹ̀, a ṣe ọ̀nà. Ọ̀nà bí ọ̀nà márùn-ún la ṣe. Ìkan ò tí ì parí ń bẹ̀. Ìyẹn ọmọbìnrin owó. Ṣùgbọ́n drainage méjèèjì yẹn ti wà completed. Ó dẹ̀ kó kalẹ̀ dá ọ̀dà sí ni. A ṣe Abẹ́òkúta street. Tó ń pè ní Túndé Balógun street. A ṣe bẹ̀yẹn. A ṣe Lisa street ní Dìmú. A tún ṣe feeder road náà. A tún wá kúrò níbẹ̀. A tún bọ́ sí láàárín oṣù mẹ́ta ni. A tún bọ́ sí ọjà. Ọjà road tó lékì mọ́jẹ̀ ní Àlàdé. A tún ṣe ọjà road yẹn torí position tọ́jà road yẹn wà gbà yẹn mọ́tò máa ń rìn láti wọnú state yẹn. Àwọn ìṣẹ̀bù ṣe rí lẹ́sẹ̀kẹsẹ̀ aṣáàṣe àtúwá wọnú jẹ̀ ní Àlàdé náà. Àwọn kòtò tó wà níbẹ̀ a tún ṣe service tiling lọ àti ara ṣe ẹ náà lọ sínú jẹ̀ ní Àlàdé. Lẹ́yìn yẹn àtúndúró bẹ̀ náà ọmọbìnrin iṣẹ́ ọmọbìnrin ń lọ. Àtúwá fògbẹ́ àbólórí ọ̀nà nìkan láàrin oṣù mẹ́ta yẹn ara mọ́tò ambulance pé di ọjọ́ oṣù mẹ́ta yẹn náà ni. Àtúkúrò níbẹ̀ náà àtúra mọ́tò tó fi ń kó ilẹ̀. Àtúra caterpillar tó fi ń grade ọ̀nà grader. Àtúra rola náà tó yẹ pé dábàá grade ọ̀nà a máa tún lè compact ọ̀nà yẹn tọ́nà yẹn máa le tó máa ṣe ń rìn fún aráàlú. Àtúra yẹn náà tó dàtọ̀ ọ̀nà táàbà lè ọ̀nà táàbà tí lè tàì. A fún wọn ní motorable movement tó dàpọ̀ àwọn wọ́n lè máa enjoy dividend democracy. Wọ́n lè máa gbàbẹ̀ mọ́tò wọn ni máa jálu gádágádá ọ̀ gálọ́pì tí wọ́n lè máa gbàbẹ̀ jáde gbogbo ọlé kò ní jẹ́ kótó wọn máa pọ̀jù. Lẹ́yìn ìmílẹ́lẹ́ náà a tún bọ́ sọ́nà a bẹ̀rẹ̀ sí ní grade àwọn ọ̀nà yẹn. A pẹ̀lú láti grade 100 road ṣùgbọ́n kójú tó dé 100 road yẹn grade tán ni a ti ṣe bí 15 road.

0: kò tó wà bẹ́ẹ̀ àtúnṣe service time lọ tàtú ara ṣe ẹ náà lọ sínú jẹ̀mí àlàdé lẹ́yìn yẹn àtúndúró bẹ̀ náà ọmọbìnrin iṣẹ́ ọmọdé ọmọbìnrin ló ń lọ gbogbo ń lọ àtúwá fò bẹ́ẹ̀ àdólórí ọ̀nà nìkan láàrin oṣù mẹ́ta yẹn ara mọ́tò ambulance péde ọjọ́ oṣù mẹ́ta yẹn náà ni àtúkúrò bẹ́ẹ̀ náà àtúra mọ́tò tó fi ń kó ilẹ̀ àtúra katapila tó fi ń gírèdì ọ̀nà gírèdà àtúra dólà náà tó wọ́n pẹ́ bá gírèdì ọ̀nà àmọ́ àtúrò lè compact ọ̀nà yẹn tọ́nà yẹn máa le tó máa ṣe ń rìn fún aráàlú àtúra yẹn náà tó dàtọ̀ ọ̀nà táàbà lè ọ̀nà táàbà tí lè tí lè táì àfún wọn ní motorable movement tó dàpọ̀ àwọn wọ́n lè máa enjoy dividend democracy wọ́n lè máa gbàbẹ̀ mọ́tò wọn ni máa já lu gàdágàdá ọ̀ gálọ́pì tó wọ́n lè máa gbàbẹ̀ jáde gbogbo ọ̀lẹ́ kò ní jẹ́ kó tó yẹn máa pọ̀ jù lẹ́gbẹ̀ mílíọ̀nù náà a tún bọ́ sọ́nà a bẹ̀rẹ̀ sí ní grade àwọn ọ̀nà yẹn a pọ̀nù láti grade 100 gold mọ́ kójú tó dé 100 gold yẹn grade tán ni a ti ṣe bí 50 gold 30 grade tí inú august tàbí bọ́sì tí òjò yẹn bá rowọ́ àti wá wo àwọn bùtàbá lè lọ ṣe náà tàbí lè grade nígbà tá a ṣe gbogbo yẹn náà tán ara mọ́tò fún àwọn representative wa kọ́ lè máa fi ṣe oversight function wọn ara bus pọ̀gìnì fún wọn kò máa gbé wọn káàkiri káwọn lọ́nà máa lọ wo àwọn contractor tó ń bára ṣiṣẹ́ kọ́ lè máa wo ibi tí challenge wà lára ìlú ara yẹn náà àtúrà fún àwọn ọ́fíìsì chairman náà àtúrà bọ́ọ̀sì fún àwọn yẹn náà pé àwọn supervisor wa náà wọ́n lè máa fi kóra wọn gbogbo ọ̀ṣà máa lọ ṣiṣẹ́ ìlú ni nínú ẹ̀ náà ara revenue bus ara àtúndúró síbẹ̀ náà abọ́sẹ́tò ìlera nínú ètò ìlera náà láti ambulance president lè báyìí àfíìsì solar fún wọn bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan tó ń ní ìdí pátápátá tó já wọn bíbẹ̀ ṣe rí ní position tí mo bá bẹ̀ àwọn ṣí àwọn gbogbo tó ṣí àtọ́ọ̀nì ara ṣí àṣẹ solar wọn àwọn kí ló tó fi ń ṣẹ́ẹ̀kì vp ìfúnpá nǹkan ara fún wọn àṣẹ gbogbo ẹ̀ṣá nǹkan tó lè nídìí tó lè máa disturb kọ́ máa lè máa attend sáwọn èèyàn dáadáa àṣẹ fún wọn pé gbogbo ẹ̀ náà wà very hygienic and very healthy to stay now àtúkúrò bá tó bọ́ sí ètò ẹ̀kọ́ náà nínú ètò ẹ̀kọ́ ní school ìdìmú fẹ́ǹsì bẹ̀ wó tó jẹ́ perimeter fence tó gùn gan ni àtúnṣe bẹ̀yẹn náà nítorí security àwọn ọmọ wa ó ṣe kókó àṣe fẹ́ǹsì yẹn àṣe gbogbo ẹ̀ nínú ìgbà yẹn náà àtúnṣe back to school aṣọ ìwé àti school uniform àti bag àpín fún ọmọléèwé kọ̀ọ̀kan bí almost 800 students la pín fún àwọn ọmọ wọn alọ́kọ́ wọn ní school gbogbo school ta ní agbámọ́tò alọ́fin kó wọn àwa ṣe ìbìkan ní gbàgede ní ṣẹ̀rí rán about ṣe ọlọ́fin rán about bẹ̀rẹ̀ láti pàdé
1: àwa pín ẹ̀sà
0: ẹ̀kọ́ tó ń jẹ́ agbámọ́tò náà ni pé bí a ti lágbà lọ kó àwọn ọmọ yẹn ọkọ̀ tí mo fi ń kó àwọn ọmọléèwé tẹ́lẹ̀ tí mo fi ń kó aráàlú àtọmọléèwé mi ò ṣe fúnjọba mo ń ṣe lápò ara mi
1: ni
0: ìyẹn ọ́fíìsì ọ̀tọ̀ ni ìsinmi personal resources ni ó dẹ̀ ń tẹ̀síwájú ìsinmi personal resources mo fi ń fìnàṣì yẹn nítorí ẹ̀ mi ìfẹ́ da ọ̀rọ̀ personal resources mi ìfẹ́ dà pọ̀ mọ́ ọ̀rọ̀ ìjọba bẹ́ẹ̀ mo ní ó ya ẹ lọ gba mọ́tò kó má dà pé ṣáàmà ló gbé mọ́tò ẹ lẹ̀ ṣáàmà ló kówó mọ́tò yẹn sápò ló ṣe kẹ́kọ̀ọ́ ní ẹ lọ gba mọ́tò yìí lọ ṣe gbogbo ẹ̀ àtẹ́kẹ́ àyẹn náà a ṣe gbọ́ back to school akún gbogbo ọmọ school inú wọn dùn wọn ṣe gbogbo ẹ ẹnu kálukú wọn gbẹ̀gùn lọlé lẹ́yìn gbàtọ̀ gbàgbó báàgì ẹnu kálukú wọn gbẹ̀gùn lọlé everybody lórí ètò ẹ̀kọ́ nìyẹn and many places like that yẹn pé a ti touch a pín gc ọ̀fẹ́ fún èèyàn bíi 500 a pín fún aráàlú ire a tún fẹ́ ṣe another one resign lè bàbá ti gbà lọ́wọ́lọ́wọ́ a kọ́ fẹ́ ṣe first batch 200 peoples la fẹ́ pín sí la máa bẹ̀rẹ̀ lọ́sẹ̀ yìí a tún fẹ́ máa pín mìíràn fún wọn.
1: lórí ètò ìpawọ́wọlé àwọn alága ìjọba àbílẹ̀ kan ti wá sórí ètò yìí wọ́n ní wọ́n gbé ìpawọ́wọlé wọn fún kọ̀ǹgíyà àwọn alága ṣe bí àwọn kan sọ pé àwọn òṣèwà ló ń pawọ́wọlé o.
0: ìwọlé ètò ìpawọ́wọlé wa igw revenue wa nígbà tá àkọ́kọ́ ṣe ètò pé ká kọ́kọ́ gbé fáwọn kọ̀ǹgíyà gbàwá nípa àwọn kọ̀ǹgíyà yẹn náà wọn ò lè meet up a wá dá padà fún àwọn staff pé káwọn òṣìṣẹ́ wa kọ́ máa lọ ṣe gbogbo tó bá nídìí láti pé ká máa fi bu omi sínú ọkọ̀ wọn tó máa fi ṣiṣẹ́ dáadáa a máa ṣe fún wọn a ní àgbàdo náà òṣìṣẹ́ wa náà ti ń ṣe wọ́n ń ṣe dáadáa ale mo pe ile re ko yin ko ri ma mi o kanda wa nu re si o ṣugbọn o yin try o n gbe yedun won ba won ba to yin se lowo lowo pa to yin wa solution si ade ma lo gba ralu na to wo yen na la na fin tun le se da ba pajo pajo pajo na la ma ri ko ni kale ku won na nkan to ba je di won kon so fun joba nitori lori opo ipawo wole a sise lo lori e
1: ejo kini awon olugbe ejedi mu reti pe o ye ke ti se te na wo pe ye ke ti se ṣugbọn ti ise o ti de be
0: awon nkan ti awon olugbe egbedi mu ton reti o po lowo joba joba de le se ton lekan a man pe de kan ni pe government is continuity lori sirisi challenges lo wa an mo ye ona ta ni legbedi mu nsin mele lo ona ta ise ni gbogbo ona ta ni an se lo die die na ni a le tarab lorun lekan na but government is continuity continuity ena la de wa nse gbogbo kan ni ara lo fin reti lodo wa lati pe ka gbiyanju ka gbiyanju ka se le ka se le awon wa dugbo ni wa be pe omi yo won lenu e pe omi ni pe lenu ose to koja mo lo ba won mo gba awon machine nla greja to ma nko to ma wonu kana awon adugbo kan wa ni Gloryland ile estate won pe omi yo won lenu omi se gbogbo aloko kini reservoir yen kana yen ako bi ose kan ni kini fi sise nbe awon machine ni swamp bugi la ma pe to fi sise nbe ta fi koka na yen ta mo ato mo pe dojo ba ro pada nsin ko ni challenge mi ni iwon du meto du merin won ni gburo mi mo ladugo yen mo omi a ma lo ge ati so fu soro yen na ni awon mi tu wa be ka kiri to je pe ni dara to je pe soro ton ni o koja agbara local government to je pe state government na ni a pay attention state government si to ba ko wa so dara ta ko se to dara a ko we si ewo le ti mo lo se yi na ti ya na ti mo lo ko state government ni o ko wa se ba ti ti mo lo to do re to wa se omi de yi awon yan lo je ko to bi e ba ro awon yan keru kuro nle ni tan se mo lati se local government alati se laarin pe ka fi ka wa owo ka fi se a de se lagbara olohun ati se bayi ati yanjo de bi kan many like that to ba se ni si di radio yi alaga ijoba ibile gbe tinu honorable prince idris balong langba lalejo honorable won ni ti oba le ti oba loko yan lo je be awon so kini kan leyin won ni e ti oro oselu alimoso bo be se kan ni alimoso won le so pe eleyi won gbogbo awon eyan le nsisi bo lo se ri be o to ni gbogbo everybody na ni ijoba bodo atensi gbogbo ni wi pe ti mo wa se yan ba ti de be o ti di baba everybody o ti dore alaru a bodo ma se eleya meya ti e ba ti wa run po yi wo to ba se eleya meya nu ko bayi o ti kin kan mi bo yen o ti eleyi ba wa sodo e bodo atensi eleyi ba wa sodo e bodo atensi to re ni mandate ti mo gba everybody la bodo fun sense of belonging mo na la bodo attend as a grassroots leader
1: ki lo nloji lati odun kan te ti sise yi
0: nkan to wu mi lori to jara popo o je no number 1 ni ara personal ni te so ran pele kan personal ni ti mo nse lopo ara mi ti omo lewe ati awon ara ilu ti mo ko ni ojojumo o wu mi lori gan o de je dunu fun mi mo se nse odun kefa lo lo lo 2021 mo bere tabe se le fi moto ko awon mo school se gbogbo gbogbo gba ta tun moto ko awon mo school yen a tun ma pin a ma pin bag fun won a ma pin nkan fun won a ma pin awon loja a ma lo soja a ma pin prom a ma pin nkan to le fi se oja a ma wonu oja
1: o le tin tesi waju
0: a ma se ani record e lowo ṣugbọn ti school yen ti school bus yen o gbun mi lori nkan to ma ti ba nse ma nse pelu dunu ni mo mo ti mo fe ri pe bus meta ni mo ni to je oko bogin mo de mo ti mo fi ra epo loyin lojojumo sinu awon oko yen mo mo ti mo na lose sinu awon oko yen mo de mo ti mo fi san owo awon osise to n sise ni oko yen na mo de mo iwo ti mo fi maintain oko yen o wa lati ma so ati nu apo mi lo ti wa ti mo se faralu awon ara lo to de benefit e ni ojumo they are going to they are laaro loso lale they are over 500 enikan won gbe ni kilo rupo e ni yana pada ni wada ni owo yi to n fi to e ko n fi yo moto owo yi lo ma lo fi je indomi le owo yi bi 1000 naira ni moto gba yin to pọ tun pe owo yi pe eyan ma fi jẹun sun lalẹ pe owo e si ni sadura ma wo gba awọn comment yẹn lori social media ma wo to ma n jẹ pe to ma n mu gangan to de ma gba mi ma n jẹ mi loju mi ma n le ma n pese mi to ma n jẹ mi loju mi ọjọ amujẹ ma ṣe ni pe kọlọn kúrò ma rin mi lọwọ

0: やっぱり今日5分っていうのがね、あって今日伸びるのかなと思います。Àwọn akópa náà wá rọ àwọn ọ̀dọ́ ilé ìwà Nàìjíríà láti lo àǹfààní ọ̀hún láti fi kọjá mọ̀ọ́sẹ́ fún ètò ẹ̀kọ́ tí wọ́n ti rálẹ̀ pèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu àti ìrìnàjò ètò ọ̀rọ̀ àjò nílẹ̀ yìí. Àwọn olùgbé Bọ́lá Ajé ní ìjọba ìbílẹ̀ ètò ìlú ìṣẹ̀lẹ̀ ni wọ́n ti ń kọ nínú lórí àwọn òfin tí ilẹ̀ tó ti wà ní gbogbo ẹ̀bá ojú náà ní gbogbo àdúgbò àwọn èyí tó lè fa àjàkálẹ̀ àrùn kwara yìí. Àwọn olùgbé ọ̀hún sọ nínú ẹ̀ pé àwọn ìròyìn wọ́n máa lo àǹfààní tó òkùnkùn ilẹ̀ wà ní àjọ àgbègbè náà tí wọ́n sì máa lò sí ọ̀rá láti sọ sí ẹ̀bá ọ̀nà èyí tó ti ń lọ sí kòtò ìdánimọ̀ tó sì lè fa ìṣòro ní ìyálé àgbáyé àgbègbè nígbà tí wọ́n bá lé ìṣọ́ra fọ́ńdọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀. Àwọn olùgbé ọ̀hún ẹ jẹ́ kó ní mọ̀ pé àìpa tètè máa kó àwọn ilẹ̀ tó wà ní àwọn ẹ̀bá ọ̀nà káàkiri èyí ló ń fa eléyìí tí wọ́n sì ń ṣe ìṣẹ̀lẹ̀ kọ́ra yìí lórí àwọn àjàkálẹ̀ àrùn tí irú ìwà bẹ́ẹ̀ lè fà ní kí wọ́n máa ṣe ìgbọ̀nsẹ̀ gbiri àìsàn ibà àti àwọn àìsàn yìí tó lè fa rẹ̀ ẹ̀yẹ̀ ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan.
1: Àwọn ọ̀pọ̀

Thank you.

Outside your

bẹ́ẹ̀ni o akírawa káàbọ̀ sí orí ètò ojúṣe tari dí ìkọ́ni bọ́ndẹ́fẹ́ 92.9 rédíò alárágbá ìdá rédíò tó ń léwájú bí àwọn tó kù tí wọ́n ń bọ̀ lẹ́yìn rẹ̀ lọ́jọ́ títẹ̀ rí ohun tí a ó máa gbéyẹ̀wò ohun tó kàn mí kan ohun tó ṣe pàtàkì fún ẹ kí gbogbo aráàlú kán bá wa dá sílé lákọ̀ọ́kọ́ ná a ó máa kírawa lórúkọ àwọn aláṣẹ apàṣẹ lábẹ́ni general manager himself alhaji wahab alade akọ́ṣe olóòtú àgbààgbà olóòtú náà ni alàgbà abiodun èlú gbajú olóòtú ètò òfin tọ́jọ́ ti tèmi náà ni adéyẹmí adésọyà ọlọ́wọ́ bọ́tì wa ni alàgbàgbà bá tún dé òsèlè ẹ ẹdómi nìyẹn èmi nìkan kọ́nìbó wa ń bí ọmọ tayo sadiku àwọn náà wà pẹ̀lú wa abdulwah ṣe salahudin ọmọ tó mọ kọ́nà lórúkọ tí èmi tí mò ń jẹ lẹ́ni ohun tí a máa gbéyẹ̀wò tí a bá wò ó dáadáa nínú ẹnu ọjọ́ mẹ́ta yìí àwọn òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè nàìjíríà àti àwọn agbófinró wọ́n ṣe àṣeyọrí lọ́pọ̀lọpọ̀ ilé ìtí gbogbo àgbà ńlá ayé lápapọ̀ sí nǹkan sára sí wọn kí ni àṣeyọrí ọ̀hún òun náà ni nínú oṣù karùn-ún àwọn kan wọlé wọn tẹyìn gbé wọ wọn wọn tẹyìn gbèrú wa wọn kó àwọn ọmọ tí wọn lọ bíi mọkàndínlógójì lọ níjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí àwọn olùkọ́ tó sì lọ bíi mẹ́fà sí méje wà pẹ̀lú wọn àwa dúpẹ́ pé nígbà tí ó di ọjọ́ jímọ̀ tó kọjá lọ́hùn a rí àwọn ọmọ yìí láyọ̀ pẹ̀lú ìdùnnú bó tilẹ̀ jẹ́ pé a pàdánù méjì nínú àwọn olùkọ́ tí wọ́n bá wọn lọ èyí tó wá jẹ́ iṣẹ́ takuntakun tó jọ èèyàn lójú òun di wípé a rí nínú àwọn ọmọ yìí kankan tí wọ́n farapa àwọn òṣìṣẹ́ ológun àti àwọn ẹ̀ṣọ́ agbófinró tó kù lórílẹ̀-èdè nàìjíríà wọ́n ṣiṣẹ́ náà dógóńgó débi wípé torofínní tí adìyẹ ń toku ìmọ́bọ̀ ní àwọn ọmọ wọ̀nyí ni wọ́n lọ tí wọ́n sì dé láyọ̀ àti àlàáfíà ara lọ́kọ̀ọ̀kan ìjèjì ìjọba kó wọn lọ sí ilé ìwòsàn láti lọ ṣe ìtọ́jú eléyìí tó péye fún àwọn ọmọ náà kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní dá ọmọ kọ̀ọ̀kan padà sí àwọn agbègbè wọn tiníkálukú wọn dẹ̀ wà lọ́wọ́ àwọn òbí wọn ọ̀pọ̀lọpọ̀ òbí nínú wọn dùn tí wọ́n sì fi ìdùnnú wọn hàn sí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà Shoaib Bola Ahmed Tinubu gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn òṣìṣẹ́ ológun tí ṣe tilẹ̀ wà ṣùgbọ́n èyí tó wá jẹ́ kókó nínú ọ̀rọ̀ táwọn máa gbéyẹ̀wò lórí ètò ojúṣe tani fún ti ìrọ̀lẹ́ ti tèmi náà ni ọ̀rọ̀ tí pírísípà yẹ olùkọ́ àgbà ilé ẹ̀kọ́ náà tó sọ nígbà tí wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ pé ṣé yóò tún wù ú láti padà sídìí iṣẹ́ ilé tó yẹ láàyè tí í ṣe iṣẹ́ olùkọ́ ó ní ajá tó bá rí ilé ẹkùn tó bọ̀ káàkì kú oríire ni o òun ti lo ó kéré jù ọdún 28 ìyẹn 28 years nídìí iṣẹ́ olùkọ́ léyìí tó túbọ̀ sí pé àkókò tóun ní kò tó nǹkan yàgbé alára ṣùgbọ́n pé òun yóò padà láti lọ máa ṣiṣẹ́ ní ilé ìwé ìgbèríko ọ̀rọ̀ tó gba èrò tóun ní láti èrò dáadáa ni ìyá tó ti lọ tó ti ń bọ̀ tẹ́lẹ̀ ní ojú ọ̀nà ògbómọ̀ṣọ́ sí ìlú tí a sọ̀rọ̀ rẹ̀ yìí ìyálí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà dáàmọ́ wàhálà ńlá àti ìrora ló mọ̀ fún àwọn láti gbéra láti ìlú ògbómọ̀ṣọ́ lọ sí agbègbè oríire tí ilé ẹ̀kọ́ náà tó wà àmọ́ o àwọn kọ̀ọ̀kan délé lọ àwọn òrò jinlẹ̀ dáadáa bóyá àwọn tún lè padà lọ láti lọ máa kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ìyẹn ní ìgbèríko ohun tí àwọn máa jọ gbéyẹ̀wò nírọ̀lẹ́ ti tèmi gbogbo ẹ̀yà ara ilé torí pé ọ̀rọ̀ tó kàn mí tó kàn yín dáadáa ni tí àwọn iléèwé ìgboro bá rí àwọn olùkọ́ àwọn iléèwé tó wà ní ìgbèríko wọ̀nyí kọ́ bí àwọn ọmọ àgbẹ̀ àwọn ọmọ alájàpá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wa náà kọ́ láòsà máa gbé ní urban area ìyẹn àwọn agbègbè tó ti ní ìdàgbàsókè tó sì ti ní ọ̀làjú rẹpẹtẹ àwọn ìgbèríko wa wọ̀nyí báwo la ó ti ṣe ṣe tí ètò ààbò tó péye máa wà ní àwọn ìgbèríko wa pàápàá jùlọ fún àwọn akẹ́kọ̀ọ́
àti olùkọ́ o ta fẹ́ kí ẹ̀yà ara lé kí ẹ̀yà ìjọba ní ìmọ̀ràn tó péye torí ojúṣe gbogbo wa ni láti lè rí dájú pé ètò ààbò tó fẹsẹ̀ múlẹ̀ ó wà lórílẹ̀-èdè nàìjíríà ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ wọ́n ṣiṣẹ́ iṣẹ́ takuntakun kódà tó dórí àwọn ìjọba ìbílẹ̀ láti rí dájú pé ètò ààbò ó wà jákèjádò orílẹ̀-èdè nàìjíríà wa ẹ rí pé tí ẹ bá ka ìwé ìròyìn méèlì ilé ìjọba àpapọ̀ tún buọwọ́ lù ú pé láìpẹ́ láì jìnà báràkì kan yóò lalẹ̀ wò bí ẹ̀fọ́ gúre nílùú òbò àárọ̀ níjọba ìbílẹ̀ rẹ́pọ̀dùn ní ìpínlẹ̀ kwara wọ́n ti ń sọ báyìí ọ̀rọ̀ àwítúwí kankan kọ́ wípé láìpẹ́ láì jìnà wọn yóò dá àwọn ọlọ́pàá ìjọba ìpínlẹ̀ sílẹ̀ ìyẹn state police ní àwọn ìpínlẹ̀ wa gbogbo ní orílẹ̀-èdè wa nàìjíríà léyìí tó túbọ̀ sí pé ìjọba ọ̀sùn bẹ́ẹ̀ ni wọn kò wara ro wọ́n ṣe iṣẹ́ takuntakun fún ètò ààbò tó péye lọ́dọ̀ tí ọ̀nà wo lẹ lérò pé a lè fi gbà láti dáàbò bo àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ wa tí wọ́n bẹ ní ìgbèríko títí di èlé ẹ̀ńtà gbọ́dọ̀ ni pé kò sí akẹ́kọ̀ọ́ kan àti olùkọ́ ní yàrá àwọn ilé ẹ̀kọ́ tí àwọn ìṣẹ̀lẹ̀ tí a sọ yìí tó ti ṣẹlẹ̀ kí lẹ̀ ilérò pa a lè ṣe àbí àwọn tó wà ní agbègbè ìgbèríko tí wọn ò ní lọ sí ilé ìwé mọ́ ni àbí gbogbo àwọn ọmọ wọ̀nyí náà làwọn máa sọ pé kí wọ́n kó wá sí ìgboro ọgbọ́n wo la lè dá sí o lórí ojúṣe ta lè ojúṣe gbogbo wa ni láti pèsè ààbò tó péye ní orílẹ̀-èdè nàìjíríà bí ìjọba ṣe ní ipa tiwọn láti kó ni àwọn aráàlú náà ní ipa tiwa abdulwas salahuddin ọbọ tó bọ kọlọ orúkọ tí èmi jẹ lẹẹkan sí ẹ jẹ lọ sí ọdọ alàgbà babafide hussaini ká lọ wo tó wà lókè náà ká tajà díẹ ká tó wá padà wá sí ìwé ètò ààbò àti

ni o emi ati omo tayo sadiku ajo je woro labele moania kilo lero pe a le se lati ri daju pe ada awon akeko yi pada si ile iwe won ka de fi awon oluko lokan ba le o ni o ye ka je ki olopa o so around everywhere odun o gba ra so pe orile ni Nigeria nilo opolopo awon olopa si ke ba se so pe pelu olopa ipinle kọlọ ju diba alaye diba alaye wa eleyi o tun je bi iran lowo fun awon olopa eleyi ti o ti wa nile tele tele ṣugbọn awon kan ti a le lo o na ni imo technology imo ero igbalode awon alaga ijoba ibile ti opolopo awon ileiwe won yi ti won wa labe won awon na won le ra awon eroja igbalode awon object detector oloko ojoko awon cctv camera ati awon kan mi eleyi ti won le fi yika eleiwe to ba tin shakisi abo kefin pe awon to nbo yi o oju won dabi eni pe o fe jo oju awon ati lawi yi o yo ite mo kibo si lohun rara pelu ohun alarm lati pe awon to wa layika e si akisi bakara opolopo awon eleiwe ti o wa ni igboro won yen awon aja ti o je aja ode ti igbalode yo so awon aja euro aja ti yo se egu si lowo kan ti o busy lati mo je egu kolo ko ma bi se so wa o ehe so iru awon yen na won le se amulo re to je pe wa ti ko awon lo le je pe ode beji beji lo ba wa ni ile iwe ko kan so mo ko ile ranlowo awon aja wa ko aja bi marun lo wa ile iwe ko bo je merin ni lara won ona kan lati pese eto abo fa wa yi ka ti agbe wa ile ya aju se fu wa o orile de Nigeria ko ni baje awon ti are je oluko le awon ile iwe igberiko e je ki a fi okan bale a ni ku sowo lowo igba ti o ti soro security na melo melo eya iwa post igberiko ti o ni lo o kan ru eri ti sha bi kan losu ni sugbon igba to wa tele ti wa sele ile se obo opolopo awon lo bi ki se gugu wa o ti wa ri ku okan ti oro mo o le lati jo to ko o ti ku owo we ṣùgbọ́n àwọn tí wọ́n ṣe wọ́n tẹ̀lé tara àbọ̀ kasara adẹ̀bọ̀ àbọ̀ pẹ̀lú kudus bí àṣà àwọn olóyìnbó ẹ̀bẹ̀lábẹ̀ ẹ̀dàkù ẹgbọ́sọ̀ pé ẹ̀kọ́ àwọn iléèwé ìgbèríko ìsílẹ̀ o torí gbogbo àwọn ọmọ wa náà ni wọ́n nílò ọjọ́ ọ̀la rere eléyìí tí àwọn náà yóò fi gbẹgbẹ́ pé tí wọ́n fi dàbí akẹgbẹ́ wọn eléyìí tí ó kù àkókò kò bá wa ṣọ̀rẹ́ ká bọ́ lọ ní fún tọjọ́ títì ní òun náà ni mo dúpẹ́ pọ̀ oníyà ṣeun ọlọ́ka ṣe ọlọ́bẹ̀ ṣe ẹni tó bá wà bùkìlì dáfún tòló lágbára ọlọ́wọ́ lẹ́dùbárì ẹ̀yìn náà lè súra yín lórúkọ bàbátúndé hùsẹ́ẹ̀lì lórúkọ olóòtú àgbààgbà olóòtú alàgbà bíọ́dún ìlúgbájú adéyẹmí adésọ̀yà náà ni olóòtú ètò àpótí tọ̀sọ́ ti tẹ̀lé abdulwasa salahudeen ọmọ tó mọ kọ́lọ̀ lórúkọ tí èmi jẹ́ ọjọ́ mẹ́jọ láwùtò láfà láti máa pàdé kó tó wá dìgbà ẹ̀ báyìí kó ní kọ́ ní bọ́ọ̀dọ̀ fẹ́ẹ́ tẹ̀lé tí wọ́n ti láì torí pé àwọn ètò rẹpẹtẹ ọjọ́ àti àtẹ́sílẹ̀ fún wa ó dìgbà.

Progress Center for Self Discovery 291/293 Ikorodu Road Ìdúrókò Pastor Gbéríná Lẹ́kọ̀ọ́ púpọ̀ sí àwọn agbẹ́yẹmú yàgbà àdúrà àti ìyè àkórí Ọlọ́run.

magic.

0: bẹ́ẹ̀ni ṣe go iléeṣẹ́ bọ́ọ̀lù fẹ́mi náà lọ́wọ́ 92.9 ẹ kúrò lẹ́yìn olólùfẹ́ wa káàkiri bẹ́ẹ̀ tí láǹfààní àti máa gbọ́ wa lẹ́ni tí í ṣe wednesday ọjọ́ kejìlélógún oṣù kejì ọdún 2026 ṣe dáadáa náà mo bá yín àlàáfíà náà làwa náà wà ní àyín kí n máa sọ fún yín lára àwọn update tó wọlé ní kọ̀ọ̀kan èjèèjì kí n sọ fún yín pé o bá a ṣe ń sọ̀rọ̀ lọ́lọ́wọ́ yìí ikọ̀ belgium ká sọ pé ó da ìlú belgium gangan orílẹ̀-èdè belgium wọ́n ti ní akọ́yìn mọ́gbá tuntun o ọ̀ṣàrà náà ni wọ́n ṣe gba ilé ni lásìkò yìí yóò máa ní àdéhùn pẹ̀lú belgium títí di ọdún 2028 june 2028 tẹ́ bàbá gbé lẹ́yìn ìgbà tí wọ́n pàdánù ní ìfẹsẹ̀wọnsẹ̀ world cup tó tán yìí náà wọ́n tún èrò wọn pa pé kí wọ́n gba akọ́nimọ̀ọ́gbà míì wọ́n sì ti sọ̀rọ̀ àdéhùn lásọyépọ̀ pẹ̀lú mark van bommel náà ni wọ́n ti ń gbà gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbà pé òun náà ni kó tún kó àwọn lọ fún ti europe 2028 ní ìtò ń bọ̀ tó bá ṣe dáadáa ń bẹ̀ bẹ́ẹ̀mí ṣe fojú wo bóyá wọ́n fi láǹfààní pé kó kó wọn lọ sí ti world cup ní ìtò ń bọ̀ lọ́dún 2030 bó ṣe wà ní ẹ̀ ọdún méjì péré náà ni kó tọ́wọ́ ìwé àdéhùn pẹ̀lú belgium orílẹ̀-èdè náà tó sì máa bá òṣèlú dáadáa bẹ́ẹ̀ nípa pàápàá bákan náà lórí ọ̀rọ̀ liverpool never walk alone akọ́nimọ̀ọ́gbà wọn tèmi àti ìmọ̀ tí ó ṣe tọ́wọ́bọ̀ ìwé àdéhùn tó ń yẹ sáyìn náà ni ó ń sọ aláṣọyépọ̀ yìí pé òun ò láǹfààní láti ta ìkankan nú àwọn agbábọ́ọ̀lù tó wà lákàtà òun o bí bẹ́ẹ̀ kọ́ yóò da káwọn tún máa ra agbábọ́ọ̀lù kún agbábọ́ọ̀lù ni torí mélòó gan ló wà nílẹ̀ táwọn tún fẹ́ ta ìtarí míì síta kí ló sì yóò máa sọ bẹ́ẹ̀ látàrí pé ìfẹsẹ̀wọnsẹ̀ tó ṣe parí ti wọ́kọ̀ọ̀pù yìí ní tí ó yẹ pé a ṣe parí tá a ṣe ń jẹ lẹ́nu yìí náà ni o McAllister náà ni àwọn ikọ̀ kan ti ń ṣẹ́wọ́ sí lókè okun pé sẹ́ mùṣèmùṣè rẹ̀ dá tótó kó wá darapọ̀ mọ́ àwọn náà ṣùgbọ́n akọ́nimọ̀ọ́gbà liverpool andre irelia náà ló sọ wípé ẹjẹ́ kólà kó ẹlẹ́kọ̀ọ́kọ́là òun sì ní nǹkan ṣe pẹ̀lú agbábọ́ọ̀lù yìí tàbá gbàgbé àárín gbùngbùn náà ni ti ń gbá bọ́ọ̀lù jẹun fún ikọ̀ liverpool tá a mọ̀ sí midfielder ó sì di rẹ̀ mú dáadáa ní báyìí o akọ́nimọ̀ọ́gbà náà sọ wípé òun ò ṣe tán àti fílẹ̀ fún yín kankan àbí ìlú kankan torí pé ikọ̀ argentina òun wo ìfẹsẹ̀wọnsẹ̀ náà tó gbá ó sì ṣe dáadáa lọ́wọ́ àárín gbùngbùn bí ẹ ṣe lọ nìyẹn lábala abẹ yẹn bẹ́ẹ̀ kan náà ọ̀rọ̀ kan tún jà ràn ìrànlọ́wọ́ lórí chelsea tí ń já tí wọ́n ń já agbábọ́ọ̀lù gbà káàkiri pàápàá jùlọ lọ́wọ́ arsenal tí wọ́n ràn jùmọ́ arsenal ẹ̀ mọ́ sùnlé nǹkan wọ̀ sẹ́yìn torí pé victor gumeras bruno gumeras tẹ́ẹ̀tì ń rà tẹ́ẹ̀tì fẹ́ẹ́ rà láti ọjọ́ yìí láti inú ikọ̀ newcastle náà tún ní chelsea ti ràn jùmọ́ báyìí pé àwọn sẹ́ àwọn fẹ́ gbé eléyìí náà láàrin gbùngbùn ọ̀rọ̀ yìí ni bóyá lọ́ni bó tọ́ ni àfi kásìnà má fi falẹ̀ o bí bẹ́ẹ̀ kọ́ tó wá sí gba eléyìí mọ́ yín lọ́wọ́ sáà tó ń bọ̀ afa ẹ̀mọ̀ kíkí ni well mi ní sọ jù bẹ́ẹ̀ lọ inú àwọn olólùfẹ́ arsenal kó lè dùn sírú ìròyìn báyìí torí pé wọ́n ti ń pẹ́jù yorùbá náà sọ pé tá a bá pẹ́jù lórí mí eṣinkéṣin abánibẹ̀ òun ló fà á tó fi jẹ́ pé wọ́n kàn ń jẹ́ agbábọ́ọ̀lù gbọ̀mọ́ yín lọ́tà láìṣe pé kò sówó ńlẹ̀ ó rọ̀gùrọ̀gùn ńbẹ ńlẹ̀ agbábọ́ọ̀lù sì fẹ́ wá sọ inú kọ̀tínà kí ló dé tẹ̀ ṣe ní mọ̀nàwá kẹ̀sì kólẹ̀ kẹ̀rẹ̀ agbábọ́ọ̀lù yìí kó dára pọ̀ mọ́ ikọ̀ yín níyun ẹ̀yìn arsenal ọmọ tàbọ̀ntàbọ̀n sáà tó ń bọ̀ yìí kó tún lè bá a dùn ju tàtẹ̀yìnwá lọ àti pé ní pàápàá gan tẹ́ ẹ bá gba ife ẹ̀yà yìí lẹ́ẹ̀kan sí kó pọ̀ ju bẹ́ẹ̀ yìí kò burú torí pé man city náà ti ṣe fi ìtàn náà balẹ̀ wọ́n sì ń sọ ọ̀rọ̀ kan tó ń jà ràn báyìí pé arsenal wọn kì í ṣe defending champion láti ọ̀tún sí ń gba ife ẹ̀ bọ̀ sẹ́yìn sẹ́yìn èwo ni wọ́n gbà bẹ́ẹ̀ léraléra rí ní ti epl ọ̀rọ̀ yìí pọ̀ well ẹ jẹ́ ń dá tọ́mì díẹ̀ ná kí n dẹ́ka pẹ̀lú ọjà iléeṣẹ́ tó ṣe gbọ̀wọ́ ètò yìí bs media brokers èmi náà lọ́wọ́ yín ọ̀rọ̀ yín lólùfẹ́ yín nurudeen salawudeen legit ni gẹ́gẹ́ bí àṣà mi dákun bá kúkú ń bẹ̀ o bon fm 92.9 náà láṣì wá.
1: You dey waka, cough fit start anytime because of smoke and dust. Use comics, make you dey relieved.
2: Oga chemist, I beg, I need cough medicine. Where if you walk, sharp.
1: Oh yeah, try comics cough syrup. Yes, so comics get active ingredients. We will clear your cough. Just drink and be relieved. comics na confirm. Cough, drink comics. It dey relieve cough. If symptoms persist after 3 days, go see your doctor.
3: Guy, we don't be talk since. Ha, think I go do my work, eh? We go continue this talk later. Oh boy, you don't talk. How bad? You know the tire.
4: Now the new level be that, too. This new MTN sachet bundle don't make life easy for me.
3: Brotherly, even me, make myself the follow ya like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial star 312 star 7# and press 2 to start to enjoy from 100 Naira.

lèmi náà ti ṣe ṣe mo ká lára o mo ká jero mo kọrọ gbọn aga lẹyẹ àwọn tó ń bẹ lẹkùn badagiri mo kiyin o àwọn tó ń bẹ lẹkùn ikeja mo kiyin e àwọn tó ń bẹ lẹkùn korodu mo kiyin korodu ọga àwọn tó ń bẹ lẹgbẹ pẹ alárọ mo kiyin náà lagos islander àwọn ti anu mo kẹyin náà dáadáa kò sẹni tí mi ò kí gbogbo ẹkùn ètò ìdìbò márààrún tó ń bẹ nípìnlẹ èkó èkó lẹ́lẹ́tò tẹ́ ń gbọ́ léṣe bọ́ndẹ́ fẹ́m náírà tù dọ́dúnà àyè abdulfatahi abdulgafar alogomi gómìnà ìpínlẹ̀ èkó ti buwọ́ lù ú pẹ̀lú àtìlẹ́yìn ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkó wípé igba bílíọ̀nù náírà kó máa jẹ́ àfikún fún àwọn iṣẹ́ àkànṣe tó ń bẹ ńlẹ̀ kí wọ́n lè fi ṣe àwọn iṣẹ́ fún ìparí ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí àpilẹ̀kọ kọmíṣánná ètò ìsúná àbáyọ̀mí olúyọmí tó kà á sétí ìgbọ́ akọ̀wé ilé léègbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkó adẹ́nìkẹ́ ọ̀sínọ́wọ̀ tí wọ́n kà á sétí wọn agbẹnusọ léègbìmọ̀ olóyèmúdàṣírù ọbaṣá àwọn náà wọ́n rìfá bot request to the joint committee on economic planning and budget committee pé kí àwọn náà kí wọ́n ṣiṣẹ́ lórí rẹ̀ túwé túkọ̀ lórí rẹ̀ kí wọ́n sì jábọ̀ padà lọ́jọ́bọ̀ thursday ọ̀sẹ̀ tí ń bọ̀ yan ni ìpínlẹ̀ èkó ìjọba ìpínlẹ̀ èkó wọ́n utilize àwọn debt capital market wọn láti finance major infrastructure and social development project èyí tó ń lọ lọ́wọ́ nípínlẹ̀ èkó in order to drive the economic transformation forward bí yẹn bó ti ṣe wà nìyẹn o wọ́n proceed wípé proposed bond yìí kí ni wọ́n fẹ́ fi ṣe wọ́n máa prioritize ẹ̀ lórí àwọn project tó ń lọ lọ́wọ́ ni bíi new mercy children hospital gbogbo ilẹ̀ mọ̀ èkó ló wà o lagos island general hospital bẹ́ẹ̀ náà ni lagos railway mass transit wọ́n fẹ́ fi parí rẹ̀ nìyẹn omu creek bridge wọ́n fẹ́ fi parí ìyẹn náà ni and other strategic infrastructure projects across lagos state bí àwọn iṣẹ́ yẹn ti fi ṣe fẹ́ lọ nìyẹn ìdí èyí tí wọ́n ṣe gbé ìwé náà lọ sílé ìgbìmọ̀ asòfin ti ṣe bílíọ̀nù lọ́nà igba náírà 200 billion naira ẹ̀kọ́ yọ 1 billion orí ẹ̀kẹ́ kan pèmí kẹ́ ẹ kó fẹ́ mi ká fi parí àwọn iṣẹ́ tó ń lọ lù ní sáà tọ̀dọ̀ ti wa náà lápá bíbá ẹ̀ òye yín bẹ́ẹ̀ bí ẹ̀ bó ti ṣe wà nìyẹn kọmíṣánná rọ àwọn lawmakers to please approve the resolution kí wọ́n buwọ́ lù ú to proceed with arrangement for accessing capital market kí wọ́n dẹ̀ ṣe ohun tó tọ̀ àti ohun tí ó yẹ lẹ́ka ètò iṣẹ́ tó ń bẹ nílẹ̀ fún ìjọba ìpínlẹ̀ èkó láti ṣe kó tán síbẹ̀ lagos state government has disbursed 3.1 billion naira as compensation to project affected persons àwọn tí iṣẹ́ àkànṣe ojú ọ̀nà tó ba dúkìá wọn jẹ́ àgbẹ̀ tó gba ilẹ̀ lọ́wọ́ wọn across lagos state ni wọ́n ti yọ̀ǹda owó gbà má bínú pa gba dúkìá lọ́wọ́ rẹ 1 billion naira 3.1 billion naira as compensation to project affected persons àwọn tí dúkìá wọn tó bá iṣẹ́ àkànṣe ìlú tó bá a lọ kódà more than 300 beneficiaries ni wọ́n gba ìwé sọ̀wédowó tá a mọ̀ sí chẹ́ẹ̀kì ni wọ́n ní aláùsá ìkẹjà níbi tí gómìnà sanwó-olu ti sọ pé compensation tí wọ́n ṣe fún wọn yìí kò ń ṣe act of charity o wọ́n ṣe sàárà o kò ń ṣe sàárà demonstration of fairness justice and government commitment ni ìpinnu ìjọba ni láti tòtítọ́ ọnú láì fìyàjẹnikẹ́ni láì gbẹ́sẹ̀lẹ̀ dúkìá ẹnikẹ́ni lábẹ́ land use act ni àwọn gbọ́dọ̀ fìfì ni àdéhùn àwọn wípé ẹni abá ti gbalé tá a gbalẹ̀ rẹ̀ á sanwó gbà má bínú fún bí èbó ti ṣe wà ní gómìnà sanwó-olu wọn á rọ àwọn recipients tí wọ́n jẹ àǹfààní to invest the fund wisely kí wọ́n ná owó yìí dáadáa fún mọ̀lẹ́bí wọn torí ọjọ́ ọ̀la wọn ẹni tí òótọ́ ti gbalẹ̀ rẹ̀ kó lọ́ra lẹ̀ míì ẹni tí wọ́n ti gbalẹ̀ rẹ̀ kó lọ́ra lẹ̀ míì gbogbo ẹ̀ ni gómìnà ń gbà wọ́n ní àmọ̀ràn nínú goodwill message tí wọ́n gbàgejì gómìnà ìpínlẹ̀ èkó dr kadri ọbáfẹ́mi hamza àti wọ àwọn beneficiaries yìí to reciprocate kí àwọn náà dá ojú àánú yìí padà fún ìjọba nípa kíkópa nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà pẹ̀lú bíbẹ̀rẹ̀ sí ní gba káàdì ìdìbò pvc kọ̀rọ̀ forúkọ lẹ̀ ní ọ̀rọ̀ tirẹ̀ permanent secretary lagos state land bureau ọ̀gbẹ́ni kamal olówó ságo wọn kàn sára o fún àwọn tí wọ́n gba dúkìá wọn náà pé wọ́n ṣe sùúrù for their patience and sacrifice wọ́n ni wọ́n ṣe sùúrù dáadáa títí di àkókò yìí on behalf of the beneficiaries adeboru àti ìlú ìgbogbo bami ọbásẹmi òkàṣà alidupe lọwọ ìjọba ìpínlẹ èkó fún àdéhùn tí wọn ṣe fún wọn o wọn ní látọdún 2016 ni wọn ti retí owó yìí kò tó di pé wọn dá wọn lóhùn lọdún 2026 tá a wà é owó náà approve fund gómìnà sanwóoru sọ pé wọn ti buwọ́ lu fund fún construction of permanent national youth service corps tó máa jẹ́ ti àwọn agùnbánirọ̀ ní àgbọ́wá wọn ti buwọ́ lu ìyẹn náà
won ni yegan na gbogbo awon ti won gba ile lowo won ti won fe fi ko camp fun awon agunbaniro won no ma sanwo gba ma binu fa won na ti o du di opadu odun ti a wa yi se ri pe ijoba ipinle iko gomina babajide sanwo olu won o je to eleto mole won o teyan lojumole gbale awon eniyan you know n ton pe mi that is a sign of good example from a good leader ton pe ni apere latodo asiwaju niye eh bi yen bo se wa niyan o ah iwo ti won gba dukiya re tete lo gba owo compensation fee e lowo ijoba ijoba ti e ti ni oruko yin le kaduko ma gba ti e loko okan ijeji ni e je lo sodo won nursing workers awon nurse ti won sise pelu ijoba ipinle ko lawon primary care board won ti kan sara o for their dedication, hard working, and important role in improving health despite the challenge of their work. When I was not, since she shared all our levels, and our body, we must solve and coin, Timo Solen coin, Tebade Health Care Center across the state. Lower tower, ya will not see the one she shared Takutaku, Gundewani, Health Care Board, Gundembe, Akoriagba, from Premier Care Board, Nick Mele, Kodokita Ibrahim, Mustafa, you want sorrow, you would enough, one nurse. 2020-16 North Leader Retreat. Eleyi ti won pe akuri re ni restored to lead, strengthening bond, renew energy. Yen wi pe isiso loju pada fun a ise akikoju ti awon nurse ti won se ati ireti otun agbara awon nurse lawon lewusan alabode wa. Dokita Mustafa ro awon nurse at awon alaare yolomo atomo oponlu ti won gbe wa be pe ki won ma samulo be dada pe service won o ti ya laro oto to take care of their health, learn new skills, embrace innovation. Won de ro awon nurse na pe ko lo wa imo kun mo ko fogbon kun ogbon o loju na ati je ki ise won ko gberu si siwaju nu oro ti re director nursing service ni pele Eko Abiliko Anne oyi sonya won ni ododun ni idanileko na ma nwaye fun awon nurse lati fi imo kun mo won pelu ajosepo ijoba ipinle Eko arabinrin oyi sonya se alaye wi pe inu awon dun bi idanileko na ti se waye yo tu je itaniji ati ifokan si fun awon nurse lati mu ise idole mi igbebi itoju omo opondo ati oloyun ni babara si lenu ise won eje n tesi waju eyan mo Gen Z e wa gbo o ha ni dake ka ma wo yin ran kojo la yin o baje ni o se gbe amoran kala fun obi ati alagbato and all caregivers to make sure lati gba awon omo won niyanju to embrace positive and intentioned parenting ki won toju omo won daada ni perepepe ki won raise won responsibly ki won ba yomo panle laujo wa nibi oro yi nibi ti o ti waye nibi parenting program kan itoju idanileko fun awon obi nibe ni commissioner for women affairs and poverty alleviation Abeleko Bolaji dada ti wo yi oro na bi pe opolopo obi ode oni ipe nija lo nkoju won opo won o mojuto imo technology social media ati egbekegbe ti awon omo won ko asilugun egbogi oloro ati bebe lo lo nba ya awon ogo were je tori opolopo obi ni obi kita fun itoju awon omo won won la awon generation of Z Thomas Gen Z to gba yi kan sin won ti buri ero ayelujara je o won ti ba adugbo je e ti ba adugbo je won ti ba adugbo won omo yi ti ba adugbo je o won fi ni ka moju to won ni bere pepe director of women rights and health project Abeleko Bose Irunsi awon na won se pe won ke si awon obi lati mo ru ilana ogbon nu ti won ma fi to awon omo won ki won si ma ma lu awon oro ti obi ti mu awon oro alufasa awon oro eda awon oro bi epe ati awon oro ti obi ti mu loju awon omo kekeke kon ma ba ko si opolo won akowi ajo na arabinrin ria na to ajibike onigbanju won sa apejuwe family has the first code where children learn love, respect, discipline, responsibility, compassion and integrity won ni pe ebi ni ile eko akoko nige bi iwe mimo mejeji ti se so be la won mo tin ko eko nipa ife ibowo fagba ikura ni ni ijanu imojuse eni anu iwa arele ati bebe lo bi yen ti se wa lapa abeyan oni eje n tesi waju o futi maternal newborn child adolescent health and nutrition into kan ti mo so le nkan wi pe awon omo ti won o jeun kanu awon omo ti won wa malnutrition te pe won o lo okun ninu egun ara won jogbodo enu ara won jogbodo ijoba ipinle Eko ti bere sori akoko lati toju awon omo na dara dara urgent resident oro ara agbe Eko
láti lọ jẹ àǹfààní nílé ìwòsàn ọmọ tẹ bá rí pé kò ń jẹun dédé gbé lọ ilé ìwòsàn alábọ́dé ìpínlẹ̀ èkó ó ní mo ń sọ nínú àwọn ìyàwó kan tí wọ́n lọ sí ilé ìwòsàn egbe ìdímù lcda níbi tí alága ìjọba ìbílẹ̀ egbe ìdímù lcda prince idris balogun olúọmọ tó ti ṣe ìtọ́jú àwọn ògo wẹrẹ ńbẹ gbogbo abẹ́rẹ́ tí wọ́n gbà fún matrician àwọn ọmọ òkókó ọmọ òpóòlù àwọn ọmọ kéékèèké àtàlàbọyún lánàá yẹ ọ̀fẹ́ ni o eléyìí ni ìlàkàkà ìjọba ìpínlẹ̀ èkó wọ́n ṣe bẹ̀rẹ̀ ètò yẹn fún ti ọdún 2026 ni ó máa wáyé from july 20 to 2024 fún july to 24 kíkálukú kó lọ jẹ àǹfààní abẹ́rẹ́ yìí àwọn ọmọ tẹ́ri pé kò ń jẹun àwọn ọmọ tẹ́ri pé wọ́n níbi kọ àchọ́kọ̀ àwọn ọmọ tẹ́ri bíi pé ọrùn wọn gùn apá àwọn ó ṣe tóróńtóró ẹsẹ̀ wọn ṣe jọ̀gọ̀lọ̀ wọn ni kò ń ṣàfibú o kẹ́ ẹ gbé wọn lọ́kàn lọ gba abẹ́rẹ́ kọ́dẹ̀ gba àwọn oògùn tó yẹ kí wọ́n gba aago mẹ́jọ òwúrọ̀ àtàwọn nọ́ọ̀sì ti máa wà níbẹ̀ títí aago mẹ́ta ọ̀sán ní gbogbo premier care board tó wà káàkiri ìpínlẹ̀ èkó oṣù òdì sọ́lọ̀ ni wọ́n ti ṣe flag off yẹn first lady gan fúnra wọn ni wọ́n léwájú gẹ́gẹ́ bíi dókítà ìbìjọkẹ́ sanwó-olú níbi tí igbákejì aya igbákejì gómìnà ìpínlẹ̀ èkó arábìnrin olúrẹ̀mí hamza ti lọ sojú wọn mẹ́ láti improve free service including immunization vitamin a supplement àti deworming àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ìtọ́jú tó péye nutrition counseling ìdánilẹ́kọ̀ọ́ tuberculosis screening àyẹ̀wò nípa ikọ́ tb àti bẹ́ẹ̀ bọ́ ẹ̀lọ hiv testing àti ìdánilẹ́kọ̀ọ́ nípa health education gbogbo ẹ̀ ni wọ́n kọ́ wọn mbẹ̀ síwájú a special advisor to governor on health dr kemi ogunyemi sọ pé the campaign target children under 5 years pregnant women breastfeeding mothers àti ẹgbẹ́ àwọn adolescents tá a mọ̀ sí ọmọ òpóòlù gbogbo wọn pátá ni wọ́n fi ètò ọ̀hún ràn lọ́wọ́ láti tọ́jú wọn dáradára ẹ jẹ́ lọ sọ́dọ̀ wọn máa láì lóbìí láì ní bàbá ìjọba ìpínlẹ̀ èkó ti tún ìpinnu wọn sọ láti máa dáàbò bo àwọn the welfare of children in orphanage homes across lagos state àwọn máa láì lóbìí tó wà nípìnlẹ̀ èkó ìjọba ní àwọn olùyọwọ́ lọ́rọ̀ wọn minister of youth and social development alàgbà tóyìn ọ̀kẹ́ ọ̀sán ìtólú ni wọ́n sọ̀rọ̀ dánilójú ọ̀hún níbi ìdánilẹ́kọ̀ọ́ oní quarterly stakeholders meeting wọn tó máa ń wáyé níbẹ̀ ni wọ́n ti sọ di mímọ̀ wípé ìtọ́jú tó péye gbọ́dọ̀ máa wà láwọn ilé ìtọ́jú ọmọ aláìlóbìí bẹ́ẹ̀ ni pèsè látọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ èkó gbọ́dọ̀ máa wá and other relevant ministries àtàwọn alẹ́nulọ́rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá láti dájú pé wọ́n ṣe ìrànlọ́wọ́ fún wọn ọwọ́ ní ilé ìwòsàn tí ìjọba bá approve ní kẹ ilé ìtọ́jú ọmọ orphanage home approved by state government ní kẹ máa ní àjọṣepọ̀ pẹ̀lú wọn ètò pàtí ní ìtọwọ́lù ìjọba ìpínlẹ̀ èkó ẹ má dúnàdúrà pẹ̀lú wọn o kọ́mọba gbèrú wà látẹ̀yìn àwọn kéde wípé ìjọba ìpínlẹ̀ èkó wọ́n máa ṣe àfihàn àwọn ètò kan láìpẹ́ láì jìnà tó máa jẹ́ kí àwọn atọ́nà àwọn tó fẹ́ gba ọmọ ńbẹ àtàwọn tó fẹ́ fọmọ ránṣẹ́ síbẹ̀ kí wọ́n ní arrangement tó wà òkè dáradára ẹ jẹ́ lọ sí ọ̀rọ̀ lashma ìjọba ìpínlẹ̀ èkó ti launch 2-day community outreach ní badagry láti gba àwọn èèyàn sí ilé ìwòsàn tó jẹ́ ti alábọ́dé tó jẹ́ universal health coverage ilé ètò ìlera èkó tá a mọ̀ sí lashma tí wọ́n pè ní léyìí tí àjọṣepọ̀ wáyé ní health district márààrún pẹ̀lú dìde foundation tí wọ́n kìkì ètò ọ̀hún họ́ọ̀fù tí wọ́n tún pè kan ní èkóṣá èkó social health alliance láti jẹ́ kí ètò ìtọ́jú àwọn aláìsàn kó tún gbèrú sí láti forúkọlẹ̀ fún ètò ìgbádàndófò health insurance tí ẹ máa jẹ ìgbádùn rẹ̀ gbogbo nílẹ̀ tí wọ́n tán pè ní lashma akọ̀wé àgbà fún àjọ ọ̀hún dókítà emmanuel zamba ni wọ́n sọ pé ètò ìlera èkó táàmọ̀ sí health insurance ètò ìlera èkó ó ti pọ́n dandan fún gbogbo olùgbé ìpínlẹ̀ èkó regardless of their income owó pẹlẹbẹ yòówù tó bá ń gbà lóṣooṣù àbí lọ́sọ̀ọ̀sẹ̀ àbí lójoojúmọ́ ó gbọ́dọ̀ jẹ àǹfààní ètò ìlera èkó bíjọba èkó ṣe gbé kalẹ̀ nìyẹn wọ́n ti wá lọ lọ́n ṣe onídọ́jọ́ méjì ni wọ́n lò ní badagry akọ̀wé ní ẹkùn ètò ìlera karùn-ún nílùú èkó ọ̀gbẹ́ni ọ̀làdàpọ̀ àṣìyàn bí ni wọ́n sọ di mímọ̀ pé yín ará badagry ó yá o ẹ lọ ṣe ètò ìlera èkó mẹ̀ṣílẹ̀ gàtọ̀ pẹ́pẹ́rẹ́ o mẹ̀sọ́kúdà sán àsànjẹ́ pọ̀n ẹ̀yin bàbá ẹ̀yin màmá ó yá o yá gbẹ̀tọ̀mẹ̀ ẹja ìdílẹ̀ ká lọ jẹ àǹfààní tó jọ mọ́ ti ètò ìlera èkó wọn á fún immunization mẹ ẹgbà tuberculosis ẹṣẹ eye screening ẹṣẹ kódà ẹṣiṣẹ abẹ ẹgbẹbí pẹlú ọńdà ìlera èkó yìí ní ẹ ti ṣe wà ní ẹjẹ mélòó kálẹ̀ máa lọ àjọ làmátà ti buwọ́lu
ajọṣepọ̀ ọlọ́dún mẹ́ta pẹ̀lú iléeṣẹ́ China Civil Engineering Construction tá a mọ̀ sí CCECC láti establish Lamata Railway Training Center nílùú Èkó Building Talent náà ni wọ́n pe àkórí rẹ̀ níbi tí arábìnrin Abimbola Akinajọ tó jẹ́ adarí àjọ Lamata ti ṣàlàyé pé agreement yìí láti strengthen human capacity development in iléeṣẹ́ railway transportation ni and to ensure sustainability for the state railway infrastructure bí wọ́n ti ṣe gbé kalẹ̀ ni wọ́n ṣàlàyé pé láìpẹ́ láì jìnà iṣẹ́ náà yóò bẹ̀rẹ̀ yóò máa tún tako skill deficiency and unemployment ọ̀pọ̀lọpọ̀ ló máa tún ríṣẹ́ lábala tìyẹn. Ẹjẹ́ tún tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tó jọmọ́ ti ìdọ̀tí àjọ lọ́mà àti múdára ìlú Èkó lójú wípé ọ̀rọ̀ fọkànbalẹ̀ gbogbo ìdọ̀tí tí wọ́n ń kó torí pé àtúnṣe ń lọ lọ́wọ́ ní olúsoosùn disposal facility progress ó ń progress sí dáadáa ibẹ̀ ni wọ́n máa kódẹ̀ sí láìpẹ́ láì jìnà adarí àjọ lọ́mà dókítà Muyiwa Gbadegese ó sọ̀rọ̀ dánilójú náà nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí iṣẹ́ àtúnṣe tó ń lọ lọ́wọ́ ní olúsoosùn ibi tí wọ́n máa dalẹ̀ sí wọ́n ní gbogbo ojú ọ̀rọ̀ tó ti bàjẹ́ ńbẹ̀ wọ́n máa tún ṣe eré ló máa improve bí àwọn katakata àtàwọn compactor tí wọ́n ń kó ìdọ̀tí wọlé bó ti ṣe máa ráǹfààní láti wọlé sọ̀ bí elékùọ́ tí wọ́n máa dalẹ̀ tí wọ́n sì máa jáde wọ́n ní aráàlú Èkó ẹ sọ pé ẹ lọ fọkàn yín balẹ̀ wípé gbogbo ilẹ̀ tẹ́ rí títí yẹ ó máa pòórá láìpẹ́ láláì jìnà torí pé ayé ti wà láti máa kó àwọn ilẹ̀ náà sí bí yẹn bó ti ṣe wà nìyẹn lórí tí omíyalé àgbàdáyà ṣọ́ọ̀bù ìjọba ìpínlẹ̀ èkó sọ pé àwọn ò ní dákẹ́ àwọn ò fi òpin sí ìṣòro omíyalé àgbàdáyà ṣọ́ọ̀bù akọ̀wé àgbà síjọba ìpínlẹ̀ èkó abilékọ Abimbola Saloon Deyin ni wọ́n sọ̀rọ̀ yìí níbi ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú gbogbo àwọn akọ̀wé àgbà ìjọba ìbílẹ̀ tó ń bẹ nípínlẹ̀ èkó àti LCDA ìlú lórúkọ gómìnà Babájídé Sanwó-Olú sì ni wọ́n ṣe àbẹ̀wò sí gbogbo àwọn àyè tí omi ti ń dà láàmú àtàwọn kànáà tó ti kún kẹ́kẹ́kẹ́ wọn níṣẹ́ yóò bẹ̀rẹ̀ lórí gbogbo rẹ̀ láìpẹ́ láì jìnà láti dájú wípé omíyalé àgbàdáyà ṣọ́ọ̀bù ó dínkù jọjọjọ gbogbo àwọn ilẹ́gà construction tó dẹ̀ wà láwọn agbègbè kan nípínlẹ̀ èkó yóò dohun àfisẹ́yìn tegun alárinfiṣọ wọn rọ resident to support government effort by keeping drainage free of waste and complying with environmental regulations láti dájú wípé a bọ̀wọ̀ fún òfin ìtòjọmọ ti kólẹ̀ kódọ̀tí àti àyíká àlú nílùú Èkó ṣe express confidence that sustainable government intervention gbogbo àìdáwọ́dúró ìlàkàkà ìjọba ìpínlẹ̀ èkó yóò máa lọ lóòrèkóòrè láti jẹ́ pé ààbò wà lórí ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn ní ìlú Èkó ẹjẹ́ ń sọ̀rọ̀ lónìí eléyìí ká máa lọ. Ìjọba ìpínlẹ̀ èkó wọ́n ti launch a 3-day training program to begin implementation of its access to finance for SMEs. SMEs àwọn oníṣòwò kékèké ní ìjẹba wọn tí wọn máa láǹfààní àti gbowó alájẹṣẹ́kù làsmẹ́kù tí wọn máa yáwó èlò owó ńbẹ tí wọn máa fi dókòwò ni àwọn oníṣòwò kékèké ó máa ran àwọn micro small and medium enterprises ó máa ràn wọn lọwọ owó tó máa bí ₦10 million ni wọn máa yá àti single digit interest tẹ pé kò ní ga wọn ní ara just 9% ni wọn máa fi san owó náà arábìnrin Fọláṣadé Ambrose Medebam àwọn ni wọn sọrọ náà nígbà tí director cooperative service dókítà Adeyinka Adeyemi tó ṣojú wọn ń bẹ wípé àwọn oníṣòwò kékèké àǹfààní míì túre fún yìí o láti bẹ̀rẹ̀ sí ní yá owó látọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ èkó pẹ̀lú bank of industry starling bank àtàwọn tó kù lẹ́ka ètò ọ̀gbìn handa tó láti jẹ́ pé àwọn oníṣòwò lẹ́ka ètò ọ̀gbìn manufacturing àwọn tó ń pèsè ohun èlò jáde healthcare education and digital economy wọn máa jẹ àǹfààní ẹ àtàwọn oníṣòwò kéékèèké bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ permanent secretary of the ministry ọ̀gbẹ́ni Babatunde Onígbàjọ wọn sọ pé ọ̀gbẹ́ni Adeniyi Oladokunpọ̀ ló ṣojú wọn bẹ̀ tọ́dẹ̀ ní applicant must not pay any application or training fee ọ̀fẹ́ lẹ́ forúkọ lẹ̀ tẹ́dẹ̀ tẹ̀lé àwọn ìlànà tẹ́sí tètò ya owó lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkó tẹ́sí máa dá padà just 9% interest ló wà lórí rẹ̀ bí ẹ bó ṣe wà fún ọ̀lẹ́ ètò nínú ìyẹn lórí ètò yín ètò wa Èkó ní àwọn òníri jù báyìí lọ lágbára ti ọlọ́run ọ̀sẹ̀ tó ń bọ̀ láàtún máa pàdé láti tẹ̀síwájú iṣẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Olúṣọlá Sanwó-Olú àti igbákejì wọn Dr. Kadri Ọbáfẹ́mi Hamzat lórí ìlàkàkà wọn láti rí dájú wípé ìlú Èkó ó ń tẹ̀síwájú under good governance èyí tó máa jẹ́ inclusive governance ìjọba àjùmọ̀ṣe under the theme plus agenda of the present administration bí yẹn bó ti ṣe wà nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ commissioner for information and strategy ọ̀gbẹ́ni Gbẹ̀ngẹ Ọmọ́tòṣọ́ àti gbogbo àwọn ìsọ̀gbẹ́ wọn Adéyẹmí Arísàn olóòtú mi Abdul Fatahi Abdul Gafar lóko mi kábíyèsí olówó Èkó mo kí ilẹ̀ kan sí gbogbo ọba Èkó mo kí gbogbo yín gbogbo àwọn first class ọba ẹ kú oríire ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì tíjọba ìpínlẹ̀ Èkó yọ̀ǹda fún yín pé kẹ máa fi báṣẹ́ ìlú lọ bí yẹn bó ṣe wà nìyẹn o ọkọ̀ ńláńlá ni ẹ kú oríire gbogbo àwọn tí ò tí gbà yóò tàn kálukú lọ́wọ́ láti dájú wípé iṣẹ́ ìlú Èkó ó ń tẹ̀ síwájú sí ni ẹ má gbàgbé ẹ fi tèmi náà ránṣẹ́ kí mi náà lè máa lẹ́sẹ̀ mẹ́rin bó ṣe wà nìyẹn.
Abdul Fatah Abu Gafar lo ko mi e ja pade lose to nbo baba agbeji tun de ose ni mo to da adamu ti u laye abdallah e ja pade lose to nbo ye kabiti

www.shredderbeats.com.

Yeah.

0: ṣùgbọ́n yorùbá bọ̀ wọ́n ní ẹnu ọlọ́fà wọn láti gbọ́ mọ́tá bàbá akérèrè.
1: èmi abiodun aláṣẹ pé tó jẹ́ wípé tó bá ń pè yẹn láláṣẹ pé ọlọ́run ló sọ pé irú èyàn bẹ́ẹ̀ láti dé nìyàn tó jẹ́ wípé gbogbo àdáwọ́ ọlẹ́ rẹ̀ lọ́lọ́run ń ṣe pé orúkọ táwọn èèyàn pè mí láláṣẹ pé ọ̀rọ̀ ọlọ́run ní kí ṣe nìyàn tó jẹ́ ìṣàṣe pé gbogbo nílà bíbọ̀ mi ọba láṣẹ pé wọ́n wọ mí láti wò mí lọ́sí ojú ayé pé wọ́n sọ láti sọ̀rọ̀ lọ́sí ẹni wọ́n sọ pé wọ́n ní kò ní pẹ́ tán fàlásẹ̀ pé tọ́lọ̀ ń fi ṣàṣe pé
0: kí ni orúkọ yín gangan
2: tí aláṣẹ pé ẹ̀yin olólùfẹ́ mi nílé orúkọ tèmi ni abiodun akínwálé tìlóbù.

0: kíkọ orin jẹ́ nǹkan tó yẹ pé wọ́n ń fẹ́ sí mọ̀mọ́ mi àti bàbá mi ẹnìkan fẹ́ ká tì ẹnìkan fẹ́ kí n máa kọrin mo wá wò pé ìwọ mo fẹ́ ṣe ní méjèèjì mo wá kó méjèèjì yẹn náà mo kó múra tí n bá ti ṣe ilé fún bàbá mi máa mo láìpẹ́ tí n bá ti ṣe ilé fún bàbá mi omi mi láìpẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run à ń ṣe méjèèjì papọ̀ mọ́ra wọn tó
1: dé. Ẹ ṣe méjèèjì papọ̀ ẹ̀ ni. Ẹ kàwé débẹ̀ ni àbí
0: báwo. Nípa tìrí akàwé débẹ̀ náà ní pé spread ni mo lọ ní ọ̀gbọ́ aláàfin ní 50 ni mo lọ. Ìgbà bá sọ pé nípa ká sọ pé a kò ní sàdúrà pọ̀ pẹ̀lú nǹkan tá a mọ̀ náà.
1: Ẹ tí ń bá wọn ṣe ìlú ẹ̀ ní pé bí ọdún náà.
0: A ti ń bá ní pé kí ni a mo bẹ̀rẹ̀ láti ìyá 2007 ni mo ti bẹ̀rẹ̀.
1: 2007 bẹ́ẹ̀ni. Ẹ ti ṣe bí àwọn jáde.
0: Bẹ́ẹ̀ ní 2012 ni mo ní ìfọ̀nba láṣẹ pé ó dẹ̀ ń lọ dáadáa ní ìlú rẹ̀.
2: O ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀. Bàbá ṣe la ṣe pé. O ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé mi. Bàbá ṣe la ṣe pé.
1: Èyí lẹ ṣe àwọn yẹn nígbà yẹn àbí àwọn kan ti kọ́kọ́
0: sọ pé
1: rárá o orí ariwo pé
0: orí yẹn ń lọ dáadáa ẹni tó bá kọ ọwọ́ jù kọ ní èmi gbọ́ngàn mo ṣe mo pè ní ọba lásìkò yìí that was 2012.
1: Ok lẹ́yìn ìgbà yẹn ṣé ẹ fi ṣe.
0: Bẹ́ẹ̀ ni a tún ti ṣe oríṣiríṣi. Mo ti ṣe awímáyẹ̀rù. Mo ṣe ọba ìyanu.
1: Awímáyẹ̀rù ẹ̀yà ni gbogbo ló ń jáde
0: bẹ́ẹ̀. Nínú ẹ̀ mo sọ pé ẹ̀rí gbọ́ aláṣẹ ọ̀run. Bí mo ṣe ń sìn ọ́n bàbá Májèjì ìyá mọ́. Ẹ̀rí gbọ́ aláṣẹ ọ̀run. Bí mo ṣe ń sìn ọ́n bàbá Májèjì ìyá mọ́.
1: Ẹ̀yin tí ẹ̀ gbọ́ ọlọ́run ọba ò ló gbọ́ kẹ́ ẹ jìyà. Orí ibo ni ó ti lè jẹ́ ti gbogbo àwọn nǹkan wọ̀nyí.
0: Tó bá ti lọ sọ́dún máa kí ó máa.
1: Sọ́dún máa kí
0: á gbé yá rẹ̀ ní. Tó bá ti lè ti aláṣepọ̀ òjìnà.
1: Aláṣepọ̀
0: òjìnà.
1: Gbogbo àwọn álbọ̀mù yẹn. Bẹ́ẹ̀ wọ́n yà rò mẹ́ta ìdọ̀bẹ̀ ìlú. Ewu lẹ́yìn fẹ́ ṣíṣe ìkẹta.
0: Ilé ìta wa ṣẹ̀ṣẹ̀ bí wá ga tó jẹ́ ká wá sórí. Alágbára ilé àti olórí ìfìdímí. Àwa pawọ́pọ̀ àti ṣalágbára.
1: Kí ṣe ẹ̀yin nìkan lẹ ṣe.
0: Bẹ́ẹ̀ni ṣùgbọ́n èmi gangan ni mo pòjúṣe ni mo ní. Bẹ́ẹ̀ni.
1: Kí ni ó wà ní alágbára tó ní oríṣiríṣi alágbára lọ́wọ́ àwọn adarí wa alágbára kan ni bàbá àdàkàn náà báyìí alágbára kan ni agbára lọ lóríṣiríṣi omi abẹ́rẹ́ alágbára ránpọkùnrin kan náà pilọ́ọ̀tì alágbára ni nínú ìlànà tọ̀dọ̀ tiẹ̀ náà irú alágbára wo ni tọ̀dọ̀ tiẹ̀.
0: Ẹ̀yìn ẹ̀rọ náà ni mo fi sọ pé òun alágbára.
1: Ọ̀rẹ́ mi alágbára.
0: Bẹ́ẹ̀ ta lẹni tó da ogun wa ta ló sì ṣèdájọ́ gbogbo wa alágbá ọlọ́run nìkan ni.
2: Mo ní òun lọ́ba títí ayé kò ṣẹ lómìíràn. Òun lọ́ba tí gbogbo ayé àforí balẹ̀ fún. Alágbára ńlá kò sẹ́ni tó dàbí rẹ̀. Bọ̀mọ̀ bá wáyé. Wọ́n sọ pọ́run lò ó ti wá.
1: Wọ́n sọ bẹ́ẹ̀.
2: Bèèyàn bá kú wọ́n sọ pọ́run là ń lọ.
1: Àmọ́ sọ
2: pọ́. Ọba tó ṣẹ̀dá ọrùn mo gbó ṣùgbà fún ọ.
1: Ṣùgbà fún ọ.
2: Ọba tó ṣẹ̀dá ọrùn mo gbó ṣùgbà fún ọ.
0: Alágbára yẹ ó ṣiṣẹ́ ńlá
1: ni. Ní ìbámu ní alágbára ló fẹ́ jáde.
0: A ti wà lọ́jọ́ máa ti báyìí a ti release ẹ̀ báyìí.
1: So ẹ ti release
0: ẹ̀. Bàbá ti wà látọ̀ pé aláṣẹ pé original lórí ọjọ́ máa.
1: Orí aláṣepé le pé oríṣiríṣi ní àfi pa bè tí ẹ yọ àbí pé aláṣepé pélé.
2: Ó ní òrìṣínà ni bẹ́ẹ̀ ni bàbí.
1: Tó bá ti lọ táìpẹ́ ẹ̀ tán.
0: Aláṣepé òrìṣínà alágbára náà kọ́kọ́ máa
1: rí. Alágbára náà kọ̀ọ̀kan rí. Adúpẹ́ púpọ̀. Ṣùgbọ́n o fẹ́ bèèrè ìbéèrè kan. Olórin ìlú mẹ́wọ́ àwòkọ́ṣe ẹ̀.
0: Ẹ ṣe ọ̀bà fún ìbéèrè yẹn. Olórin tí mo wà pé òwòkọ́ṣe náà ni. Dr. Nlanre Teriba Apeoṣe. Torí pé ó dáa sí mi ló ṣe mí lánàá. Àánú tó dẹ̀ ṣe mí yẹn ni ìní gbàgbé
1: láíláí.
0: Ìgbàgbé láíláí. Láíláí. Ó dúró pé ẹnu yìí lèmi náà fẹ́ dàbí rẹ̀. Lèmi náà lè máa ṣe fáwọn tó tún bọ̀ lẹ́yìn ìpèmí náà.
1: Ṣá o jẹ́ tiẹ̀ ní ìpèníjà kankan nígbà tẹ bẹ̀rẹ̀ iṣẹ́ orin kó tó di wípé ẹ bẹ̀rẹ̀ sí àwọn jáde.
0: Ìpèníjà pọ̀ tó bá ní pé ká sọ ẹ̀mọ ijọ́ mi tá lọ bù mí tí ò yẹn ṣòwò.
1: Olórin kan náà kọ.
0: Bẹ́ẹ̀ ni àmọ́ ijọ́ mi jẹ́ pé nígbà tí o bá sí nǹkan tá a fẹ́ jẹ àkàn dàánú délẹ̀ ni. Ṣùgbọ́n tá a máa sọ nípa ìpèníjà ẹni tó bá ti ní ògo ó gbọ́dọ̀ mọ̀ ní.
1: Ní ìpèníjà ẹ ṣeun lẹ́ẹ̀kan sí orí alágbára tó wà níta
0: lọ́wọ́lọ́wọ́ báyìí.
1: O ní ẹ ṣe wá ní agbára ọlọ́run yọ bá ajé láṣẹ Èdèmàrè. Ǹjẹ́ ẹ máa ń ṣe eré ìta? àbí àwọn nìkan
0: a máa ṣeré ìta o
1: àwọn àwọn olóòlì pè ní
0: kò sẹ́ni tí ò ní pùwà bí a bá kúrò ní stúdíò tàwa ìsìn ìṣàgámù máa ń gbà lọ báyìí
1: òkè lẹ́ẹ̀lọ sí ṣàgámù
0: àpẹ lọ sí eré
1: bẹ́ẹ̀ lẹ́yìn tí ó túmọ̀ sí wípé
0: kò síbi tá a lè lọ
1: sí ẹ ò lè lọ àǹdẹ òjò ní
0: ẹgbẹ́
1: kankan
0: sọta
1: kẹ ẹ ti kọ rẹ ẹgbẹ́
0: ìyẹn
1: ọlọ́lọ́gbọ́n níbi gbogbo
0: ìdìbò tí wọ́n bá pè yín
1: sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ owó ni wọ́n lè pè ní sí kótó di wípé
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi náà ni
2: 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0077 0
3: gbogbo ni lo wa nbe ke ba mi sume ke de download e se pupo.

aago méjì àṣálẹ̀ ti lò ẹkọ àjálẹ o a máa kú iṣẹ lónìí ròyìn àgbáyé wèé tó ń dé sétí ìgbọ yín láti lè ṣe bond fm 92.9 ìkẹjà nípínlẹ èkó ṣíwájú ẹgbẹ kókó tó ń bẹ nínú ìròyìn náà ìjọba ìpínlẹ èkó ti ṣe àdínkù sí owó ọkọ lake ferry bẹẹ ni wọn ṣí àwọn ọkọ ẹlẹ́rẹ̀ ntíríìkì àtàláfẹ́fẹ́ gáàsì kalẹ̀ fún ìwúlò aráàlú ìjọba àpapọ̀ ṣe àtúnṣe sí hajj terminal tó ń bẹ nípínlẹ̀ èkó ìpínlẹ̀ kano ni wọn yóò tún mọ́wọ́ kàn láìpẹ́ láì jìnà àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu ìṣòwò ìlúmọ̀kùmọ̀kun ìyẹn icpc sọ pé òṣìṣẹ́ àlùjọ̀nù tó ń gbowó tí òṣìṣẹ́ ó tó ọgọ́rùn-ún mẹ́sàn-án àti mẹ́jọ ti ọwọ́ bà lẹ́ka iléeṣẹ́ ọlọ́pàá àtàwọn mínísírì márùn-ún bẹ́ẹ̀ lówó tó ń wọ bíi mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún mẹ́sàn-án ó lé méjìlélógójì ni wọ́n ṣàwárí o.

nílẹ̀ òkèrè. Ìjọ Vatican sọ pé kò tí sí ìdájọ́ lórí òjíṣẹ́ Ọlọ́run Rukuniki tí wọ́n fi ẹ̀sùn egbògi olóró kan nílẹ̀ òkèrè. Wàyó, ìròyìn náà rèé lákọ̀tún láti ẹnu Abdul Fatahi Abdul Gafar. Ìjọba ìpínlẹ̀ Èkó láti ọ́fíìsì àjọ tó rí sí alagbalugbu odò nípínlẹ̀ Èkó Waterways Authority sọ pé àwọn ti ṣe àfihàn àwọn ọkọ̀ ojú omi ìgbàlódé tí ó máa lo afẹ́fẹ́ gáàsì àti ẹ̀lẹ́ntíríìkì tí wọ́n ti ṣe àdínkù sí owó tí aráàlú yóò máa san kí lílọ bíbọ ọkọ̀ ojú omi lè ba rọrùn fún àwọn èrò ọkọ̀. Adarí iṣẹ́ àjọ Lásùà Ọládàyọ̀ Ibrahim ló ṣe àlàyé ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ wípé wọ́n ṣe léyìí láti jẹ́ kí afẹ́fẹ́ gáàsì kí ó tún rọrùn fún ọkọ̀ ojú omi ní lílò àti iná ẹ̀lẹ́ntíríìkì láti ṣe àdínkù sí owó gọbọi tí wọ́n fi ń ra epo bẹntiróòlù fún lílọ bíbọ àwọn ọkọ̀ náà. Àlàyé tẹ̀síwájú wípé ọ̀pọ̀ èrò ọkọ̀ ni wọ́n ń fajúro sí owó ọkọ̀ ojú omi tó ń gbẹnu sókè látàrí epo èyí tó wọn kò gògògó. Ìta àgbọ̀ sọ pé àjọ Lak Ferry gbé ìgbésẹ̀ náà láti jẹ́ kí aráàlú má bàa kórẹ̀wẹ̀sí ọkàn lórí wíwọ ọkọ̀ ojú omi láti agbègbè Falọmọ, Badagry, Ìkòròdú, Ìjẹ̀gun Ẹgbà àti ìbílẹ̀ Oil and Gas tí wọ́n ṣe àtìlẹ́yìn fún wọn kí lílọ bíbọ ọkọ̀ náà kò lè bàa rọrùn. Wọ́n ní àjọ Lásùà tún ṣiṣẹ́ pẹ̀lú ilé-iṣẹ́ afẹ́fẹ́ gáàsì CNG àti ẹ̀lẹ́tíríìkì láti dájú pé àwọn ọkọ̀ náà kò wà lárọ̀ọ́wọ́tó aráàlú lówó péléńjá tí wọn ó máa fi rìn àjò náà. Ìjọba ìpínlẹ̀ Èkó pàápàá àjọ tó rí sí lọ bíbọ ọkọ̀ ojú ìrìnà ti ṣe àlàyé wípé ìjàm̀bá kan ló ṣẹlẹ̀ ní òpópónà ojú ọ̀nà márosẹ̀ Èkó sílùú Ìbàdàn lágbègbè Afárá Kárà ló jẹ́ kí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ó ṣẹlẹ̀ ní agbègbè náà. Àjọ Lasma sọ pé lọ́wọ́ báyìí wọ́n ti ṣe ìdáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tó ṣẹlẹ̀ ńbẹ̀ lótòótọ́ ó dá họ́wùhọ́wù lẹ̀ tí ọkọ̀ sì tò lọ́lọ́pọ̀pọ̀ gbọọrọ láti Kárà Bridge lọ sí New Garage àti jù bẹ́ẹ̀ lọ tí àwọn tó rìnrìn àjò lọ sí ìpínlẹ̀ Ògùn tí wọ́n sì dúró wámúwámú fún ọ̀pọ̀ wákàtí. Àjọ Lasma sọ pé súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ọ̀hún ló tún gbéra láti mòwé ìbàfò lọ sí ìlú Èkó tó yẹ pé lọ́kọ̀ọ̀kan bí ẹni sún bí ejò ohun ìgbín ni àwọn ọkọ̀ ọ̀hún rìnrìn àjò wọn. Àjọ náà rọ àwọn aráàlú láti ṣe sùúrù bọ̀wọ̀ fún òfin ìrìnà àti àwọn òṣìṣẹ́ Lasma tó ń bẹ lójú pópó kí lílọ bíbọ ọkọ̀ náà kó lè bàa tún já gaaraga sí. Ẹ̀wẹ̀, àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu ìṣòwò ìlú mọ̀kùmọ̀kùn bíi owó ilẹ̀ ìyẹn ICPC sọ pé àwọn ti ṣàwárí àwọn òṣìṣẹ́ àlùjọ̀nú tó ń gbowó oṣù tí ò ṣiṣẹ́ o nílé-iṣẹ́ ọlọ́pàá àti ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì jẹ́ pé ayédèrú ni wọ́n tí wọ́n sì ń gbowó oṣù oṣooṣù. Alága àjọ ICPC Ọ̀gbẹ́ni Musa Adamu Aliu ló tún fọ ìròyìn ọ̀hún fún àwọn oníròyìn wípé iṣẹ́ ìwádìí pẹ̀lú ilé-iṣẹ́ ICPC ló jẹ́ kí ọwọ́ pálábá àwọn oníṣẹ́ láàbí ọ̀hún ségi láì mẹ́ni ń gbowó oṣù tó sì ń jáde lápò ìjọba. Wọ́n ní àwọn afurasí 89 lọ́wọ́ túbà bẹ́ẹ̀ ni wọ́n sọ di mímọ̀ pé ilé-iṣẹ́ ọba márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ níṣẹ́ láàbí ọ̀hún ti ń ṣẹlẹ̀ àwọn tọ́wọ́ sì bá àwọn ó jẹ̀yàn wọn níṣù. Wọ́n ní owó tó wọ bíi 1,992,000 ni wọ́n tún ṣàwárí tí wọ́n fẹ́ ṣe báṣubàṣu. ICPC sọ pé orúkọ àwọn oníṣẹ́ láàbí ọ̀hún ó ń bẹ nínú ìwé àjọ ó ń bẹ nínú owó oṣù látọ̀dọ̀ ìjọba àpapọ̀ tó sì jẹ́ pé wọ́n rí ọ̀hún òṣìṣẹ́ ọ̀hún tí wọ́n sì ń gba owó lóṣooṣù. Wọ́n ní iṣẹ́ ìwádìí ó sì ń tẹ̀síwájú di àkókò tá a wà yìí o. Mínísítà tó rí sí ọ̀rọ̀ lílọ bíbọ ọkọ̀ òfurufú nílẹ̀ yìí àti ààbò ojú ọjọ́ Ọ̀gbẹ́ni Festus Kìyámù kí ìrírí wọn lè bá àtúyà lára ọ̀tọ̀. Ọ̀gbẹ́ni Festus Kìyámù sọ pé ìlàkàkà ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ètò ọ̀hún jẹ́ láti jẹ́ kí lílọ bíbọ àwọn alálàájì lọ sókè òkun lè bá àtú rọrùn fún wọn. Wọ́n ní tọ́ba ṣe tán ní ìpínlẹ̀ Èkó wọ́n darí sí ìpínlẹ̀ Kano àtàwọn agbègbè mìíràn. Wọ́n ní lọ́wọ́ tá a wà yìí Hajj Camp ọ̀hún Hajj Terminal náà ni wọ́n sọ pé ó ti rí ìdàgbàsókè o ibi tí aráàlú ó ti máa gba ọjà tí wọ́n sì máa di ẹrù wọn láì sí kọlù kọ́họ lásìkò tí wọ́n bá ń gbéra àti àsìkò tí wọ́n bá ń dé.

yóò gba ènìyàn tó tó bí ẹgbẹ̀rún mẹ́jọ àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹgbẹ̀rún mẹ́jọ àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àwọn arìnrìn àjò háàjì ni àkókò kan náà tí wọ́n máa kó ẹrù pẹ̀lú àtìlẹ́yìn àwọn kọ́sítọ́ọ̀mù àti immigration o. Alága àjọ fáànù Abdullahi Gangige sọ pé àtúnṣe náà wáyé látọwọ́ ìjọba àpapọ̀ láti jẹ́ kí ìrírí àwọn alálàájì kó tún yà láàárọ̀ ọ̀tọ̀. Àjọ tó rí sí ètò ààbò lórí iṣẹ́ ìwádìí àwọn iléeṣẹ́ bàálù àti àjọ NCAA ti fọwọ́sowọ́pọ̀ láti mú ìdàgbàsókè bá àwọn tó rìnrìn àjò ní pàápàá tí ìjàm̀bá bá ṣẹlẹ̀ sí mọ̀lẹ́bí wọn ní àsìkò tí wọ́n bá ń balẹ̀ pẹ̀lú iléeṣẹ́ bàálù láti rí dájú wípé ẹ̀tọ́ tó péye ó jẹ́ tiwọn. Ìlú Àbújá ni ìpàdé àsọyépọ̀ ọ̀hún ti wáyé láti dájú pé ìdáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì wáyé o ní gbogbo ìgbà láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn mọ̀lẹ́bí tó bá lo ọkọ̀ bàálù. Adarí alūkkóró fún family assistance nínú àjọ ọ̀hún abilékọ Fúnkẹ́ Adébáyọ̀ Aróójọbẹ̀ sọ pé èròǹgbà yìí wáyé láti dájú pé àwọn mọ̀lẹ́bí ní pàtó ìròyìn tó bá ṣẹlẹ̀ àti àkókò tí ìjàm̀bá bá ṣẹlẹ̀ àti ìrànlọ́wọ́ tí ìjọba ó tún ṣe fún wọn nígbà tí ìjàm̀bá bá ṣẹlẹ̀. Wọ́n ní eléyìí yóò jẹ́ kí iṣẹ́ wọn kó tún yà láàárọ̀ ọ̀tọ̀. Ìròyìn àgbáyé lẹ̀ ń gbọ́ o láti iléeṣẹ́ Bond FM 92.9 Ìkẹjà nípínlẹ̀ Èkó.

بعد عليه.

jọ láwà báyìí aago mẹjọ lólò nìkan gbó àti gbogbo etí tó ń gbọ àní àṣálẹ ti tò ní pé ẹka lẹni gbogbo tí ẹ ti ń gbọ wá ẹ kú iṣẹ èní ìdùmàrẹ ọba àánú àdìṣẹ gbogbo aládé bond fm 92.9 ọlẹ ti ń gbọ wá iléeṣẹ rédíò tó ń lọ wájú táwọn tó kù ń tẹlé adéyẹlẹwù àrà ẹlẹwù wọ̀nyí wọ̀nyí àdúpẹ fọlọrun tó dirí ẹwà fákùkọ wa láti sí títí di aago méjìlá òru èmi pẹ̀lú iná ni alága òkè pọ̀ abiodun fọlọrun sọ lórúkọ mi àwọn ètò gbàǹkàngbàǹkà àwọn ètò tó ní kìmí àwọn ètò tẹ máa rọgbọn ìmọ̀ àti òye kọ́ńbẹ̀ náà la máa mú wá sí etí ìgbọ̀yìn ní báyìí a máa lọ sí orí ètò wa ètò yín òpó ìgbàlà pẹ̀lú bàbá nínú olùwà prophet lagun adésọyà ẹ ti mọ̀ wọ́n bí ẹni mowó àwọn náà ni olótú àti alákòóso ìjọ ccc elbarak parish ni mo ṣe ẹ wá nǹkan fìdílé láti gbádùn bàbá fún ti

0: ìjọba láyé Jésù jọba lọ́rùn. Ọ̀rọ̀ ìwé mímọ́ sọ pé ní orúkọ rẹ̀ ni gbogbo eku yóò wọlẹ̀. Olúwa àwọn olúwa, ọba àwọn ọba, ọba kan tí a kìkì kì tá ò lè kìtàn, ọba tí ń gbani lọ́jọ́ ogun bá le.
1: Àwọn òórùn Fáyọ̀mí kò sọ pé nítorí pé ọ̀pọ̀ ènìyàn ló ti kú tí wọ́n ti fi lẹ̀ ṣàṣọ̀bọ̀ra. Ohun olúwa náà àánú rẹ̀ lókè mi àti rẹ̀ yẹ láti jẹ́ alàyè lónìí. Torí pé tá a bá rí kàkà ní mílí méjì mẹ́ta, ẹ rí pé ọ̀pọ̀ òjò ló ti rọ̀tí ilẹ̀ ti fi mu. Orí ọ̀fẹ́ la rí gbà lọ́dọ̀ rẹ, kì í ṣe mímọ̀ ṣe wa kí la jẹ́ kí la mọ̀ kí la lè dáṣe bí kò ṣe nípa agbára Ọlọ́run. Orí ọ̀fẹ́ yìí náà la tún rí gbà lónìí, tá a tún lè kalẹ̀ sórí ètò lénìí ètò yín ètò wa òpó ògbàlà.
0: Àwọn bàbá mi Rẹ́fẹ̀rẹ́n Dr. Lago Adesanya ti tún wà ní yàrá gòdò pẹ̀lú mi nígbà tí wọ́n máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Tí wọ́n máa mú wa lọ sínú àwọn àṣàyàn ọ̀rọ̀ Ọlọ́run lọ́lọ́kanòjọ̀kan gẹ́gẹ́ bí ìṣe wọn lórí ètò yìí. Tí wọ́n jẹ́ olùṣọ́àgùntà àgbà ti ìjọ Celestial Church of Christ Àfonífojì Ìbùkún Parish tí ó wà ní Mushin ní ìlú Èkó. Ẹ̀yin ìjọ mímọ́ ti Kristi láti ọ̀run wa tí ó wà ní Agege Motor Road ní Mushin ní ìlú Èkó. Nígbà tí àkókò ọ̀rọ̀ Ọlọ́run bá tó àwọn bàbá wa Rẹ́fẹ̀rẹ́n Dr. Lago Adesanya yóò máa bá wa sọ̀rọ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣe mi lórí ètò yìí káwọn bàbá wa tó wọnú agba mi ọ̀rọ̀ Ọlọ́run lọ. Fún gbogbo ẹ̀yin tí ẹ ní ohun kan tí ẹ fẹ́ bá àwọn bàbá sọ ní ìdá kọ́ńkọ́ tàbí ẹ fẹ́ kí àwọn bàbá kó gbàdúrà fún ọ. Àmọ́ ní ohun kan tó ń yọ ọ́ lẹ́nu yálà bóyá fún ìdí kan tàbí ìdí kejì, ayé ti kàn dé àìmọ́ṣe sí ọ. O ní oore ọ̀fẹ́ láti pe àwọn bàbá wa fún àdúrà tàbí ìmọ̀ràn tó yọrantí. O ní oore ọ̀fẹ́ láti pe àwọn bàbá mi Rẹ́fẹ̀rẹ́n Dr. Lago Adesanya lẹ́yìn ètò yìí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n pè fún ọ yìí. Nígbà tí wọ́n máa pàṣẹ ọ̀rọ̀ sínú ayé rẹ̀ tí gbèsè ayé rẹ̀ ò sì ní rí bákan náà mọ́. Ẹ pe àwọn bàbá mi Rẹ́fẹ̀rẹ́n Dr. Lago Adesanya sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. 070-65-89-6331 tàbí kí ẹ pé 080-59-68-1221 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 080-59-68-1221
1: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ pé àwọn bàbá wa Rẹ́fẹ̀rẹ́n Dr. Lago Adesanya sí rè lẹ́yìn ètò. Mo sì ń gbàládùra pé gbogbo àwọn èrè tí bàbá ó máa sún fún ọ ni ó máa mọ́ ọ lórí tí ó máa tó ayé rẹ ṣe tí gbèsè ayé rẹ ò sì ní rí bákan náà mọ́. Ní gbogbo àṣálẹ́ ọjọ́ Wednesday ní dédé agogo mẹ́jọ lẹ́ máa bá àwọn bàbá wa Rẹ́fẹ̀rẹ́n Dr. Lago Adesanya pàdé lórí ètò yín ètò wa bó gbàlà ètò yín rere tá a máa mútọ̀ yín wá lọ́gọ̀ọ̀kan bí tá a wà yìí ní Bond FM 92.9 níbi tá a ti ń dábí ẹ̀dùn tá a rọ̀ bí òwe. Àyà wa ti wá bẹ́lẹ̀ báyìí torí àwọn bàbá wa ti wà ní ìkàlẹ̀ báyìí láti máa mú wa lọ sínú àwọn àṣàyàn ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn àṣàyàn ọ̀rọ̀ Ọlọ́run látorí ìtẹ̀mí mọ́ Ọlọ́run wá gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣe lóòrèkóòrè. Nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run ìyè ni ìbùkún ń bẹ nínú rẹ̀, ìwòsàn ń bẹ nínú rẹ̀ fún gbogbo ọkàn tó rẹ̀ gbà láàyè láti tún lé ayé rẹ̀ ṣe. Ọ̀rọ̀ ìrírí náà la tún mú tọ̀ wá lónìí fún gbogbo etí tó ń gbọ́ mi lákòókò yìí. Mo sì gbàládùra pé ìgbé ayé rẹ̀ ò ní wà bákan náà mọ́. Olúdọ̀tun ọmọ Kọ́ládé òun lèmi ń jẹ́ àkànjẹ́ olóhùn ọ̀rọ̀ tí ń fojoojúmọ́ wọn Ọlọ́run ọba tí ń ṣàtọ́kùn ètò yìí ní gbogbo àṣálẹ́ ọjọ́ Wednesday. Ire lojú owó rí o, ire lojú wa yóò máa rí. Ní báyìí a máa pe àwọn bàbá wa Rẹ́fẹ̀rẹ́n Dr. Lago Adesanya wọlé báyìí àwọn bàbá wa Rẹ́fẹ̀rẹ́n Dr. Lago Adesanya àwọn olùṣọ́àgùntàn àgbà ti ìjọ Celestial Church of Christ Àfonífojì Ìbùkún Parish tó wà ní Challenge Bus Stop ní Mushin ní ìlú Èkó. Àwọn ni ó máa mú wa lọ sínú àwọn àṣàyàn ọ̀rọ̀ Ọlọ́run láti orí ìtẹ̀mí mọ́ Ọlọ́run wá gẹ́gẹ́ bí ìṣe wọn. Ẹ máa bá wa bọ̀.

0: mwega na kura.
1: Yes. Hallelujah.
0: Adana Lufthansa aktarı kim oluyor? Eylül Fethi'ne kadar. Eylül Fethi'ne kadar. Onu varsalık meydan alıp eder. Yaş ekin bulur. Onu varsalık eder ekin.
1: Mowili ayami.
0: Mowili ayami.
1: Niti wa awo eniyan.
0: Niti wa awo moti enoti.
1: Ki alero.
0: Eh.
1: Ki ole fi wa ha.
0: Kí wọ́n bá lè rí wípé.
1: Ẹ̀rọ ni àwọn fúnra wọn fún ara wọn.
0: Ẹ̀rọ ni ènìyàn fún ara rẹ̀.
1: Nítorí pé.
0: Nítorí pé.
1: Òun tí ń ṣe ọmọ ènìyàn.
0: Òun tó bá ń ṣe ọmọ ènìyàn.
1: Ó ń ṣe ẹran.
0: Ó ń ṣe ẹran.
1: Àní ohun kan náà ni ó ń ṣe wá.
0: Ohun kan náà ló ń ṣe wá.
1: Bí èkíní ti ń kú.
0: Bí èkíní ti ń kú.
1: Bẹ́ẹ̀ni èkejì ń kú.
0: Èkejì náà ń kú.
1: Nítòótọ́. Ẹ̀mí kan náà ni gbogbo wọn ní.
0: Ẹ̀mí kan náà wọ́n ní. Kí ni ẹ̀mí náà tán ní ẹ̀jẹ̀?
1: Bẹ́ẹ̀ni ènìyàn kò ní ọlájú ẹran lọ.
0: Ènìyàn kò ní ọlájú ẹran
1: lọ. Nítorí pé.
0: Nítorí wípé.
1: Asán ni gbogbo rẹ̀.
0: Asán ni gbogbo rẹ̀. Àní jẹ́ ni asán. Hallelujah. Táwọn kan tí ètò sọ́ọ̀bù ní lórí ènìyàn ní pé kò fẹ́ forí balẹ̀ pé. Hallelujah. Kò fẹ́ yẹn kí ni. So we are talking about spiritual warfare. O tí èso ń ṣe ìkíní ọ̀pá ó jẹ fúnra olómọ ìfọ̀sọ̀. Wọ́n Jésù ọ̀rẹ́ ló jẹ́. Ẹni tó gbà tí Jésù máa bẹ̀rẹ̀ àdánwò. Wọ́n ní ìwòsàn lead to the temple. Ẹ tó máa ti tọ́ ò. Hallelujah. Ó mọ̀ pé ètò ló ṣèdánwò fún láti ọmọ ìlú. Ó bá dánwò. Ó bá bá àṣà láti ọmọ ìlú. Bí àwọn ọmọ wa ṣe ń lọ sí sùkú. Tí wọ́n ṣe ẹ̀dáwò fún wọn. Wọ́n bá fẹ́ ẹ̀. Wọ́n á ní wọ́n fẹ́ ẹ̀. Àbí ṣé inú wa máa dùn. Wọ́n bá bá àṣà wọn bí ayọ̀ agàrà tó gba compost. Wọ́n fẹ́ lọ́run fẹ́kùn láwà. Kì í ṣe ohun tá máa fi ọ kì í ṣe tí ìṣó tì wá ká ṣe a bá ṣe tán ètò a máa sọ fún ọlọ́run pé torí owó ọ̀dẹ̀ ọ̀dẹ̀ jẹ́kun ní nǹkan máa fún o ọlọ́run òtítọ́ ni ọ̀run fún òkè tí wọ́.
2: Ẹgbẹ́ inú ọtí Jésù kì í sí ẹ má yí ẹsẹ̀ kúrò náà olúwa Jésù wà pẹ̀lú yín. A ti máa tẹ̀síwájú inú ọ̀rọ̀ kan náà nínú ọ̀sẹ̀ tá a máa túbọ̀ sí. Olúwa kó kàwáyé káwọn náà yẹ ìwọ tó ń gbọ́. Ẹ jẹ́ ká gbàdúrà.
0: Jesus Christ, Michael Mimo, Babawa Timbeli Oro, Obela Arinba, Lati Tebuko Otamole, Mbe Nuwa, Lati Nuwa, Lori Gugwanka Rota, Mbe Nuwa, Lati Po Adono, Ile Wa, Ile Ugo, Ile Tolo Obako, Ile Wa Kuto. Jẹ́kẹ́ wà rẹ tó wà lára ọmọ rẹ̀. Ṣé kókó rẹ àti ọ̀dà rẹ gbogbo wa ládé? Àbàwọ́n àti àbùkù àti àlékù ni kóòlù ayé wa ní orúkọ Jésù Kristì. Níbikíbi tí àwọn ọmọ rẹ bá fẹsẹ̀ tẹ̀, agbára kágbá tó lè wà mẹ́. Yóò tẹríba wájú yín. Yóò bá tẹríba ẹ tẹ̀wọ́n mọ́lẹ̀. Ní orúkọ Jésù Kristì, torí tẹ́ ẹ jẹ́ orí, ẹni tẹ́ni tó bá halẹ̀ mọ́ inú ìdílé, ẹ tẹ́ mọ́lẹ̀. Ní orúkọ Jésù Kristì, agbára múnisìn, bẹ́ẹ̀ ọ ṣiṣẹ́, tó bá sí èrè, àgbàrá ayé, olúwa, ògùdù tó ń gbàdùgbà lónìí, ní ipa, olúwa ní ipa, ní orúkọ Jésù Kristì, èso títú. Tí ayẹ̀ lórí ìṣúpọ̀ kò gbọdọ̀ tó ń tó kòrò àti ohun tó kù jáde rẹ ní oríṣun ayọ̀ wa ní orúkọ Jésù Kristì gbogbo ìṣú tó kún ìkorò jáde kan gbẹ dànù pátápátá. Ayọ̀ lọ́rọ̀ tó di ayọ̀ tó pẹ́ títí ayọ̀ ayérayé lójú ogun alákòjù lọ onítọ̀kan wa àánú ọlọ́run lógun dúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run wa bí omi fún pé ìṣòro kẹrun kí èsì olúwa wa.
2: Adúpẹ́ ọ̀rọ̀ dọ́kítà tó ọ̀kan lọ́wọ́ yín bàbá wa rẹ́fẹ́ dr lagun adesanya wọ́n ń gbàládùra yìí pé ìfàmì òróró ẹ̀hán yín kò ní di ìbàjẹ́ lórúkọ jésù gbogbo bẹ́ẹ̀ tó lò ní ọmọ adùn gbogbo bẹ́ẹ̀ bá ti ń dè é ní ọmọ adùn dídè gbogbo bẹ́ẹ̀ bá sì fi ń tú ní ọmọ tún ní orúkọ jésù fún gbogbo ẹ̀yin tó wá fẹ́ mọ̀ síwájú sí i lórí àwọn ọ̀rọ̀ tí wọ́n ti fi bá wa sọ̀rọ̀ ní àṣálẹ́ yìí tàbí olóhun tó rú wa lójú tí a gbọ́dọ̀ lọ́wọ́ àwọn bàbá tàbí ọfẹ́ káwọn bàbá ó gbàdúrà fún wọn tàbí ọfẹ́ kan gbà nímọ̀ràn lórí àwọn ohun tó fẹ́ dáwọ́lé tàbí ohun tó yọ lẹ́nu nígbèsí ayé rẹ̀ ó lè pẹ́ àwọn bàbá wa rẹ́fẹ́ dr lagun adesanya sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí nígbà tí wọ́n máa gbà ọ́ níyànjú tí wọ́n sì máa gbàdúrà ràn lọ́wọ́ tígbèsí ayé rẹ̀ ò sì ní wú àbá kan náà mọ́ ẹ gbìyànjú láti pẹ́ àwọn bàbá wa rẹ́fẹ́ dr lagun adesanya sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-6589-6331 tàbí kí ẹ pé 080-5968-1221 ẹgbẹ́ ń pèlẹ́ ẹ̀kọ́ sí 080-5968-1221 bákan náà fún gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tí ẹní àwọn ìṣẹ̀kan ìṣẹ̀kan tẹ́yìn ṣe lórí ìjọ yín èyí tẹ́ ṣe ṣẹ̀fẹ́ ṣe tàbí èyí tẹ́ ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí ẹ fẹ́ ká bá yín gbé lárugẹ lórí rédíò tàbó láwọn ìṣẹ̀kan ìṣẹ̀kan tẹ́ ẹ fẹ́ ṣe tẹ́ ẹ fẹ́ ká bá yín gbé ṣe tí ayé ẹ gbìyànjú láti pè ní orúkọ tó sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080-23-51-5934 a ò lérò jù báyìí lọ lórí ètò ní ètò wa òpó ìgbàlà fún ti ọ̀sẹ̀ yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tá a jọ ṣètò lọ́sẹ̀lẹ̀ yìí gbogbo àwọn amójú ẹ̀rọ lọ́tùnúsí àtolúsí àgbà ètò yìí mòdúpẹ́ pọ̀ fún lọ́wọ́ yín o èmi ó máa wá fi èyí ṣàlọ ní àṣálẹ́ yìí lórí ètò yín ètò wa òpó ìgbàlà nígbà tá a tún máa padà bọ̀ ní ọ̀sẹ̀ tó bọ̀ láti jíjọ gbádùn ara wa lórí ètò yìí àní gbogbo jíjáde àti ìwọlé wa nínú ọ̀sẹ̀ yìí ni yóò mú ìmísí àti ìdùkọ́ ọlọ́run dání.

0: Then place 3-in-1 chocolate in your pan.
1: Bank FM.

àwa ìgbà wá ṣe nílé ayé níbo la ti wá tí ọba fi ayé sílẹ̀ níbo la rí lọ ọ̀nà yẹn yẹn fún ìgbà sí ọlọ́dà tó bá wa sáyé kí ni àwọn èso tí ọlọ́dà fi ń ṣàkóso ọ̀rọ̀ ìwà ayé àwọn oúnjẹ ọmọ ọlọ́run kí ló jẹ́ ọmọ ènìyàn ẹ pàdé wa lórí ètò ọgbọ́n olúwa káyé so níbi tí a ti ń lọ̀rọ̀ lọ́ọ̀rọ̀ nínú ìmọ́lẹ̀ òtítọ́ ìfiránṣẹ́ gbádùn láti ẹ̀rọ abdulshe lórí ìkànnì yìí tí yóò máa wáyé ní gbogbo ọjọ́rú wednesday láti agogo mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá àǹfààní wà láti bèrè ìbéèrè nípa ìyè àti ìṣẹ̀dá ẹ má gbàgbé ọgbọ́n olúwa káyé so aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá lórí ìkànnì bond fm 92.9 ní gbogbo ọjọ́rú wednesday láti aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá ẹ kú ìkànnì.

ọba mímọ́ fún ọ̀rọ̀ tèmi náà dayọ̀ lálẹ́ tòní. Wọ́n ra bìtà ní kí n ṣe aládùúrà fún gbogbo apéjú ọba mímọ́ fún ọ̀rọ̀ wa dayọ̀. Ẹyin èèyàn mi ò jẹ́ wà fún abóyè ní Fọ́nrán bìtà máa ló tí wọ́n mi sí yín o. Wọ́n ké ní àti wá fún ọ̀rọ̀ ọmọlúàbí ká fún ọ̀rọ̀ papọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ síra wọn. Fọ́nrán bìtà àwọn ni wọ́n ní bóyè ni o tó gbẹ ń lọ déédé ọlọ́run ní fúra sílẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ tí ọmọ ìyá méjì bá tilẹ̀ kò tí wọ́n bá ara sọ fún wọn lójú òwe tó ọ̀rọ̀ mi tí wọ́n bá bá ara sọ fún wọn lẹ́ni jáde ìwọ́n bẹ̀ẹ́bẹ̀ẹ́ ni o. Fọ́nrán bìtà ọlọ́run lóòótọ́ ọ̀rọ̀ táwọn fẹ́ bá a sọ lálẹ́ ìtòní. Fọ́nrán bìtà gbogbo ara mọ ọtí tá a sọ yìí kí ọtí gbogbo ìlú ti gbà báyìí pé òun ni baba ńlá bàbá tú bàbá bàbá bìtà. Fọ́nrán bìtà wọ́n wá ní kí wọ́n jẹ́ iṣẹ́ yìí fún gbogbo ẹ̀yin oníbàárà wọn. Atọ́kùnrin àtọ́bìnrin tó mú fọ́nrán bìtà pàápàá jùlọ lára tí a mọ̀ pé ó kọ dandan kí a tó ọdún méjìdínlójú sókè ká tó bẹ̀rù kan fọ́nrán bìtà. Ìwọ́n tó ń ta má ta fún ni tí ò bá sì pé sí iye ẹ̀ sókè. Ìwọ́n tó bá sì pé sí iye ìkìlọ̀ pàtàkì láti ilé iṣẹ́ tó kan fọ́nrán bìtà má mú torí ọlọ́run kò bá òfin wọn. Fọ́nrán bìtà wọ́n wá ní ìjẹ́ ojú mọ̀ pé fọ́nrán bìtà kì í ṣe ọtí tó jẹ́ pé ó wá láti pa àwọn èèyàn lára. Ìdí ìyẹn tá a fi kọ́lé náà gbà ìrójú ọlọ́nà tó tọ́ tó tẹ̀lé lẹ́nu. Ìtẹ́lẹ̀ rẹ̀ lẹ́nu kò wá túmọ̀ sí pé kó mú ìmúkúlẹ̀ kó mú àmúpara. Fọ́nrán bìtà kò fẹ́ kí ìwọ́ tó mú oyún kó wá di ìdàkudà torí pé fọ́nrán bìtà. Ìgbádùn ni fọ́nrán bìtà wà fún. Kódà àní fọ́nrán bìtà kò dìgbà tí wọ́n bá mú fọ́nrán bìtà. Síwájú tí o wá ń ṣe kí ni tí o wá ń ṣe ojú bàlàbàlà tí o ń dojú tó ń lajú tí o wá ń tàkì jẹ́ òṣùbú tí o wá ń sọ fún àwọn èèyàn tó ẹdá kí ta ló jẹ bàtà ni mọ́tò mi kí ló jẹ́ ẹgbẹ́ mi. Àwọn ìbéèrè òdì ìbéèrè tí ò bá jà ni ìbéèrè tí ò borí kíké gbé tí ò borí kíké ni. Fọ́nrán bìtà ìwọ́n tí o bá mú o mọ̀ pé o gbọ́dọ̀ bá débi pé ọjọ́ ọ̀la rẹ tó ń ponú kó musu rárá o fọ́nrán bìtà fún àtẹ́rù ẹ̀. Fọ́nrán bìtà wà fún àwọn tó mọ ìtumọ̀ ká gbádùn ara wa ká ṣayé ká ṣe fàájì ká tirara sí afẹ́fẹ́ tó gbádùn. Afẹ́fẹ́ ìgbádùn túmọ̀ sí pé ṣe fàájì mo níwọ̀n. Wo wọn náà mọ tí mo fẹ̀ olólùfẹ́ fọ́nrán bìtà tó jẹ́ olùmú fọ́nrán bìtà ó gbọ́dọ̀ mọ̀ fún ìbẹ̀rẹ̀ fún fọ́nrán bìtà pẹ̀lú ìlàákà yìí o gbọ́dọ̀ mọ̀ gbà tó ti bá ẹ lára mu dé tó ti pé ìgbà tó ti bá gbà ti dáwọ́ dúró. Ẹ wà fọ́nrán bìtà ní pé kó o mú kó o lọ sílé ìgbọ̀fẹ̀ kó o sì gbọ̀fẹ̀ lọ́wọ́lọ́wọ́ kó o jẹun dáadáa kó o lọ sùn kó o jẹ bá wà kó o sí láì fipá mu kò ṣeré ìfẹ́ kó gbádùn ẹ kó o sì ìsílẹ̀ ìkejì ẹ̀kẹta ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀ka ìwé ẹ̀kẹfà ẹ̀kẹjẹ. Fọ́nrán bìtà sí ni ẹni bá mu fọ́nrán bìtà kò yẹ kó máa wá tó ń fẹ́ mo lánàá ẹ mọ́tò fẹ́ gbà òun lóhun sí dáadáa. Fọ́nrán bìtà kò sí fún yẹn o. Fọ́nrán bìtà ó gbọ́dọ̀ ń fọ́nrán bìtà kí wọ́n bá ẹni kòtò dànù ní dọ́tà rárá o kì í ṣe ẹni tó jẹ́ olólùfẹ́ fọ́nrán bìtà sí ni rárá o. Fọ́nrán bìtà kò já sí omi ọtí tó ń fọ wájú ẹni tó ń ṣe lẹ́yà táwọn wọ́n rò lá. Wọ́n á lò dá ní ẹni rárá o.

0: péjọ.
1: Ṣé ìlé ìjọ ni ẹ̀ ń ti lo ẹ̀ ń tẹ̀fà? Ẹ wá ń bá sọ́rọ̀ ìjọ.
0: Èrò ìfẹ́ lẹ́nu ẹ̀ èmi ti sọ alu ìdí alẹ́ òní ẹ̀ dá yànmọ́.
2: Ẹ bẹ̀lẹ́ o, kí ló fa kókó mi?
1: Bàbá ẹ̀yin náà ti sọ pálù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọkọ̀ ara tó ti fẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
2: Bàbá ìgbà tó ń dọ́jú lójú ń ṣe o, lóyún gbogbo bàbá ìgbàdúrà nígbà ló sọ pálù.
0: Pẹ́jọ́ bọ́lọ̀ ló yọ mí lọ́wọ́ àníṣẹ́ kò lè bà. Mo bọ́ lọ́wọ́ ara síta, ọ̀rọ̀ sísọ mi ń jáde ara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó wọ̀n mí lè mọ̀, ìyẹn ti dàbí sẹ́yìn. Owó ní kẹ́yàn máa ta dé bíi kẹ̀kẹ́ Mario. Ọlọ́run gbà wá. Lọ́wọ́ ìsan fi ni pamọ́. Àwọn abiniṣẹ̀ sí ìbí omi ká. Ojú tó bá pàkókò ẹni ṣòfò. A jẹ́ ìgbéyà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní nọmba 20 Amor Castle, Zeyara bus stop, up Abarajẹ̀rù, Ìbọ̀tún, Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821 6859. Lẹ́ẹ̀kan sí 0806821 6859. Dèrò ìfẹ́ ó sì lẹ́gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ pálù. Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú. Ìlú Màkà oníṣègùn ìbílẹ̀ tó ń gbé àtẹ̀gbẹ́ fẹ́ mara ilé rẹ̀ ló kí gbogbo àwọn bàbá màmá àtàwọn àbúrò rẹ̀ pé àrùn ní páìsàn lè gbà.
3: A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, Ọfà Abárajẹ Road, Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821 6859. 0806821 6859.
0: Lórí àwọn àìsàn kan sí kì í ta máa ń sọ̀rọ̀ nípa ẹni àìsàn ní ìṣan tàbí wọ́n tó ní àwọn káàbì arúmọlé ìdílé kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á. Onígbà náà ní òmọ tó máa ń fà á bó ṣe rìn láti rìn dógún omi tí ọ̀pọ̀lọpọ̀ ní èdè ti ṣubú rí. Abẹ́jọ́ ti ní jàǹbá mọ́tò rí. Abẹ́jọ́ ti ṣiṣẹ́ bí aná ló ń dá tó ti fara gba iná. Oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti ohun kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ìṣàdúrà tó ju ọ̀nà. Nínú tó bá tó ní àpẹẹrẹ pé bí ara ronú apáríwo ẹsẹ̀ kíkan ẹnu ní òmà rẹ̀ lọ́bà ìbà tó máa bọ́ lẹ́sẹ̀ tó bẹ̀rẹ̀ jábọ́. Tó bá tó láwọn àpẹẹrẹ ìtumọ̀ ìgbà àìsàn tàbí àrùn ló ń bọ̀ ní àgbọn ara rẹ̀ ni àti òun dogun ìbàdí tó máa bọ́ ṣe ní gbogbo ìgbà. Káàtì òun dogun tó tí ó máa pariwo káyà ó máa lù kìkìkì ẹnu ní àyà rẹ̀ ó máa jáde ẹnu ní apá kara láti òkè désàlẹ̀ ní òkè táìtàì. Ẹnu ní ìgbà gbogbo nǹkan ló máa ṣe kìkìkì inú àgọ́ rẹ̀ tó bá tó láwọn nǹkan láì.
3: A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, Ọfà Abárajẹ Road, Ìkọ̀tún. Gbogbo ibi tẹ́ bá ti ń bẹ̀ tẹ́ bá ti dé kọ̀tọ̀ Rambaga. Ẹ̀wọ̀ Márúwá tó ń lọ sí Abárajẹ Road. Tàbí tẹ́ bá ń gbọ́kọ̀ bọ́ Abárajẹ Road ní pọ́ńdù. Ẹ̀bọ́lẹ̀ ní Délé Ara Bus Stop, apá ọ̀tún rẹ̀ lọ́yà. Nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, Ọfà Abárajẹ Road ní ilé ìkọ̀tún. Mo kò ní bí
0: ibẹ̀ bàbá àgbà wa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀
3: bẹ́ẹ̀ 0806821 6859.
0: Ẹ̀yin náà máa bọ̀ gbẹ́ ní abíbí ìròyìn pàṣẹjúbà. Àwọn àmì òkè láwọn ìbọ́lù òkú bílẹ̀ ẹ mọ́ sọ bẹ́ẹ̀. Ẹ mọ́ sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọ̀mọdé owó tó ń san lọ́gbọ́n fi ilé fún ọgbà tó ń dírẹ́sì inú ẹ̀ ìdáàbò ara rẹ̀ ìjọ tọ́jú ẹ̀. Ṣẹ̀gbọ́n wa dé Manila Lina. Mọ́ bá sọ pé Nàlá ọ̀gbà bá àgbà tẹni bẹ́ẹ̀ ló gbé bá ti dé ìdá kó máa fún ẹ tó bá ti lóyún àgbà rẹ̀ ló lo òògùn tó ti dé ìpínlẹ̀ ìwọ náà da wò kó máa bọ̀.
3: A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, Ọfà Abárajẹ Road, Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821 6859. 0806821 6859.
0: Ìwé láti rò ó gbogbo fún bóyá ọ̀rùn ìwọ̀nkú wọ́nkú ọ̀rùn ìrìn tẹ́ kò lùbà. Ẹlòmíì tí ò máa ma pariwo ni. Ẹlòmíì ìdí iṣẹ́ rìn lójú ọ̀nà ni ó máa jókòó. Ìdí iṣẹ́ rìn ló máa jókòó. Ẹ wo gbogbo àwọn bàbá wa màmá mi tẹ́ ń wo ìkọ́jẹ́ pé bá ṣe rìn ẹ máa fẹ́ rẹ́ rìn ẹ má rẹ́ rìn bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń.

0: Thank you. di ayo dia lihat siap bola. Kita gini oh. Jadi ayah ya itu siku. Yes, ada business. Kita ayo ka ayo dele. Ni agola. Kuwa jadi lagi. Ni ayo adonya odu. Sabo si yes. Bayi ni itu siku. Wanyo shilo. Ofzi. July 30. Nuweki. Lago meri wane. Ni 44. Allah wa desi. Opposite NMPC station. La fe wa itiri. Adio do tai kule obu. Line state lo matele. Nojo Friday. 31st July 2026. Bene lago mesa haro. Ni only save your food. Usumbaru. La fe wa itiri ota. Ayeye idalejo. Lago meki lao so. The Grand Ovation Event Center. Plot 471. Off Avenue Gowan Estate. Masalati Boston. Egbeda Ipeleko. Lady Evangelist Esther Igbekele. Ye Mary Ojono. White and purple. The dress code. Abdelwati Salaudin. Omoto Mokono. Ati Kozin Fafun. Nema Tupo Ipeleko Ojono. Wala Yekiko. MAP Alaba Fronde. Ayodele. 081-34-59-2505. Ati Sister Tequila Tuguni. 081-21-40-9968. Let Eda Dikine Silipas. Ayoka Ayodele. Ni Agbona. Omo Edi Arawe. Lonshine Pilegi Reu.
1: Eu estou aqui agora, eu estou aqui. Eu vou lá no seu trabalho. Eu vou fazer um vídeo.
2: Oh, 0800 22 61 3442.
3: ilẹ̀ ti gbọ́ yẹn ṣẹ́ mọ̀ wípé Yorùbá bọ̀ wọ́n ní ìrírí lágbà ohun tí ò bá tí ì ṣe ni rí kí a wò sàn a ò lè sọ pé báyìí ni wọ́n ti ń ṣe ìwòsàn rẹ̀ òun lẹ ti gbọ́ lẹ́nu bàbá òkè òní ohun tó ti ṣe wọ́n fúnra wọn rí ni kí ọlọ́run tó lo èèyàn fún wọn ẹni tọ́lọ́run wá lò fún wọn yìí ó tún wá jẹ́ sí bàbá òkè òun náà tún lọ wá ìmọ̀ fún ìmọ̀ láti mọ̀ nípa ìtọ́jú àìsàn iṣan ara bàbá òkè òun nípa àìsàn oníbẹ̀ẹ̀ta tó máa ń bára wọn rìn ojora arábẹ́kú àti ìdákọ́lẹ̀ kí ni ìyàtọ̀ tó wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta.
2: ẹ ṣeun atọ́kùn ìdákọ́lẹ̀ rẹ ti ń bá obìnrin rẹ kiri ó dájú pé ní yóò lè ṣe ń dèbè bó ti yẹ kó sí ṣùgbọ́n kò ní lágbára láti fi ilé kejì. arábẹ́kú ará ó sì dé láti fẹ́ jùlọ sí méjì ara ti wálẹ̀ ojora ń ti tẹ̀ ará ó sì dé kéèyàn fẹ́ bá obìnrin rẹ kiri yóò dá ìgbà tó rántí kankan ara rẹ ó bá wálẹ̀ tí ó bá ti rí bẹ́ẹ̀ ìdé nìkan máa bọ̀ wá kàn sí bàbá òkè láṣẹ lọ́dọ̀ ọlọ́run lágbára lọ́dọ̀ ọlọ́run ọba dọ́dọ̀ bàbá òkè ọgbà fọlọ́run bá lọ́dọ̀ wa ọdún tó ń bá wa sí.
3: bàbá òkè ò ká máa tẹ̀síwájú yàtọ̀ sí pé nǹkan ọlọ́mọkùnrin àìsàn iṣẹ́ ara yìí ṣé ó níbi tó ti ń kó ìpalára bá obìnrin àtọkùnrin lápapọ̀.
2: ẹ ṣeun atọ́kùn bẹ́ẹ̀ ni gbogbo alamọ̀ ìkéru tán ni wáyà nínú ara nígbà tí ẹ̀jẹ̀ ò bá tiri bí lọ bó ti yẹ kó mọ lọ tó nínú ìtẹnu ara ni ó bẹ̀rẹ̀ mọ mú àwọn ìpèníjà kọ̀ọ̀kan wá. àkọ́kọ́ níbi fún ìjà ó ṣeéṣe kọjá tó kárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí mọ ní ẹlẹ́lẹ́ ẹlòmíì yóò máa rìn gèégèé bí ẹni tí bàtà fẹ́ bọ́yọ nínú ẹsẹ̀ rẹ̀ kárìn ká máa tẹ̀rìn ẹlòmíì yóò dàbí ìgbà tó tẹ ìgbìmọ́lẹ̀ nítorí pé àtẹlẹ fún ìmọ̀ kan gbogbo ẹlòmíì pajápajá lọ́wọ́ pajápajá lẹ́sẹ̀ ẹlòmíì ọwọ́ ò máa gbọ̀n bẹ́ẹ̀ ni gbogbo ara ó bẹ̀rẹ̀ sí máa gbọ̀n ẹlòmíì bẹ́ẹ̀ kó máa rìn káàkiri inú ara títí ẹ̀mí àti kí inú ara bẹ̀rẹ̀ sí táyàn ẹlòmíì bẹ́ẹ̀ ò tiẹ̀ nílé rórun sùn déédéé kórì máa fún ẹlòmíì ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí wú ni ká tẹ́ báyìí àbẹ́kẹ́lòmíì ò tiẹ̀ ní rígbọ́n ẹsẹ̀ tó déédéé dáadáa ẹ̀yìn yóò máa fa ẹlòmíì tó iṣẹ́ ẹsẹ̀ kó máa fa ẹlòmíì tó iṣẹ́ apá kó máa fà yẹn tó. àwọn nǹkan yìí ìpèníjà iṣan inú ara tí ẹ̀jẹ̀ ò rí bu wọlé kó nínú àwọn iṣan yìí àwọn yìí ló ń ṣàkóbá fún àwọn iṣan yìí pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run ọba dọ́dọ̀ bàbókè o ìwọ gan ó gbà pé ní ọlọ́run bẹ lẹ́yìn bàbókè o ìdòrí bàbókè o mọ nǹkan méjì ju iṣan ara yìí tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe déédéé àbí tó máa sọ ara di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kéèyàn rìn déédéé dáadáa tí kò ní jẹ́ kéèyàn lè gbẹ́sẹ̀ déédéé tí sàlẹ̀nu máa kànyàn kẹ́yìn máa fàyàn ọ̀pá yìí kó máa roni gorogo eruku kó bẹ̀rẹ̀ sí ru ẹlòmíì ẹlòmíì ń bẹ sódà nígbà tó yẹ pé pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ káyà máa lu pìpì kẹlòmíì máa rọrùn sùn déédéé orí máa bẹ̀rẹ̀ sí fọ́ni gorogo ojú èèyàn máa sí ẹlòmíì ń bẹ ìgbọ́pọ̀ rìn káàkiri inú ara ẹ̀mí àbí kí nǹkan máa sọ kúlúkúlú àbí kí ọba bẹ̀rẹ̀ sí táyàn tó ọba ti ní ìpèníjà yìí pẹ̀lú agbára lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àṣẹ tọlọ́run tí mo fi ń sọ̀rọ̀ yìí tó ọba gbọ́dọ̀ bàbókè ìwọ náà ó gbà pé ọlọ́run bẹ lẹ́yìn bàbókè bàbókè ó ti wá wà ní shop number 10A oyè kọ́lá plaza níwájú deeper life church ní jákàndé gate ní ìtọ́lọ̀ road ibẹ̀ ni bàbókè wà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 0809447114 lẹ́ẹ̀kan sí 0809447114 àbí 0800 22 61 3442 0800 22 61 3442.
3: O lágbára o ohun tẹ́lẹ̀ obama máa ṣàgbára o inú ìmọ̀ wípé àìsàn inú iṣan ara ó kó gbogbo nǹkan tó pọ̀ tó báyìí ó kó sínú àfi bẹ́ẹ̀ ṣe ń là ayé wa ó dẹ̀ ti wáyé wa yé ké báyìí àwọn tí irú nǹkan bẹ́ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ nílé báyìí bọ́ ṣe ń gbọ́ yín wọ́n á ti máa gbìyànjú àti pé ojú òpó yín ṣùgbọ́n ká tó máa kásẹ̀ ètò yìí ńlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹjọ́ wà nílànà kan náà ná máa ń sọ wípé ẹ wá fún ajẹ́gùn ẹ wá fún ajẹ́gùn ṣùgbọ́n mo rí i pé ẹ̀yin máa ń fi nǹkan kan fún ajẹ́gùn tọ̀dọ̀ tí pé ajẹ́gùn àdáyébá ṣé ìyàtọ̀ ń bẹ láàrin ajẹ́gùn lásán àti ajẹ́gùn àdáyébá ni àti pé kí ló bí àdáyébá tó wà nínú ajẹ́gùn tọ̀dọ̀ tí.
2: atọ́kùn ìbéèrè tó ìbéèrè ìbéèrè tó lágbára gbogbo ẹ̀ máa tọkùn tó púpọ̀ ajẹ́gùn àdáyébá tí mo ń sọ yẹn pé bàbá tó bí bàbá bàbá mi ló ní ajẹ́gùn yìí nítorí pé ọdẹ ni wọ́n àná ni ajẹ́gùn àdáyébá yìí nípa ìmọ̀ lọ sóko ọdẹ ibẹ̀ náà ti bá pàdé nígbà tí wọ́n wá bá pàdé wọ́n ti ṣàtọ́tẹ́lẹ̀ pé tí ọmọ ọmọ mi bá ti bímọ ọkùnrin mi ní kẹ gbélé lọ́wọ́ òun ni wọ́n fi wá fi ṣe bàbá òfin àdìjú tó ń bẹ nínú adégún ìdáyébá tó wa tó fi yàtọ̀ tó fi jẹ́ pé ní adégún ìdáyébá ọ̀nà má tó ní
3: kábíyèsí ní ìgbà
2: rẹ̀ tó fi jẹ́ sí pé ní mo ti ná gbàrá mo ti ná gbòòrò mo ti lọ wá mo ti lẹ̀yìn tó bá dọ́dọ̀ bàbá òfin àwọn náà máa rí kí ọlọ́run bẹ lọ́dọ̀ bàbá òfin tọ́rọ́ lọ́n bá wa ṣe.
3: A dúpẹ́ fún Ọlọ́run pé ó ń bá yín lọ́wọ́ sí bẹ́ẹ̀ ṣe ń ta báyìí tẹ́ ń tọ̀ Ọlọ́run jẹ́ kó di ẹran nídìí mọ́ yín lọ́wọ́. Ẹ ká tó máa lọ ẹ bá wa pé àdírẹ́sì ọ́fíìsì yín lẹ́ẹ̀kẹsì kẹ̀dẹ̀ sọ ojú òkú ẹ wá fara balẹ̀ pé torí àwọn ẹlòmíì tí wọ́n ń tètè rí nǹkan mú.
2: Bàbá òkè ó ti wà ní shop number 10 in Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní Ìsọ̀lọ̀ òwò tó bẹ ní bàbá òkè wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè fi àbókè òbí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442 a sì ní ẹ̀rọ ìgbàlódé yìí tá a máa fi ṣe àwòṣe fáwọn èèyàn tí wọn náà máa fojú rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ara ó sì máa rí àwọn ìpèníjà tó bá bá iṣan kọ̀ọ̀kan pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú tiwa tó mú kó ń bẹ̀ mo nígbà ògbó tẹnu mi ṣòroṣo. Bàbá òkè ó ti wá wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ti Ìsọ̀lọ̀ ibẹ̀ ni bàbá òkè wà.
3: Òun lè ti gbọ́ yẹn gbogbo ènìyàn gbéra fúyà tó kọjá sí shop number 10A tó bá ti ń bọ̀ láti Ìsọ̀lọ̀ báyìí bí ẹni pé òun lọ sí Ìkọ̀tún tó bá ti dé Jákàndé Gate níwájú ṣọ́ọ̀ṣì ńlá kan Deeper Life Church tó wà ńbẹ̀ ó ti rí Oyekola Plaza ìwọ ṣáà ti wọbẹ̀ bèrè shop number 10A ibẹ̀ ni bàbá òkè ò kalẹ̀ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan sí 0094471143 o tún lè pe 08022613442 àìsàn kò ní fi àgọ́ ara wa ṣe ibùgbé o ìwọ náà ṣe ìgbésẹ̀ wọn a máa retí rẹ nínú iṣẹ́ bàbá òkè ò.
4: Àrífẹ́ ẹni tẹ̀.
5: Ẹni ló dé tó ojú kòkó báyìí.
6: Ojú lè sùn kí àwọn tí ìyàbọ̀ ọjọ́.
4: Ẹni ló ṣe.
6: Ẹni bá yọ ọdún sí ní ìṣòro kọ̀ọ̀kan sí kọ̀ọ̀kan bí ẹni bí ìlú ṣòkè ìbílẹ̀ ká tó wọ̀ bùkún. Bẹ́ẹ̀ ni iṣẹ́ ti di lọ sí lọ́sẹ̀ ìdílé láàrin. Bẹ́ẹ̀kẹ̀ òkété yẹn ò ní kí ìtọ́sàdé ìdájọ́ rẹ̀. Bí òkúta yìí bẹ ní bí ìfòló tó fẹnu kan rẹ̀.
4: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Ìbí wa ni ṣiṣẹ́ bẹ́ẹ̀ nínú ìfẹ́.
6: Ṣé èmi ni màá sọ̀rọ̀ sọ fún ike ṣẹlẹ̀ lójú kọ́ ara yín? Bẹ̀rẹ̀ bẹ́ẹ̀
4: ìwọ náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe ẹbùn bọ̀ ọ́kẹ́ kọ́mọ̀láyé tó gbo ìjà lẹ́ẹ̀rẹ́ fún ìgbèjẹ́ ọ̀pẹ́ yìí tó rere gbèrègbè ara títa jẹ ara títa ara yíyú nígbà tó máa bọ́ lọ́sọ̀ ọmọ ènìyàn kò sí wọn kẹ́rọ máa ṣọ̀rọ̀ ṣeréṣeré tàbí tó pọ̀ lápọ̀jù iṣẹ́ ara tó gbin so bàbá òkè òní ní kò jẹ́ àtura lórí ìdí
7: Bye.

Mas a mata e o acalão vem.

0: gbẹ̀ngbẹ̀. Agbóbalẹ̀ òórọ̀ kan tó kan tó àjábalẹ̀ òórùn ìtìjì ọ̀pọ̀ ìṣòro nìkan ní balẹ̀ sínú ìwòrowòro tí rí bí ago. Ẹnìkan ọ̀gbọ́dọ̀ fi àjà kéde ìlú ago lọ bá fi kó wọn jọ ẹlẹ́bẹ̀ wọn kálẹ́ o. Àròkàn ló tún dé tí fẹ́ fún àsun ìdákẹ́ iléeṣẹ́ bọ́ndẹ̀kẹ̀ níbẹ̀ la wà 92.9. A dàbí ẹdun àárọ̀ bí òwe láṣàálẹ̀ òní ń tẹ́lẹ̀ òbíyẹmí rèé o. Ẹtí gbogbo ayé ń pèlú olókùúrú ọmọ bàbá tí mẹ lélẹ́rú. Kálẹ̀ òní yọ́pọ̀lọpọ̀ pọ̀. Àmọ́ ká tó lọ jìnà. Ẹ jẹ́ kí n kọ́kọ́ perí onílẹ̀ kó lè ta tuntun ni jẹ́. Mo kọ́kọ́ kí àwọn lọ́gàá lọ́gàá wa nílé iṣẹ́ yìí pátápátá. Látòrí díẹ̀ dé ìsàlẹ̀ díẹ̀ lókè díẹ̀ nísàlẹ̀. Mo kí yóò ṣe wá torí olóòtú mi Ajá Balikis Ayépọ́lá Ibrahim. Mo kí yóò ọmọ ìmàrì nìkan náà ṣẹ́ tì yẹn ẹ̀yìn rí gbé sọ bí ò ṣe bí ọmọ. Ẹ kú jọ méjì lọ mẹ́ta. Ẹ kú jọjọ ti jẹ́ ẹkú jọjọ ti jọ ẹkú kú jọtí jọtí jọjọ lọ. Bóò ni ọ̀dọ̀ ìlú ní o torí bá méjì kọ́ bàjọ́ bàjọ́ bí ìfẹ́ nìlú rí. Ìlú òní lè mọ́ wa o láṣẹ lọ́wọ́ Olódùmarè. Iléeṣẹ́ Fini International àwọn yẹn ṣe onígbọ̀wọ́ ètò yìí. Ẹ bá ń gbọ́ Fini lọ́tùn-ún Fini lọ́sì. Fini Fini Fini ni gbogbo ayé ń pariwo kò só méjì. Bẹ́ẹ̀ bá ti ń gbọ́ Fini ẹ ti mọ̀ pé ìwòsàn dé. Bẹ́ẹ̀ bá ti ń gbọ́ Fini ẹ ti mọ̀ pé àlàáfíà dé. Àgàgà kí wọ́n wá pè ní bàbá yín sá. Kídì ọmọ ẹja kí okùn òdì kan máa tún ara wọn. Gbogbo ẹtí ọ̀rọ̀ náà gbé gbà ọ̀rọ̀ wọn ó sì máa dayọ̀. Bẹ́ẹ̀ bá ti ń fojú kan iléeṣẹ́ Fini. Bàbá ní èmi náà kọ́ o. Èmi kọ́ lè ń bọ̀ wá rí o. Ọlọ́run ọba ni aláàánú gbọ́wọ́ ọ̀dún ṣiṣẹ́. Tó àdúpẹ́ o. Agbára Alukurani àtagbára àjogúnbá ó ní bàbá yìí lò látọdúnmọdún tí wọ́n ti bẹ̀rẹ̀ tí ọlọ́run sì ń fún wọn ṣe. Ẹlẹ́ ìgbìyànjú ẹ débẹ̀ ọmọ wípé fọ́nmọ ti ń jẹ́tọ̀ ọlọ́run. Àdúrà lẹ́mọ̀ ṣe fún wa. Mọ̀ láti ṣe é lónìí. Ẹjá kọ́kọ́ lọ sí iléeṣẹ́ Fini International. Nọ́mbà yìí ni kẹ́ ẹ mọ̀ fi pè wọ́n. Bẹ́ẹ̀ náà bá ní nǹkan kankan tó ní lójú tàbí nǹkan kan dà ní láàmú. Tàbẹ́ rí pé ipò tẹ wà ikọ̀ yẹ kẹ́ wà ń bẹ̀ ọ́ yẹ ká inú ò ti sùn. Ẹni tí a bí lẹ́yìn eyín ó ti sùn. Èyí wọra rẹ̀ ràn ni o. Jírí pé nọ́mbà 08 1 54 27 61 37 àti 08 1 48 25 60 32 08 1 48 25 60 32 àti 08 1 81 71 33 50 08 1 81 71 33 50 pẹ̀lú 08 1 39 68 24 21 08 1 39 68 24 21 Àwọn nọ́mbà tí ẹ lè fi pe iléeṣẹ́ bàbá ní sá. Olùdarí iléeṣẹ́ Fini International òòrè o àìbẹ́ẹ̀ pè wọ́n. Bẹ́ẹ̀ bá ń gbọ́ pé gbègbè fóònù náà ó tètè bá wọn gbé ni o tí ọ̀bá fẹ́ kí wọ́n gbé tí ọ̀dà tẹ́ǹtì lé o àti tí ẹ̀dá tí ọ̀bá mọ bí ẹgbẹ́ ẹ̀ gbé là. Ẹ wò mí ìrírẹ́ ní òkú sí ẹkú òkà ní.
1: Àrùn kan ní kẹ́ẹ̀kú máa sùn ní dáadáa o. Àrùn kan ní kẹ́ẹ̀kú máa sùn ní dáadáa.
0: Ó tún ti dé o. Bàbá yìí sàrú gbogbo lójú ọlọ́rọ̀. Àtàlùkù lọ́tẹ́lú ẹ̀kọ́ gírí. Bàbá ń sọ̀rọ̀ nípa òsàn ìbílẹ̀. Bí mo ṣèlú ṣe rẹ̀ ẹ̀dá múṣẹ́ múṣẹ́. Bàbá yìí sá. Olùdarí ilé ẹsẹ̀ Fini International. Ó ní gbogbo èèyàn gbé ń bò sà fún. Àtàrà gbé egbò ibi tí dákùnkùn ajá bá ẹ̀sà. Tí wọ́n mèrè sá. Kí ni kí náà láàmú. Gbogbo ayé ni. Gbogbo ẹnu. Àkókò àfọ́fà. Kéèyàn má ti dàgbà tó nǹkan láti kọ́kọ́ ló kó di wàhálà. Máa bọ̀ apá ọlọ́ọ̀ka. Ìwòsàn ẹ̀dùn wọn tó ti padà dé ní ràbájì gan. Gbogbo ìtọ́jú yòówù sọ bá tà. Ẹgbẹ̀fẹ́ ẹ̀ẹ́dógún péré. 50,000 naira lọ́sàn. Tó sì kò gbogbo lọ. Ọtá kò jó olùkọ̀yọ. Ọwọ́ rò pé ikú lọ́sàn. Túnù ọmọ ológun ni ọ̀. Máa bọ̀ ẹ bí sì gbàgbé tó ọṣẹ tó péyàn ń dẹ̀ wùtìwùtì. Ọṣẹ tó péyàn. Ọṣẹ táwọn èèyàn ń wẹ̀ tí wọ́n fi ń foríire. Àwọn èèyàn jẹ́ bí ṣe rẹ̀. Ẹgbẹ̀rún méjì àbọ̀ péré ni. Èèkàn wípé ńlá láì ní tó bẹ́ẹ̀. Má bàbá ẹ̀ kú. Bàbá yín sẹ́. Wọ́n wà nínú ọmọ kan tí wọ́n òdúró bí tìtì gímù. 08 1 39 68 24 21 08 1 39 68 2421 bàbá yín dá lóní àǹfààní ẹ̀dínwó yìí ìwọ náà jẹ́ bẹ̀ tó tọ́ gan.
1: A tún ti dé ní ẹ̀ àròkan ẹ̀ ètò ẹgbẹ́ ti dé ní ẹ̀ ò àròkan onírúurú ọ̀nà.
0: Ẹ rí kíso tó ti yẹ́ ṣẹlẹ̀ yóò gbóṣù lọ́dọ̀ kí àgbàdo tó lẹ̀kọ́ àgbẹ̀ òbí àgbẹ̀dẹ́gbẹ̀ ẹ̀rọ wọn lọ láì fi abá lọ tán ẹni wọn gbé wálé tí wọn ṣẹṣẹ wá sọ dẹkọ nígbà tí a bá ṣe èyí ti jẹ pé wàhálà kékeré kọ lè yàn ṣe àmọ bàbá wa ta tí òjò tó lù tí ọyọ gbogbo gbẹdú tẹyìn àgbà láyé bá ọ bá gbà á kò sí tó kù torí pé títí ò bá wí ni pé bọrọ bá kò kìjọ bá kọlẹ ó ní nìkan à ń gbé sí fúnyàn bá ta tí òjò tó lù tí ọyọ gbígba ká mú bá nígbà èyí gba ká mú ọràn torí pé lẹyìn onígbìyànjú ni kádàrá tó kù àti kádàrá àti sábàbí àmẹjèjì ń bẹ ìgbìyànjú wa lọ sọgá bẹyàn bá gbìyànjú kádàrá ò lè bẹyàn bá ṣe gbìyànjú bẹyàn bá pé ẹ wò mí kí wọn pè yàn yàn dáadáa láyé kọ wá jí kọ ọmọ sùn kọ ọmọ kọ ọmọ jẹun kọ ọmọ ṣiṣẹ kankan àfàìmọ kí kádàrá àwọn ọmọ yẹ gbọ́tọ̀ bá wá gbìyànjú pépé ayé yọ kó o ṣiṣẹ́ ìgbọ́nsẹ̀ rí ọ̀yọ́ ọ̀dà àgbéyẹ̀gbà wà ìyá wa lọ bèrè ṣé èèwọ̀ nìkan ni mò ń jẹ ni kí n bẹ́ẹ̀ ìdílé wa àbí nǹkan kan mò ń ṣe tí ọ̀yẹ́ kí n ṣe tí ọ̀yẹ́ kí ọ̀nà ni ọ́ là wà kété tí a bá ti sọ fún ọ tó ọmọ rú orí tó mú wáyé tó ọmọ rú tó yọ jẹ tó ọmọ rú tí ọ̀yọ́ jẹ wọn náà bò ojú ọ̀nà gbogbo ẹtí ẹ ti yọ ọ lẹ ìwọ náà bá tún máa bá wọn lọ́bàá tún máa yà wọ́n lẹ̀ kí ayé ò ṣe é wòra èèyàn ràn àìsàn ní yẹn lò.

0: tó méjì jẹ́ ń pariwo ẹ̀ sí iṣẹ́ ìwòsàn tọ́lọ̀ ń gbé ran lọ ọlọ́run sì fúnpọ́ máa ṣe ọmọ jẹ́ lọ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ní wá bẹ̀ jẹ́ wá dúpẹ́ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ní wá bẹ̀ jẹ́ ń ra ẹ̀bọ̀ fún baba a kọ́ tiẹ̀ máa mọ̀ ń sanwó rédíò ìwo ló tún wá kù ìmúra rẹ̀ ràn má dákẹ́ mọ́lé láìsàn ní bá ra ọmọlẹ̀ bójóbójó ẹlòmíì yọmọ rìn lójú títì yọmọ ta gẹ́gẹ́gẹ́gẹ́ ẹlòmíì ò ní tìrín òpó onẹ́kan sí kejì yọmọ mí hẹlẹhẹlẹ ẹlòmíì àti mọ́kànlóko yóò díṣẹ́ ká ọmọ ọdún mélòó náà wàá yan tọ́jẹ́ pé àwọn bàbá wa máa di méjì nígbà bá di méjì wó tó fẹ́yàwó tuntun wó sì tó bímọ níbo ni wọ́n wá sí ìgbé tíyàwó rẹ wá ń gbóúnjẹ rẹ lọ kólóńgbò jẹ ó ṣe gbìyànjú ọyọ bí sí bàbá yín sá arúgbóńkó lójú ọlọ́rọ̀ gbogbo ń tọ́ bá gbà tọ́rọ̀ rẹ bá jẹ mọ́ fúwé ètò olódùmarè lójú tọ́rọ̀ tiẹ̀ ní òfin gbọ́ yanjú sí wọn ìyàwó àbúrò ìyàwó ẹbí mẹ́ta ẹni ẹ máa fi sùúrù wá tẹ̀gbọ́n báyẹ kí wọ́n tọ́rọ̀ sùúrù ló mọ́ nǹkan mí bẹ ní sùúrù ọ̀ràn bí dáńtò yẹ yí nǹkan mí bẹ ṣe pé sùúrù ọ̀ràn yóò mú lélẹ ni ó fi yanjú ìtọ́ bá sì gba sùúrù ẹja fi sùúrù ṣe ó ṣe wà nù ọ̀rọ̀ ọlọ́gán sọ ó ní ìbùkún oni fẹ́ ni ọ́ fọ̀ bọ́ lọ̀ọ̀yàn ìgbé ni fẹ́ ni ọ́ bà á bí dáńtò yẹ yí téèyàn bá jẹ́ bá fọ̀ bọ́ lọ̀ọ̀yàn téèyàn bá gbà á téèyàn tó ń lo sùúrù ń bẹ̀ kọ̀ yẹ kó rí bẹ́ẹ̀ fòwúra gbogbo àsámọ̀ yìí fòwúra rẹ̀ ràn ni ẹlòmíì ẹ̀mẹwàá ni ọmọ tọ̀ yẹ̀ kí lèwu tó mọ́ ẹ̀mẹjẹ ẹ̀mẹjọ èyí ti rí ẹlòmíì tiẹ̀ ṣeré ṣeré ni nígbà tá a bá wá erígbà mélòó odò àbí ọmọ ró àdó bẹ́ẹ̀ ẹlòmíì bí ti ń tọ́tí ẹ̀ lè rán ọmọ pé wò ó tí ó sì mọ ọrùn tí ọmọ gbẹ kò ṣe mọ́tà bẹ́ẹ̀ bóyá tí ọbọ̀yà nǹkan kékeré kan náà wọ́n ra fún ọ lágbo àrí ó sì gà ló ti kirikiri ọ̀nà àbáyọ léyìn ọba tí nǹkan bí tí fáìlì rẹ̀ wà ìná ọmọ kiri náà ni léyìn bá lọ ibì kan tí ò tí ì débẹ̀ ẹgbẹgbẹ̀rún létẹ̀yàn bá kàn èèyàn ò ní torí ẹ̀ tó ó dìgbà tí èèyàn bá débi tí ń lọ ìdí fáìlì èèyàn bá wà ìrìnàdúrà rẹ̀ ti ń gbà bàbá yín sá arúgbó nǹkan ló tó ọlọ́rọ̀ olùdarí iléeṣẹ́ fún international lọ́pàá ẹni tẹ́ ẹ mọ́ ti pèsè bẹ́ẹ̀ náà bá ní nǹkan kankan tó mú lójú kẹfẹ́ béèrè 08054276137 08145256032 08181713350 pẹ̀lú 08139682421 akáṣe lásìkò tá a wà ní ẹ̀dínwó promo wà gbogbo ìtọ́jú yòówù tó o bá gbà tó sì fi máa pé alhamdulilayi tàbí kọ́ ọmọ kálẹ́lúyà ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún 3000 naira lọ́sàn-án tó sì máa fògo fọ́lọ́hún àti ẹ̀gbọ́n àgbà tí gbogbo ẹ̀gbẹ́ ni ó kè ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń ṣe promo lọ́wọ́ fún 3000 naira péré ọlọ́run kì í bí ọjọ́ ọfà mọ́tòrí fi 3000 mọ́tòrí ẹ̀kún téèyàn bá ya téèyàn sì géèyàn téèyàn èsà padà yọ ọ̀gà wọn náà gbìyànjú ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn yẹn ti ń kú kẹ̀tíkẹ̀tí ṣe ń lọ síbẹ̀ tí wọn náà bá wá débẹ̀ mú sùúrù agbódọ̀ èbò ìgbàjọ́ kan ti tó bá jẹ́ pọ̀ báyàn ńlẹ̀ ibi ọba dá kálukú náà ni máa ń sáré ibẹ̀ ìgbéyìí ó ti soríire kálukú ni máa ń sáré ibẹ̀ ní sùúrù tí wọn kò dé ọlọ́hún wọn ó sì tọ́jú rẹ débi wípé ìgbà tó ọba tó sọ pé ọ̀gbádùn àdúrà rẹ gbà ní 3000 rẹ tó jó tán nílò wá tó ń wò ẹjẹ́ kan sí wọn lókè náà.
1: ẹlẹ́mbẹ̀ àwọn ẹ̀yẹ ẹ̀yẹ wa bàbá yìí sá ló ní aṣọ fún mi pé àníkà ìsìn ló gbá ẹnikẹ́ni tó bá fẹ́ rí wa àyè wà fún láti ọdún mẹ́jọ àárọ̀ títí dalẹ̀ ní gbogbo ọjọ́ bí ẹ bá ń bọ̀ ẹ wá ọ̀nà láti dé ìdí nìyí kí ẹ wá rí ọ̀kadà tàbí kẹ̀kẹ́ márúwá kí ẹ ní ẹ̀ ń lọ ọ̀dọ̀ bàbá yìí sá nọmba 41 ògbóǹdòrò láti àárọ̀ títí dalẹ̀ ni a máa ń wà níbẹ̀

0: 7 6 1 3 7.
1: ¡Ay, hasta mía, Witty Witty!
2: Yo ando a Dios porque ha tenido tú. A tu gran vida, a dar la favor. Por si tú solo tienes toda tu la boca. A la olvida, que es un caballo.
1: Papá y ese montiño, hasta las bajas con su balón. Esta capa en el pelo, la he dado con el estoco. A borroto, un guayo, mi poliwa. Vuelve algo a la gota, se está hacia allá. Kasiwani, tu atuwa, un duro, mi lo vivimos lejos. La gente a correr a la ye, happy a factory. Y 0 8 0 5 4 2 7 6 1 3 7. Aquí, y 0 8 1 3 9 6 8 2 4 2 1. Kumpaya kumfoloni, papa yisani lo lonte la kumfogo, and you know it's your way!
3: Iléeṣẹ́ Bandafem ti tẹ̀ láwà bá a ti ń dá bí ẹgbẹ́ ọ̀rọ̀ bí òwe ìṣètì là ń pelé ṣe lórí ètò àrùkàn fẹ́mi ògbóyẹmí rèé ìwà yẹn pèlú lókùnró ọmọ bàbá ti ń bẹ lélẹ́rú ikú òní kájú pa wá láti ṣẹ̀ lọ́wọ́ olódùmarè. Ẹ̀ẹ́dìkọ́ì kí ló tó pa ni èéfín ní kọ́ pa ni kíkú tó di gbọ́dọ́dọ̀ èèyàn àìsàn ní kọ́ rán wá. Ẹ ìpele ayé ẹjọ́ ń gbà tí kú máa ń pa àwọn èèyàn. Màmá rí kù kí ó mú olùdóńgbóró lọ. Bí ẹ ṣe wí fún wa, wọ́n lẹ́ni ọba kan. Yóò dé ń fìlà, àwọn èèyàn bá di pé wọ́n họ lọ́kùn, wọ́n họ lọ́sì. Àgàgà ẹni tó mọ kú rí, wọ́n jẹ́ bí ọ̀rẹ́ ẹ̀. Ní kálukú ọmọ họ, wọ́n níbi tí ikú ti tọ́wọ́ á di pé pípò òde ẹ̀fẹ́ fàyìn. Wọ́n bá ti yọ ọlọ́run iṣẹ́ tẹ́ ẹ gbé lẹ́yìn lọ́yìn lágbára. Ẹjọ́ ọ̀kọ̀ máa ṣáájú tó kìkì ń ta ohun ìdílé pọ̀ tó bá mọ́. Wọ́n ní bọ́lọ́run ṣe pé ọ̀dà náà àrùn ní ọ̀ṣáájú. Bẹ́ẹ̀ ìwé tó kú inú kókó rí ń bọ̀hún inú wọn pé ọ̀fẹsẹ̀ kọ́ ni o inú pé wọ́n inú ní wọn ò ní máa pariwo kú. Bí ẹ bá ti gbé èèyàn fún orí nílọ́pàá àwọn ọkọ̀ bí ìtàn àtẹnudẹnu nínú àwọn dàpọ̀ kọ́sà àánú wa ẹni tí ó kú lóòótọ́ àìsàn ní ọkọ̀ ṣe kòkòrò ara ọmọ ẹlò ní ìlàbù ìlú ọmọ ilé ìlú ọmọ ọkọ kòkòrò míì a sì gbẹ̀jẹ̀ ẹlò ní ìgbẹ́ kòkòrò míì a sì gbẹ̀jẹ̀ ẹlò ní ìdómi ojú ọmọ awọ bàìbà mẹ́jìká wọlé ẹ̀jẹ̀ wọn máa fọ̀ káàkiri á jẹ́ ń fàákì náà kò dùn mọ́ wọn ìwọ títí ọ̀wà á sì rí bẹ́ẹ̀ mọ́ wà á jó rí bẹ́ẹ̀ ìyọjú sí wọn abala orí kan ní ń fọ ni àbí ojú rẹ ní ń sú ni nǹkan kan ni yẹ̀fópa rẹ wo bí ìfúnpá bá ti ń di alágbàdì onírúurú àìsàn ní ọmọ jáde débẹ̀ mo ń fọ ní nǹkan tí mo fúnpá rẹ tí ọ̀nà ọ̀nà àbí ṣúgà ní ń dọ̀ láàmú yọjú sí wọn ó gbé mọ́ra ẹnu bí òde tí ìjẹun téńté yóò ti yó oríṣiríṣi àwọn àìsàn wọ̀nyí kìí sọ̀rí ara ẹ̀gbọ́ tí ẹ nínú láyé wà kùlẹ́ńgẹ́kùlẹ́ńgẹ́ àmàlà òṣèlẹ́yìn èlùmọ́ kùlẹ́ńgẹ́kùlẹ́ńgẹ́ àkàrà òṣèlẹ́yìn èrè láàrin ìpínlẹ̀ alákàáfẹ́ ṣe bọ́bá nítorí ìbò ìwòsàn ara wa ó ṣe kókó o èmi fi ń pariwo ẹrù pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀pọ̀ ní bá a ti ń ṣètò ìgbàgbà tó wá ti wípé ayé di jálákátó jálákátó táwọn èèyàn wá gbádùn mọ́tẹ́ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ìyàkùnrin ká púpọ̀ ẹ̀ka sọ di ìṣítí ká mọ̀ síra wa létí ká mọ̀ síra wa yè ká mọ̀ bí ọyẹ ayà torí pé ibi pọ̀ lásìkò tá a wà ní. ọ̀pọ̀lọpọ̀ ni ọ̀fà àyàn lórí tí ọ̀pọ̀ dà fún àjẹsì bá lórí náà àbí etí nǹkan ọ̀sán mọ̀ ṣe yàn kéèyàn ọmọ wòran ẹ bá náwó lójú agbó ní ṣíjú ẹlòmíì yóò pè wá ayé wo lòwáì tí ó sì máa gbọ́lódùn máa rèé pè ayé dáadáa wọn náà wá ìwọ ló gbìyànjú gbìyànjú sọ́rọ̀ ara rẹ̀ ẹ́ ọjà tó gbé kalẹ̀ ọmọ ta wìtìwìtì gbìyànjú lèèyàn ń ta iṣẹ́ tó ń ṣe ojú kan náà lọ wà bí omi adágún ẹni tí wọ́n gbà lẹ́yìn rẹ̀ ti dọ̀gá owó wóra rẹ̀ ràn ni wóra rẹ̀ ràn o kí wọ́n bọ́ jókòó lórí awọ fún ọ ṣàdúrà ọ̀rọ̀ ló lójú tù kí tọ́ bá sì jẹ́ mẹ́gbẹ́ke níkan kẹ̀kẹ̀kan kámú ní kámú tọ̀hún yọ bàjẹ́ kọ́rọ̀ rẹ ọgbọ́n ọbọ̀ sí gbogbo ẹ̀ tí n dáhùn sóòyí ọ. Promo tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ìwọ náà ní ìdúpọ̀ jàǹfààní ẹ̀ jàǹfààní rẹ o ẹ pé bàbá Isa sórí 08054276137 08148256032 08181713350 àti 08139682421 àwọn nọmba tẹni tí pé bàbá Isa arúgbó lójú ọlọ́rọ̀ tí lè dé. Ìwọ náà gbìyànjú kó o débẹ̀ òpin tí a ti ń débẹ̀ wọ́n kan lọ pẹ́. Bí wọ́n bá wá lọ ọbẹ̀ tí ò tí ì bamu tán. Mọ̀jì oṣù ọmọdé ọ̀rẹ́ o, àyíká láti tì í kú iṣẹ́ o. Ó tó dìgbà tí a bá ní ọmọ wà mọ́, kò tó mọ́ lọ mọ́. Gbìyànjú tẹra mọ́, ọ̀tí ẹ̀ náà gbọ́ o.
0: Ó tún fi dé o, bàbá Yísà ló kọ́ fún olójú ọlọ́rọ̀. Àkàndùdù lọ́tọ́jú ẹ̀kọ́ gírì. Bàbá ń sọ̀rọ̀ nípa àwòsàn ìbílẹ̀ tí kò ṣèkúṣe rẹ̀ dámúṣẹ́múṣẹ́. Bàbá Yísà, olùdarí iléeṣẹ́ Fini Tanásẹ́là, ó ní gbogbo èèyàn ń gbé pọ̀ sà fún un. Àgbára gbé egbò ogi tí dàtí fún ajá bá ìṣàjú wọn fèrè sá. Kí ni kí náà láàmú? Ogun ayé ni, ogun ẹnu, àkókò àbọ̀ọ̀bà. Kéèyàn má ti ń dàgbà tó nǹkan láti mọ́ kọ̀ọ̀rọ̀ kó di wàhálà. Báwo bọ̀ àpá ọlọ́run kà? Ìwòsàn ìdúwọ́ ló ti padà dé ní ràbádì gan. Gbogbo ìtọ́jú yòówù sọ ọba gbà. Ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún péré. 15,000 naira lọ́sàn-án. Tó sì kò fọwọ́ lọ, ọ̀tá kò dúró. Olùkọ̀yọ́ ọwọ́ àròpé ikú lọ́kàn. Túnù àwọn ọlọ́gbọ̀n ni ọ̀. Máa bọ̀ ẹ bá ti gbàgbé pé ọtá tó kẹ́yà ń tà rìtìrìtì. Ọtá tó kẹ́yà ọtá táwọn èèyàn ń wò tí wọ́n fi ń soríire. Àwọn èèyàn jẹ́ ti ṣeré. Ẹgbẹ̀rún 2,000 péré ni. Èébó wípé ńlá láìní tó bẹ̀. Bàbá bẹ́ẹ̀ ń kú. Bàbá Yísà wọ́n wà ní Dàbá 41 Ògúrò District Ìdímù 08139682421 Bàbá Yísà ló ní àǹfààní ẹ̀dínwó yìí. Ìwọ náà jẹ́ pẹ̀lú tó ń gbà.
4: Ẹ̀tọ́ yẹn tó ti dé nìyẹn. Àrùn kan ní ìpẹ̀kú àsùn ìdákẹ́.
3: Àrùn kan tí ń fẹ́ pọ̀ àsùn ìdákẹ́ òun náà lẹ̀ ń gbọ́. Àjà abàlì kí ìsàyè Fọlá Ibrahim olóòtú mi bó ni ìyá. Ayé yóò ní ta. Ìsítílẹ̀ ni a fi ṣe. Wípé ọ̀pọ̀lọpọ̀ níkà ń gbégbé ayé arírì. Ìgbé ayé ọ̀bọ̀rọ̀ gidi. Yorùbá bọ̀ mọ́ ní bẹ́ẹ̀ ló ṣe jẹ́ bẹ́ẹ̀ ló ṣe. Bẹ́ẹ̀ ń kùmọ̀ jẹ́ bẹ́ẹ̀ ń kùmọ̀. Ìgbé ọ̀bọ̀rọ̀ gidi. Ìgbé arírì mi. Èèyàn kan gbọ́dọ̀ mọ wúra rẹ̀ ràn. Ẹ wò mí, Pọ́pì bá ní láárí. Táà máa rí ọ̀bá tí gòkè àgbà kò tí ì fọkàn balẹ̀. Ìyẹn gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ọmọ. Ọmọ náà ọ̀yàn kọ́ yanjú. Torí pé gbogbo wa là ń gbàdúrà kí kọ́mọ wọ́ ga kó dùn wá lọ. Ẹlòmíì ò bímọ kalẹ̀. Yọ dàbí nǹkan ò ní gbé kan bí ọmọ rẹ sí. Èyí tó jóbe ọ̀rọ̀ kọfẹ́ èyí tọ́jọ́ pin kò ní ṣe lẹ́nu iṣẹ́. Ó yẹ kó ọmọ wípé ayé ń bẹ̀. Àtúnrin Aláàjì Dáúdù ipò àkàkókò bá mọ̀ ọmọ rántí. Kò lè mọ fàyè ń bẹ o. Kò lè mọ fàyè ń bẹ. Ẹni tí ọ̀rá ń bì wò ló o. Kò lè ètò òríra mi wò ni. Ọmọ gbogbojì ọdún kò tí ì kìí ṣe pé bọ́yá ń lọ sùúrù lọ́wọ́. Kò tí ì fẹ́yàwó. Ìwọ ló tó ń bọ̀. Ètò yọ lọ ilé ọkọ ọ̀rẹ́ ni pé. Bá mẹ́ta bá lọ lọ bá pé ṣíṣe o. Wọ́n bá wẹ̀yìn wá lẹ́yìn kọ́. Ẹlòmíì ni. Ẹlòmíì bá dóde ńlá bá ń pín nǹkan gbọ̀ bá kù dẹ̀dẹ̀ fọ́kàn. Lọ̀rọ̀ ó dìjà wò ní hà nǹkan mọ́. Má kojú lásán wò ó. Má kojú lásán wò ó. Bàbá Yísà ń bẹ́ẹ̀ bí àbà. Ìwọ náà kàn sí wọn. Gbogbo tí ọjọ́ òkè ìṣòro rẹ. Wọ́n lọ́wọ́ bọ ọ sọ di pẹ̀tẹ́lẹ̀. Bàbá Yísà kọ́ ní ọ̀sọ́ di pẹ̀tẹ́lẹ̀ o. Jẹ́ oyé wa o, ọlọ́run o. Àláà tí wọ́n ń ké sí tí wọ́n fara gbolẹ̀ fún gbogbo ìgbà. Òun náà ní máa bá wọn ṣe é. Òun ní bá wọn ṣẹ́gun. Bọ̀ọ̀bá ti lè gbọ́ràn. Ṣé báyìí, ló báyìí, jẹ́ báyìí, mọ́rin báyìí, mọ́jẹ̀ yìí, mọ́jẹ̀ tọ̀. Lọ́ba tán, ìlú àdúgbàgbà. Gbìyànjú ọyọdún sí bàbá Isa o. Yálà ìtàn ní dọ̀ láàmú. Àbọ̀ fẹ́ kọjọ́ iwájú rẹ̀ ọ̀dà. Ọlọ́run ti ń bá wọn ṣe é. ọ̀rẹ́ kọ̀ọ̀kan ń gbà kankan. Ibi tí bàbá Isa wà bẹ́ẹ̀ bá ti gbìyànjú tẹ́ ẹ dé ìdímù. Ẹ sọ pé ẹ lọ sí nọmba 41 Ogun Street. Kẹ wá bèrè bàbá Isa tàbí kẹ sọ fọ́lọ́kadà tàbí onímọ̀rúwá pé ọ̀dọ̀ bàbá Isa lẹ̀ ń lọ. Wọ́n gbé débẹ̀ gbẹrẹgbẹrẹ bí òkú ti ń jẹ́ tọ́lọ́hún. Ẹ̀mí ṣàṣetu ànádàlù tẹ́ ẹ náà ó tó gẹ́. Ṣé mo pè ó tó gẹ́? Ẹ gbìyànjú ẹ yọjú sí bàbá Isa bí òkú ti ń jẹ́ tọ́lọ́hún àti àyàn ọgbà. Ẹ wá gbọ́ o, kíní kan tí ò yí ọ̀pọ̀ àwọn èèyàn ni wípé kí tó ṣiṣẹ́ fún táyé ó ṣeé ṣe kọ́ mọ́ ṣiṣẹ́ fún kan ìdé o. Ẹ tó gbọ́ o, ìṣírí èké jẹ́ pé nǹkan míì wọn a máa ṣe gbòógì bíi mẹ́fà kalẹ̀ lórí àìsàn ẹyọ kan. Èyí pé ní ti táyé lò tọ́ba ti láàmú omi mọ́ta kan ìdí láàmú. Èmi ò hàn pé kíní kan kìnìkan rárá o, orí kálukú àtọ̀dọ̀ ni. Ṣùgbọ́n wọn nígbàgbọ́ pé bí mọ̀ ń lọ yìí ibẹ̀ láyé mi ò ti dáa, ibi mọ̀ ń lọ yìí ibẹ̀ lógún mi ò ti ṣẹ́. Bọ́ ọba ti níyìn òtó ọlánìyàn dáadáa síra rẹ̀. Bọ́ ọba dọ̀hún ògùn ò lọ́sẹ̀ ẹ̀ o yóò kó ti ń jẹ́ tọ́lọ́hún. Ẹ jẹ́ kí n pe nọ́mbà ilé ẹ̀kan sí orí pé wọ́n ń ṣẹ́wọ́ sí ni pé ọjọ́ ti ń lọ. Nọ́mbà tẹlifíṣàn bàbá Isa 08054276137 00 54 27 61 37 àti 08148256032 08181713350 pẹ̀lú 08139582421 òní nọ́mbà tẹ̀lé àyíṣá bọ́ọ̀lù ayọ̀ ọmọ ṣẹ́gbálé. Adúgbò ẹ̀kọ́ òkú gbogbo ẹ̀yìn ẹ̀fẹ́ láǹfààní láti farabalẹ̀ láti gbọ́ ìṣítí yìí láti iléeṣẹ́ bàbá Isa lórí ètò àrùkọ̀. Òkè yóò ojú òní ti wá. Ájì àbàlí kíìsì Ayépọ̀lá Ibrahim olóòtú yìí ni kí ọ léèrè òun ta. Sẹ́ńdì ayé adéjẹ́ á lọ. Ayọ̀ bóò ni ayọ̀ ọmọ ayọ̀ adé AY ayé rè òní ta. Malik ni Malik ayé tiẹ̀ náà òní ta ò láti ọlọ́wọ́ ọlọ́run. Láti máa fi àsìkò yìí kí ọ̀rẹ́ mi olúkù lóye. Mo kí ọ ọmọ wọn lẹ́lẹ́rùkọ́ àti gbogbo ọmọ ẹlẹ́rùkọ́ pátápátá fún àsẹ̀dé ti Deepness Olúwarẹ̀ ní Aya Ọláníyì Abẹ̀ní ní Fakórédé. Èyí tó jẹ́ pé Ọlọ́run kí Ọlọ́run Olùmarè kọ́ tẹ̀sáfẹ́fẹ́ rí gbogbo ìdílé wọn lápapọ̀ pátápátá. Àfi wọn o, kódà àfi baálẹ̀ ẹlẹ́rùkọ́ Ọláwatósìn Ọládiméjì Ṣègbèlú baálẹ̀ ìtìjú ẹlẹ́rùkọ́ pé ẹ fún àsẹ̀dé o ọdún ó jìnà síra wọn. Ìyá mẹ́ta gbogbo yín la kí o àgbọ̀dọ̀ gbàgbé gbogbo àwọn ọmọ ní òkú pátápátá àti wọn ìdí òní tì í láṣẹ lọ́wọ́ Olódùmarè. Ọlọ́run ò ní ṣe ní tẹ̀lé-tẹ̀lé o. Ọlọ́run ò ní ṣe ní tẹ̀lé-tẹ̀lé. Ìyá Abiola ó ṣe bẹ́ẹ̀ kò sí láyé mọ́ o. Tó Abiola ó kú ìdílé ìyá rẹ o. Ẹ jẹ́ mi ọmọ ṣẹ́ wálé fún tòní Fẹ́mi Ògúnyẹmí Rèyẹn tí gbogbo ayé ń pè ní olóòwúrọ̀ ọmọ bàbá tí mẹ́lé lérú. Ẹ lè fẹ́ káwá kì í níbi ìnáwó yín orí kí orílẹ̀ tó gbámú ṣé ẹ̀ ń ṣèyàwó ni ẹ̀ ń tòkú àgbà àbí ẹ̀ ń sílé. Ẹ pè wá o àbí ìfini joyè 00 33 70 37 28 00 33 70 37 28 òní nọ́mbà tèmi títí ọjọ́ mẹ́jọ ó dàbò.
5: Ojú ti dé o! Àbáyé sí àrúkọ kọlọ́jọ́ ọlọ́rọ̀ àtàrùdù lọ́kẹ́jọ́ ẹ̀kọ́ gírí. Bàbá ń sọ̀rọ̀ nípa àwòsàn ìbílẹ̀ tí kò ṣe rúṣẹ́ rẹ̀ dámúṣẹ́rúṣẹ́. Bàbá Yísẹ́ olùdarí ilé ẹsẹ̀ píníta lọ́sẹ̀là ó ní gbogbo èèyàn gbé gbòòsà fún. Àtàrà gbé egbòogi tí dákùnkùn lajà bá ẹ̀sà tí wọ́n méré sá. Kí ni tí ìtàn náà mú? Ogun ayé ni ogun ẹnu àkókò àfọ́bà. Kéèyàn má ti dàgbà tó nǹkan láti mọ́ kọ̀rọ̀kọ́ di wàhálà. Pọ́ọ̀pọ̀ apá ọlọ́run kà ìwòsàn ìdí wọn ló ti padà dé ní ràbájì kan. Gbogbo ìtọ́jú yòówù tó bá gbà ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún péré ₦50,000 lọ́sàn-án. Tó sì fò gbogbo ọlọ́run ọtẹ́ kò tó olùkọ̀yọ ọwọ́ rò pé ikú lọ́kàn. Túnù ọmọ ológun ní ọ̀pọ̀ ẹ bá sì gbàgbé pé ọtẹ tó kẹ́yìn à ń tẹ̀ ìtìrìtì. Ọtẹ tó kẹ́yìn ọtẹ táwọn èèyàn ń wẹ̀ tí wọ́n fi ń soríire. Àwọn èèyàn ọjẹ́ ti ṣeré ẹgbẹ̀rún 2,000 péré ni. Èébó wípé nà láì ní tó bẹ́ẹ̀. Má bàbá ìkú bàbá Yísẹ́ wọ́n wà ní nọmba 41 Ogun Road 56 Ìdímù 08139684 21 08139684 21 Bàbá Yísẹ́ ló ní àǹfààní ẹ̀dínwó yìí. Ìfẹ́ náà jẹ́ bẹ̀rẹ̀ tó tó gan-an.

ma nanda gbogbo awon olufe wa nibi kibi ti afafa ikale yi nfa de adibu eniro iyayo na lo tun de ro iyayo ni ile mo ti gbe ka imo le fe ta ti bele je fe ti ti gbe yawo ore awon mi ba ni won so pe eni ti o ba mona ni da pade pade ka ma ba wa bo se wa lagoda mo emi le je tin ba le gba ife eni lewo apowo lagbani leji ka mo si egba ni o lagba media network ke wa nre wa lati gbiyanju pelu eni to mo lo tin ba le roko ati tepe leti lati lo ma gbe kawe sise tabi se oko leyi ke yi orilẹede leti oko ehen ni bayi won ti wa n mu da wa loju wipe lẹyin iwadii kunukunu gẹgẹ bi nkan ti won gbe dani won ni Bestard Travels and Tours International ni won le ba le ṣeto kayo irin ajo lai ni kọle ikọ ọ ninu ka si sọkalẹ fun eyikeyi orilẹede to ba wu wa lọnà ìrọrùn kí wọn á tó tẹsíwájú ẹyẹ tí ẹ kọkọ gba nọmba yìí sílẹ náà kọ fi pamọ ni o nítorí yóò tún ní láǹfààní tó pọ 08051085852 ní tẹsíwájú ọrọ mi èmi ọrọ yìí tó tẹ ọmọ ìwúlẹ làágùn jìnnà náà lórí ọrọ ìrìnàjò sókè òkun torí pé Bestard Travels and Tours International tó fi mọ ìfọwọ́sowọ́pọ̀ ẹgbaniẹlàgbà media network lọmọ ojú méjà ẹ lórí ọrọ ìrìnàjò sókè òkun wọn kì í ṣe alágbèédá wọn bá yín ṣètò visa sẹyìnkéyìn orílẹ̀-èdè tẹ ẹ fẹ lọ kí rọrùn sí ní tíkẹ́ẹ̀tì pẹ̀lú accommodation lọ́dọ̀ wọn wọn ṣètò admission fáwọn akẹ́kọ̀ọ́ tẹ́fẹ́ kàwé láwọn yunifásitì lókè òkun ọ̀pọ̀ lóṣù tí ti pàṣẹ ránṣẹ́ lórílẹ̀-èdè bíi amẹ́ríkà canada australia united kingdom àti ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè tí wọ́n jẹ́ Schengen countries láì ní wàhálà nínú fẹ́ra gbọ́n àwọn èèyàn sọ pé gbèdè ìgbà ìṣúná kan àtọ̀nà ọba ní kọ́kọ́rọ́ lọ́wọ́ níbi jẹ́ pé láti gbílẹ̀ sí èyíkéyìí orílẹ̀-èdè tó wuni lọ́kàn Bestard Travels and Tours International pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbaniẹlàgbà media network ní kẹrẹ̀ dẹ̀kúlé fọ́ọ̀mù 10,000 naira péré lọ́kọ̀ọ́kọ́ gbà gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ tó ṣílẹ̀ fún ẹ̀ kí ó tó bẹ̀rẹ̀ sí ní báyìí pé bẹ́ẹ̀ ṣe ń tẹ́ nọ́mbà tí ẹ máa pè mí yìí 08051085852 08051085852 ẹ̀sìn wàá lè kàn sí wọn wọ́n tún ìsìn wọn èyí tí ń gbọ́ méjìdó tó wà ní nọmba 76 greenhouse transformer bus stop adjacent total filling station sagamu ìkòròdú ìdìbò ẹ̀mọ́gbàgbé pé abẹ́rẹ́ tó bá ti lókè níbi ní kì í sọnu iléeṣẹ́ ẹgbaniẹlàgbà media network torí wọn fọ́ pé ó tó fọwọ́ ọwọ́ sọ̀yà wọ́n ní Bestard Travels and Tours kì í tèmi nìkọ́ o wọn kì í fi tọ́rọ́ bo kọ́bọ̀ méjì bó ti ń gan ni ó sọ nígbà wọn náà tó rí lẹ́ẹ̀kan sí 08051085852 tó wọn ní bí a bá ti rẹ́ ni báyìí ẹ làá tètè yá kankan ni níbi jẹ́ pé ìrìn àjò ayé ẹni àmúlò ìrànlọ́wọ́ kan ṣoṣo tí ó kiri délé ọ̀la Bestard Travels and Tours International àti ìfọwọ́sọ̀yà wọn nípasẹ̀ ẹgbaniẹlàgbà media network nìkan ẹgbẹ́ kọ̀ọ̀lú ẹ̀ṣẹ́.

0: Ti ẹ̀ sì tó kúṣe, náà bá ti ẹ̀ lágbára kì níyàwó méjì mẹ́ta. nínú ẹ̀jọ́ gbọ̀gbọ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ òun nílẹ̀ yorùbá dá wà àrọ́bà aládé tó fi mílíọ̀nù àádọ́rùn-ún ọdún tó sì léyàwó mẹ́rin márùn-ún mẹ́fà gáàsì gbọ́ ni pé kò ṣe déédé kẹ́ ẹ rí àìlèṣe déédé ọmọkùnrin ẹ̀ka burú ni àìlèrè dáadáa ẹ̀ka burú ni a sì lọ́ọ́ fà tó kò pé owó ẹ̀jẹ̀ bá gbìyànjú àtọ́ òun àtọ́ fara àmọ́ ẹ̀jẹ̀ pé bí ó fẹ́ mọ́ yorùbá ìgbà yìí a sì lọ́ọ́ fà kí apá kan rí kò mọ ọ̀fẹ́ fọyọ̀ yẹ ẹ́ nígbà míì sí wà tó ṣe pẹ́lú mi ìgbà ẹ̀kọ́ mi olóró fún ọwọ́ rẹ̀ kan ní kọ̀ọ̀kan fún rírí bí tó ṣẹ́jẹ̀ ń bọ̀ ẹlòmí sì rí ẹsẹ̀ rẹ̀ kan ní èkó rírí bí tó ṣẹ́jẹ̀ ń bọ̀ ẹlòmí ẹsẹ̀ méjèèjì àtọwọ́ méjèèjì ìwé èkó rírí bí tó ṣẹ́jẹ̀ ń bọ̀ kẹ́ ẹ mọ̀ pá àwa gbọdọ̀ dákẹ́ ká mọ owó èrò mìíràn ní ká a sì ṣe lọ́rọ̀ ìwé àtẹ̀jù kì í ṣe páṣẹ lọ ìlú òyìnbó lọrọ ìwé àtẹ̀jù wa ìbí tá a ti lówó àtẹ̀jù náà ra wa ṣíṣe rẹ̀ àti lílò rẹ̀ ló ṣe pàtàkì nígbà bá ṣàyẹ̀wò fọ káyẹ̀wò fún káwọn òde ń tó wọn a wà á ṣe kíni a wà á gbégbé iṣẹ́ lórí ẹ̀ bẹ́ẹ̀ bá ti lo ògùn ẹ ṣe ní òòlù kò ní ṣòro dandan ni kó ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ bàbá gbi tọ́lọ́run fún òun ní òkú ọ̀fà ara tí ẹ fi tò mí lónà òkú ọ̀fà ara ni lọ́ọ̀ bọ̀ báyìí.
1: Lagos Abeokuta Expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo MRS filling station ní Victory Plaza níwájú níjẹ lẹsẹ.
0: Ìgbẹ̀yìn kalẹ̀ sí ṣùgbọ́n ìgbaniláàgbé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ojú àmọ́ ti sọ̀rọ̀ lórí tẹlifóònù nígbà bá sọ̀rọ̀ tó ń bá gbé ọ lóríṣiríṣi ìbéèrè ọ̀rọ̀ ìyọ́n náà rò pé èrè lolúwa.
1: 070-31-44-5626 070-31-44-5626 Bàbá wà ní Lagos Abeokuta Expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo MRS filling station ní Victory Plaza níwájú níjẹ lẹ́sẹ̀ níbi gbogbo bá fi ń bọ̀ sáà ti pe fóònù ọba wọn.
0: Àwọn nǹkan tí mo fọmọkùnrin ó mọ́ lè gbé pápá láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ àwọn tí mo kí ọkọ láyọ̀ náà dìjà ilé ìṣọ́ ká fọmọkùnrin ó mọ́ lè ṣe bí ọkùnrin. Àtàwọn tí ń sọ ní darúgbó kàǹgẹ́ kàǹgẹ́ ẹlòmíì wọ́n ń fà á wọ̀dá ń tó wọ́n ń gbé ìtẹ̀kadà wọ́n ń gbé sọ̀kalẹ̀ ni pẹ́lòmíì bá gbẹ́sẹ̀ kan wọ́n sẹ̀ bá gbé kejì ni wọ́n fà á ra mọ́ ṣiṣẹ́ píṣẹ́ lára a sì mọ́ ọ̀dà ìgbésí ayé ọmọkùnrin àtọmọbìnrin láàmú olóòfin ọ̀kẹ́ tílẹ̀.
2: ó dé
0: ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ó bá gbìyànjú ọgbọ́n ni wọ́n ní ayé ìka láṣe kùkú iṣẹ́ ẹ̀yìn bá ṣe kù tí ò ṣetán ayé ìkùkù iṣẹ́ èèyàn ṣe kí kí débi àpẹẹrẹ ni wọ́n rí bẹ́yàn bá dààmú lóko dààmú lóko orí tí ó gbèrè àmọ́ ìgbàwó orúkọ ni wọ́n ẹlòmíì ń gbò bá lóun fẹ́ kí wọn àbò fẹ́ gbàdúrà ilé ìjọsìn ó gbàgbà fún lọ́pọ̀ ni ọmọ ọdún mélòó ni wọ́n tẹ̀ ń gbàgbà pọ̀ bí wọ́n bá ti ẹ̀fẹ́ tẹ̀ pàmbọ́ sì tẹ ọ̀pá apá àrílẹ̀yìn ẹ̀tẹ̀ tó bá ti dọ̀pá àpọ́ǹkì bí sì kẹta ẹsẹ̀ láì tí ìtọ́mú gbójú ọ̀dọ̀ ìtọ́mú àdọ́ta ọdún òun bí wọn náà rí mi ń gbà wọn fẹ́ yọnu kú ní àárín ọdún tó fúnra mi ni bọ́lẹ̀ ní mọ́tò kì í ṣàìmọ́ mọ́tò wà ọlá ni mo fi ṣe tí mo fi ní dẹ́rẹ́bà tó wà ní àti bọ́lẹ̀ àwa náà wà wọnú àárín nígbà adétọ́ ní kí ọ ra ẹlẹ́rìn dòdòdò ní òòrùn bẹ́rẹ̀ lẹ́rìn dòdòdò ní ọ bù wá nígbà bẹ̀rẹ̀ iṣẹ́ sọrí báà náà kó wà nínú ojú síbi tẹ́lẹ̀ gbogbo ọ̀rọ̀ tó yá aṣọ pọ̀ ṣùgbọ́n kò gbà wá láàyè níwọ̀n bá bọ́ọ̀ bá tẹlifóònù wọn ní ìjọ ìṣọ́lá àti ìṣe ní ayé bí ò bá ṣiṣẹ́ lára ẹ̀dá ẹ̀yìn àbí ṣe ò bá ṣe ní tóyún ṣe onítọ̀hún ó tàn dàbí òkú ibi tí ọ̀gbìn ti ṣẹ́gbẹ́ tọ̀nù kòkòrò ní ẹ̀jẹ̀ àṣì náà bá ṣe jẹ́ gbogbo ohun tí bẹ́ẹ̀lòmíì lọ wọ ọ̀tọ́ kó bí kíbi kùrùkùrù kó gbogbo ọjọ́ ara àǹtí jẹ́ kòkòrò ní ẹ̀jẹ̀ yìí ẹlòmíì ṣì lè dídára jẹni ní gbogbo ìgbà kòmọlé ọkọ kòmọlé ìpàdé kòmọlé báńkì yóò mọ dá gbogbo ara jẹ ni bẹ́ẹ̀ lóye ìdáwọ̀ báyìí wàhálà ni yóò wọ̀ náà wàhálà ni àwọn tí kòkòrò náà jẹ ń ṣe ó pọ̀ àyẹ̀wò lákọ̀ọ́kọ́ ṣe àwa náà ló gbà ló dé mọ́fíà náà màá fi béèrè ibi àìsàn lúgọ sí owó tó bá táyé mo lè mọ́ta kọ́ èdè mi ọ̀gbọ́ àwọn bàbá wa ní àṣà ni ò jẹ́ lúbúlúbú ojú ọ̀nà ìpínlẹ̀ jẹ́ bẹ́ẹ̀ àgbo ìṣègbè ìbílẹ̀ ìwé àtẹ̀gbọ́ àtẹ̀tọ́ àtẹ̀tọ́ ogun bá a ti ń fàwọn òyìnbó jẹ́ ń bọ̀ láti bí ogójì ọdún ní pẹ́kẹ́pẹ́ṣẹ́ tá a ti wà lẹ́nu ẹ̀ àti ẹgbẹ́ àwòsàn lọ́wọ́ lọ́dọ̀ wa mọ̀ àwa kọ́ elédè ọ̀sùn ló fàṣẹ ṣe ń ta sí ìgbọ́ ìwádìí iṣẹ́ ìwé àtẹ̀gbọ́ bí ẹ ti lò gẹ́lẹ́ ewé táwa fúnra wa ralẹ̀ tá a gbè tá a níṣẹ́ lọ fowó rà ewé téèyàn ti bí òdìdí éka alẹ̀ kan gbè lóríṣiríṣi ewé ìta àgbèsè tí omi ìta àgbèsè inú ibi yẹ ìta àgbèsè ibi dòdú wà lóríṣiríṣi tó yẹ pé àrùn náà ṣe wà káàkiri mọ́ ìta àdìṣe lẹ̀ wà níbẹ̀ ìwọ ni ọjà rẹ para ọwá làáfíà fúnra rẹ wọn bá ti lálàáfíà ìtẹ tí ò tí ì fú lónìí gbé pèrè lónìí gbé pèrè náà nọmbà lẹyìn rẹ.
1: 070-31-44-56-26 tẹ wá báyìí ni bàbá agbẹ́tọ́lọ̀ ń gbìn ọkọ̀ arúgbó olóòtú ọkọ̀ ara bàbá wà ní lagos abeokuta expressway ilé epo ọjà cross stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo mrs police station ní victory plaza níwájú gbogbo ẹlẹ́sẹ̀ gbogbo gbogbo bá fi ń bọ̀ káàtì pé kó náà bá wọn.
0: ọkọ̀ ara lára ẹ̀dá èèyàn ìlú bá ní wá rẹ ìwọ ló ò ní gbà àgbàrá òjò tó wò ní lówó ẹni tó lè lé ní òjò gbà fún àwọn àpẹẹrẹ tó ọba wá rí tó ọmọ fún mọ rẹ tó ọmọ kọ rẹ ìwọ kò ní lórí tẹlifóònù àlàáfíà ara wa kò ní gbọdà ní bù ní ìdìbò o.
2: bàbá ẹkọ akókó lọ ẹlọpàá máa ń pe fóònù nọmbà yìí lẹẹkan ṣiṣẹ ọmọ pé ẹlòmíì má ráyè ṣùgbọn pé wọn ti mú fóònù nọmbà yìí ẹlòmíì àti ẹlò láti mọ pàtó ń gbé lọwọ gan àti bóòmù ọsẹ báyìí sọrọ.
1: bàbá wà ní lagos abeokuta expressway ilé epo ọjà bus stop lẹgbẹẹ ilé epo mrs police station níwájú gbogbo ẹlẹsẹ gbogbo gbogbo ìjọba tó ń bọ káàtì pé kó náà bá wọn 070-31-44-56-26 gbọ́ mi dáadáa 070-31-44-56-26 bàbá wà ní lagos abeokuta expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo mrs police station ní victory plaza níwájú gbogbo ẹlẹsẹ.
0: ibẹ̀ ni ó kalẹ̀ sí gbọ́ mi dáadáa o.
1: tẹ jáde wá o tẹ wá báyìí ni bàbá agbẹ́tọ́lọ̀ ń gbìn ọkọ̀ arúgbó olóòtú ọkọ̀ ara bàbá wà ní lagos abeokuta expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo mrs police station ní victory plaza níwájú gbogbo ẹlẹsẹ gbogbo gbogbo bá fi ń bọ láti pe kó náà bá wọn.
0: ibi gbogbo oníṣọ̀kan tó òṣùpá ibi ojúmọ́ òní lè mọ́ lọ́tọ̀.
1: 070-31-44-56-26 070-31-44-56-26
0: àmọ̀ rẹ̀ ti yẹ.
2: ọ̀rọ̀ lọ ti gbọ́ yẹn yẹn yẹn ṣe mọ̀ pé oríire ìfẹ́ kí èkó sì ń báyìí ìwọ náà jára rẹ gbà lónìí àlàáfíà wa kò níbi tí a fẹ.
3: ó dé. bàbá ìdí tọ́lọ́nù ń bì ọkọ̀ arúgbó bàbá olóòtú ọkọ̀ ara. ọlọ́run tó tẹ̀ ọ́nà wọn gun ọkọ̀ ara ní ilé àlápá kì í jàre lọ́nà àgbàdì. ní ọwọ́ àti ẹsẹ̀ ní pẹ̀ tí bó ti yẹ. ká máa rìn tó ti òtó bí ẹni tẹ ìkúmọ́lẹ̀. ká máa lè rìn dáadáa tàbí bẹ̀rẹ̀ mú nǹkan. bàbá rẹlẹ̀ kó tàbí ra ògiri mú. àwọn àpẹẹrẹ wọ̀nyí kì í ṣe tó bójú mu. gbogbo ìyẹn gbọdọ̀ dàbí ẹ̀ yìí. wọ́n àwọn ká lagolago ṣọ́ọ̀gù ṣọ́ọ̀gù tó lè máa ba omi tàbí ẹ̀kẹ́ ara jẹ́. ẹ̀ jọjú sí wa àyẹ̀wò pínípíní lọ́nà ti dà lóde kò tì í lẹ̀ lákọ̀ọ́. àti wá fún wíyà kí kò tó ń gbọdọ̀ bí ìmọ̀lẹ̀ wá. ojú ẹsẹ̀ wá kájọ ṣe lọ́nà pápọ̀ 08054-7004-0501. ọkọ̀ ara ò ṣe dúró wò ìgbọ́n náà.

ó sì mọ́ bọ́ dání nípa iṣẹ́ ọlọ́run nínú ìdájọ́ àti ìfẹ́ rẹ̀. Ni mo ṣe ṣe àkọsílẹ̀ iṣẹ́ mi nínú ìmọ́lẹ̀ òtítọ́, èyí tí kò fi àlàfo kankan sílẹ̀, tí ó ní ìdáhùn sí gbogbo ìbéèrè, tí ó sì fi yé aráyé yékéyéké bí àwọn ọ̀nà inú ìṣẹ̀dá ṣe yanilẹ́nu tó. Àwọn tí ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ àṣẹ rẹ̀ dúdú, ṣùgbọ́n mímọ́ jẹ́ ti ọlọ́run nìkan. Ọ̀rọ̀ abisin olùpilẹ̀ṣẹ ìránṣẹ́ gálì. Ẹ kú ọ̀lẹ́, ẹ kú iṣẹ́ òní. A kí gbogbo olùfẹ́ wa nílé lóko. Káàbọ̀ sórí ètò ọlọ́fẹ̀fẹ̀ yìí tí ó dá lórí ìránṣẹ́ gálì nínú ìmọ́lẹ̀ òtítọ́ láti ọwọ́ abisin. Ìfiránṣẹ́ gálì jẹ́ ìfihàn tuntun nínú ẹ̀mí nípa òtítọ́ tí a fi fún aráyé láti ọwọ́ abisin. Èyí ṣàlàyé àṣẹ ọlọ́run tí ó fara hàn gẹ́gẹ́ bí àwọn òfin ìṣẹ̀dá tí ó fẹsẹ̀ múlẹ̀ tuntun tí kò fi ìbàjẹ́. Ìfiránṣẹ́ yìí kò mú ẹ̀sìn tuntun wá, ó sì dúró gẹ́gẹ́ bí fìtílà àti ọ̀pá láti ṣàmọ̀nà àwọn ọmọ ìlú gbogbo tí ń wá ìmọ́lẹ̀ tó ń tọkàntọkàn àti àwọn tí ń wá ìmọ́lẹ̀ lọ tó ń fẹ́ lọ sọ́dọ̀ ìmọ́lẹ̀ láti tó ń ní áyín ní òkè ìwọ́n ní láti ìlú ṣe paradísì. Àwọn tí wá kiri ti gbóyánra ti gbóyánra nìkan ni ó ń bá sọ̀rọ̀ nítorí irú wọn nìkan ni yóò rí. Orúkọ mi ni Dr. Kunde Adeola. Àyọkà láti inú ìfiránṣẹ́ gálì ní abúlé báyìí.

olùpilẹ̀ṣẹ̀ ìfiránṣẹ́ báàlì yìí mo sì ṣe àtàtọ̀ rẹ̀ aṣòdì sí kristi ẹ̀yin ènìyàn nígbàtí wákàtí náà bá dé nínú èyí tí ìwẹ̀nùmọ́ àti ìpínyà gbọdọ̀ wáyé lórílẹ̀ ayé gẹ́gẹ́ bí àṣẹ ti ọlọ́run ti yí nígbà náà kí ẹ kíyèsí àwọn àmì náà lójú ọ̀run kí a ti sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ fún yín kí wọ́n sì ti fi ayé lọ lápapọ̀ nígbà náà ẹ má ṣe jẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí àti àwọn ìjọ pàápàá dá yín láàmú rárá àwọn tí wọ́n ti forí fún aṣòdì sí kristi ọjọ́ ti pẹ́ ó ṣe ni láàánú wípé títí di àkókò yìí àwọn ìjọ pàápàá kò tilẹ̀ mọ ibi tí wọn yóò wá aṣòdì sí kristi nígbà bí ó tilẹ̀ jẹ́ wípé ó ti ń ṣiṣẹ́ ọjọ́ ti pẹ́ láàrin àwọn ènìyàn gbogbo bá ṣe pé wọ́n kíyèsára díẹ̀ ni wọ́n gbọ́dọ̀ ti dá a mọ̀ nítorí ta ni ó tún lè ṣe ọwọ́ òdì sí kristi ju àwọn wọ̀nyí lọ tí wọ́n bá kristi ti kára rẹ̀ jà nígbà ni tí wọ́n sì tún ṣe kó pa á nígbẹ̀yìn àwọn wo ni ó lè fi ara wọn hàn lọ́nà tí ó burú jáì tí ó sì tún hàn kedere púpọ̀ gẹ́gẹ́ bí ọ̀tá kristi àwọn ni olórí àti àwọn aṣojú ẹ̀sìn ayé àwọn tí ó jẹ́ wípé ẹ̀kọ́ òtítọ́ nípa ọlọ́run gẹ́gẹ́ bí a ṣe fi hàn nínú àti nípasẹ̀ ọmọ ọlọ́run ni kò bá ohun tí wọ́n ti gbé kalẹ̀ mu dájúdájú ìfiránṣẹ́ ọlọ́run tòótọ́ kò lè rẹ́ pẹ̀lú rẹ̀ nítorí wípé ohun tí àwọn àlùfáà ìjọ ẹ̀sìn gbé kalẹ̀ fojú sun ipò ayé agbára ayé àti ìmúgilẹ̀ rẹ̀ wọ́n fi ẹ̀rí hàn kedere báyìí wípé òjíṣẹ́ ọgbọ́n ayé ènìyàn ni wọ́n jẹ́ èyí tó fojú sí ìmọ̀ ayé àti agbára ayé nìkan tí ó sì ṣòdì sí ohun gbogbo tí ó kọjá òye ayé ó sì gbogbo dínà rẹ̀ nígbà tí ó sì jẹ́ wípé ọlọ́run bẹ lóde agbo ìmọ̀ ọgbọ́n ayé pátápátá gẹ́gẹ́ bí ti ẹ̀mí pàápàá ti ṣe wà nítorí náà ó hàn kedere wípé ọgbọ́n ayé ni ó dá nìkan jẹ́ ìdíwọ́ gidi níbẹ̀ báyìí nípasẹ̀ ìwà ẹ̀dá rẹ̀ òun ni ó sì tún jẹ́ alátakò ohun gbogbo tí ó jẹ́ ti ọlọ́run àti ohun gbogbo tí ó jẹ́ ti ẹ̀mí pẹ̀lú rẹ̀ gẹ́gẹ́ nítorí náà sì tún ni gbogbo àwọn ènìyàn tí wọ́n gbà wípé ọgbọ́n ayé wọn ṣe pàtàkì jùlọ ó sì ga jùlọ tí wọ́n sì ń gbìyànjú láti fi òun nìkan ṣe ìpìlẹ̀ àwọn olórí ẹ̀sìn ìgbàanì bẹ̀rù láti sọ ìlẹ́nulọ́rọ̀ láàrin àwọn ará ìlú nípasẹ̀ ìlanilọ́yẹ̀ ọmọ ọlọ́run èyí ni ìdí pàtàkì náà gẹ́gẹ́ bí gbogbo ènìyàn ṣe mọ̀ lónìí fún ìbanilórúkọ jẹ́ tí wọ́n gbìyànjú láti fọ́nká kiri tako kristi

0: ẹni tí a rán láti ọ̀dọ̀ ọlọ́run wá náà wọ́n sì pa á síbẹ̀síbẹ̀ èyí ni àtiwọ̀tán búburú tí ó ti fojú hàn nípa bí wọ́n ṣe sọ ara wọn di ẹrú ọgbọ́n ayé wọn èyí tí ó wù lẹ́yìn jà lásán kí ó ba lè di ipò rẹ̀ mú wọ́n gba ara wọn láàyè láti di alunipa gẹ́gẹ́ bí irinṣẹ́ aṣòdì kékèké ẹni tí wọ́n ti farabalẹ̀ kọ́ ìfẹ́ fún nínú ọkàn wọn nítorí èyí fẹ́ àwọn kùdìẹ̀kùdì ẹ̀dá ènìyàn wọn lọ́rùn gẹ́gẹ́ bí ìrera ìgbéraga àti ìpọ́n lójú ara ẹni wọn ẹnikẹ́ni tí ó bá ń retí ẹ̀rí tí ó hàn kedere jù lílọ ni kò ṣe é ràn lọ́wọ́ nítorí kò sí ohun mìíràn tí ó tako kristi ọmọ ọlọ́run àti ọ̀rọ̀ rẹ̀ jù lílọ aṣòdì tí kristi sì túmọ̀ nítòótọ́ sí ẹni tí ó dojú ìjà kọ kristi tí ó dojú ìjà kọ ìdáǹdè ènìyàn nínú ìfiránṣẹ́ ọlọ́run ọgbọ́n ayé ni ó sún wọn sídìí rẹ̀ òun yìí kan náà tí ó dúró gẹ́gẹ́ bí ohun ọ̀gbìn olóró lúsítérì ni irinṣẹ́ fún un èyí tí ó ti di ohun tí ó léwu jùlọ fún aráyé nítorí náà ni àìdọ́gba ìdàgbàsókè ọgbọ́n ayé ènìyàn látẹ̀yìnwá tí ṣe dàgbà di ẹ̀ṣẹ̀ àjogúnbá fún aráyé ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ ni lúsítérì tìkara rẹ̀ dúró gẹ́gẹ́ bí aṣòdì sí kristi lẹ́nìkan ara rẹ̀ òun ni ẹni náà tí ó lágbára láti gbé orí rẹ̀ sókè nípasẹ̀ àwọn ènìyàn òun ni ọ̀kan ṣoṣo ọ̀tá ọlọ́run nítòótọ́ ó rí orúkọ aṣòdì sí kristi gbà nípa bí ó ṣe kọjú ìjà sí iṣẹ́ tí ọmọ ọlọ́run wá ṣe kò sí ẹlòmíràn tí ó a lè lókun àti agbára láti di aṣòdì sí kristi lúsítérì kò sì mú kìkì ènìyàn kan ṣoṣo lò lórílẹ̀ ayé nínú ogun rẹ̀ tí ó gbé ti àṣẹ ọlọ́run bí kò ṣe pé ó fẹ́rẹ̀ lo gbogbo aráyé lápapọ̀ ó sì tún tipa ṣe èyí darí wọn lọ sí ìparun lábẹ́ àtiwọ̀tán ìrúnú ti ọlọ́run ẹnikẹ́ni tí kò bá lè lóye ohun tí ó fojú hàn kedere jùlọ yìí wípé lúsítérì tìkára rẹ̀ nìkan ṣoṣo ni ó lè jẹ́ aṣòdì sí kristi náà ẹni tí ó láyà láti dojú ìjà kọ ọlọ́run ẹni náà kì yóò lè lóye kankan nípa ohun gbogbo tí ó ń ṣẹlẹ̀ lóde ayé àgọ́ wíwúwo èyí ni pé lóde ohun tí ó jẹ́ kìkì ti ayé bí ó sì ṣe rí nígbà ani bẹ́ẹ̀ náà ni ó sì ṣe rí lónìí
1: ó tilẹ̀ burú kọjá lónìí pàápàá ọ̀pọ̀lọpọ̀ aṣojú ẹ̀sìn ni yóò wù gidigidi láti ja ìjà kíkó rẹ̀ kí wọ́n bá lè mú àwọn ìlànà ọgbọ́n ayé dúró èyí tí a ti fi ipá mú ṣe síbi ìsìn nínú àwọn tẹ́ńtìlì àti àwọn ilé ìjọ ọgbọ́n ayé ènìyàn gbogbo yìí kan náà tí ó kúnnu ìrí ọkàn rere gbogbo ni ó jẹ́ ọ̀kan lára àwọn ibi ọ̀sìn ohun ọ̀gbìn lúsítérì tí ó lẹ́kùn jùlọ èyí tí òun sì fi lágbára àti fọ́nká sáàárín aráyé ṣùgbọ́n gbogbo àwọn ẹrú ọgbọ́n ayé ni wọ́n jẹ́ òjíṣẹ́ lúsítérì nítòótọ́ tí wọ́n jẹ́ agbódegbà nínú ìwólulẹ̀ tí ó gbọ́ ẹ̀jẹ̀ gbígbẹ̀ èyí tí ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí aráyé báyìí nítorí pé ẹnikẹ́ni kò fura wípé aṣòdì sí kristi lúgọ sábẹ́ ọgbọ́n ayé tó jẹ́ kí ìmúgbilẹ̀ búburú rẹ̀ tí ó rọrùn púpọ̀ báyìí lúsítérì yọ ayọ̀ ìṣẹ́gun nítorí ó tilẹ̀kùn mọ́ aráyé báyìí láti ní èyíkéyìí òye nípa ohun gbogbo tí ń bẹ lóde ayé agbẹ̀bí wíwo ó ṣé wọn kúrò lọ́dọ̀ ìlú gbọngàn kúrò níbi tí ìfarakanra kọ́kọ́ wáyé pẹ̀lú ti ẹ̀mí èyí tó darí lọ sí kàkà ní ọlọ́run nípa bẹ́ẹ̀ ó fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ lórí ayé gẹ́gẹ́ bí olúwa ayé àti ti àwọn tí ó pọ̀ jù lára aráyé

jẹ́ wípé ó lè lu àlùjá títí dé àwọn pẹpẹ àti wípé àwọn aṣojú ẹ̀sìn ayé àti ti ìjọ kìrìsìtẹ́nì pàápàá ni wọn kò lè fẹ́ láì má di ohun ẹbọ rẹ̀ nítorí àwọn wọ̀nyí pàápàá ṣáà ń retí aṣojú sí kristi náà nígbà tí ìdájọ́ tí a ti kéde bá kù sí dẹ̀dẹ̀ ìdí wọn láàyìn nínú bíbélì gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn ni a kò tí ì lóye lọ́nà yìí títí di àkókò yìí ìfihàn náà sọ wípé aṣojú sí kristi yìí yóò gbé orí rẹ̀ sókè kí ìdájọ́ tó dé ṣùgbọ́n kì í ṣe wípé òun yóò kọ́kọ́ yọjú bí a bá ń sọ níbẹ̀ wípé òun gbé orí rẹ̀ sókè èyí fi hàn kedere báyìí wípé òun gbọ́dọ̀ ti wà níbí ṣùgbọ́n kì í ṣe wípé òun kò tí ì wá ohun tí ó túmọ̀ sí ni wípé òun yóò ti dé téńté ìjọba rẹ̀ nígbà tí ìdájọ́ náà bá kù síbẹ̀ ẹ jẹ́ kí gbọ́ igbe ìkìlọ̀ yìí ẹ̀yin tí ẹ kò tí ì dìtí tí ẹ kò dì tí ì fọ́lójú nínú ẹ̀yìn yìí ẹ gbìyànjú lẹ́ẹ̀kan iná láti ronú jinlẹ̀ dénúdénú nípa rẹ̀ fúnra yín bí ẹ bá sì tún tẹ̀síwájú láti ṣèmẹ́lẹ́ lọ́nà yìí ẹ mú ara yín kọjú oko ìparun yín bí a bá ṣí ààbò kúrò lórí ibùba egbò olóró kan tí ó sì kíyèsí lójijì pé a ti tú òun sí ìfìyàwó yóò gbìyànjú débi kọ́ láti bù sókè yóò sì san ọwọ́ aláìbìkítà ìjọ kò sí ìyàtọ̀ níbí tí ó ti bá ara rẹ̀ ní òbò aṣojú sí kristi náà yóò rẹra ṣe àpapọ̀ láti ọwọ́ àwọn òjíṣẹ́ rẹ̀ bí a ti ṣe tíjú rẹ̀ yóò fagbéta yóò sì gbìyànjú lọ́nà kùnà láti mú ara rẹ̀ dúró lórí ìfẹ́ èyí tí aráyé ti fi kún ìfẹ́tìfẹ́ ṣùgbọ́n èyí ni ó lè ṣe láti ọwọ́ àwọn wọn nìkan tí wọ́n bọ̀wọ̀ fún nínú ọkàn wọn nítorí náà ẹ kíyèsí àyíká yín gidigidi láti bùkún lọ nígbà tí ìjà náà bá bẹ̀rẹ̀ nípasẹ̀ ibi ẹnu wọn gangan ni ẹ ò ti tètè mọ̀ wọ́n dájúdájú èyí túmọ̀ kò sí ó jẹ́ tètè rẹ̀ nítorí lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí àtẹ̀yìnwá ìbẹ̀rù òtítọ́ mímọ́ yóò jẹ́ kí wọ́n paradà ṣètò lẹ́yìn àwọn alátakò aṣojú sí kristi náà yóò gbìyànjú lẹ́ẹ̀kan sí pẹ̀lú ọkàn ìfowópútà láti fi ipò rẹ̀ mú lórílẹ̀ ayé ìkíyèsí ọ̀nà èrú rẹ̀ nínú ìdáàbò àti ìkọlù nítorí lẹ́ẹ̀kan sí yóò kàn ṣe àmúlò ìbanilórúkọjẹ́ àti ìfuraséni lásán ni nítorí wípé àwọn ọmọ ẹ̀mí rẹ̀ kò lágbára láti ṣe ohun mìíràn kí a dúró níwájú òtítọ́ kí a sì pa á lẹ́nu mọ́ jẹ́ ohun tó kò tó ṣe báyìí ni àwọn èèyàn tẹ rúbíkórì tí ò ti ṣe bá òṣìṣẹ́ ọlọ́run náà jà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe bá ọmọ ọlọ́run jà nígbà kan rí ẹ kíyèsí ara níbikíbi tí a bá gba irú ìdí bẹ́ẹ̀ nítorí irú àwọn èèyàn bẹ́ẹ̀ kàn fọ́ dáàbòbò rúbíkórì ni kí wọ́n bá lè mú ìjọba rẹ̀ dúró ṣinṣin lórílẹ̀ ayé ibùjókòó òkú lúbẹ síbẹ̀ ó tilẹ̀ jẹ́ wípé àwọn ènìyàn náà máa ń wọ aṣọ ìlú dídán yanyanyan sọ́rùn níta gbangba ó tilẹ̀ jẹ́ wípé ìránṣẹ́ ìjọ kọ̀ọ̀kan ni wọ́n ń ṣe ẹ má ṣe gbàgbé ohun tí ó ṣẹlẹ̀ lákòókò tí ọmọ ọlọ́run bẹ lórílẹ̀ ayé ṣùgbọ́n ẹ gbé oúnjẹ rẹ̀ wípé lónìí pàápàá aṣojú sí kristi yìí kan náà kí ohun tí ọ̀gọ̀rọ̀ ọ̀gá ènìyàn ọmọ ẹ̀yìn tí ó túbọ̀ pọ̀ sí yóò ń gbìyànjú láti mú ìjọba rẹ̀ dúró lórílẹ̀ ayé láti bọ́ lọ́wọ́ ìparun àti láti tẹ̀síwájú láti ṣókùnkùn òtítọ́ ìṣẹ̀ ọlọ́run nítorí náà ẹ farabalẹ̀ kíyèsí àwọn àmì wọn ní gbogbo tí a ti ṣèlérí wọn olúkúlùkù kọ̀ọ̀kan gbọ́dọ̀ mú ìpinnu ìtẹ́yìn rẹ̀ ṣe ìgbàlà tàbí ìparun nítorí lákòókò yìí àṣẹ ọlọ́run ni pé ètò omi fún gbogbo tí ó bá tún láyà láti dojú ìjà kọ́ olúkúlùkù ìjáfara nínú òmìnira yóò mú yín pọ̀ṣẹ̀ nínú ìdájọ́
ni Olorun na ti yo fara won lori ijo kan be si ni alufa ijo eti aye kan ti yo gbe ani na wo bi pe ohun ni ijise Olorun na bi ko se eni na nikan ti o nbe nipopo ti won ti mo lai le ya toto pelu awon ami na eni ti o ti fitori na ni won pelu re lai ni titan kan gẹgẹ bi ọmọ Olorun ti fi lẹẹkan ri nigba ti o gbe orile aye àwọn ni àgbélébò títọ́ tí ń bẹ láàyè ní títàn ṣàn nínú rẹ̀ àti àdàbà lókè rẹ̀ wọn yóò di rírí fún àwọn ọmọ ní gbogbo tí a ṣe ti ẹ̀bùn ńlá pàtàkì fún láti orí nǹkan ìlú tí wọ́n bá lè jẹ́rìí rẹ̀ fún àwọn ènìyàn gbogbo tí ó ń gbé lórílẹ̀ ayé nítorí láàrin àwọn ènìyàn gbogbo ni àwọn ọmọ ní yóò wà lákòókò yìí kí a ó fààyè gbà láti ríran gẹ́gẹ́ bí orí ìfẹ́ ìfẹ̀yìn ọlọ́run àwọn àmì gíga tí òtítọ́ mímọ́ wọ̀nyí ní a kò lè ṣe ayédèrú wọn láéláé lójúgbèrè pàápàá ẹni tí ó gbọdọ̀ ta níwájú wọn kò lè dé èyí ṣe à ń bọ̀ sí bọ́sí ẹ̀dá ènìyàn kan nítorí náà ẹnikẹ́ni tí ó bá sì fẹ́ dojú ìjà kọ àwọn àmì ọlọ́run wọn ó dojú ìjà kọ ọlọ́run láti tuntun lọ gẹ́gẹ́ bí ọ̀tá ọlọ́run òun fi hàn báyìí pé òun kì í ṣe ìrántí ọlọ́run bẹ́ẹ̀ sì ni kò jẹ́ bẹ́ẹ̀ rí ohun yòówù sí ohun ìbá àti gbígbọ́n tó fi di ìṣèlú wípé kò ń jẹ́ lórílẹ̀ ayé ẹ ṣọ́ra tí ẹyin pàápàá bá máa jẹ́ ara wọn òpin ọ̀rọ̀ àgbàsọ.

báyìí pé ǹjẹ́ a ríran tàbí bàbá Yẹ̀mí Okun lè ràn mí lọ́wọ́ láti yẹ àtẹ̀lẹ́sán iṣẹ́ ọwọ́ ẹni sí. Nítorí mo pàdé ẹnìkan tí ó wí pé a ríran kan sọ fún mi láti má wa ọkọ̀ mi lọ́jọ́ báyìí. Nítorí síbẹ̀ kọ̀ òun yóò ní ìjàmbá ọkọ̀. Ẹ jọ̀wọ́ ẹ ṣàlàyé. Bí a bá fẹ́ sọ̀rọ̀ nípa ìlú lórí àwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn ti mú. Wọ́n ti lérò wípé tí àwọn bá lọ bá bàbá Yẹ̀mí lò àti tí àwọn lọ bá darí lò tí ó bá ṣe iṣẹ́ fún mi máa yẹ ayẹ ìlú rẹ̀. Kí ni aríran lè rí? Aríran ò lè rí kọjá ohun tí èèyàn ti ṣe sílẹ̀ ní ara rẹ̀. Gbogbo nǹkan tá à ń ṣe ní ayé yálà nínú ìṣe tàbí nínú èrò gbogbo ẹ̀ ló ti ní ìdí sí ó ti dé àwọ̀wọ̀ tó sì fi ṣe pọ̀ mọ́ wa. Bí àsìkò ìkórè àwọn iṣẹ́ ọwọ́ bá ti ṣe tó àwọn èèyàn ìṣàn àwọn ìbọ̀síwọ̀n yìí ní alákọ̀ọ́kọ́ a máa lábàbà lórí ẹni tí ọ̀rọ̀ náà. Àwọn nǹkan wọ̀nyí ni a rí ìlú lè rí nǹkan tí ó ń bọ̀ tó wọ́n ti fi ìfúnra rẹ̀ tó kù díẹ̀ tí ó tẹ̀lé ẹni lọ́wọ́ tí ó ń lábàbà lórí ẹni ni a rí ìrán lè rí. Òun kọ́ ló gbé síbẹ̀ èèyàn fúnra rẹ̀ ló ti jù ú síbẹ̀ àkànṣe lójú ẹ̀yìn láti mú un. Nítorí náà kò ní àǹfààní àti fún un padà kò lè ṣe é. Ó kàn máa dà bẹ́ẹ̀ lójú ní pé àwọn ìṣòyìn òfin ẹlẹ́dàá ń ṣe ìṣòyìn láti ṣe. Bí aríran bá ń paṣẹ fún un pé lọ ṣe báyìí báyìí tàbí kò ṣe báyìí báyìí wípé nǹkan yẹn o ó ti fi ìfọ́n sí àwọn ìjẹ́ fún un àti ojú kan ò sí o ìpamọ́ ló wà nínú ìpinnu bẹ́ẹ̀ ló wà. Àwọn nǹkan tá a ṣe ìwé dàbí òkú sí ni ìdíkòrò ọ̀gẹ́ dání ọ̀gẹ́ dùgbà kan ìjàmbá ti ń lọ.

0: parece con la pala pobre. Tú vas a enseñar a comer a mí, y tú que se te debe la vida. A pasar que va a ir de cacho a mí, y va a pasar que va a ir a poco, se me ha vuelto y vivía. Se me ha vuelto y vivía, y vivía, y vivía, y vivía, y vivía, y vivía, pero que ni de ti no te lo van a ni de ti vas a celebrar el libro que vas a enviar o en ti te ni a y yo un libro en el modo yo la palabra ni de la anterior de la palabra una básica el lugar que me tiene un poquito yo también estoy con mi asa ley asa sobre el pan si o no con su actividad o no la palabra va a ser mi más y lo ni de lo melo y ahorita que fue diferente. Il est bloqué, on se bloque. Mais ça, à ce moment-là, il est venu dans la compatibilité. On prend quand on lit, on lit, il y a deux. Parce qu'il y a un wali, c'est wali boni. Il y a fait, baba, on a lu, il y a un wali, c'est bon, il passe. Non, wọ́n rí nǹkan ọgbà níta ìgbẹ́rún ní ilé èèyàn ìgbà kẹ́kẹ́lẹ́ sí gbogbo ìgbẹ̀rún ẹjọ́ tí ń jẹ́ ká mọ̀ pé tó bá ń gbé ìṣòro kò sí nǹkan kan tó ń jẹ́ pé àyàbáyé mi ṣe mú ipa ṣẹlẹ̀ ní ìṣẹ́jú méjì akọ̀ọ̀ tí kọ̀ọ̀kan ìdáwọ́ kan kọ̀ọ̀ ní fún mi nípa àwọn kan wà gbọ́dọ̀ tí mi jẹ́ àyè sí lọ́gbìn olu ya ti fẹ́ ó ti já wa sí lórí ètò yìí tó jẹ́ pé aṣojú ọ alùgbà òun àrùn ìfọ́rọ̀ ẹ̀sìn ọ̀sán kan mọ́ ẹ̀yìn sáà fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí nọ́mbà wa tó ti mọ̀ nítorí wá tó ní à kí ìfẹ́ sọ ẹ̀sìn àrùn mọ́ pé wọn mo fẹ́ máa gba jáde sí àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí 08 3 1 3 5 7 3 oni nọmba tí ẹ máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àwọn kan bó ṣe gbọ́yàn wọ́n bẹ̀rẹ̀ sí fúláṣì wa ni ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ẹ máa fúláṣì wa àwọn ní òwú gànjọ́ ní jẹ́ kí oṣù jẹ́ ètò ìgbọ́nà máa fúláṣì wa wọ́n kàn máa fúláṣì àwọn àṣẹ ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ò kọ ẹyin sí irú àwọn nǹkan báyìí ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ a ti fààyè sílẹ̀ fún wa tá a lè pè wá láàárín aago mẹ́rin àárọ̀ títí aago mẹ́rin ìrọ̀lẹ́ ní ọjọ́ Monday sí Friday ẹ̀rọ àǹfààní láti pè wá ó ṣe ìjọ́pẹ́ ọ̀kọ̀ọ̀kan pé ní pé ní wọ́n pè yìí ẹ ṣe ń bọ́ ọ̀rọ̀ rẹ̀ aláwọ̀gbájú ètò yìí akọ̀wé ká kí ni ẹ lè ṣe bẹ́ẹ̀ ìwọ́n sì jẹ́ ká ó yí aago pé kí wọ́n ṣe wa máa fúláṣì àbíkẹ́ wá pè kẹ́ máa sọ pé bàbá bàbá ṣé bàbá bàbá ni àbí màmá ni àbíkẹ́ pé orúkọ kan ọ̀rọ̀ kò wá òkè mo mọ̀ pé ó dáni lójú pé gbogbo àwọn táwọn dé kí ni wọn kò sí arúgbó nínú wa rárá ọ̀làwọ́ yálà níbẹ̀ àbí bẹ́kọ̀ ni àwọn dájú wa bẹ̀bí commons àbáwọn dájú wa mi pàpà wọn wá ní nọ́mbà yẹn wọn fún the friend mi àwọn ya pé nọ́mbà tí wọ́n ti pèpè mọ́ àwọn pé sẹ́yìn gbogbo sílé ẹ̀ là ń bí àárín tó dúró kí wọ́n pé káwọn ẹ̀yìn ní ìgbọ́tọ́ ìṣòro pátá pé nọ́mbà yẹn jọ́kàn jọ́kàn a máa kàn báyìí àwọn nọ́mbà yẹn a máa pè wọ́n nígbà tó fẹ́ pé káwọn yẹn bá pe àwọn nọ́mbà wọn bá sọ fún wọn pé ìwà bàjẹ́ bí tó burú jà ni wọn ò tó bá bá fẹ́ wọn ò fi ọ̀sà ni àbí ẹni tí wọn tọ̀ sí ẹsẹ́ tí olúwa tó ń bá wọn pé bá a dá sí kìnìún náà kí lálégbè ẹ ṣàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí nọ́mbà yẹn 08 2 3 1 3 5 7 7 3 gẹ́gẹ́ bí mo ṣe sọ aphrodisia kan tí a lè lò kí ló ń dá aphrodisia ẹ̀rín yóò bá mà á ṣàlàyé ẹ̀ fún wa ẹgbẹ́ mi pípọ́ mi tí ń torí kí owó ti wà pápọ̀ tàwájú kọ́sítẹ́ǹdì wa kábàpadà dé mà á wá bẹ̀rẹ̀ nípa ẹ̀rọ kí ló ń jẹ́ aphrodisia mo fẹ́ sọ aphrodisia kan fún wa pé bàbá rè é tí àbájá fi tẹ́lẹ̀ bàbá wa já fún mi alẹ́ yìí láti pápákọ̀ ìgbọ̀ láti já fún mi bàbá mi lò ní la rí wípé àábẹ̀rẹ̀ sí ni wípé rere ni olúwa ilé nìkan ni kẹrin yìí fún mi lọ lè síta o kẹrìnkẹ báyìí lè síta ìta ilé máa ṣiṣẹ́ sí o inú ilé dàgbàjẹ́ sọ pé ṣiṣẹ́ sí ní ọ̀tún àtòsí ni bàbá sí màmá màmá sí bàbá bàbá ní inú ìlú bàbá ń lo aṣojú sí àti ìsinmi kí ìfẹ́ mọ iye ọdún ìtàjẹ́ kí ọjọ́ orí wa lábàlábà mọ́mọ́ fò ele ma fun bo se fun ni to kini boya wi style bi kini ba ta ke ju ojo ni kan lo sumo la ba ba ba ma fun bo se so
1: la ba na ba ro o la bi aso na ni jo ko la ya de gbo e ti ba ba e ni sa sa bo na e jara ko mo wa lori social media lori Instagram ori ko wa ni la ba na ba ro e like Facebook page wa la ba na ba ro baby e na de kuro
0: padà. For example, we say, a ti ṣe àpẹẹrẹ ni o. Bàbá tó jẹ́ pé ó ti lọ látàárọ̀, kò wọlé lẹ́yìn, kò lẹ́yìn. Bó jẹ́ opportunity ti ẹ̀wà pé wọ́n fẹ́ pera wọn gan, nǹkan mìíràn pera wọn fún kò ń sọ̀rọ̀ pé àpẹ̀lẹ́ ìyàwó mi, báwo dẹ̀ ni? Àbẹ́ àti ẹ̀ pé rántí nǹkan kan nípa ìyàwó ẹ̀ ṣe ráwọn obìnrin tí wọ́n bá ní ojú àánú sí wa. Ó lè gbéyàn lọ́kànlọ́ mo ti sọ lórí èdè yìí. The fact ìyá ìrìnlẹ̀ tó ti sọ ń jẹ́ kan rí pé a kò fẹ́ ṣe nǹkan kan àwọn méjèèjì. A wá bá èèyàn kan tó níbẹ̀ mi kan pé ẹ jọ ṣàlè ló kíní bẹ́ẹ̀ni ó ṣe fún wa ó ṣe ṣe. Ó mọ̀ lọ́kàn bẹ̀rẹ̀ sí rẹ́ni ẹni pé ìwọ̀n tó ti ẹ̀ dání àwọn ìgbà tó ní kó ṣe ṣe wá fún ọ lára ṣe nǹkan náà. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún àtúntò ń bẹ̀rẹ̀ mo ní nǹkan kan practice lọ́wọ́ mi ò bá ń ṣe ó kàn lè jẹ́ pé ta lè wọ́n ṣe sí. Owó pọ̀ pé àwọn dájú àwọn lè ṣe kindness inú rere síta pé ọwọ́ obìnrin kan bí ẹni ọ̀kan tó ń ta nǹkan tó ń tẹ oúnjẹ àbí tó ń ta nǹkan lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀pù wọn lẹ́gbẹ̀ẹ́ ẹnu rẹ̀ tó bá wà lọ́gà ọmọ bá ṣe máa ṣe ẹni jẹ́jẹ́jẹ́jẹ́ ṣùgbọ́n lé wọn ṣe ìbínú ẹni jẹ́jẹ́jẹ́jẹ́ obìnrin kẹ̀dẹ̀rẹ́ tó ń bá nọwọ́ nice dájú nice àwọn dájú nice tó bá ti ṣe obìnrin pé ẹni ò sì sí wọn náà ń ṣe bá wa nìyẹn ìkẹ́ ẹ sì bẹ̀rẹ̀ sí ń bá ọkọ obìnrin ẹni rẹ̀ ń sọ fún wa nǹkan tá a dẹ̀ máa mọ̀ ni. Sẹ́ni simple thing bí ẹ kàn fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ àbẹ́ ṣe ìránṣẹ́ mo kàn fi ń ṣe example ní ìní ká máa ṣe o. In fact nǹkan tí mo fẹ́ ka ṣe ni pé ka ṣe fúnra wa ní ọmọ ìjà lọ ṣe ń ta nǹkan tó wọ́pọ̀ ni pé láti ṣe síta. Then tí bàbá bá ti ń ṣe sí obìnrin náà jẹ́ kí ìfún bàbá sọ fún ẹ jẹ́ kó nìkan ni kó jẹ́ kó dùn létí ẹ̀ kó má jẹ́ mi. In fact báwo ni ìyá ilé gan ṣe máa gba voice note láti ibi tí ò jẹ́ but tí bàbá ilé ò bá pé voice note ti ẹ̀ wọlé ẹlòmíì lè dé wọlé etí etí obìnrin nǹkan tó ń gba etí ẹ̀ wọlé ó lè mú kárẹ̀ news ọ̀nà bá ti máa ń sọ kó pẹ́ ti pẹ́. Kòkó ń ṣe ọ̀pọ̀ àyè nìkan ni pẹ̀lú náà wọ́n ní àmì ara ìyàwó mi ò kí ń lò ọ̀pá nìkan lọ fẹ́ náà sí mi. Ẹyin ẹ try kẹsí ohun ìlú tí ẹ kẹsàn nǹkan sí tí ẹ jẹ tó gbọ́ nǹkan pẹpẹ pẹpẹ sọ ẹjẹ ẹgbẹ́ tó ní yẹn wá sí etí ẹ nípa pé ohun ní kẹkọọ sí ìfẹ́ kẹfì hàn oríṣiríṣi ọ̀nà ìdọ́lẹ́ tí mo ti ṣe mọ̀ ìfẹ́wájú tí wọ́n sọ fún wa pé òkè ẹ náwó síbí àná ìlú ọ̀rọ̀ sísọ lásán pẹ̀lú kọ́làfíà ni báwo bẹ̀ ni báwo ni bí ẹ ṣe ń lọ tó sọ̀rọ̀ ń lọ tó lọ tó lọ ni ọkọ̀ lẹ́ẹ̀mẹ wà ló máa pè tó báwo ni sóun lè ṣe pé ṣe ń ṣe ṣe ń ṣe máa ṣe ò fún problem mo rí ìyẹn wọn wá sọ̀rọ̀ díẹ̀ wọn bàbá ìṣe nílẹ̀ jẹ́ kọjú sí iṣẹ́ tí mo ṣe sọ̀rọ̀ tó fún bíndọ̀pù wọn wọn fún bíndọ̀pù wọn ṣùgbọ́n bàbá yín àpò lẹ́sìn máa jẹ ọyọ́ òun wọlé látàrọ̀ jàre owó ni kí wọ́n máa pè wọ́n kí ni wọ́n aṣọ máa sọ̀rọ̀ àbí ìṣẹ̀ wọn pè ní aṣọ wọn ṣe ẹ̀rọ tó ṣẹ̀kẹ̀ lọ sí yẹn tó ṣe kẹ̀kọ́ wọn bí wọ́n ṣe yẹn tó ṣe gbogbo tá à ń tẹ̀kọ̀ wà níbẹ̀ bóyá ìyá lámàlà máa jẹ́ ẹni tó ń kàn láti yàn lọ́dọ́ ẹ máa wà ẹ máa pọ́ọ̀sì bí òun ẹ máa dáwọ́ dúró lẹ́nu iṣẹ́ ẹ máa tráì láti rí ráàfà ẹ bá jẹ́ ẹyẹ tó lè fẹ́ ta ìrìnà ìyá bá tá à ń tẹ̀kọ̀ ta ìrìnà ẹ lè pe lénà ẹ lè pe ìyàwó ìrìnà pé jù ẹ lọ síra yín ìfẹ́ wọn pè yẹn inú rere ọkàn rere síra yín kò dé ṣe pé olúwa tó ń ṣiṣẹ́ kíkà máa ṣe bí ẹ pé ó yà tètè pé kí labalábá lè fò fún mi lálẹ́ ẹjọ́ ta bí ìbẹ̀ tó jẹ́ pé ó ti wá ju mọ́ rí ta ṣe ń ṣe nìyẹn kò ń ṣe kókó náà wà ń ta nígbà tó bá nátọ́rà pẹ̀lú wa kí labalábá yóò ṣe máa fò ní nátọ́rà yìí rẹ̀ ẹ̀ ní ìgbà tí ṣe gùn ta ní jẹnẹrétọ àbí mọtò tí bátìrì ọsẹ dáadáa ẹwọn máa fi kàrí ìrìnrìn ẹkọ bá ti charge bátìrì ẹtí bátìrì ẹwà charge ẹwọn náà pé ní time tẹ bá kọ́nà sí ẹnlẹ nìyẹn kí ẹ máa fi charge bátìrì ara yẹn inú rere ó ṣe àwọn ọ̀nà oríṣiríṣi gbẹ̀gbẹ̀ inú rere yẹn tóbìnrin bá gbé inú rere sọ́kọ̀ ọkọ̀ ẹ bá ti ọ̀pẹ́ kó tó dé kò ní fẹ́ pé ẹ̀hán àti wọn fi ń bẹ̀ àbí kókó dojì kókó ọ̀pẹ́ mo fẹ́ fi ẹ̀gbọ́n àpẹẹrẹ hàn wá ní ìlú náà wọ́n ti rẹ pẹ̀lú ẹlẹ́kan rẹ̀ ọ̀ tí kò ti rẹ gbogbo pẹ̀lú báyìí káfí kan rẹ̀ báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ọ̀nà ìpẹ̀lẹ̀ ó ṣàtúmọ̀ fẹ́ pé àmọ́ ti ẹ bẹ́ẹ̀ àmọ́ ti ẹ bẹ́ẹ̀ àmọ́ ti ń bẹ́ẹ̀ obìnrin tó bá fẹ́ ṣó tí ìrìn tó bàbá ẹ lọ ṣe nǹkan burúkú níta tó jẹ́bù ní ìlú lọ tí wọ́n gbé inú rere ẹ̀ pàdé ẹ̀ ẹ má gbàgbé pé àjọṣepọ̀ wa lábalábá wa ọlọ́run là ń ṣe fún ìrìnàjò àwa là ń jẹ ìgbádùn torí gbogbo nìkan ní ìfàfẹ́ pé gbogbo nǹkan tá a bá ṣe fúnra wa a ṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́ lọ́run là ń ṣe fún mi bàbá tí wọ́n ṣe tí ẹ̀ ìgbà tó gbé kó tí ẹ̀ tó ṣe kókó nǹkan nǹkan tó kọ́ mọ̀ ni pé wàá kàn pé ẹ ní ó ti ẹ̀ tí ìrẹ́ tí ẹ̀ sí náà tí tó bá ti ń gbé tó bá sọ tí wọ́n máa fi ọkọ̀ tí wọ́n máa gbà pé ọkùnrin ọkọ̀ rẹ̀ sọ́kùnrin bá tó kò jẹ́ pé bá òun bá òun bá ìpẹ̀lẹ́ ní ti wà wọ́n rìn ó máa ṣe wọn ọ̀pẹ́ olúwa ṣe wọn ẹlòmí ìgbà ìgbà wa ni ẹ̀ kí ni ìwà tẹ́sẹ̀ fẹ́ lára ni àìsílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yẹn mọ́ fẹ́rí ìgbà táṣẹ̀ fúnra wa a ṣe máa ń káyàn lásìkò ara yẹn tá a bá ń ṣe ìkọ̀ ìdílé láti máa ṣe àwọn kan ṣe ṣe tó jẹ́ pé bọ́ ṣe ń ṣe yẹn ń dẹ̀ ló ń jẹ́ pípa bá rí ìyàwó wa yíwa gan máa jò fún wọn pé èèyà àjọṣe títura náà rí báyìí omi pápá ńlẹ̀ dòǹdọ̀ òun wọn rí ni bí wọ́n ṣe tún gbé ìgbé ayé wọn ni ká máa káyà máa sì ti ra ara ẹ̀ fún un bí wọ́n yẹn ni kí n tèmi kindness inú rere kan ní sí ara ká máa rí pé òkè ètò kí n máa wá ọkọ àti ìyàwó tí ẹkọ máa rẹkẹ ara wọn ni owó bá rẹ sí mo lè máa mú ìmọ̀ pé mo ti máa fi owó jù kéke ni mo mọ̀ pé bí ló máa gbàyè pé mo ti dóòdì níbẹ̀ mo dóòdì ẹ o kí n mo sọ síbẹ̀ pé ọ̀hún wọn ló ń bá fẹ́ rẹ̀ inú rere ìtọ́wọ̀ lásìkò ẹ̀ ìkẹ́ ká ní ọkàn rere síra wa kí àìsọ lórí ètò láyé rẹ̀ àfojúsí àti kindness àánú àmú àwọn síra wa kí àánú bá wà síra wa kí ní ìtọ́jú àgbà rẹ̀ pé bá ìtìlẹ̀ ọlọ́pàá ìtìlẹ̀ ọlọ́pàá rẹ̀ mo ti lọ ṣe wàhálà ní ọgbà ẹ wá dé ń sìn ikọ̀ fẹ́wọ́ ẹ̀ ní ìpínlẹ̀ ọ̀sùn tẹ bá láàrin ìwọ á mọ̀ pé bàbá yìí ní ìdílé rẹ̀ wà gbára dúró tó bá gbára dúró tó láàrin tèmi yẹn á fún ẹ ní kí á bẹ̀rẹ̀ ẹ̀kẹ́ tí labalábá máa fi lọ dáadáa ikọ́ tó bá tiẹ̀ ti rẹ̀ kò ti lọ ṣiṣẹ́ kò ti ṣe ti rẹ̀ wà pípé rẹ̀ ó ti lè má jáde ilé tó jẹ́ ká rí iṣẹ́ ilé iṣẹ́ náà ló fẹ́ ló ń jẹ́ wọ́n sọ pé rẹ̀ ilé iṣẹ́ náà wà nínú obìnrin tí òun tí ì lọ ṣiṣẹ́ níta tó yẹ pé ní ilé nìkan níṣẹ́ wà iṣẹ́ níṣẹ́ ń jẹ́ ṣe ṣíṣe labalábá ó lè fún ara rẹ̀ kò fún yẹn.

大概发展五年公司来说的话呢，省了我，哎，就发展说五年可以用拉巴拉巴了，一切要不要收纳？有困难呀，只还是没去上心去，你怕嘞？你问，哎，只要是你问是对的，免一切，你说话错。安说人家因为哩，哎，我考虑哩，需要我啊，有困难呀。Sorry, can you hear me really? I became a karma, so if you come in really, see, of course, I be your winner. Oh, man, Jackie, I ain't your dumb, quote, unquote, come bully this girl every time. Come on, we ain't go safe. I want you to drop out here, yeah, I'm on feel safe. You can appeal me no what, see, you say we are going to go. I jump out, I'm not going to go, if I love you.nkan kan o le ni tori bi ti nkan ti si ọkan rere oriṣiriṣi nkan lilo wọle lati bẹ ogiri onimla yiyẹn ti o ba si ọkan rere abi aanu ninu igbeyawo wa relationship wa ogiri oun lo la ninu ẹyẹn oriṣiriṣi nkan oriṣiriṣi alangba atolori pupa atolori dudu oun lo ma wọ bẹ àwọn olóyìnbó wa sọ pé sẹńtà ò wá nínú ìwé ìdìmọ àmúlò jọra wáyé àwọn bíi tí táwọn ní labalábò tí ò nínú ìfò dáadáa ìkan sábàjọ pọta méjì ni wá ní ìtajọ gbóyè à ń kọjọ dàbí ìtú ti sọ pọta méjì ni wá ọmọ pọta ènìyàn ní sá lójú àánú ẹ ojú àánú fún wọn tó fẹ́ ṣe nípa ajọ máa ṣe ráwa pa ní ìṣẹ̀lẹ̀ rí nìyẹn ọmọ tá a bá ń di àánú sí ra wa èyí ẹgbẹ́ bí ó ṣe máa lọ́dí ìpò ó máa wà pàtó ó máa jẹ́ kí ìyá wọn sí pé à ọkọ̀ mi lè ní ìlú ilé ni mo wà aṣọ ìbora mi lè lé òtútù lè gbé mi lọ ṣé ti yé wa ó máa ìlú bàbá gbé máa rọ pé àyàwó mi ìgbàkúgbà tí mo bá wa èyí ọkọ̀ mi lè lé àrùbà mi lè abẹ́ ní àwọn ìṣúra wa tí a fi àwọn bára wa lò kọ́ ní ojú àwọn tí a fi ń gbára wa lò àsìlọ́kọ láyà ìrẹ́ ẹ̀rẹ́ ọmọ rẹ ìrẹ́ pọ̀ ẹ̀ ọmọ jẹ́ ìrẹ́ ara wa ọ̀rẹ́ ra ma jẹ́ ó bẹ̀rẹ̀ pé ọ̀rẹ́ yín tá bá sọ pé ọ̀rẹ́ mi ni ẹni ọdún ṣe ń lọ ọ̀hánú rẹ̀ ọ̀rẹ́ lọ máa wá jẹ́ bàbá ìbá ìfẹ́jú náà ìgbógun ìbá ìgbógun náà ìgbógun lọ́wọ́ ń gbàwé àjọ rẹ̀ kí ọ̀rẹ́ bẹ̀ máa ń ṣe ọ̀rẹ́ máa ń wá ìgbéga ara wọn ni ọ̀rẹ́ máa ń wá ìfọ̀kànbalẹ̀ ara wọn ọ̀rẹ́ máa ń wá bí ó ṣe máa rí jù fún àwọn ni ojú àánú ọkàn àánú nǹkan tó máa ń ṣe nìyẹn láàrin lọkọláyà sọrí bí ìgbà tí wọn ní ọkọ àta ìyàwó tó máa ní ojú àánú ọkàn àánú ọkàn rere bí rere sí ara wọn ó tún máa ń jẹ kí stress kó rì dì í bẹ́ẹ̀ pé kí wọ́n bá ní stress lára labalábò tí ẹ lè jẹ kò lè fi dáadáa ìwé nígbà tí wọ́n ti yàn pé pẹ̀lú gbogbo stress tí wọ́n ti ẹ̀ ní gbogbo ẹ̀rìyẹ̀ tí wọ́n bá lọ ní mẹ́rin iṣẹ́ ni lójú pópó ni ẹ̀yàn kan mọ́tò bẹ́ẹ̀ yàn kan wà àbí gbogbo mi ò rí mọ́tò wọ̀ ẹ̀kọ́ tí mọ́tò rí tó ní àdójò rẹ̀ gbogbo ilé fún pé ó ní ní kí ni àtúntò tó bá rẹ̀ fún wa ní stress ká bá rán sọ pé ṣùgbọ́n ìwọ́n ti ń wọlé dànù nígbà mi ìwọ́ ní gbọmọ wàyẹ́ náà ẹ̀yìnkó ẹ̀mọ́ pé èèyàn kan wà tó lè gbé sílé tí wọ́n lè jẹ́ sọ̀rọ̀ a lè jọ fún ìsìn nǹkan náà papọ̀ kí nǹkan tó lè fi wọ́n sẹ̀sì rẹ̀ ká bá ti mọ̀ pé à mo lóyún pè ní èèyàn níwà ọjọ́ wà ìgbẹ́gbà tí a jọ ní àárín ohun wa kí wọ́n gbé sẹ̀sì ó máa ń dì í sí ẹ̀ gbọ́n torí tí sẹ̀sì bá wà babaláwo ti ẹ̀ lè fò wá náà náà torí stress yìí tó wà ní ọ̀pọ̀ àwọn ènìyàn nǹkan lára òṣèlú ìlú torí stress tó wà lára àwọn bàbá mi gan ni ìsàlẹ̀ yẹn ṣe gbórí mọ́ dáadáa tí ò sí agbára mọ́ apá sọ pé ọjọ́ orí bá ti ń lọ sókè o agbára yóò fẹ́ máa lọ́lẹ̀ díẹ̀díẹ̀ nítorí nǹkan tá à ń jẹ àbí tá à jẹ àbí gbé ayé tá à ń gbé ọ̀rọ̀ kan ní ẹ̀kọ́ yẹn ọkàn ń sọ ni pé tí a bá lójú àánú fún wa tí a bá ní ojú àbí inú rere sí ara wa àsìlọ́kọláyà ó máa ń gbé stress ó máa ń gbé kú stress kẹrìí ìrọ̀ ìpọ́nrú ìrìn nǹkan kan yẹn ó máa ẹ̀ka
balaba ni kò ní jẹ́ kí la balaba fò so báyìí ní báyà àti fún àwọn ìfàmì àti àwọn akókò ní tó máa tó kẹ́kẹ́ anything tó máa ti sọ bí ọ̀dà èyàn ti sọ mẹ́fà kò ní fún òun bẹ́ẹ̀ à ń fún àwọn òṣè nítorí gbogbo àwọn sẹ́ǹsì wọn gan wọ́n ń bọ́ sínú àwọn hòmónì tó wà ní tó wà lára wa tó wọ́n ti fara wa láti jẹ́ kí la balaba ń fara àwọn stress yẹn tó bá ti dé máa bá àwọn hòmónì yẹn jà níwọ̀n ní gbọ́ra wọn yé mọ́ torí ẹ̀ ló fi dàbí ẹni pé stress bá ti wà ẹ̀rọ la balaba máa fò kúrò lára gan pàápàá ṣé ti rí wa ṣùgbọ́n inú rere ọkàn rere síra wa ó máa ń jẹ́ kí stress kó lè dí ìfẹ́ stress kẹ̀dọ̀ ni ọ̀tá labalábá mi tí anything tó bá ti wá ń dìzì ọ̀tá labalábá one of the ó jẹ́ kí labalábá ó ṣe fún mi kó fún ìdájà nínú inú rere sí ara wa bàbá nínú rere sí ara wa ó máa ń sọ ọ̀rọ̀ dáadáa àgbékalẹ̀ ọ̀rọ̀ tí inú rere bá wà ó máa ń yàtọ̀ sígbà tí ò sí inú rere àgbékalẹ̀ ó máa ń yàtọ̀ láti tún máa sọ̀rọ̀ àsọ̀rọ̀ inú rere àgbékalẹ̀ máa gbóríyìn fún ara àti tún máa sábà ara wa dáadáa àti máa sa ara wa bèbí mi owó orí mi dájú wa ayé ẹlòmíì ayé ní bọ́ọ̀dì a máa rọ ayé sọ̀rọ̀ àwọn kan wà àwọn ìyá wa wọn ọmọ rẹ sọ fún ọtí ọmọ láti ọtí ṣe sọrọ ìwúrí fún dájú wọn ọmọ sọtọ máa wà tọrọ gidi yẹn bọrọ gidi yẹn pé ṣe pápá máa sọ wọn abọrọ gidi wa sọ ẹni wọn gan wọn ò kí ń wáyé sọrọ ní ìwà làwọn lọ máa rí tọmọ bẹrẹ orin bá wọn ń la ẹni lọmọ lọmọ àwọn lọmọ ti gbé lọmọ wọn ń la ẹni hàn ṣùgbọ́n tó bá di ra ni kòkó orí dájú wa ní ọmọ sí a lè fẹ́ ká ìròyìn èyí lè ní abọ fún iṣẹ lọjọ ànádà tó bá ti bẹrẹ labalábá kò ń sọrọ ìjẹbù lè owó inú rere ni àdìsá mi kọ wá oríkì fún ọyún bàbá náà ẹpẹyàwó ní pẹpẹ orí ìwà ilẹ inú rere máa jẹ kẹ sọrọ bẹẹ tí ẹ ń sọrọ ní wáyé tó bá ti di bẹẹ ẹ ń sọrọ ẹ gbórí mi ẹ jẹ kórí mi olólùfẹ yín kó ọyún ẹ ó ní ṣe rí àwọn ọkàn bẹẹ yóò tí ò ń sọrọ lólùfẹ ẹwà àwọn ọmọ wọn ń gbà ní ìfẹ́ máa ṣe nǹkan ẹwà gbórí mi fún wọn ní ìfẹ́ta àwọn olóríire ọmọ ilé nǹkan ọ̀kan bẹ́ẹ̀ ó máa tó jẹ́ kí àkíyà tó ṣe pé ìṣìkọ́lé sí àyà wọn ó máa jẹ́ kó nǹkan àmì gbúdọ̀ ti ṣàkóǹtì mọ́nì àgbúdọ̀ lẹ́tí àgbúdọ̀ fún ẹ̀yọ́ hàn dídájú ìfínwé ìyàwó lẹ́kan láyà tí wọ́n bá ń tó máa ń yá inú rere àbí oríire fúnra wọn tó bá ń yá rere fúnra wọn ó ṣe máa rí ìrẹ́lẹ̀ pé ìgbìdẹ̀ fẹ́ẹ̀rù hàn dẹ́rì ìgbìdẹ̀ fẹ́ẹ̀rù hàn dẹ́rì so àwọn àjọ máa wò ó níbi táyà pé ó lè mú ọmọ ó tún ṣáà ju bó ṣe wà lọ tó tún ń smile kí ló lè mú ẹ̀rù wá sáyé ẹ̀ ju bó ṣe wà lọ ká bá nílé pa àwọn nípa ara wa tó lè ní ọ̀rọ̀ pé wá kí ni fẹ́ gbé wá sí láti wá kí n kíni ẹ̀tún máa fi dùn kí ẹ̀tún máa fi rí ó lè wọ́n pé inú dídùn oyún mú yá kí wọ́n bá dùn ká wọ́ kí ló dá nínú rẹ sí ẹ̀ ní máa rò pé kí ló kúrò nínú ẹ̀dùn ẹ̀ ní máa rò náà so inú rẹ síra wa ó lè dín kí àwọn nǹkan nǹkan jẹ nínú ẹ̀rọ lè lọ kí labalábábọ̀ lè ṣe dáadáa mo sọ fún wa wọn ní arábìnrin tóbìnrin tọkùnrin ẹ ní ọkùnrin kí ìbẹ̀ fún ọkọ tí mo sọ lè fún mi pé ẹ ṣe fún mi ẹ ṣe fún mi kẹbẹ̀ ṣe fún mi àwọn kan nínú ọmọ ṣe ń dùn kọ́ ìdí síta nítorí pé kí ni ntáàn sùtì là ń jẹun kárì pé ilé ò máa tà ní ilé ló máa tà jù àwọn kan nínú wọn ní sọ̀rọ̀ tóbìnrin tó wọn tẹnu àwọn máa ni wọn tàbọ̀ bá ṣe dínú sí wọn bá dọ́gba ní ẹlẹ́gbà rí ọrọ̀ apààyàn ẹ ṣe fún mi náà ní wọn pé inú dídùn ló mórí yá lóòótọ́ wọn bá ṣe gbé wá lọ ṣe máa gbé fún àwọn bàbá ń bà mí wọn bá ṣe gbé wá ẹ̀yin ẹ̀kọ́ ìlú mi wọn bá gbé wá ní gbígbé ní ẹ̀yin ẹ̀kọ́ láti pẹ̀tẹ̀ dá tó ti wé wa kí èèyàn kan ikàn nínú lọ́kọ̀ ní iláyà ni wọn bá kọ fún ìdí òkè ni mo bẹ̀rẹ̀ sí lo àgbédùn inú mi fúnyàwó mi fọkọ mi kẹ máa wá ẹni pé ní nǹkan tó máa ṣe wọn láǹfààní bóyá wọn nǹkan lórí tíìvì ni o bóyá wọn lórí fóònù ni kẹ wípé inú màá máa ṣẹkọ mi láǹfààní ó máa ṣèyàwó mi láǹfààní kẹ jù síra ń kọ máa bá wa ní sọ̀rọ̀ pé tí ò bá rẹ̀ bẹ̀rẹ̀ nǹkan kan aláìní rẹ̀ ń yàn gbogbo kọ máa jáde bẹ́ẹ̀ ni wọ́n ṣe inú mi gbangba kan tó jẹ́ pé ní má kàbó ṣe kéré sí nǹkan tó máa gbé jáde máa ń tóbi ni

of láàrin ìlàwà ní ṣèta àwọn ọkọ̀ tó máa ń mú kéré jù nìyẹn tó jàbọ̀ pé àwọn ń ṣe ojúbo ojú ṣe ń pín sí ìyẹn kò sí bó ṣe kéré tó tí ẹ̀mí ọkàn tá fi ṣe ó wá láti ilé rẹ̀ èyí tó bẹ́ẹ̀ pẹ̀lú bí mo fẹ́ tọkọ ẹ̀kọ́ fún ní ìtọ́ ní kí n ṣe nǹkan táwọn ọjọ́ yìí ṣe ìyàwó kọ́ yẹn rẹ̀ ìyá ni tó bá ń gbọ́ mi ní alẹ́ ìyàwó kọ́ yẹn rẹ̀ ìyá dẹ̀ kọ́ yẹn rẹ̀ ìgbà yẹn rẹ̀ ìkọ́ ẹni tèkó bá wá látọ̀dọ̀ pẹ̀ tí ọkàn tó fi mú wá òun ni ló máa kà ni òun wá jẹ́ kí n máa sọ fáwọn ọ̀gbádìí wa náà pé ọkàn tó máa fi mú wá yẹn ẹ jẹ́ pé kó jẹ́ ọkàn rere inú rere èyí tó ń pè wọ́n ti sọ pé pàṣẹ wọn ti ní 200 ó wá gba recharge 200 ẹ̀rọ mọ̀ pé 200 ó ti ọ̀nà táwọn èrè àwọn ọdún labalábá mi ò rí bẹ́ẹ̀ àwọn ẹbí labalábá mi tí mo mọ̀ àtàwọn bí ètò oní pé káwọn lọ́nà àpé owó ló wà lọ́wọ́ bàbá a mọ̀ pé a ìyàwó mi ìwọ̀n gba 300 yìí tó rẹ̀ ń ṣe sí lẹ́nu ẹ̀ ń pamẹ́ sí kíní àmúyáyín mi tó bá jẹ́ ìyàwó tó wà pa ọ́ ọ̀dọ̀ mí pé àti pé 70 àti pé 80 àti pé gbogbo yẹn mọ́ nù inú rere sí oṣù gbọdọ̀ kan tó rìn ní ó sì yé wa ó gbọdọ̀ máa lọ bẹ́ẹ̀ ó gbọdọ̀ máa lọ ní mẹ̀lọmẹ̀lọ ẹjọ́ máa lọ bẹ́ẹ̀ gbọdọ̀ tí mo kọ́ téèyàn ti mọ ìpín èèyàn tó ń ṣaláìmọ́ mọ́ bí ayé téèyàn fi ń gbé ibi tẹ̀ tí ń ba bọ̀ àmọ́ ìgbà tí kọ́ tó máa kàn tí ì nìyẹn ẹnì kan wá ń sọ ohun ọ̀rọ̀ tútù ó máa ń jẹ obì àpò àpò náà náà lóbi wà ọ̀pọ̀ ọ̀rọ̀ tútù yẹn ó gbé obì yọjú síta arójì ń ta obì dé ta arójì ń ta níbi tí àpò jùsù ó jù ọ̀rọ̀ tútù lọ sàjáde ńbẹ ó sì ń ṣẹlẹ̀ ọ̀dọ̀ náà ó dẹ̀ sì ń ṣẹlẹ̀ ń ta wà sínú àkọ́ṣe sílé ní kí ṣẹlẹ̀ ń lé nítorí pé ọwọ́ ta tẹ̀ ń gbé àgbọ̀n àjò ní ẹ̀mí ìfaradà àlámọ́ra àbúgbọ̀ ní ìfaradà àjò ní ẹ̀mí ìdáríjì àjò ní àmọ́ra ó ṣe pàtàkì kí inú rere wa jẹ́ kí inú rere wa ó ní ẹ̀mí ìdáríjì ká tún lè ní nǹkan mọ́ra ká lè rí sa ìfà àti ìrora rẹ̀ ká jẹ́ ani má ṣàrùn inú ọkà wa kọ́kà wa mọ́ ọkàn rere inú rere tí olólùfẹ́ wa ọkọ wa tàbí aya wa ẹ̀yìn ọwọ́ bó ṣe máa ṣiṣẹ́ lórí labalábá so that bóyá nǹkan míì ló fa pé ẹ̀ẹ́fẹ́ kẹta bàbá ìgbèrè dàgbà àwọn ọ̀dà tó ti wá ra ẹ̀wọ̀n àná iṣẹ́ ìná wa yọ dáadáa àwọn bàbá míì wà ìdójúmọ́ wọn fàbí àwọn iṣẹ́ tí ilé akéwì labalábá pé ẹ̀wọ̀n àtẹ̀gbẹ́ wà yìí àǹkọ̀ǹkọ̀ǹkọ̀ bẹ́yẹn ṣùgbọ́n kò sí ìrẹ́pọ̀ ní ilé ilé kan nílò sí ìta wọn fẹ́ rí lò bẹ̀rẹ̀ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí olóko kí olóko sínú oko rẹ̀ ẹ ní pàṣípà àwọn ìṣòro pé táwọn bá ní mo ti ń gbọ́dọ̀ báwo ni ṣe ń tòrò ẹ jẹ́ ká padà wá ní ibi ọ̀pẹ́ jù ká bá jù ṣáàjì ń tò ipò ìlú wọ̀ ara méjèèjì àti gbókè ìpínlẹ̀ ọ̀sẹ̀ máa fẹ́ pé ó kọ lára iṣẹ́ àjọ gbókè ìpapọ̀ àwọn sọ pé ókè àfẹ́ afẹ́ ṣe ń ní ọ̀tọ̀ ẹ mọ̀ pé èèyàn méjì tó wà ìvọ́ọ̀dì ló má pa ọ̀ òsì bí nǹkan bá ṣe ti gba tó ẹ bá sọ fúnra yín pé wá afẹ́ jọ ìwọ̀n ara wa láti rí wípé afẹ́ fi ní ìtò ibẹ̀ ìkórèdé ìpọ̀sibò inú rere ká bá bẹ̀rẹ̀ láti bẹ̀ á kọ àwà bẹ́rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti ọ̀rọ̀ abẹ́rẹ́ sí dùn ìtàtẹ̀yìnwálẹ̀ àwọn àgbà ọ̀pọ̀ sí ayé wa pàápàá tọjú orí wa aládàbà bá àwọn ọmọ bàbá ìṣẹ́ wa ní ọ̀gbìnṣẹ́ màmá ìṣẹ́ wa ní ọ̀gbìnṣẹ́ nítorí pé kí ni nǹkan tí mo jẹ à ń jẹ láti ọ̀nà inú rere inú rere là ń jẹ sí bí rere ìdọ̀lá tó gbé jáde àdójú òtótó kò sí o ọba àwọn ohun àtẹlẹ bí ìṣẹlẹ ojú àtà àwọn nǹkan tí mo jẹ ń sọ ìlú ìdùgbọn ìyẹnsẹ ìfúnú rere ìgbàjẹ sí bó ṣe máa ó sì máa lọ dáadáa ẹ èmi ń lọ dáadáa stẹ́ẹ̀bù stẹ́ẹ̀bù stẹ́ẹ̀bù yìí ó bá bọ̀ wà gan stẹ́ẹ̀fù yẹn wá tó wà padà wà àwọn míì ti ara wọn ògbé pé kí gbogbo nǹkan ò lọ dáadáa torí gbogbo bí nǹkan tó wọ́ láti jù sí àti sọ̀rọ̀ látàbí àṣọ mi ó ti wọ́ gbogbo ó bá bọ̀ ti wọ́ ó ti wọ́ nínú ẹ̀ kò sí nǹkan bẹ̀rẹ̀ sí wọn a lè bẹ̀rẹ̀ sí tún pé inú rere ọba wá láti áńgùlì inú rere
abẹ́rẹ́ sí tótó abẹ́rẹ́ sí máa jọra wọn gbogbo nǹkan abẹ́rẹ́ sí lọ ara di ọ̀tún ọ̀tún ọ̀tún àwọn ọmọ ti dàgbà tí wọ́n ti dáhà ń dà ó gbà ọ́ láti ẹ̀ wá láàrin mọ́mí àti dájú mi ìṣe ẹ pé ilẹ̀ inú rẹ̀ lè gbé wa débẹ̀ kọtí àmúra fún wa ní àwọn ìrìn wọn máa gbàgbé ọrọ tútù ọrọ ìwúrí a máa sọ fúnra wa kí gbogbo ẹ lè máa lọ nínú lọ pẹlú ẹgbẹ́ àwọn kókò náà ní ráńpẹ́ màá ṣe ìdíje kúrúkú fún wa tá a bá fi ká gbàgbá òkú ní oúnjẹ alẹ́ ìrìnlẹ̀

0: Παναπάολο. Ο Ραμπιάς ο Νάρι ντοκολλάει ακριβώ. Είστε μπαρμπάρτσι. Μισπάς από την άλλη. Έρχεται από το Αλλήλου social media. Μπούμε Instagram. Ούτε το Αλλήλου Λαμπαλαμπάολο. Ενλάει Facebook page. Λαμπαλαμπάολο. Μπούμε. Ένα μικρού.
1: Το. Ούτε κάτι μου περιέννη. Ούτε θα αφήνει. Αν δεν θέλω να το λέω, μην σου λέω, αλλά όχι, θα πω κάτι που είναι η αλέη. Ο Ατσίλ, Ατσίλ, λέω, φύγει, κρε, κανά του άγμα, αυτό που είπα, γιατί. Συνό κατούλο, εδώ και εσύ, DJ, Λάνθα, Εφουά. Τι λασφόνη, αλλά είπε, είπε, αγίδι, τσάσο, μου πέλαγε. Άμα φύγει, αλλά όχι, δάω, άμα φύγει, σε ο καλύτερη τσάκτα. Με μάλλον από κότσι, ο Μάγκα, το μάλλον, εσύ Είναι κοφτά από την μη αντίγκη και ασχολούνται οι Γαλλοί. Είναι η νούμερα 1. Νούμερα 2. Έσω ο νομέκα και αφιλουλού αντίγκη. Ο νομέκα και αφιλουλού αντίγκη. Τι μάθει γιατί ο Ιάδου Ασοά. Τι το μόνο ήταν το Ιάλλο. Ο νομέκα γου λαλουφιλού αντίγκη. Είναι η νούμερα 2. Νούμερα 1 είναι τι μη αντίγκη και ασχολούνται οι Γαλλοί και μη αλέη. Νούμερα 2 είναι τι Ono meta ototo ni lati je ki adeju ni ati le gbe jade ti o si ni le so owo ade aso wa e fi idahun ni ranse si nomba wa tete mo e koriko ni eko agbegbe ti e fi n gbo wa e ti ṣatejise ranse si 0803-231-35773 Nọ́mbà ẹ̀rọ lè máa ṣàpèjúṣẹ́ ránṣẹ́ sí tí o bá fẹ́ A1 àbí Sosa. Tí obìnrin ò bá tó bá ti dáwọ́ ọmọ dúró ọmọ bíbí dúró tó bá tẹ̀ tí wọ́n mẹ́nu pọ̀ pàpà. Sosa yẹn náà, ìyá lè lò àwọn tó máa ń fẹ́ pé ìyàwó mi ayò tọ̀tọ̀ mọ́ gbàrá ẹni yìí ló fẹ́ tí òun ti fílẹ̀ ṣe. Ní ọ̀pá aṣọ ṣùgbọ́n torí máa ń bèèrè lọ́wọ́ àwọn èèyàn tó ṣẹlẹ̀ àtìlẹ̀ láàárín ìṣúná wọn náà ìgbà tó dìgbà báyìí nígbà tó dìgbà báyìí gbà míì ó lè jẹ́ infection àdínkù àwọn ọ̀dọ̀ tí oríṣiríṣi ó ti block àwọn ibi tí signal yìí ti wọlé kò flusher ìmọ̀ ìrìnà lọ́wọ́ lẹ́yìn tí obìnrin ò bá tẹ̀ ti ṣe nǹkan ṣe mi rárá bí ètò ẹni ṣe ti infection àti bàbá o àti màmá o nǹkan ní oṣù mẹ́ta ọjọ́ ta gbé flusher mi wá kó kàn bá wa fọ àwọn nǹkan jáde lára tó gbà gbogbo a máa ṣe kí ni a máa fín tọ́ ìlera tí ìlera bá lọ ti ń fín tọ́ lára wa gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ó máa máa lọ dáadáa ni pàápàá jùlọ ọ̀rọ̀ abẹ́ àṣẹ wa. Àwọn ẹlòmíì máa ní à kò sí nǹkan tá à ń ṣe máa ti ṣe gbọ́ ẹ̀tọ́ wọn la yòókù fi là ń fún mi ni èèyàn ń fún mi ọ̀rọ̀ abẹ́ àṣẹ o àti wọ́n gbà pé tí èèyàn ń fún mi láti sùn èèyàn tó ń fún mi láti dorí bẹ́ẹ̀ dàbí ìbílẹ̀ fún ẹni láti sùn títí déèyàn máa fi wọlé bí fẹ́ẹ̀yìn ẹni o tí oorun bá ti wà labalábá náà gbọ́dọ̀ wà bí ṣíṣe ẹ̀ lè yàtọ̀ síra wọn a lè ti reduce ní gbogbo gbogbo ànáàdà ṣùgbọ́n labalábá wọ kó máa fò lóòrèkóòrè tí agbára bá ti wà táyé ìbẹ́ wà ó yẹ kí labalábá máa ń lọ ní ìlú mọ̀lẹ́mọ̀lẹ́ àwọn ọ̀nà oríṣiríṣi la lè fi ṣe o ọ̀nà tó tọ̀nà ni mo sọ o mi ò sọ àwọn ọ̀nà ẹlẹ́yàmẹ̀já o lò ni wọ́n máa ọ̀nà tó tí gbogbo ẹ̀ bá ń set káwọ̀ abẹ́ aṣọ wa náà dẹ̀ ti set yókù kéré o láti ibi káwọ̀ abẹ́ aṣọ wa ti set ni ẹlẹ́yìn lè gbà pẹ̀ tó gbogbo ẹ̀ bẹ́ẹ̀ dàpọ̀ gbogbo ìgbà ní àdúrà pé gbogbo ọ̀nà tó dàbí ẹni pé dí ẹlẹ́yìn là fún gbogbo wa gbogbo nǹkan tá à ń fi ọkàn wa gbàdúrà fún tá à ń gbàdúrà fún náà fún olùwà ṣe mú fún wa o lórí ọmọ lórí ọkọ lórí aya lórí owó wa àbí iṣẹ́ ọwọ́ wa ọlọ́run aláàlọ́ fún gbogbo wa á bù fún wa á bù sí wa á bù sí ìdùnnà rè àárín táwọn ní gbogbo nǹkan ta nílò láti fi gbé ìgbé ayé ìrọ̀rùn olùwà á pèsè ẹ̀ fún gbogbo wa láṣọ ìdùnnà rè àwa tí a jẹ gbèsè olùwà ràn wá láwọ́ láti sọ pé láwọn ènìyàn gbèsè tó ń jẹ ẹni wà lọ́kọ̀ wọn ara ẹni ní ìlú ẹsẹ̀ kẹta máa kú o nítorí pé kí ni ó ti wà láyé àwọn ọba ó ti di ẹrù síbẹ̀ pé àìyá bá bẹ̀ tí tó bá ti rí láti rí bẹ́ẹ̀ yẹn tí pẹ́sọ̀ bá ti wà babaláwo lè ṣe dáadáa o.
2: Ṣùgbọ́n tí àdúgbò ta sọ lálẹ́ tó bá wà ní bá ń lo ó sì yẹ ká lò á bẹ̀rẹ̀ sí máa gbé ìròyìn pa gbogbo ona wa lati ah ni ruju bayi lo lori ile yi adupe lowo olorun lowo de bi asi lowo awon oga wa ni bona lati ki wa wa titi je oja awon ma ni aswa ati onutu fo lorun so ati laboro ton ba jupo nirun ale noa ati gbogbo ati ti ojo mejo ni Mini tini to talk to any Munje among the mini the Laba Laba one of Africa and the universe.